bí a bá ní ìgbóná ọkàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó yẹ kí a lè lọ bá Ọlọ́run wípé ohun gbogbo tí ó jẹ́ gbòǹgbò ìkorò tàbí gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn wa kí Ọlọ́run kí ó bá wa fà á tu. A rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọ̀dí mímọ́ fún ọdún púpọ̀, ṣùgbọ́n ìtara láti wọ ojú Ọlọ́run, láti wọ àlẹ̀jìn tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi ohun gbogbo rúbọ, èyí jẹ́ pé tí a fi ohun gbogbo lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébu Jésù wípé ohunkóhun tí o bá fẹ́ kí a ṣe, ọ̀nà tí o bá fẹ́ kí a rìn, ìgbésí ayé tí o bá fẹ́ kí a gbé, a fẹ́ gbé. A rí àwọn ẹlòmíràn tó jẹ́ pé kò sí ìgbóná ọkàn, kò sí ìtara, wọ́n á wà ní ọdún púpọ̀ láì ní agbára ẹ̀mí mímọ́ Ọlọ́run láti lè ṣe iṣẹ́ tí ó wà ní iwájú wọn láti ṣe. Ẹ̀kọ́ tí a ń kọ́ ni wípé ohunkóhun tí Ọlọ́run bá ń sọ fún wa, ó ń sọ fún wa nípa ìgbàlà ni, ó ń sọ fún wa nípa ìsọdí mímọ́ ni, ó ń sọ fún wa nípa agbára ẹ̀mí mímọ́ tí yóò kún wa nígbà tí a bá baptisí wa pẹ̀lú ẹ̀mí mímọ́. Ohunkóhun tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ wa, Ọlọ́run pa láṣẹ fún wa wípé kí a ní ìtara, kí a ní ìgbóná ọkàn. Tàbí ó ṣeé ṣe ní bí a ti ń jèrè ọkàn, àwọn ẹlòmíràn wà wípé wọ́n ti di onígbàgbọ́ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ, wọn kò lè tọ́ka sí ẹnikẹ́ni tí wọ́n jèrè fún Kristi. Ó dàbí ẹni pé ìṣúpa wọn lẹ́nu dé, ó dàbí ẹni wípé ọkàn wọn tutù púpọ̀ sí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní agbègbè wọn. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn tí wọ́n tilẹ̀ wà ní agbègbè wọn gẹ́gẹ́ bí àwọn tí ó ń bá wọn gbé, gẹ́gẹ́ bí àwọn abániṣiṣẹ́ tàbí àwọn agbanisíṣẹ́ tàbí àwọn tí ó ń ṣiṣẹ́ ní abẹ́ wọn, wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú Bíbélì tí wọ́n ti gba Jésù Kristì gbọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún Jésù. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù, ìwé ìhìnrere ti Jọ́hánù orí kìíní, Jọ́hánù orí kìíní láti ẹsẹ̀ ogójì. Ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ Jọ́hánù tí ó sì tọ Jésù lẹ́yìn ni Andrew, arákùnrin Simoni Pétérò. Òun tètè kọ́ rí Simoni, arákùnrin, òun ti kára rẹ̀. Ó sì wí fún un pé àwa ti rí Mèsáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni, ọmọ Jona, Kefa ni a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wípé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Andrew tí ó bá Jésù pàdé, tí ìyí Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wípé àwa ti rí Mèsáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jọ́hánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jọ́hánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ pọ̀n lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà, ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ní kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin,
yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojúlé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run tàbí ó ṣe é ṣe. A ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣe é ṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òní wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akáwọ́ gbéra, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́ tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún, gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara, nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí, òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń bèèrè lọ́wọ́ wa. Ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn. Ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀wàdà. Ẹ jẹ́ kí a tún padà sí Rómù orí kejìlá. Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá ní ti iṣẹ́ ṣíṣe. Bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe, apostoli ń ṣiṣẹ́ fún Ọlọ́run, evangelist ń ṣiṣẹ́ fún Ọlọ́run, àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n ń sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n ń jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní tract ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú ọ wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe, a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Èé wá ti ṣe tí a fi jókòó láì rí nǹkan ṣe fún Ọlọ́run? Nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́, ọkọ ló dí mi lọ́wọ́, ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún Ọlọ́run, tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún Ọlọ́run. Ẹ má ṣe ọ̀lẹ, ẹ ní ìgbóná ọkàn kí ẹ sì máa sin Olúwa.
mo n gbadura we pe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yo fi fun wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti ani te o fi sile lati le sise fun olorun e je ki adide lati gbadura si olorun wo pe ibi ti a tin se ole tele tele ibi ti lowo owo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yo gba gbo kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o si ise fun olorun o ti gbo nipa ti igbala se o ti onipo ada a si ti gba okan re la o ti gba nipa ti atunse se o ti mu ona re to niwaju oluwa o si ti se atunse ti o ye ti o si to o ti gbo nipa ti isodi mimo se o ni itara okan igbona okan lati gbadura lati kunle ni ese agbelebo lati se ohun ti olorun bere le owo re o ti gbo pe bi a ba ni isori mo ani lati tesiwaju lati ni agbara emi olorun ki o kun wa ni akunwo sile o ati se ohun ti olorun bere lowo re o ti gba nipa ati ijere okan lati lo lati ile de ile lati so fun awon eni ti a ba pade nipa Jesu Kristi olugbala nje oni itara tabi igbona okan lati se ohun ti olorun bere lowo re o ti gbo nipa ise isin wa nipa adura gbigba we pe ki a ma gbadura le aisimi le aisare o wa ni igbona okan lati gbadura titi olorun yio fi dahun lati gbadura fun awon elese ki won ki o le ni igbala ni ti ise sise e ma se se ole e ni igbona okan e ma se olowa.

0: Hi abariye ni ti o ni ibere ninu ohun ti olukoko wa ninu oro Olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fe bere ninu ibere ninu eko wa ti aro yi won so fun wa wi pe awon mo Israeli won kun ge ba se ka ninu eko yen ti awa papa gege bi onigbagbo nigbati a ba ni awon wahala kan ti a si nbere a ti gbadura nipa e a si tun tenu mo ibere ya nbere lowo Olorun pe Olorun o de ri gbogbo awon kini yi mo de n so fun Oluwa saanu fun mi nje sese la kun si Olorun ni eleyi ni tori ko ye mi darada nbe yen sa
0: a so fun won ninu iwe mimo we pe o ye ki a ma gbadura laisi ma ti lai share bi a ba wo ihinre ti loko ori kejidini ogun lati ese kini o si pa owe kan fun won nitori eyi yi pe o ye ki a ma gbadura ni gbagbogbo ki a ma si se share we pe onidajo kan wa ni ilu kan ti ko beru Olorun ti ko si se oju saaju eniyan opo kan si wa ni ilu na o si to wa we pe gbesan mi lara ota mi ko si suja ko susi nigba osa kan sugbon nikehin o wi ninu ara re pe ki bi emi ko ti le beru Olorun ti emi ko si se oju saaju eniyan sugbon nitori ti opo yi n yo mi lenu emi o gbesan re ki o ma ba fi wewa re nigba kogba da mi lagara Olúwa sì wí pé ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòrò kígbe pè é tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí ó jẹ́ kí ó yé wa dáradára wí pé ó yẹ kí a máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa kí ó gbọ́ àdúrà wa kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà ayọ̀ wa ò sì tí kún ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore pẹ̀lú ọkàn tó ń dúpẹ́ èyí kìí ṣe wípé a ń kùn èyí kìí sì ṣe wípé a ń ṣàárẹ̀ ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láì kùn pẹ̀lú ọkàn ìdúpẹ́ èyí ni jẹ́ wípé kìí ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀ ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn Olúwa ń bẹ nítòsí ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ àti mu àti ṣiṣẹ́ àti gbọ́ bùkátà àti tọ́jú ọmọ tàbí àti tó ẹgbẹ́ tàbí ọgbà ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá nítorí akọrọkọ wa nínú ìwé ìyè lọ́run nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa nítorí èrè ayérayé tó ń dúró dè wá nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gba gbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni gba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun se won ki se ohun ti o je edun okan wa yi gege bi onje gege bi aso gege bi ile gege bi itoju omo tabi awon kan miran ki se eyi ni o ye ki a fe saju ohun ti o ye ki a fe saju ni idupe ayo we pe aje ti Olorun ki o ba le ye wa dara dara ki o ba le dabi e ki o ma se dabi eni we pe aboju fo nitori ohun to n ta wa lara labe aso o n so o ni mo tun wi fun yin o so fun ale kini o tun wa so wi pe mo tun wi e ma yo o wa tun so fun ni ese karun o ni e je ki ipamora yin ki o di mimo fun gbogbo eniyan ipamora ti an so nihin yi ni iwon tun won si wi pe ninu adura wa o ye ki a le fi emi ipamora iwon tun won si ki a le fi han ki o ma dada be ni pe adura wa duro lori oju kokoro we pe ko si ohun kon ti Olorun le se fun wa sibe sibe ohun ti a tun ma wo ni pe mo n fe yi fun mi ni tibi fun mi ni tohun o ni ki a ni iwon tun won si pelu adura wa o ni Olorun n be nitosi ohun to n wo ni pe bibo re o sumo tosi o wa so we pe

Bí a ti fẹ́ràn ara wa lónìí kí ó ju bí a ti fẹ́ràn ara wa ní ọdún tí ó kọjá. Bí a ṣe lè ran ara wa lọ́wọ́ lónìí kí ó kọjá bí a ṣe ran ara wa lọ́wọ́ ní ọdún márùn-ún sẹ́yìn. Kí a rí wípé ìfẹ́ wa ń gbòòrò jù bẹ́ẹ̀ lọ. Ìfẹ́ wa ń dàgbà jù bẹ́ẹ̀ lọ. Àti wípé ìfẹ́ wa yìí ó ń kan ènìyàn púpọ̀ nínú ìjọ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa ní ìfẹ́ sí ara wa. Bí a bá ń sọ nípa ìfẹ́ sí ara wa yìí, báwo ni a ṣe lè fi ìfẹ́ yìí, báwo ni a ṣe lè fi hàn? Jẹ́ kí a wo Pétérò lákọ̀ọ́kọ́, kí a tún lọ wo Kọ́rìntì kìíní. Pétérò orí kẹrin, Pétérò kìíní orí kẹrin ẹsẹ̀ ìkẹjọ. Ju gbogbo rẹ̀ lọ, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín, nítorí ìfẹ́ ní ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ju gbogbo rẹ̀ lọ, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín. Ìfẹ́ tí a ń sọ níhìn kì í ṣe ìfẹ́ kò fẹ́, nítorí bí o bá ń gbọ́ nípa ìfẹ́ tí ó gbóná, ó lè máa yà ọ́ lẹ́nu, kì í ṣe ìfẹ́ ti inú ayé. Ó ń sọ nípa ìfẹ́ tí ó gbóná nípa ti ẹ̀mí láàrin ara wa. Ó sì ń sọ wípé irú ìfẹ́ bẹ́ẹ̀ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, a máa bò ó mọ́lẹ̀ láàrin ara wa. Ó ṣeé ṣe bóyá ẹnìkan ṣe ọ̀rọ̀ sọ sí wa kí ó sọ pé arábìnrin dáríjì mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Ìfẹ́ tí a ní yóò bo àṣìṣe bẹ́ẹ̀, yóò bò ó mọ́lẹ̀. Ó ṣeé ṣe bóyá ẹni tí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní wa inú ìwé mímọ́ ni ó ṣe àṣìṣe, ó ṣe ọ̀rọ̀ sọ. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ kan wà nínú Máàkù. A sì mọ̀ wípé kò sí nínú Máàkù wípé inú ìṣe àwọn apóstélì ni ọ̀rọ̀ náà wà. Èyí kì í ṣe ohun ẹ̀rín tàbí ohun àgálámàṣà tí a lọ máa sọ wípé wọ́n gbọ́ wọn sórí àga wàásùn, wọn ò kúkú mọ̀ ọ̀rọ̀ sọ, wọn ò kúkú lè ṣe nǹkan yìí. Àlùfáà wa, olùṣọ́ àgùntàn wa, ìbá gba nǹkan wọ̀nyí lọ́wọ́ àwọn rabí wọ̀nyí nítorí pé àṣìṣe wọn ti pọ̀ jù. Ó ní ìfẹ́ yóò bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe yóò bò ó mọ́lẹ̀. Tàbí ìwọ tí o jẹ́ aya nínú ilé, ó ṣeé ṣe ọkọ bóyá ó yẹ kí ó fi 20 naira sílẹ̀, ó fi 18 naira sílẹ̀, kí ó sì dàbí ẹni pé ó ń sọ pé 18 naira tó fi sílẹ̀ kò tó nǹkan, kò ní lè ra nǹkan kan wá láti ọjà. Bí o bá sì ti rí ìyá rẹ, kí o máa sọ fún yín pé ìyá, nǹkan tí mo ń dojúkọ rárá. Ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, a máa bò ó mọ́lẹ̀. Ó ṣeé ṣe kí ó jẹ́ nínú ìjọ tẹ́tí sílẹ̀, ó ṣeé ṣe kí ó jẹ́ ẹnìkan ni ó ṣẹ̀ wá nínú ìjọ, tàbí ará nínú olówa ni ó sọ nǹkan kan tí kò tẹ́ wa lọ́rùn. Rántí wípé ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n àwa tí a wà nínú ìjọ níhìn deeper life, tí ó jẹ́ wípé a ń yọ̀ ipò Ọlọ́run fún wa níhìn rere. Ọlọ́run ṣàánú fún wa, Ọlọ́run ṣe wá ní olóríire, wo bí ìjọ ṣe rí, wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwa tí bóyá a sì ṣẹ̀ wá nínú ìjọ yìí, ìjọ dáradára ni, ṣùgbọ́n ó ṣeé ṣe kí a ṣe ara wa, kí o wá gbé ọ̀rọ̀ wa nínú ilé wa níhìn, kí o wá gbé lọ sí CMS, kí o wá sọ wípé nínú ìjọ tí mo wà, wọ́n ṣẹ̀ mí, báwo ló ṣe lè sọ bẹ́ẹ̀? Tàbí kí o tilẹ̀ gbé lọ sí àwọn tí wọn kì í ka Bíbélì, kí o sọ wípé lóòótọ́ ni mo ń lọ sí ṣọ́ọ̀ṣì, lóòótọ́ ni a sọ pé a ní ìgbàlà, lóòótọ́ la sọ pé a di àtúnbí, ṣùgbọ́n àwa pàápàá tí a pe ara wa ní ọmọ Ọlọ́run, tí a sọ pé a di àtúnbí, nǹkan tán ṣe fún mi, n ò lè gbàgbé títí láé. Ó ń sọ fún ẹni tí kò sí nínú ìjọba Ọlọ́run, ó ń sọ fún ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó wà nínú ẹ̀sìn mìíràn, ó tún ń sọ nípa èèyàn tí ó jẹ́ ará nínú Olúwa sí àwọn tí wọ́n wà ní òde. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìfẹ́ a máa bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀, a máa bò ó mọ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé ìfẹ́ ni Ọlọ́run fẹ́ kí a fi hàn sí ara wa. Jẹ́ kí a wo Kọ́rìntì kìíní, Kọ́rìntì kìíní orí 13 láti ẹsẹ̀ 4. Ó ń sọ fún wa nípa ìfẹ́. Ìfẹ́ a máa mú sùúrù, ìfẹ́ a máa mú sùúrù. Bóyá o rò wípé ó yẹ kí o jẹ́ adarí, ṣùgbọ́n wọn ò tí ì sọ ọ́ di adarí, mú sùúrù. Bí o bá ní ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ ìjọ, ìfẹ́ a máa mú sùúrù. Bóyá o ti gbéyàwó ni, o sì fẹ́ràn aya rẹ, ṣùgbọ́n ọmọ ò tí ì dé. Ìyá ń sọ fún ọ, àwọn ẹbí ń sọ fún ọ wípé o ò ju obìnrin yìí sílẹ̀, kò lè bímọ o. Ìfẹ́ a máa mú sùúrù, mú sùúrù, ìgbà tirẹ̀ yóò dé. Ọlọ́run

0: yí nǹkan padà jẹ́ kí ìfẹ́ ọlọ́run kí ó fún ọ ní sùúrù wípé bí o ti ń retí ọlọ́run yóò ṣe é. A máa ṣeun. Ìfẹ́ kì í ṣe ìlara. Ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga. Kì í fẹ̀. Kì í hùwà àìtọ́. Kì í wá ohun ti ara rẹ̀. A kì í mú bínú. Bẹ́ẹ̀ ni kì í gbìrò ohun búburú. Kì í yọ̀ sí àìṣòdodo. Ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́. Ó ṣeéṣe bóyá ẹni tí ó jẹ́ adarí wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bóyá nǹkan kan ṣẹlẹ̀, o sì mọ kí ló ṣẹlẹ̀. Olùṣọ́ àgùntàn sì ní arákùnrin lọ gbàdúrà díẹ̀ o, kí a tó dá ọ padà sí ààyè rẹ. Nǹkan yìí tí ó ṣẹlẹ̀ ní ẹkùn wa níhìn-ín tí kò yẹ kí ó dé ibòmíràn ni a ti ń gbọ́ ní òkèèrè wípé ẹni tí ó jẹ́ alákòóso wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú ẹkùn wa wọ́n ti dádúró wọ́n ti ṣe àmọ́ nǹkan tó ṣe bóyá ó dẹ́ṣẹ̀ àgbèrè ni o bóyá ó ṣe ti bóyá ó jí owó ìjọ ni o àmọ́ kí ló ṣe èwo lókàn ẹ̀ ń bẹ̀ kí ló mọ̀ tó ṣe ẹni tí ò mọ nǹkan kan nípa àgbèrè ẹni tí ò mọ nǹkan kan nípa olè jíjà ó ń sọ̀rọ̀ sí i ó ń sọ̀rọ̀ wípé bóyá ó jalè bóyá ó ṣe tọ̀hún nǹkan tó sì ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ olùṣọ́ àgùntàn kan fẹ́ kí ó gbàdúrà díẹ̀ ni nítorí nǹkan báyìí ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo bí a tilẹ̀ dá ẹnìkan dúró èyí kì í ṣe wípé yóò mú kí inú rẹ dùn wípé ó dára bẹ́ẹ̀ wípé wọ́n dá lágbájá dúró kò dára bẹ́ẹ̀ ó yẹ kí o ní ẹ̀dùn ọkàn fún ó yẹ kí o gbàdúrà fún ìfẹ́ kì í yọ̀ sí àìṣòdodo a máa yọ̀ nínú òtítọ́ a máa farada ohun gbogbo a máa gba ohun gbogbo gbọ́ a máa retí ohun gbogbo a máa fàyà rán ohun gbogbo nítorí bẹ́ẹ̀ ohun tí ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì ìkejì ó yẹ kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ó yẹ kí a mọ ìpè kìrìsìtẹ́nì ìpè tí a fi pè wá ó yẹ kí a mọ̀ ó yẹ kí ó yé wa kí ni ìpè tí a fi pè wá wo kólósè orí kẹta ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ẹ sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan kí ẹ sì máa dúpẹ́ kan méjì ló wà níhìn-ín ìkíní àlàáfíà ìkejì dídúpẹ́ ní apá kan a rí àlàáfíà ní apá kejì a rí ìdúpẹ́ ní àárín rẹ̀ ni a rí ìpè tí a fi pè wá ìpè tí a fi pè wá ni wípé kí a jẹ ẹni tí ó ń tẹ̀lé ọmọ aládé àlàáfíà kí a sì jẹ́ kí àlàáfíà kí ó wà ní ìgbésí ayé wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà ní ọ̀rọ̀ ẹnu wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà ní ìṣe wa àti ìbálò wa ẹnìkan sí ẹnì kejì rẹ̀ àti wípé kí a rí i dájú wípé a ń dúpẹ́ nínú ohun gbogbo ohunkóhun wàhálà tí a lè ní àbí nǹkan kan tí ó lè máa ṣẹlẹ̀ kí a rí i wípé ní ìgbà gbogbo a ń dúpẹ́ lónìí ni ọlọ́run ti jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ní ìwà kìrìsìtẹ́nì ìkejì kí a ní ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta kí a mọ ìpè àlàáfíà tí a fi pè wá kí a sì máa dúpẹ́ ní ìgbà gbogbo ó yẹ kí a sọ fún ọlọ́run nísinsìnyí wípé irú ìwà yìí ni a fẹ́ kí ó wà ní ìgbésí ayé wa bí a bá ti di àtúnbí wípé a ń fẹ́ fi oore ọ̀fẹ́ tí a ti ní a ń fẹ́ fi hàn a sì ń fẹ́ kí ìwà yìí kí ó wà ní ìgbésí ayé wa ìkáàánú ni tàbí ìyọnú ìṣoore ìrẹ̀lẹ̀ ìwà tútù ìpamọ́ra ìfaradà kí a máa dáríji ara wa kí a ní ìfẹ́ ara wa kí a jẹ́ kí àlàáfíà kí ó wà nínú ọkàn kí ó wà nínú ẹbí kí ó wà nínú ìjọ kí ó wà ní ìgbìmọ̀ wa kí a jẹ́ kí ìfẹ́ àti àlàáfíà kí ó jọba ní kí ó sì ṣe àkóso bí a ti ń bá ara wa lò ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé a fẹ́ jẹ́ ti ọlọ́run a sì ń fẹ́ kí ìwà kìrìsìtẹ́nì ìfẹ́ kìrìsìtẹ́nì ìpè kìrìsìtẹ́nì kí ó jẹ́ tiwa jẹ́ kí a gbàdúrà dáadáa lé òní bí a bá ti ní ìgbàlà kí a jẹ́ kí àwọn ìwà kìrìsìtẹ́nì wọ̀nyí kí ó jẹ́ ọ ní ìgbésí ayé wa bí a ò bá sì tí ní ìgbàlà kí a sọ fún ọlọ́run wípé kí ó gba ọkàn wa là kí ó ṣàánú fún wa kí ó dáríjì wá àwọn nǹkan tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa kí ọlọ́run kí ó yọ wọ́n kúrò kí ó sì fi ìwà ọ̀tún ìwà òdodo ìrìn àlàáfíà àti ìfẹ́ kí ó fi rọ́pò àwọn nǹkan tí ọlọ́run mú kúrò ní ìgbésí ayé wa jẹ́ kí a gbàdúrà dáradára kí a sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ ó dájú wípé ọlọ́run yóò ṣe é.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Iwe ekeji awon oba ori iketala le odun ketalelogun Joashi omo Asaya oba Juda Joasi omo Jehu bere si joba lori Israeli ni Samaria o si se yi ti o buru le oju Oluwa o si tele ese Jeroboamu omo Nebati eni ti o mu Israeli se on ko si lo kuro ninu re ibinu Oluwa si ru si Israeli o si fi won le owo Asaeli oba Syria ati le owo Ben Hadadi omo Asaeli ni ojo won gbogbo Joasi si be Oluwa o si gbo ti re nitori ti o ri inira Israeli nitori ti oba Syria ni won lara Oluwa si fun Israeli ni olugbala kan be ni won si bo lowo awon ara Syria awon omo Israeli si joko ninu ago won bi igba atijo sugbon won ko lo kuro ninu ese ile Jeroboamu eni ti o mu Israeli se sugbon won rin ninu re ere orisa si wa ni Samaria pelu be ni koku ninu awon eniyan fun Jehoasi bi ko se adota elesin ati keke mewa ati egbarin elese nitori ti oba Syria ti pa won o si ti lo won mole bi ekuru ati iyoku ise Jehoasi ati gbogbo eti o se ati agbara re ako ako won sinu iwe oro ojo awon oba Israeli Jehoasi si sun pelu awon baba re won si sin ni Samaria Joashi omo re si joba ni ipo re ni odun 37 Joashi oba Juda Joashi omo Jehoasi bere si joba lori Israeli ni Samaria o si joba ni odun 16 won si se yi ti o buru le oju Oluwa on ko lo kuro ninu gbogbo ese Jeroboamu omo Nebati eni ti o mu Israeli se sugbon o rin ninu won ati iyoku ise Joashi ati ohun gbogbo ti o se ati agbara re ti o fi ba Amasai oba Juda ja ako ako won sinu iwe oro ojo awon oba Israeli Joashi si sun pelu awon baba re Jeroboamu si joko lori itere asi sin Joashi ni Samaria pelu awon oba Israeli Elisha si se aisan ninu eyi ti ko ni ye Joashi oba Israeli si sokale to wa o si sokun si ile oju o si wi pe baba mi keke Israeli ati awon elesin re Elisha si wi fun pe mu orun pelu ofa o si mu orun ati ofa o si wi fun oba Israeli pe fi owo re le orun na o si fi owo re le Elisha si fi owo ti re le owo oba o si wi pe si ferese ila orun o si se nigba na ni Elisha wi pe ta o si ta o si wi pe ofa igbala Oluwa ati ofa igbala lowo Syria nitori iwo kolu awon ara Syria ni afeki titi iwo fi run won o si wi pe ko awon ofa na o si ko won o si wi fun oba Israeli pe ta si ile o si ta lerin meta o si mu owo duro eniyan Olorun na si binu si o si wi pe iwo iba ta lerin marun tabi mefa nigba na ni iwo iba kolu Syria titi iwo iba fi run sugbon ni sisinyi iwo kolu Syria nigba meta Elisha si ku won si sin egbe awon ara Moabu si gbe ogun wa ile na ni amodun o si se bi won tin sinku okunrin kan si kiyesi won ri egbe kan won si ju okunrin na sinu isa oku Elisha nigba ti a si so sile ti okunrin na fi ara kan egungun Elisha o si soji o si dide duro ni ese re sugbon Asaeli oba Syria ni Israeli lara ni gbogbo ojo Joasi Oluwa si se oju rere si won o si sanu fun won o si se akiyesi won nitori majemu re pelu Abrahamu Isaki ati Jakobu ko si fe run won be ni ko si ta won nu kuro niwaju re titi di sisin yi be ni Asaeli oba Syria ku Ben Hadadi omo re si joba ni ipo re Joashi omo Joasi si tun gba ilu won ni pada lowo Ben Hadadi omo Asaeli ti o ti fi ogun gba lowo Joasi baba re igba meta ni Joashi segun re o si gba awon ilu Israeli pada
3: Eje ki agbadura baba wa tin be le orun

dúpẹ́ lọ́wọ́ yín wípé ohun yìí nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá sí yín ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀. Ǹjẹ́ à ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ Jésù. A bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ Jésù. A bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ aláìlágbára wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́rọ̀ yín tí a ó sì gbàdúrà wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ kọ́ wa, ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbà sókè nípa ti ìgbàgbọ́. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú Kólósè. A ti ka orí kìíní, a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní. Nísinsìnyí a ti bọ́ sí orí kejì. Lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá. Máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ. Ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bí ti Kristi, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò. Àdúrà wa ni wípé kí Ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa, kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri kí a lè dúró ṣinṣin, kí a lè fẹsẹ̀ múlẹ̀, kí a sì lè dúró nínú ẹ̀kọ́ Kristi, kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wá sílẹ̀ fún bíbọ Jésù Kristi Olúwa wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀, a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní Kólósè lẹ́nu pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀. Wọ́n ti dìde, wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn-ín ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́ wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, kí wọ́n má bàa ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ó fi hàn gbangba pé àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀tàn àti apanirun. Ó sì ń kìlọ̀ fún wọn, ó ń gba àwọn onígbàgbọ́ tòótọ́ níyànjú wípé kí wọ́n máa ṣọ́ra láti má fi ààyè sílẹ̀ fún ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ láti rí ààyè wọlé. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa láti inú àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí, ẹsẹ̀ ìkẹjọ, ìkẹsàn àti ìkẹwàá, wọ́n jẹ́ kí ohun mẹ́ta kí ó yé wa dáradára. Ìkíní, ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkejì, ewu àwọn ẹ̀kọ́ èké. Bí a bá gba ẹ̀kọ́ èké láyè ní ìdílé wa, ó ṣeéṣe láti ọ̀dọ̀ ọmọ tàbí láti ọ̀dọ̀ aya wa tàbí láti ọ̀dọ̀ ọkọ tàbí alábàgbé, ó yẹ kí a mọ̀ wípé ewu púpọ̀ ni ó wà nínú kí a gba ẹ̀kọ́ èké láàyè ní ìdílé wa. Ìkẹta, ìdákọ̀rọ̀ fún ọkàn. Yẹ kí a wò ó láti ìkórí kìíní. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn

0: àìlọ́lọ́run. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ, Pọ́ọ̀lù ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asọ́ndìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé, kìí ṣe bíi ti Kristi. Ìgbà gbogbo ni àwọn ẹ̀kọ́ búburú àti àṣà búburú máa ń làkàkà láti yí àwọn ènìyàn Ọlọ́run padà kúrò nínú òtítọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run pàápàá fún ara rẹ̀, ó máa ń rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé kí a ṣọ́ra. Ó máa ń kìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ ní gbogbo ìgbà àti láti ìran dé ìran. Àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń kọ́ni ní òtítọ́, ní ọ̀nà tí ó hàn gbangba, tí ó sì hàn kedere, láti pa àwọn ọmọ ẹ̀yìn Kristi mọ́ kúrò lọ́wọ́ ìṣìnà àti èké. Ó dájú wípé bí a bá wà nínú ìmọ́lẹ̀, òkùnkùn kì yóò lè ráyè jọba ní ìgbésí ayé wa. Bí a bá ń tẹ̀lé Ọlọ́run ní ẹsẹ̀ ògbèjì, ó dájú wípé Sàtánì kì yóò lè rí àyè láti fà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run. Àti wípé bí a bá já fáfá nínú ìmọ̀ òtítọ́, gbogbo ẹ̀kọ́ ìṣìnà àti àṣà ìṣìnà kì yóò lè ráyè ní ìgbésí ayé wa. Gbogbo wọn pátápátá ni wọ́n wò lulẹ̀ níwájú wa. Èyí ni a fi ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí wọn kí ó máa kíyè sára. Kí a máa kíyè sára jẹ́ wípé kí a máa ṣọ́ra. Ó yẹ kí a mọ̀ wípé ìkìlọ̀ tí Pọ́ọ̀lù apostoli tí ó fún àwọn ará Kólósè, ìkìlọ̀ yìí kan náà ni Ọlọ́run fún wa, tí ó sì ti fún gbogbo àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ láti ìṣẹ̀dálẹ̀ tàbí láti ìbẹ̀rẹ̀. Nínú Deuteronomy orí kẹtàlá, Deuteronomy orí kẹtàlá láti ẹsẹ̀ ìkíní, bí wòlíì kan bá hù láàrin rẹ tàbí alála kan tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́, kí è ṣe dáradára. Ó ní bí wòlíì kan tàbí alála kan bí ó bá jáde, bí ó bá dìde, tí ó sì fi àmì àti iṣẹ́ ìyanu kan hàn ọ́, tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọba ṣe wípé ẹ jẹ́ kí a tẹ̀lé Ọlọ́run mìíràn, Ọlọ́run àjèjì lẹ́yìn, tí ìwọ kò tí ì mọ̀ rí, kí a sì máa sìn wọ́n, ìwọ kò gbọdọ̀ fetí sí ọ̀rọ̀ wòlíì náà tàbí alála náà, nítorí pé Olúwa Ọlọ́run yín ń dán yín wò ni láti mọ̀ bí ẹ̀yin bá fi gbogbo àyà yín àti gbogbo ọkàn yín fẹ́ Olúwa Ọlọ́run yín. Lẹ́yìn Olúwa Ọlọ́run yín ni kí ẹ̀yin kí ó máa rìn. Òun ni kí ẹ sì máa bẹ̀rù, kí ẹ sì máa pa òfin rẹ̀ mọ́, kí ẹ sì máa gba ohun rẹ̀ gbọ́, kí ẹ sì máa sìn, kí ẹ sì máa fara mọ́. Èyí ni ohun tí Mósè ènìyàn Ọlọ́run tí ó sọ fún àwọn ọmọ Ísíráẹlì, ó jẹ́ kí ó yé wọn wípé òun ti ṣe wàhálà púpọ̀ láti kọ́ wọn ní ìlànà Ọlọ́run. Òfin Ọlọ́run ní kíkún ni òun ti gbélé wọn lọ́wọ́. Ìlànà àti àṣẹ tí Ọlọ́run fún òun, òun ti fún àwọn ọmọ Ísíráẹlì. Ó wá ń sọ fún wọn kí ó tó fi ayé sílẹ̀, kí ó sì tó fi wọ́n sílẹ̀ wípé kí wọn kí ó ṣọ́ra. Ó ṣeéṣe kí wòlíì kan kí ó dìde kí ó sọ wípé Mósè kò mọ̀ sọ dáradára tó. Ó ṣeéṣe kí aláàlá kan kí ó dìde kí ó sọ wípé èyí tí Mósè gbélé wọn lọ́wọ́ wípé kò kún tó fún ọmọ Ísíráẹlì. Mósè sọ fún wọn wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó má jẹ́ kí àwọn wòlíì èké tàbí àwọn alásọdùn alálà kí wọn kí ó ṣì wọ́n lọ́nà. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa wípé àwa tí a jẹ́ ti Ọlọ́run, àwa tí a ń tẹ̀lé Ọlọ́run, kí a ṣọ́ra, kí a má ba fi ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ìṣìnà tàbí ẹ̀kọ́ èké gbá wa lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run. àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń kìlọ̀ fún wa láti ẹnu oníwàásù wípé kí a ṣọ́ra lọ́dọ̀ àwọn wòlíì Èké, wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá wípé àwa tí a ń kìlọ̀ fún àwọn ènìyàn a kò ní ìfẹ́, nítorí wọ́n rò wípé bí a bá ní ìfẹ́ kò yẹ kí a dá ẹnikẹ́ni lẹ́jọ́, kò yẹ kí a sọ wípé ẹnìkan ló ń wàásù ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ Èké tàbí ẹlòmíràn ló ń wàásù ìhìn rere tòótọ́. Kí ni a lè fi pé ọ̀rọ̀ àwọn ènìyàn wọ̀nyí, kí ni a ti rí ọ̀rọ̀ wọn sí? Ṣé òtítọ́ ni wọ́n ń sọ wípé bí a bá ní ìfẹ́ ní tòótọ́? A kò gbọ́dọ̀ sọ fún àwọn ènìyàn kí a sì kìlọ̀ fún wọn nípa àwọn ẹ̀kọ́ Èké àti àwọn wòlíì Èké. Ẹ jẹ́ kí a wo Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún, Matthew orí keje ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹ máa kíyè sí àwọn wòlíì Èké tí ó ń tọ̀ yín wá lé àwọ̀ àgùntàn, ṣùgbọ́n apanijẹ́ ìkoko ni wọ́n nínú. Èyí ni Jésù Kristì ọmọ Ọlọ́run tí ó kún fún ìfẹ́, ìfẹ́ sí Ọlọ́run, ìfẹ́ sí ìjọ Ọlọ́run, tí ó ń kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí a ṣọ́ra, kí a kíyè sí àwọn Èké wòlíì tí ó ń tọ̀ wá wá ní àwọ̀ àgùntàn, ṣùgbọ́n wọ́n jẹ́ apanijẹ́ ìkoko. Ẹ jẹ́ kí a béèrè lọ́wọ́ wa, bí a bá rí àwọn ọmọdé tí wọ́n ń ṣeré ní ìta, tí a sì rí wípé apanijẹ́ ìkoko ó bẹ́ sí gbòòrò, ṣé bí a bá ní ìfẹ́ ní tòótọ́, ṣé a ó máa rẹ́rìn-ín, a ó fi àwọn ọmọdé wọ̀nyí sílẹ̀ láì kìlọ̀ fún wọn? Rárá. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lè a ní ìfẹ́ àwọn ọmọdé wọ̀nyí, bí a ti rí wípé apanijẹ́ ìkoko ti bẹ́ sí gbòòrò, ó sì ti ń ṣe ọṣẹ́ fún àwọn ènìyàn, ó ń pa wọ́n ní ìpakópa, a sì rí àwọn ọmọdé tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì, tí wọn kò mọ ìyàtọ̀ láàrin ajá tàbí ìkoko, a ó kìlọ̀ fún wọn, a ó pè wọ́n wọnú ilé. Èyí ni ìfẹ́. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ní ìfẹ́, tí a rí wípé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì, àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ di àtúnbí, àwọn tí wọn kò mọ ọ̀tún yàtọ̀ sí òsì nípa ẹ̀kọ́ ìhìn rere, tí a sì rí wípé àwọn apanijẹ́ ìkoko, àwọn Èké wòlíì, àwọn aláìlọ́lọ́run tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà, wọ́n bẹ́ sí gbòòrò, wọ́n kún ayé, wọ́n sì ń da àwọn ènìyàn láàmú, wọ́n sì ń fi wọ́n lákàlàkà, wọ́n sì ń rán wọn lọ sí ọ̀run ní àìròtẹ́lẹ̀. Ó yẹ kí a lè sọ fún àwọn ènìyàn, ó yẹ kí a lè kìlọ̀ fún àwọn ènìyàn wípé kí wọ́n kí ó kíyè sára. Bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ní ìfẹ́, ìfẹ́ tí a ní yóò jẹ́ kí a kìlọ̀ fún àwọn ọmọ Ọlọ́run wípé kí a ṣọ́ra, kí a sì máa gba ẹ̀kọ́ òdì ẹ̀kọ́ Èké láàyè láàrin wa àti ní inú ìjọ àti ní ìdílé wa. Wo Matthew orí 16 ẹsẹ̀ 6. Nígbà náà ni Jésù wí fún wọn pé ẹ kíyè sára, kí ẹ sì máa ṣọ́ra ní ti ìwúkàrà àwọn Farisí àti ti àwọn Sadusí. Kí ni Jésù ń sọ níyìn nígbà tí ó ń sọ wípé kí àwọn ọmọ ẹ̀yìn, àwọn onígbàgbọ́ tòótọ́, àwọn tí wọ́n ń lọ sí ọ̀run rere nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó máa kíyè sára ní ti ìwúkàrà àwọn Farisí àti àwọn Sadusí? Wo ìtumọ̀ ohun tó ń sọ ní ẹsẹ̀ 12. Nígbà náà ni ó tó yé wọn pé kì í ṣe ìwúkàrà ti àkàrà ni ó wí pé kí wọn kíyè sára rẹ̀, ṣùgbọ́n ẹ̀kọ́ ti àwọn Farisí àti ti àwọn Sadusí. Jésù kò fi di àwọn ọmọ ìhìn rẹ̀ létí wípé ẹ̀kọ́ òtítọ́ wà, ẹ̀kọ́ Èké sì wà. Jésù la àwọn ènìyàn lóye wípé ní tòótọ́ ni àwọn ajíhìn rere tí wọ́n ń sọ ọ̀rọ̀ ìjọba Ọlọ́run ní tòótọ́ ni wọ́n wà. Lẹ́ẹ̀kejì, ọ̀ní ìdàkejì, ó yẹ kí a mọ̀ wípé ní tòótọ́ ni àwọn ẹlòmíràn wà tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ ìṣìnà. Àwọn wọ̀nyí jẹ́ bíi Farisí àti Sadusí. Jésù sì ń kí àwọn ọmọ ènìyàn nílọ̀ wípé kí wọn kí ó ṣọ́ra, kí wọn kí ó kíyè sára, kí wọn kí ó má ṣe gba ẹ̀kọ́ àjèjì ẹ̀kọ́ Èké láyè láàrin wọn. Nínú ìṣe àwọn apostoli, ìṣe àwọn apostoli orí ogún láti ẹsẹ ìkọkàndínlọ́gbọ̀n. Nítorí tí èmi mọ̀ pé lẹ́yìn lílọ mi, ìkokò búburú yóò wọ àárín yín lé àìdá agbo sí, àti láàrin ẹ̀yin tìkára yín lé àwọn ènìyàn yóò dìde tí wọn ó máa sọ̀rọ̀ òdì láti fa àwọn ọmọ ẹ̀yìn sẹ́yìn wọn. Nítorí náà ẹ máa ṣọ́ra, nítorí àwọn ìkokò wọ̀nyí ẹ máa ṣọ́ra, nítorí àwọn ènìyàn tí wọn ó dìde láti máa sọ̀rọ̀ òdì ẹ máa ṣọ́ra, nítorí àwọn tí wọn ó dìde láti fàyín kúrò lọ́dọ̀ Kristi láti fàyín sí ọ̀dọ̀ ara wọn ẹ máa ṣọ́ra. Kí ẹ sì máa rántí pé fún ọdún mẹ́ta èmi kò dẹ́kun àti máa fi omijé kìlọ̀ fún olúkúlùkù lé ọ̀sán àti lé òru. Ó yẹ kí a mọ̀ wípé ohun yìí kan náà ní àwa tí a jẹ́ ajíhìn rere, àwa tí a jẹ́ oníwàásù ìhìn rere ni a ti ń sọ. Bí o bá jẹ́ ẹni tí ó ti wà nínú ìjọ yìí fún ìgbà díẹ̀, ó rí wípé yálà lọ́sàn-án ni ọjọ́ ìsinmi, tàbí ní àṣálẹ́ ní òru ni ọjọ́ ajé, tàbí ní ọjọ́bọ̀ ni a ń kìlọ̀, ni a ń wàásù, ni a ń kọ́ni. Yálà láti ojúlé dé ojú ilé nínú ìpàdé ilé, tàbí ní àpéjọpọ̀ wa nígbàtí a bá péjọpọ̀, ni a ń kìlọ̀ fún wa nípa ọ̀rọ̀ Ọlọ́run. Yálà nínú ilé ìsìn wa ni, tàbí ní ìpàgọ́ ní ìparí ọdún, tàbí ní ìgbà mìíràn, ni a máa ń jẹ́ kí ó yé wa yékéyéké bí ọ̀rọ̀ Ọlọ́run bí ó ti rí. Èyí ni Paul ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé ó yẹ kí wọn kí ó kíyèsára, kí wọn kí ó mọ̀ wípé a ti kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìnrere, bí a ti ní ìgbàlà, bí a ti ní ìsọ̀dí mímọ́, bí a ti ní agbára ẹ̀mí Ọlọ́run, bí a ti ní ìwòsàn, bí a ti ń gbẹ́kẹ̀lé Ọlọ́run, bí a ti ń gbàdúrà tí àdúrà wa ń gbà. Ó ní òun ti kọ́ wọn ní ohun gbogbo, ó sì yẹ kí wọn kí ó kíyèsára, nítorí wípé pẹ̀lú omijé, pẹ̀lú ẹ̀dùn ọkàn, pẹ̀lú ìtara, pẹ̀lú àdúrà, pẹ̀lú ìfara ẹni rúbọ, pẹ̀lú láti ná ohun gbogbo tí ó wà tí òun ní, ni òun fi ń kọ́ wọn ní ẹ̀kọ́ ìhìn rere. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ ẹni tí ń gba ìkìlọ̀, ó yẹ kí a máa sá fún ẹ̀kọ́ èké, kí a má jẹ́ kí ẹ̀kọ́ tí múniṣìnà kí ó wá sí àárín wa. Ẹ jẹ́ kí a wo Pétérù kejì, Pétérù kejì orí kejì láti ẹsẹ ìkíní, Pétérù kejì orí kejì láti ẹsẹ kíní. Ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin yín. Àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀ ìgbé wọ inú yín wá, àní tí yóò sẹ́ Olúwa tí ó rà wọ́n, wọn ó sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ ọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́, àti nínú ojú kòkòrò ni wọn ó máa fi yín ṣe èrè jẹ nípa ọ̀rọ̀ ẹ̀tàn, ìdájọ́ ẹni tí kò falẹ̀ láti ọjọ́ ìwà, ìparun wọn kò sì tògbé. Níhìn-ín ni a tún ti ń jẹ́ kí ó yé wa wípé ó yẹ kí a ṣọ́ra, nítorí ẹ̀kọ́ èké gbòde kan, nítorí àwọn wòlíì èké wọ́n pọ̀ lé ayé, ó sì yẹ kí a dúró nínú òtítọ́. Àwọn aládámọ̀ tí ń sọ àwọn nǹkan wọ̀nyí, tàbí tí ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ òdì, wọ́n sọ wípé àwọn ní ẹ̀mí Ọlọ́run ju àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn olùkọ́ ìhìn rere. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé ohun tí wọ́n ń kọ́ ni, wọ́n jẹ́ àwọn àkójọpọ̀ ìmọ̀ ènìyàn lásán, wọ́n jẹ́ àwọn òfin àtọwọ́dọ́wọ́ tàbí àṣà ti ayé yìí àwọn ohun tí ó jẹ́ asán àti òtúbáńtẹ́ ó yẹ kí àwa tí a ti kọ́ àwa tí a mọ ọ̀rọ̀ ọlọ́run ó yẹ kí ó yé wa wípé ó yẹ kí a máa sá fún àwọn nǹkan wọ̀nyí kí tilẹ̀ ní ewu tí ó wà nínú ẹ̀kọ́ èké àti àwọn ẹ̀kọ́ ìṣìràn tí a ń sọ nípa rẹ̀ yìí bí a bá jẹ́ ẹni tí ó jáfara bí a bá jẹ́ ẹni tí kò ṣọ́ra bí a bá jẹ́ ẹni tí ń gba dùlùmọ̀ bí a bá jẹ́ ẹni tí ń gbọ̀jẹ̀gẹ́ tí ń gba àwọn ẹ̀kọ́ èké wọ̀nyí kí ni àwọn ewu tí ó wà nínú gbígba ẹ̀kọ́ èké láàyè nínú ìdílé wa nínú ọkàn wa tàbí nínú ìdàpọ̀ wa tàbí nínú ìjọ ẹ jẹ́ kí a padà sí Kolose orí kejì Kolose orí kejì ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristi a ń sọ fún wa ó sì yé wa wípé bí a bá gba ẹ̀kọ́ èké láàyè wípé ẹ̀kọ́ èké yìí yóò dì wá ní ìgbèkùn bí a bá ń sọ nípa wípé kí a di ẹni ní ìgbèkùn ohun tí a ń sọ ó yé Pọ́ọ̀lù apọ́stẹ́lì dáradára nítorí wípé ẹni tí ó jáfáfá nínú ìmọ̀ èdè gíríkì tí a fi kọ májẹ̀mú titun ni kìí ṣe bẹ́ẹ̀ nìkan ẹni tí ó jáfáfá nínú ìtàn májẹ̀mú láéláé ni nítorí bẹ́ẹ̀ nígbà tí ó ń sọ wípé kí a di ẹni ní ìgbèkùn ó yẹ kí ó yé wa ohun tí ó ń sọ èyí jẹ́ wípé kí a dini ní ìgbèkùn tàbí kí a kó wa lọ sí oko ẹrú ó ń sọ wípé ìmọ̀ ti ayé ẹ̀kọ́ èké tàbí ẹ̀kọ́ òdì tàbí ẹ̀kọ́ tí àwọn wòlíì èké máa ń kọ́ ni ó máa ń dini ní ìgbèkùn ni ó máa ń mú wa lọ sóko ẹrú ni àti wípé ó máa ń mú kí ènìyàn kí ó wà lábẹ́ ìsìnrú ó máa ń jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó di ẹni ìparun kò ṣeé ṣe fún mi láti ka gbogbo àwọn ẹsẹ ọ̀rọ̀ ọlọ́run nínú májẹ̀mú láéláé àti nínú titun tí a lè kà láti fi ṣe àpèjúwe ohun tí ó jẹ́ wípé kí a dini ní ìgbèkùn ṣùgbọ́n jẹ́ kí n ṣe àlàyé díẹ̀ fún ọ nínú májẹ̀mú láéláé ni a ti rí wípé ó ṣeé ṣe kí orílẹ̀-èdè kan kí ó máa bá orílẹ̀-èdè mìíràn jà ṣùgbọ́n bí wọ́n bá ti ń bá wọn jà wọ́n á rí wípé ẹnìkan nínú orílẹ̀-èdè yìí ó jẹ́ alákínkanjú ó jẹ́ alágbára wọ́n á rí wípé bí wọ́n bá lè di irú ẹni bẹ́ẹ̀ nígbèkùn bí wọ́n bá lè mú un lọ sí oko ẹrú àwọn yòókù wọ́n á di ìjẹ fún wọn nítorí bẹ́ẹ̀ gbogbo ọgbọ́n tí wọ́n ní gbogbo agbára tí wọ́n ní wọ́n máa sà láti rí wípé akínkanjú jagunjagun láàrin àwọn ènìyàn wọ̀nyí a dì í ní ìgbèkùn wípé bí a bá sì ti ṣe bẹ́ẹ̀ àwọn yòókù wọn ó di ìjẹ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ni wọ́n lè lò bí o bá ka àwọn ìwé onídàájọ́ ó rí wípé a rí ọba kan lórí àwọn ènìyàn rẹ̀ gbà tí ẹnìkan tí ó wọlé wá ó sọ wípé òun ní ìhìn rere òun ní ẹ̀kọ́ kan tó mú wá fún wọn nítorí bẹ́ẹ̀ kí àwọn ènìyàn kí ó jáde nítorí pé ohun tí òun fẹ́ sọ fún ọba yìí ó jẹ́ ohun ìjìnlẹ̀ ó jẹ́ ohun àṣírí ó jẹ́ ohun kan tó wà láàrin òun àti ọba ọba kò mọ̀ wípé a fẹ́ pa òun a fẹ́ di òun ní ìgbèkùn ọba kò mọ̀ wípé ẹni tí ó wá yìí ó ti rí wípé bí a bá lè mú òun kúrò àwọn ènìyàn ìlú rẹ̀ wọ́n ó di ìjẹ nítorí bẹ́ẹ̀ ó ní kí àwọn ènìyàn kí ó jáde nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ bí wọ́n ti jáde bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí ni ó kú bí ó ti kú ni ó ti rẹkùn tí ó sá jáde bí ó ti sá jáde ni ó pe ìpè ogun bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí ó mọ̀ wípé èṣù rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà ẹni tí ó jẹ́ akínkanjú ó fẹ́ bá ọ jagun ó fẹ́ bá ẹbí rẹ jagun ó rí wípé bí òun bá lè yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké bí òun bá lè pa ọrun bí òun bá lè yí ọ lọ́kàn padà wípé àdúrà rẹ kò ní gbà mọ́ wípé ò ní mọ ọlọ́run mọ́ wípé jésù kristi pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọ mọ́ èyí ni a fi ń sọ wípé kí a kíyè sára nítorí wípé àwọn alálàá ti máa ń wá àwọn èké wòlíì tí máa ń wá, àwọn alákatakítí tí máa ń wá, àwọn tí ó máa sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ tí máa ń wá, àwọn tó máa sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti bíbélì, nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù, àwọn ti rí ìwé náà he, nítorí bẹ́ẹ̀ wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ lẹ́kọ̀ọ́, ó ní kí o ṣọ́ra o, wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn, wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú, wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú, wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun. Níhìn-ín ni Paul apostoli ni ó ti jẹ́ kí ó yẹ àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni, ẹ̀kọ́ èké ó máa ń sọni di aláìlágbára, ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa, ó máa ń parun, ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè, ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí oòrùn alẹ́, ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé Jésù, a máa ń di ẹni tí ara níyè tí a tẹ̀lé èṣù láìmọ̀. Kìí ṣe nínú Kólósè nìkan ni a ti ń kìlọ̀ fún wa, nínú Bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké. Ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ Bíbélì, tí ó ń wá sí ilé ìsìn wa, síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni kòríkòsùn rẹ, àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́, ó tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn, ò fẹ́ kí a dì ọ́ ní ìgbèkùn lọ sí oko ẹrú, ṣọ́ra, ewu wà níbẹ̀ o. Yẹ kí a wo Jeremiah orí 29, Jeremiah orí 29 ẹsẹ̀ 8, nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun ni Olúwa àwọn ọmọ ogun wí, nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wípé, ẹ má ṣe jẹ́ kí àwọn wòlíì yín tí ó wà láàrin yín àti àwọn aláfọ̀ṣẹ yín tàn yín jẹ, kí ẹ má sì fetí sí àlá yín tí ẹ̀yin ńlá. Nítorí ẹsẹ̀ 9, wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Àwọn jẹun wòlíì wọ́n pọ̀ káàkiri, wọ́n fẹ́ gba owó tí o ní, wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ, wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí Ọlọ́run ti fi bùkún ọ. Nítorí bẹ́ẹ̀, nítorí jẹun wọ́n á wá, wọ́n á ní Ọlọ́run ni ó rán wọn sí ọ, wọ́n máa lu aago tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbà wẹ̀ ni, àwọn ò tiẹ̀ ronú tiẹ̀, ṣùgbọ́n bí wọ́n ti ń gbà wẹ̀ tí wọ́n dúró níwájú Olúwa ni Ọlọ́run rán àwọn sí ọ wípé bóyá òjò fẹ́ rọ̀ ni o, bóyá iná ń jó ni, bóyá ìkankan ló fẹ́ ṣẹlẹ̀, ni wọ́n wá kìlọ̀ fún ọ. Bí wọ́n bá sì ti ń kìlọ̀ tán ni wọ́n máa sọ pé ṣùgbọ́n o, tó bá lè ṣe ètùtù, tó bá lè mú owó díẹ̀ wá, tó bá lè ṣe báyìí, tá bá ṣe ètò fún ọ, kò sí ètò mìíràn, gbogbo ètò gbogbo ìrúbọ ni Jésù Kristì ti parí lórí igi àgbélébò. Èyí ni Ọlọ́run sọ fún wa wípé èmi kò rán wọn o. Àwọn alálàá, àwọn alásọtẹ́lẹ̀, àwọn aláfọ̀ṣẹ, àwọn wòlíì èké, ó ní nítorí wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra, bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú àsọtẹ́lẹ̀, pẹ̀lú ìran, bí wọ́n bá tọ̀ wá wá pẹ̀lú ìṣípayá tàbí ohunkóhun tí ìbàjẹ́, wípé Ọlọ́run kọ́ ló rán wọn. Nítorí jẹun wọ́n ń wówó káàkiri ni wọ́n fi ń tọ̀ yín wá. Nínú Róòmù orí 16, Róòmù orí 16 láti ẹsẹ 17, ara èmi sì bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yìn kọ́, ẹ sì kúrò ní ìsọ̀ wọn. O mọ̀ tí ó jẹ́ wípé kí a kúrò ní ìsọ̀ ènìyàn. Bí a bá wà lọ́jà tí a rí wípé ẹnìkan wà nínú ìsọ̀ pẹ̀lú wa, wípé bí a ṣe ń tajà papọ̀, bí a ti ń sọ̀rọ̀ tí a fẹ́ tajà, ni ẹni yìí ni ó ń lé àwọn oníbàárà wa sá. Bí a bá jẹ́ ẹni tí ó gbọ́n, a ó ṣe ìsọ̀ tiwa lọ́tọ̀. Èyí ni Paul apostoli sọ fún wa wípé o mo we pe o n gbianju lati de ijoba orun o si ri eni to fe ko ni eko eke ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun ti o fe gba sonu igbala aye baye igbala kuro ninu ase e ti oni nigba ti a we onu kuro ninu eje jesu eni yi o fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na e je eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele oni sora ki e kuro ni iso won ye ki a ka le kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan won yi si tabili o kan aya wa ki a le sa fun eko eke ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa oni ara emi si beyin e ma so awon tin se iyapa ati awon tin mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a be lowo wa eko wo ni atiko atiko eko igbala ninu Jesu Kristi ni kan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun awe pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Kristi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Kristi a di eda titun wi pe ohun atijo epe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma ja ki a to di onigbagbo ife okunrin ba ara eni je ti a ma nse ki a to di onigbagbo oni bi enikeni ba wa ninu Kristi o di eda titun awon ohun atijo iwa irin atijo won yi won ti koja lo kiyesi won di titun oni kasora o bi enikeni ba mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko a ko ha ti ko wa nipa ti isodi mimo a ko a ti ko wa nipa agbara emi mimo fun awon ti asodi mimo tabi kini ke a to ma so nipa eko wipe ko dara ki onigbagbo ki o je eni ti kobirin jo tabi ki obirin ki o je okunrin kan kokunu kobodu ke a ma si lati ile de ile a ko a ti ko a wi pe okunrin kan aya kan a si ti ko nipa eko atunse oni ki a sora ke a ma je eni ti n kaakiri ke a ma je eni ti a n fi afefe eko keko gbakiri oni ki a kuro ni iso awon eniyan bee mo gbadura we pe gege bi olorun ti n kilo fun wa we pe a o je eni ti n gboran bi a si ti n gboran ibukun ti o wa ninu igboran yo je ti wa ni oruko Jesu e je ki a wo Heberu ori ketala ese ikesan Heberu ori ketala ese ikesan e ma se je ki a fi oniruru ati eko ajeji gba yin kiri nitori o dara ki a mu yin li okan le nipa ore ofe ki se nipa ounje ninu eyi ti awon ti o ti rin ninu won ko li ere oro die to fun eni ti o fe gboran awon bibeli ese bibeli ti a ka won yi o je ohun ti o ye eni ti o ni emi olorun o je eni ti o ye eni ti o ni igbala awon ojiyan won pa ara won run ni awon to ma jiyan oro olorun wi pe se o je wi pe deeper life nikan ni ati le ko eko oro olorun se o je pe awon elomiran ti o nka bibeli se o je wi pe awon na o ni imo bibeli ni awa ki jiyan eko oro olorun ni a ma nko awon eniyan a si n fe se olore oni a fi n soro olorun fun o o si ri wipe inu bibeli ni a ti n kawe pe bi a ba je eni ti o feran olorun bi a ba je eni ti o fe tele olorun bi a ba je eni ti o fe gboran eni ti o fe fi orun sere je leyin aye buburu yi wipe ki a sora ki a ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan bi wa ni igbekun gege bi itan eniyan gege bi ipilese eko ti aye eko aye wa ti ki se bi ti Kristi. E je ki a pada si Kolose ori keji ese ikesan ati ese ikewa ki awo idakoro ti a ni fun okan wa. Ninu Kolose ori keji ese ikesan ati ese ikewa, nitori pe ninu re ni ninu Kristi ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara. Ninu Kristi Oluwa wa, Olugbala wa, Oluso agutan wa, ninu re ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara. Ese ikewa a si ti se yin ni kikun ninu re, eni ti se ori fun gbogbo ijoba ati agbara. Pipe ati ekun Kristi ni o duro gege bi idakoro fun okan wa. Dipo ki a ma fi ikolu kogba ero awon ti okan won ti koruru gba won soke sodo, o ye ki awon onigbagbo simi ki won ki o si gbekele Jesu Kristi patapata. Ninu Kristi ni gbogbo ekun iwa Olorun gbe li ara iyara. Je ki o yi owe pe nigbati eniyan sobo, nigbati Adamu ati Eva sobo ni ogba Edeni, eniyan sobo kuro ninu ipo pipe ti Olorun da si, o si sobo si ipo aipe eyi ti o bani ninu je gidigidi. Eniyan je alaipe nipa ti emi, nipa ti iwa bi Olorun ati nipa ti ogbon ati oye. Gege bi eniyan ti sobo ni ogba Edeni, lese kese ni Adamu ati Eva di alaipe, ati awon omo ti an bi nipase won ni won di alaipe, ati awa papa ki atomo Kristi le a di alaipe. Alaipe nipa ti emi, alaipe nipa iwa bi Olorun, alaipe nipa ogbon ati oye. Sugbon ninu Kristi ati nipase Kristi ni ati ni igbala kikun. Olo so wa di pepe o fun ni idariji pepe, o fun ni alaafia pepe, o fun ni ekunrere ore ofe re, o fun ni ife pepe ati agbara kikun ati ogbon ati ohun gbogbo lati le je ki aye ti isinsiyi ati ayeraye ki o ni ere fun wa. Je ki a wo ninu Kolose ori keji ese keta, inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si. Oni bi a ba nfe ni ogbon, a si nfe ni imo, imo to le se wa lanfani ni aye yi ati ni aye ti nbo. Ninu Kristi ni a ti le ri. Ke ma se feti si awon ti o nso wi pe ogbon kan wa ti o tun tayo to wa ninu Bibeli. Ke ma se feti si awon atanije akonisina ti o ma nso wi pe o seese ni ibi ipoku tabi ni ibi ti won sin ko si, ibe ni won tun lo loru lati le ni ogbon kan ti o farasin tabi ti o farapamo onirara. Ninu Kristi ni gbogbo isura ogbon ati imo ni a fi pamo si. O ni ki a ma tun ri eni ti o lo si oke okun tabi eni ti o lo si aginjo tabi eni ti o lo si idi igi tabi si idi orisa ti o wa ogbon lati le gbe igbesi aye kan ti o ro pe o dara. Onirara ninu Kristi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si wepe bi a ba ti ni Kristi ati ni ohun gbogbo. Ninu Kolose ori kini ese ikokandilogun, Kolose ori kini ese ikokandilogun, nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re. Didun inu baba wa ti nbe li orun ni we pe ekun ohun gbogbo ni ti idariji, ni ti alaafia, ni ti igbala, ni ti isegun lori ese, ni ti ife, ni ti ore ofe, ni ti agbara tabi ogbon tabi ohunkohun ti a nilo lati le gbe igbesi aye ti o te Olorun lorun. O ni didun inu baba ni wepe ki ekun ohun daradara gbogbo ki o le ma gbe inu re. Ki a to lo si ori ekun wa lati gbadura, e je ki a wo Peteru keji ori kini, Peteru keji ori kini ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyì àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀, ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Ó ń sọ fún wa wípé gbogbo ohun tí ó jẹ mọ́ iyì àti tí ó jẹ mọ́ ìwà bí Ọlọ́run, ìwà mímọ́, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà fún ọmọlẹ́yìn Kristi, wípé gbogbo rẹ̀ pátápátá le a ti fún wa nínú Ọlọ́run, nínú Kristi. Nínú ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run, nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kófẹ̀ẹ́. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ni wípé gbogbo ohun tí ó yẹ fún wa láti ní ìdáríjì ẹ̀ṣẹ̀, láti ní agbára lórí ẹ̀ṣẹ̀, láti gbé ìgbésí ayé ìwà mímọ́, láti gbé ìgbésí ayé tí ó tẹ Ọlọ́run, tí ó wu Ọlọ́run, wípé a fún wa nínú Kristi. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a tọ Ọlọ́run lọ. Bí a bá ti jẹ́ ẹni tí a múṣìnà nípa ẹ̀kọ́ èké, ẹ̀kọ́ òdì, nípa àṣà ayé àti nípa àwọn mìíràn tí kò ní lárí, ó yẹ kí a tọ Ọlọ́run lọ, kí a sọ fún un pé kí ó dáríjì wá, kí a sì ṣe ìpinnu, kí a sọ fún Ọlọ́run wípé a kò ní ṣìnà mọ́, wípé a kò ní tẹ̀lé ọ̀nà òkùnkùn mọ́. Bí ó bá jẹ́ ẹni tí ó ti ń tẹ̀lé wòlé èké àti ẹ̀kọ́ èké, kí ó wá sọ̀dọ̀ Ọlọ́run, nítorí àwọn nǹkan wọ̀nyí yóò sọ di ẹni ìgbèkùn, a ó kó ọ lẹ́rú lọ. Bí o bá jókòó sínú ẹ̀kọ́ èké, nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a da òní ìdè, jẹ́ kí a gba ọkàn rẹ là, jẹ́ kí Ọlọ́run fúnra ara rẹ̀ kí ó fà kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí o jẹ́ ti Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́, kí o sì mọ̀ wípé ìgbàlà ló ń fẹ́ ni, ìsọdimọ́ ló ń fẹ́ ni, agbára ẹ̀mí Ọlọ́run ló ń fẹ́ ni, ìwòsàn ló ń fẹ́ ni, tàbí ìdásílẹ̀ ìtúnisílẹ̀ ló ń fẹ́ ni, tàbí ọmọ ló ń fẹ́ láti jẹ́ kí ó jẹ́ ìbùkún fún ẹbí rẹ, tàbí o fẹ́ kí Ọlọ́run kí ó bùkún lọ́nà kan àbí lọ́nà mìíràn. Gbogbo nǹkan wọ̀nyí lè a ó ní bí a bá gbẹ́kẹ̀lé Jésù Kristì nìkan ṣoṣo, nítorí nínú rẹ̀ ni ẹ̀kún ìwà Ọlọ́run ń gbé lé ara ìyára. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a sọ fún Ọlọ́run wípé a ti kọ́ ẹ̀kọ́, a ti mọ̀ wípé ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì láti kíyèsí bí a ti ń kìlọ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ máa tẹ̀lé ìmọ̀ àti òtítọ́ tí ó wà nínú ìhìnrere. Ẹ jẹ́ kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé gbogbo ẹ̀kọ́ èké, gbogbo ẹ̀kọ́ tí múni ṣìnà, gbogbo àwọn wòlíì èké, olùkọ́ni èké, àwọn ìwé èké, a kọ̀ wọ́n sílẹ̀, a fi wọ́n sílẹ̀, a jó wọn níná, a sì ń fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan tó bá yàtọ̀ sí ẹ̀kọ́ ìhìnrere tí a ti kọ́ wa, a fẹ́ jù wọ́n sílẹ̀, a fẹ́ tẹ̀lé Ọlọ́run tímọ́tímọ́. Gbàdúrà, sọ fún Ọlọ́run. Bí ó bá jẹ́ aláìlera, bí ó bá jẹ́ ẹni tí a lè tètè yí lọ́kàn padà, sọ fún Ọlọ́run wípé òun fẹ́ dúró ṣinṣin, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́, òun fẹ́ dúró nínú ẹ̀kọ́ tí ó lè ṣe ọ́ pé ṣe ọ́ yẹ fún ìjọba Ọlọ́run. Bí ó bá gbàdúrà, tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí ó sinmi lé Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ aláìlágbára, yóò fi agbára fún ọ, yóò fi okun fún ọ, yóò lè jẹ́ kí o lè dúró ṣinṣin nínú ẹ̀kọ́ tí ó yè kooro.
1: DCLM Radio, the spiritual welfare is our concern.
2: Ìwé ìkejì àwọn ọba, orí ìkẹrìnlá, ní ọdún kejì Joashi, ọmọ Jehoasi, ọba Israeli, ní Amasiah, ọmọ Joashi jọba lórí Juda. Ẹni ọdún 25 ni òun yìí ṣe nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba. Ó sì jọba ọdún 29 ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ a sì máa jẹ́ Jehoadani ti Jerusalemu. Òun sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, ṣùgbọ́n kì í ṣe bí Dáfídì bàbá rẹ̀. Ó ṣe gẹ́gẹ́ bí ohun gbogbo tí Joashi bàbá rẹ̀ ti ṣe, kìkì a kò mú ibi gíga wọn nì kúrò síbẹ̀. Àwọn ènìyàn ń ṣe ìrúbọ, wọ́n sì ń sun tùràrí níbi gíga wọn nì. o si se bi ijoba na ti fi idimule lowo re ni o pa awon iranse re ti o ti pa oba baba re sugbon awon omo awon apaniyan na ni ko pa gege bi

0: obinrin re fun omo okunrin mi ni aya eranko igbe kan tin be ni lebaloli koja lo o si te igi egun na mole iwo ti segun edomu ni toto okan re si gbe osoke ma asogo ki o si gbe ile re nitori kini iwo se nfiran si ifarapa re ki iwo ki o le subu iwo ati juda pelu re sugbon amasaya ko fe gbo nitori na yehoashi oba israeli goke lo ohun ati amasaya oba juda si wo ara won ni oju ni betshemeshi ti se ti juda a si le juda niwaju israeli won si sa olukuluku sinu ago re yehoashi oba israeli si mu amasaya oba juda omo yehoashi omo ahasaya ni betshemeshi o si wa si jerusalemu o si wo odi jerusalemu pale lati enubode efraimu titi de enubode egun irinwo igbonwo o si ko gbogbo wura ati fadaka ati gbogbo elo ti a ri ninu ile oluwa ati ninu isura ile oba
1: ati ogo
0: o si pada si samaria ati iyoku ise yehoashi ti o se ati agbara re ati bi o ti ba amasaya oba juda ja ako ako won sinu iwe oro ojo awon oba israeli yehoashi si sun pelu awon baba re a si sin ni samaria pelu awon oba israeli yerubamu omo re si joba ni ipo re amasaya omo yehoashi oba juda wa ni odun meedogun lẹyìn ikú yehoashi ọmọ jehoasi ọba israeli àti ìyókù ìṣe amasaya akọ akọ wọn sínú ìwé ọrọ ọjọ àwọn ọba juda wọn sì di rikiṣi sí i ní jerusalemu ó sì sá lọ sí lakishi ṣùgbọn wọn ránṣẹ tọ ní lakishi wọn sì pa á níbẹ wọn sì gbé wá lórí ẹṣin a sì sin ní jerusalemu pẹlú àwọn baba rẹ ní ìlú dáfídì gbogbo àwọn ènìyàn juda sì mú asaraya ẹni ọdún mẹrìndínlógún wọn sì fi jọba ní ipò amasaya baba rẹ òun sì kọ elati ó sì mú padà fún juda lẹyìn tí ọba sùn pẹlú àwọn baba rẹ ní ọdún kẹẹẹdógún amasaya ọmọ yehoashi ọba juda yerubamu ọmọ yehoashi ọba israeli bẹrẹ sí jọba ní samaria ó sì jọba ní ọdún mọkànlélógójì ó sì ṣe búburú ní ojú olúwa kò yà kúrò nínú gbogbo ẹṣẹ yerubamu ọmọ nebati ẹni tí ó mú israeli ṣẹ ó sì tún mú agbègbè ilẹ israeli padà láti àtiwọ hamati títí dé òkun pẹtẹlẹ gẹgẹ bí ọrọ olúwa ọlọrun israeli tí ó ti sọ nípa ọwọ́ ìránṣẹ́ rẹ̀ jona wòlíì ọmọ amitai ti gat heferi nítorí olúwarí ìpọ́njú israeli pé ó korò gidigidi nítorí kò sí ọmọ ọ̀dọ̀ tàbí òmìnira tàbí olùrànlọ́wọ́ kan fún israeli olúwa kò sì wípé òun ó pa orúkọ israeli rẹ̀ lábẹ́ ọ̀run ṣùgbọ́n ó gbà wọ́n nípa ọwọ́ jerubamu ọmọ yehoashi àti ìyókù ìṣe jerubamu àti gbogbo èyí tí ó ṣe àti agbára rẹ̀ bí ó ti jagun sí àti bí ó ti gba damasku àti hamati tí ṣe ti juda padà fún israeli akọ akọ wọn sínú ìwé ọrọ ọjọ àwọn ọba israeli jerubamu sì sùn pẹlú àwọn baba rẹ àní pẹlú àwọn ọba israeli sakaraya ọmọ rẹ sì jọba ní ipò rẹ. Ìwé ìkejì àwọn ọba orí ìkẹẹ̀ẹ́dógún ní ọdún kẹtàdínlọ́gbọ̀n jerubamu ọba israeli ní asaraya usaya ọmọ amasaya ọba juda bẹ̀rẹ̀ sí jọba ẹni ọdún mẹ́rìndínlógún ni òun ṣe nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba ó sì jọba ọdún 52 ní jerusalemu orúkọ ìyá rẹ̀ a máa jẹ́ jekoliah àti jerusalemu ó sì ṣe èyí tí ó tọ́ lójú olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí baba rẹ̀ amasaya ti ṣe kìkì ibi gíga wọn ni a kò mú kúrò àwọn ènìyàn ń rúbọ wọ́n sì ń sun tùràrí síbẹ̀ ní ibi gíga wọn ni olúwa sì kọlu ọba náà bẹ́ẹ̀ ni ó di adẹ́tẹ̀ títí di ọjọ́ ikú rẹ̀ ó sì ń gbé ilé àmọ́ jotamu ọmọ ọba sì wà lórí ilé náà ó sì ń ṣe ìdájọ́ àwọn ènìyàn ilẹ̀ náà àti ìyókù ìṣe asaraya àti ohun gbogbo tí ó ṣe akọ akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba juda asaraya sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀ wọ́n sì sin pẹ̀lú àwọn baba rẹ̀ ní ìlú dáfídì jotamu ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀ ní ọdún 32 asaraya ọba juda ní sakaraya ọmọ jerubamu jọba lórí israeli ní samaria ní oṣù mẹ́fà ó sì ṣe èyí tí ó burú lé ojú olúwa bí àwọn baba rẹ̀ ti ṣe òun kò kúrò nínú ẹ̀ṣẹ̀ jerubamu ọmọ nebati ẹni tí ó mú israeli ṣẹ̀ ṣalumu ọmọ jabeshi sì di rikiṣi sí i ó sì kọlù ú níwájú àwọn ènìyàn ó sì pa á ó sì jọba ní ipò rẹ̀ àti ìyókù ìṣe sakaraya akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba israeli èyí lè ọ̀rọ̀ olúwa tí ó sọ fún jehu wípé àwọn ọmọ rẹ ìran kẹrin yóò jókòó lórí ìtẹ israeli bẹ́ẹ̀ ni ó sì rí ṣalumu ọmọ jabeshi bẹ̀rẹ̀ sí jọba ní ọdún 39 usaya ọba juda ó sì jọba oṣù kan gbáko ní samaria nítorí tí manahemu ọmọ gadi gòkè láti tasa lọ ó sì wá sí samaria ó sì kọlu ṣalumu ọmọ jabeshi ní samaria ó sì pa á ó sì jọba ní ipò rẹ̀ àti ìyókù ìṣe ṣalumu àti rikiṣi rẹ̀ tí ó dì kíyèsí akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba israeli nígbà náà ni manahemu

0: kọlu Tifsa àti ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ àti ilẹ̀ agbègbè rẹ̀ wọn ni láti Tifsa lọ nítorí tí wọn kò ṣí i sílẹ̀ fún un nítorí náà ni ó ṣe kọlù ú àti gbogbo àwọn obìnrin aboyún inú rẹ̀ ni ó là ní inú. Ní ọdún 39 Asaraya ọba Juda ni Mahanemu ọmọ Gadi bẹ̀rẹ̀ sí ìjọba lórí Israeli, ó sì jọba ọdún 10 ní Samaria, ó sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa. Òun kò sì lọ kúrò nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, ẹni tí ó mú Israeli ṣẹ̀ ní ọjọ́ rẹ̀ gbogbo. Fulu ọba Assyria sì gbé ogun ti ilẹ̀ náà. Menahemu sì fi 1,000 talenti fàdákà fún Fulu kí ọwọ́ rẹ̀ kí ó lè pẹ̀lú òun láti fi ìdí ìjọba náà múlẹ̀ lọ́wọ́ rẹ̀. Menahemu sì fi agbára gba owó náà lọ́wọ́ Israeli àní lọ́wọ́ gbogbo àwọn ọlọ́rọ̀ 50 shekeli fàdákà lọ́wọ́ olúkúlùkù ènìyàn láti fi fún ọba Assyria. Bẹ́ẹ̀ ni ọba Assyria yí padà kò sì dúró ní ilẹ̀ náà. Àti ìyókù ṣe Menahemu àti gbogbo èyí tí ó ṣe akọ akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israeli. Menahemu sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, Pekahiah ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀ ní 50 ọdún Asaraya ọba Juda. Pekahiah ọmọ Menahemu bẹ̀rẹ̀ sí jọba lórí Israeli ní Samaria, ó sì jọba ọdún 2, ó sì ṣe èyí tí ó burú lé ojú Olúwa. Òun kò sì lọ kúrò nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, ẹni tí ó mú Israeli ṣẹ̀. Ṣùgbọ́n Peka ọmọ Remaliah olórí ogun rẹ̀ di rìkíṣí sí, ó sì kọlù ní Samaria lé odi ilé ọba pẹ̀lú Agobu àti Arie àti 50 ènìyàn nínú àwọn ọmọ Gileadi pẹ̀lú rẹ̀, ó sì pa á, ó sì jọba ní ipò rẹ̀. Àti ìyókù ṣe Pekahiah àti gbogbo èyí tí ó ṣe, kíyèsí akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israeli. Lé ọdún 42 Asaraya ọba Juda ni Peka ọmọ Remaliah bẹ̀rẹ̀ sí jọba lórí Israeli ní Samaria, ó sì jọba ní 20 ọdún, ó sì ṣe èyí tí ó burú lé ojú Olúwa. Òun kò lọ kúrò nínú ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, ẹni tí ó mú Israeli ṣẹ̀. Lé ọjọ́ Peka ọba Israeli ni Tiglath-Pileseri ọba Assyria dé, ó sì kó Ijoni àti Abel-Beth-Maaka àti Janua àti Kedeshi àti Asuri àti Gileadi àti Galili gbogbo ilẹ̀ Naftali, ó sì kó wọn ní ìgbèkùn lọ sí Assyria. Hoshea ọmọ Ela sì di rìkíṣí sí Peka ọmọ Remaliah, ó sì kọlù ú, ó sì pa á, ó sì jọba ní ipò rẹ̀ lé 20 ọdún Jotamu ọmọ Usaya. Àti ìyókù ṣe Peka àti gbogbo èyí tí ó ṣe, kíyèsí akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israeli. Lé ọdún 2 Peka ọmọ Remaliah ọba Israeli ni Jotamu ọmọ Usaya ọba Juda bẹ̀rẹ̀ sí ìjọba, ẹni ọdún 25 ni nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba, ó sì jọba ọdún 24 ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ ni Jerusha ọmọbìnrin Sadoku, ó sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa, ó sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Usaya bàbá rẹ̀ ti ṣe. Ṣùgbọ́n a kò mú ibi gíga wọn ni kúrò, àwọn ènìyàn ń rúbọ, wọ́n sì ń sun tùràrí níbẹ̀ ní ibi gíga wọn ni. Òun kọ́ ẹnu ọ̀nà gíga ilé Olúwa. Àti ìyókù ṣe Jotamu àti gbogbo èyí tí ó ṣe, akọ akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda. Bí ọjọ́ wọn ni Olúwa bẹ̀rẹ̀ sí rán Resini ọba Assyria àti Peka ọmọ Remaliah sí Juda. Jotamu sì sùn pẹ̀lú àwọn bàbá rẹ̀, a sì sìn pẹ̀lú àwọn bàbá rẹ̀ ní ìlú Dáfídì bàbá rẹ̀, Ahasi ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkejì àwọn ọba. Orí 16. Lé ọdún 17 Peka ọmọ Remaliah, Ahasi ọmọ Jotamu ọba Juda bẹ̀rẹ̀ sí ìjọba, ẹni 20 ọdún ni Ahasi nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba, ó sì jọba ọdún 16 ní Jerusalemu, kò sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa Ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí Dáfídì bàbá rẹ̀. Ṣùgbọ́n ó rìn lé ọ̀nà àwọn ọba Israeli ní tòótọ́, ó sì mú kí ọmọ rẹ̀ kí ó kọjá láàrin iná pẹ̀lú gẹ́gẹ́ bí ìṣe ìríra àwọn kèfèrè tí Olúwa lé jáde níwájú àwọn ọmọ Israeli. Ó sì rúbọ, ó sì sun tùràrí ní ibi gíga wọn ni àti lórí àwọn òkè kéékèèké àti lábẹ́ gbogbo igi tútù. Nígbà náà ni Resini ọba Assyria àti Peka ọmọ Remaliah ọba Israeli gòkè wá sí Jerusalemu láti jagun, wọ́n sì dó ti Ahasi ṣùgbọ́n wọn kò lè borí rẹ̀. Lé àkókò náà, Resini ọba Assyria gba Elati padà fún Assyria, ó sì lé àwọn ènìyàn Juda kúrò ní Elati. Àwọn ará Assyria sì wá sí Elati, wọ́n sì ń gbé ibẹ̀ títí di òní yìí. Ahasi sì rán oúnṣẹ́ sí ọ̀dọ̀ Tiglath-Pileseri ọba Assyria wípé, ìránṣẹ́ rẹ lé èmi àti ọmọ rẹ, gòkè wá kí o sì gbà mí lọ́wọ́ ọba Assyria àti lọ́wọ́ ọba Israeli tí ó dìde sí mi. Ahasi sì mú fàdákà àti wúrà tí a rí ní ilé Olúwa àti nínú ìṣúra ilé ọba, ó sì rán ilé ọrẹ sí ọba Assyria. Ọba Assyria sì gbọ́ tirẹ̀ nítorí tí ọba Assyria gòkè wá sí Damascus, ó sì kó o ó sì mú ní ìgbèkùn lọ sí kiri ó sì parí sí ni ahasi ọba sì lọ sí damasku láti pàdé tiglat-pileseri ó sì rí pẹpẹ kan tí ó wà ní damasku ahasi ọba sì rán àwòrán pẹpẹ náà àti àpẹẹrẹ rẹ sí uriah alufa gẹgẹ bí gbogbo iṣẹ ọnà rẹ uriah alufa sì ṣe pẹpẹ kan gẹgẹ bí gbogbo èyí tí ahasi ọba fi ránṣẹ sí láti damasku wá bẹẹ ni uriah alufa ṣe é de àtibọ ahasi ọba láti damasku wá nígbà tí ọba sì ti damasku dé ọba sì rí pẹpẹ náà ọba sì súnmọ pẹpẹ náà ó sì rúbọ lórí rẹ ó sì sun ẹbọ rẹ sísun rẹ àti ọrẹ jíjẹ rẹ ó sì ta ohun mímu rẹ sílẹ ó sì wọn ẹjẹ ọrẹ àlàáfíà rẹ sí ara pẹpẹ náà ṣùgbọn ó mú pẹpẹ idẹ tí ó wà níwájú olúwa kúrò láti iwájú ilé náà láti agbèdè méjì pẹpẹ náà àti ilé olúwa ó sì fi sí apá àríwá pẹpẹ náà ahasi ọba sì pàṣẹ fún uriah alufa wípé lórí pẹpẹ ńlá ni kí ó máa sun ọrẹ sísun òrò òwúrọ àti ọrẹ jíjẹ alaalẹ àti ẹbọ sísun ti ọba àti ọrẹ jíjẹ rẹ pẹlú ọrẹ sísun ti gbogbo àwọn ènìyàn ilẹ náà àti ọrẹ jíjẹ wọn àti ọrẹ ohun mímu wọn kí ó sì wọn gbogbo ẹjẹ ọrẹ sísun náà lórí rẹ àti gbogbo ẹjẹ ẹbọ mìíràn ṣùgbọn ní ti pẹpẹ ẹdẹ náà èmi ó máa gbèrò ohun tí èmi ó fi ṣe báyìí ni uriah alufa ṣe gẹgẹ bí gbogbo èyí tí ahasi ọba pàálẹ àṣẹ ahasi ọba sì ké àlàfo ọnà àárín àwọn ìjókòó náà ó sì ṣe agbada náà kúrò lára wọn ó sì gbé agbada ńlá náà kalẹ̀ kúrò lára àwọn màálù ìdẹ tí ń bẹ lábẹ́ rẹ̀ ó sì gbé ìka ilẹ̀ tí a fi òkúta tẹ́ ibi ààbò fún ọjọ́ ìsinmi tí a kọ́ nínú ilé náà àti ọ̀nà ìjáde sí òde ti ọba ni ó yí padà kúrò ní ilé olúwa nítorí ọba assyria àti ìyókù ìṣe ahasi tí ó ṣe a kò akọ wọn sínú ìwé ọ̀rọ̀ ojú àwọn ọba juda ahasi sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀ a sì sìn pẹ̀lú àwọn baba rẹ̀ ní ìlú dáfídì hesekiah ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
2: ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ ni ó máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi ó sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà. À ń bẹ̀ ọ́ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà ẹ̀mí tí o máa ń gbà sí ọ lẹ́nu wà fi fún wa. Agbára tí o máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ ọ́ wípé gbogbo ọkàn aṣáko àti tí o máa ń rìn kiri èyí tí ó máa ń kó lọ́dọ̀ ìwọ Ọlọ́run aláàyè jẹ́ kí ó jìnà sí wa. Jẹ́ ká lè dúró ti ọ̀dẹ́ òpin ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà ó jẹ́ ayé tí a ò tí ì wá rí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí Ìyábọ̀. Ìyá kì í padà wá. Bí bàbá bá sì ti lọ ó lọ náà nìyẹn. Kò sí Babátúndé kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ bẹ́ẹ̀ ká lè mẹ́ni tó ṣe láṣẹ lórúkọ wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀ wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣe ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. Ó wo ìtọ́ni Ọlọ́run ní Exodu. Mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí kejìlá Exodu orí ìkọkànléníàádọ́ta. Exodu orí kejìlá mutografara ẹsẹ̀ ìkọkànléníàádọ́ta O si se ile ojo na ga. Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt gege bi ogun won. Mo fe ki o fiyesi wipe ki se Mose le o mu awon omo Israeli jade, ki si se Aaron, ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade. Olorun fun rara re Oluwa orun ohun aye eleda wa, eni ti o mo opin lati ibere, eni ti o mo igbesi aye wa, eni ti o si fe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo Israeli. O ri wipe bi won ti le ti je iran Abrahamu, sugbon gege bi eni to nka bibeli o ti mo wipe Joseph ni eni ti ata si Egypt. Bi ojo tin gori ojo ti odun sin gori odun ni iyan bere si ni mu ni Egypt, iyan yin si mu de Canaan ni bi ti Jacob ati awon omo re ti won wa. Bi asin gbo iroyin wipe opo unje wa ni Egypt, beni Jacob ran awon omo wonyi ni won lo. Itana gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri wepe won ni isoro pupo nitori Joseph o nbi won lere oro o ro we o so fun wepe se ki se pe e wa se ami ni ile Egypt e nfe ri ihoho ile na won ni da orara ki se be. Sugbon o fi ye won wipe bi won ba fe onje won lati mu Benjamin e ti o je aburo won ikeyin ti o si je omo iya Joseph won lati mu wa. Nigbati oro yi doju e gbati o ya ni Joseph fi ara re han fun awon eniyan won yi, eyi ni o gbe Jacob ati awon omo re ati awon ti awon eniyan won ti bi pelu ni o mu owo si Egypt. Gbato ya Jacob ku, awon baba nla meji lawon yi pelu Joseph awon na ku pelu. Awon omo Jacob nigbati ati yi oruko Jacob pada si Israeli, awon won yi tedo ni ipinle Gosheni ni ti ile orile ede Egypt. Sugbon nigbati o ya iya nje won oju npon won di eru ni inu isiru yin ni won wa, ni won fi kepe Oluwa ni Olorun ran Mose si won, o si so wipe oun fe yo won jade. Opolopo ise ami ati ise iyanu ni Olorun ni lati se ki o to yo won jade. Nigba ti won jade tan ni a wa nso fun anisinsin wipe o si se le ojo na ga Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt. Ile Egypt ni a fi se ape ni a fi se apere fun wa wipe o je ile eru isinru, o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won ti nfe. O je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti asinsin Oluwa onroro ni ti a pe ni satani. Sugbon nigba ti o wo Oluwa, eni ti o fe wa, eni ti o mo wa, eni ti o si mo wipe ohun o fe ki a segbe nitori okan wa se ye biye ni oju re, o yo wa jade kuro ninu ese ti a wa nitori wipe a ti fi Jesu Kristi rubo fun wa. Eyi ni a si fi han wipe eyi yi ni odo agutan Olorun, eni ti o ko ese araye lo, eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a kepe Oluwa ti a si jewo ese wonyi fun Olorun ti o dariji wa a di eni igbala. Lese kese ti a ti di eni igbala ni aye wa, ife wa, okan wa, ara wa, ise wa, eto ishise wa, nishi sentele, ni ako gbogbo re patapata, ni ako le Olorun lowo. Awon ti ko ni oye igbala ati oye ona igbagbo, won ma ro wipe mo ti di onigbagbo, e je wipe mo nlo si ijoba Orun. Sugbon nipa ipinu ishise ati eto igbesi aye mi, iyen wa lowo temi. Ikan tin ba fe ma se, ohun to ba wun mi ma dawo le. Sugbon gege bi eni ti o nfe mo kini inu Olorun, kini ife Olorun, bi a ba ti ni igbala ni a je ki Olorun ki o di adari oko ti a wo. Ohun lo ma n fi eto si igbesi aye wa, ohun lo ma n to wa, ki se ti wa mo lati ma dari igbesi aye wa. Awon oluko wa n ko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye. A ki pe enikeni joko wepe bayi ni a se ngbeyawo, ko si eto ni, o ni isina pupo se wa ni igbeyawo awon opolopo, to si n je wipe se awa na ti mo ni ile Yoruba won so wipe iyawo ti a fi ijo fe iran ni owo lo. Awon iyawo wonyi ti a n fe ti a o si mona bi a ti n fe yawo, ile ijo la ti n ba won pade, tabi idi tete ni a ti n ba won pade, o si se se ninu oja ki a ba won pade. Awon ta ba pade be, won ki le duro nile, nitori wipe awon paapa a o fi pa nitan fun won. Baba ati won o fe pupo ni, iya ati won na o se se ko je ikarun tabi ikefa ninu ile. Bi awon na si ti n dagba ni won wo arowoto won gege bi okan omugo won bo ba se dari won, be ni won tele. Sugbon awa ni Olorun se ni olori ire. Bi o ba wa nibi ni asale yi ti o n gbo awon eko wonyi, a o pa ni itan fun wa wipe awon baba wa ki won ki o to gbe yawo wipe enikan pe won joko, o bere si ni so fun won gege bi a se n gbese, ko ri be. Tabi ki a so fun wa wipe gba ti a n ka iwe iroyin ti awon orile ede ti won ma n te jade wipe ah, mo ma se alaribapade eto igbeyawo, won si n so fun wa ninu iwe iroyin wipe ba se n gbeyawo niyi, se e ma ri ka ninu iwe iroyin. Tabi ni itan alo ti a ma n pa ni asale, eti abajoko si idi emu ati idi oti, tabi ti a n ta ayo, bo si je ludo ni atanamori ti a n ta, a o pa ni itan fun wa wipe enibi ti a ti n ta ayo tabi ludo tabi nibi ti a ti n mu oti ni won wa n si wa leti ti won so fun wa wipe bi a se n gbe isise niyi, rara o ki ri be. Sugbon awa ni Olorun diidi joko ni o ko bibeli fun, awa n se fun wa lati oju ewe kan de oju ewe miran, wipe ki a ma ba se ese gbe, ki aye wa ki o ma ba daru, ki o ma ba dabi eni wipe a o le kese jari ni ona ti igbagbo. Olorun wa n so fun wa wipe itoni wa, mo si ku oku orire ko wa lasale yi, abi inu Odunba to n gbo eko oro Olorun. Awon ti Olorun dari ni a fe ka nipa won yi, mo si n be Olorun wipe bi o se n je ki a gbo, ki o fun wa ni eti igbo ati aya igbase, ki a le se ife Olorun titi ofiri Jesu loju koju nigba ti a ba de Orun. Awon wonyi leyin ti Olorun gba okan won la, ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa, ni a so fun wa ni ori iketala Exodus ese iketa, Mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni, ninu eyi ti eyin jade kuro ni Egypt kuro li oko eru, nitori owo agbara le Oluwa fi mu yin jade kuro nihin, aki yo je akara wiwu. On so fun wa oni iwo ti a ti gba okan re la. Iwo ti o ti jewo ese re ti o ti ko sile. Iwo ti a ti fi eje Jesu we ti o ti di eniyan otun eda titun. Oni eran ti ojo oni ojo ti a gba ola. Ojo ti a fi imole han fun o. Ojo ti oro Olorun ti o la oloye ti o je ki o mo wepe ona abayo kuro ninu ese wepe o wa oni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kuro ninu iwa orikunkun ti atijo oni ani lati ranti eyi lo ye ki o ranti nigba ti o ba fe gbe igbese boya o fe gbe yawo ni o sese ki esu ki o lugo si eyin ipako re ki o ma so fun o wi pe ki o ma ti ogbon ogbon wi pe ki o se eyi tabi ki o se eyi ni mo fe ki o ranti ojo ti a gba okan re la oni ojo nla ni ojo na ti Jesu ti o gba mi ojo ti a fi eje Jesu we okan re mo ojo nla ni ojo na ko si ye ki o gbagbe o sese nibi ti o ti nwa owo nibi ti o ti nfe sowo ki awon eniyan ki won ki o fe ki o se fayawo ran ti ojo ti a gba okan re la we pe o tun ni sare bi aye se sare o ni je bi aye se nje o ni woso gege bi aye se nwoso o si ni gbeyawo tire gege bi aye se ngbeyawo bi o ba fe je asegun oni lati ma ranti ojo ti a gba okan re la ojo ti a so wi pe a mu ese re kuro sugbon ti mo nfe ki o ye oni wi pe gere ti a gba okan awon eniyan woyi la ni ki se wi pe okan won nikan ni olorun gba o gba eto igbesi aye won o gba emi won o gba okan won o wa bere si ni dari won bere si ni se akoso won ni exodus ori iketala lati ese ogun titi de ese ikeji le ni ogun won si mu ona ajo won pon lati sukoti lo won si do si etamu leti iju oluwa si nlo ni waju won oluwa si nlo ni waju won iwo to saju olorun ni bo lo nsare lo bo ba sare saju olorun wa popo gba to ba sare ibi tolorun o ba ede wa kan idin ninu iyo ile iyo nibi ti enikeni ki gbe ile asale wa debe o si mo pe ni aginju o mo bi ti omi wa kan apata báwo lo ṣe fẹ́ mu omi jáde nínú àpáta ìwọ tó fẹ́ gbéyàwó tó ti gbé kan rí tó sì béèrè lọ́wọ́ ọlọ́run ẹni tó lágbára tó bẹ́ẹ̀ tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀ tó gbéyàwó fún ádámù ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí inoki ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí noah àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé níbo ló ń sáré lọ àwọn wọ̀nyí gbà tí wọ́n jáde kúrò ní egypt ó yẹ kí wọ́n kọjú ó yẹ kí wọ́n kí ó bẹ̀rẹ̀ sí ní sáré ṣùgbọ́n wọ́n dúró de olúwa wọ́n sì sọ fún wa wípé olúwa sì ń lọ níwájú wọn nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà tí ó sì ń lọ síwájú tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀run láti àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn láti máa rìn lé ọ̀sán àti ilé òru ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru ni waju awon eniyan naa. Eduro sebi Mose ti wa le aginju saju akoko yi fun ogoji odun to si man ko awon eran Jetro to man ko won rin lati jeun lati momi iru oludari be alakoso be to ti wa ni aginju yi kan na fun ogoji odun Olorun o se fi won sile ko so wepe ah sebi Mose ti mona awa ti awa woli kaakiri woli o ti ifeto si igbesi aye ti e iyawo ti e sa lo ko mo bo se ma pe pada awon omo ti e won ya igi won ya ko gbo kan alagidi sinu le ti e owo ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sinan niyan Mose to ti lo ogoji odun ninu agiju Olorun o fi eto ati mo na mo Israeli le lowo Olorun fun ara re o tun saju won je ki n bi o ninu igbeyawo ti re se Olorun saju e so nso ona so nso fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se Olorun saju re lo awon to n lo sile oti ti won gbe bibeli sile ti won si n ka bibeli won le ka samuju kini lo o ye ki a bi won se olorun lo se amona won lo sile oti awon ti won lo sile sinema ti won lo wo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati ro ni ife ku fe se olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo wo eyin omo mi e wa wo nkan aramanda lati india se olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se olorun lo se waju won lo to si nro ko sile to lana sile fun won wipe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti ballu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se olorun lo se amona ti e lo sibe to so pe o ya o kuri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo israeli ni won so fun a wi pe oluwa si nlo saju won e wo numeri ori ikewa Numeri ori ikewa eje ki a wo asise ti amo Israeli wonyi ti won se nipa itoni Olorun Numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon Mose si we fun Hobabu omo Ragueli ara midiani ana Mose pe awan shilo si ibi ti Oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe Oluwa soro rere nipa Israeli ran ti wi pe Oluwa ni o ti ndari awon Israeli o lo samona won owon ina ni oru ati ikuku ti awo samo gege bi owon pila ni an pe ni owon ni osan gangan o si nlo ni waju won angeli oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan eto ni olorun dabe ni wo pe o fe su awon eniyan won yi ka ma duro de olorun o fe su won ka so wi pe a o mona ki ka se ma so pe ko Olorun samona wa o fe su won ni Mose ba so fun Hobabu omo Ragueli ana re we pe wa ba wa lo a san wo fun e e to ngba lofe bi owo nla ni won san ni tafun ewo san lofe to Olorun wo wa san baba bere ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wipe lati igba ti o ti di onigbagbo atun bi ti Olorun ti gba kan re la bi ori ba nfo Jesu ori nfo mi o asimukuro binu run ni Jesu ewo ni mo tun rin ba mu kuro a mu kuro bo da bi eni wo pe o wa ni po iloyun ni bo ba sa ati bo ti jeun ti be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won isu a so pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni isu a so wi pe o gbodo je bo ba je ara ya funfun bi la jade o gbodo je bo je ewa lo jade loko e ko gbodo je bo jo san ni a kan ma wodan bo je ebepe ko gbodo je o si le wa ni ko iloyun gbogbo awon nkan to je wipe ara nilo ni ru ipo be bo ya bi eyin ni won ti ma ka ewo fun wipe orise ni o gbodo je yin o orise o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wipe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gbata ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon kosipo tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona koni pe o nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo popo ni won san fun won eyi ni isina ti mose ati omo israel ti won tun fe wonu re lo won san fun o babo yi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun won fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni julie awado si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani iwo fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to olorun tin to nko o ranti igba to fe sise ni se bi olorun lo dari re o ranti ko to wa se ko se bo olorun lo dari re o ranti ile to n gbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re sibi ti o ti ri se gba to da be ni pe eyin kan won ni ta se bi olorun lo ti n dari re o wa fi olorun isile o wa da bi eni pe e ko ni to omo o wa lo ba awon eniyan wi pe e jowo eyi ni asise ti mose ati awon agba israel ti won se ni akoko yi sugbon o babu so pe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to baba wa lo wa je oju fun wa mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o babu sugbon adupe lowo olorun wi pe o ri ija ti e lodo eniyan bo ba ri ijatile lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le tejumo o ni o se je ki ru eje kule be ki o wa aye ni ese kejile logbon ni ese iketa le logbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majemo oluwa si si waju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won Olorun lo nwa ibi isimi. Se won mo pe igba to ba fe gbeyawo o nso pe mo ti e fe isimi. Bi n ba gbeyawo nsin ile eni tin ba wa ma le mo wi pe mo debi ti mo nlo. Olorun lo ma nwa ibi isimi. Ori ti won so wi pe apoti majemu lo asi si waju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won. Olorun lo ma se awari ibi isimi fun wa. Ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma nwa to si ma nri to si ma je ki o di mo fun awu pe ohun ti ri ni ese ekerin le logbon awo samo oluwa nbe lori won le osan nigba ti won ba si si kuro ni ibodo o nso fun wa ni exodus ori ekerin la igba miran a ma nse asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma so wi pe to ba je se wi pe olorun lo ndari mi ewo ni mo tun wa pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo israeli mo fe so fun o wi pe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wi pe wadi ara re bere lowo olorun wi pe eyi to de ba mi yi kini eredi re ohunkun lo le sele boya ni igbe bi ni igbeyawo re bere lowo olorun oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wi pe isoro yi de ki a le fi agbara olorun han ni igbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni igbesi aye re afihan o ba si je pe afowo fa re afihan o bo ba je wi pe o ye ki o ronu pe wada afihan ba kan na ranti wi pe olorun dari awon mo israeli o si nto won o si nto won won lo ni jesus tele won tele olorun won wo awon awon ikuku ni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro olorun ni olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro olorun yo ma dari re ṣugbọn wa wo ibi ti olorun dari won lo ni exodus ori ikerin la lati ese ikewa ni gbati farao si sunmo to si awon omo israeli gbe oju soke won si kiyesi awon ara egypt n bo leyin won eru si ba won gidigidi omo israeli si ki gbe pe oluwa o sese nigbati o ti n wa ti a ti n to sona gege bi oro olorun ti a ti n ko gege bi oro olorun ti a laaye o ni kini kini gege bi oro olorun o si bere si tele o lo oro olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bibeli bo se n gbadura sugbon o sese gege bi a ti n dari re ti a n to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le jo lo tele o okun pa wa niwaju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si so wipe ah se bi won so fun wa wipe baba gboto lohun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri to tele mi abi ki se aisan to fi mi si e lojo ti mo ri gbala onko lo tun de yi kini ki se won ba ki gbe gba ti farao de ranti o baba so nkan kan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun e pe ori ofe olorun yo to fun o pe bo ba ti ni iyawo meji dandan ni o n lati se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan o n lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si lati duro de itoni olorun o si je wi pe o ti n gboran bo ti n gboran yi tọlọrun si n tọ tinu rẹ n dun to n kọrin ayọ to n sọ pe a gbangba ìjọba ọlọrun àjọ débẹ ni bínà ń jó bójò ń rọ àmàjọ déjọba ọlọrun ni èso wa ni kò fòkó nìṣó pé ṣó ń kọrin ni o sọ pé o bọ lọwọ mi a mi ò tí ì kú mo lọ sábúlé ni mo lọ ṣiṣẹ lábúlé ni mo tún ti dé ìsìn àyà wájá bírú ẹ bá ṣẹlẹ lọjọ monde wàá máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ ìṣẹ́gun lọ́jọ́ tuesday ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ bẹ́ẹ̀lì yẹn pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ní àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ ìgbàgbọ́ kò sẹ́ni tó ka bíbélì bíi ti ẹ̀yìn tí kì í dáran bíbélì èyí táwọn òyìnbó káàkàkà tí ó gbé wọn ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú ìfaná fi kọ́ wa nínú ilẹ̀ tiwa ojú òrìṣà tiwa lẹ̀ ò gbé bíbélì ó di nǹkan mí máa ẹ lọ́wọ́ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè àyà ẹ wá já ó ní kíni kí n ṣe èyí ni ó dé bá ọmọ ísírẹ́lì ni wọ́n gbójú sókè náà rí farao ló wá ń bọ̀ náà wá kígbe wọ ẹsẹ̀ kọkànlá wọ́n sì wí fún mose pé nítorí isa kò sí ní íjíbítì kí ìwọ ṣe mú wa wá láti kú ní aginjù láti kú ní ìjù èé ṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ lati mu wa jade ti Egypti wa bo ba je ni to ni igbagbo wa bohun ba to ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko olorun to si se ipinu wipe ko si nkan na gbangba ijoba olorun a ma jo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won daun o si ngbo radiogram o nko ni ninu le o ngbo boya oko eni o nko ni ntie o si pe awon mo ni e ma ju iya e ju iya were iya je ejule olowo nkan to wa ka ki loru yi o tun kan lekun ko se en to daun o pe omo e pe ade o to ba daun to ba silekun ade na joko le abo mo mi ko yi ni Ijo ama so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju a ri nkan aya be si ni ja amo Israeli na ba be si ni kigbe na so pe Mose se ko si sa oku ni Egypt e o ba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese ka kun lo sorun apadi Jo eto mu wa jade wo eto wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala Mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru Mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun o yeke yeke Eyi ti o fi je wipe eduro je to wi ni o ye ko wi be Oni e ma beru eduro je ki e si ri igbala Oluwa ti yo fi han yin le oni nitori awon ara Egypt ti eyin ri le oni yi eyin ki o tun ri won mo lai lai nitori ti Oluwa yo ja fun yin ki eyin ki o pa enu yin mo Oluwa si wi fun Mose pe e se ti iwo nke pe mi so fun awon omo Israeli ki o si so omo Israeli ki won ki o duro je abi ki won ki o se kini Olorun o ni ka duro eko bibele tori isoro Olorun o ni ka duro pe a o gbodo sise sin o nitori isoro nitori wipe egba ti mo de fe gbe yawo na won de so fun mi o ka gbadura ka gbadura mo si gbadura wo isoro ti mo ri Eyi ti Olorun si yan fun mi, amo de ti gbe yawo nsin onu kan koja, odun meji nkoja, a o bimo. Olorun ni ko tesiwaju ni, tesiwaju adura ni. Ko tesiwaju eko bibeli ni. Ko tesiwaju ati ma kon yin Olorun logo ni. Ko tesiwaju ati ma jeri kaakiri pe Jesu ngbala. Jesu so di mimo, Jesu fi agbara mo kun ni. Jesu wo san, Jesu si ma pese. Jesu ma fi omo fun agan. Iwo ni to si yagan. O si ti bimo. Esu ama so pe duro je o eto tin wa su tele yen panumo duro je Olorun ni o ti Olorun ni bo ti e ti bimo tesiwaju lati ma so pe Olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tawon obi e tan so fun e wi pe o to su e na awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti to omo ogbon ni o si ti loko o si ti gbe yawo awon eyan si ma so fun e pe tejeje Iti eyi na ti poju iwo lo pa Jesu ni ewo ni ti e ba ni ti e ti wale o tin gba were mesin o ti eyi ti poju won a ma so fun e pe duro je Olorun si so fun o wi pe eitan e bon se nsoro si yen ton se nunu bi ni ise si yen oni ko tun tes waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo Israeli yo si la aarin okun na koja ni eyangbe ile aarin isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen aarin e na la ma gba koja awon ti o mo ona olorun se o mo pe awa bayi di ise olorun awon ti won o ni igbagbo apoju ni won gbàtí òkun wà níwájú tá a sì sọ pé ó yẹ ẹ múra o a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò wa o tán sọ pé afárá tá a ṣe síbẹ̀ dà kò nílò afárá àwọn ọkọ̀ bàálù tó máa ń fò lófurufú tó máa gbé wa kọjá òkun dà wọ́n ní kò nílò wọ́n sá sọ pé ẹ múra o ẹ jẹ́ ká tẹ̀síwájú o ẹ jẹ́ ká lọ o iwo tun ri isoro ni gbese aye e ta so pe o ya o e je ates wo je fe se fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a so pe o ya o e je ka tes wo je tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta sin ko ni ona olorun isoro si de mama kigbe mama sun ko mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon shepe lorun mama shepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesi waju ni tesi waju adura tesi waju ati ma ka oro olorun tesi waju ati ma gbo onse olorun lenu tesi waju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re bile olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesiwaju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesiwaju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa nwaju eyin fara o wa leyin bo ba pada olorun oni be pada o olorun ti be oni ba ni keni pada si Egypt bo ba pada owo fara oni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si si waju wa lo bo olorun ba wo fun pa mo ro po ye ka ni igba lati wo fun pa bo olorun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gboro ju omo olorun se bi awon Sedraki Mesaki ati Abednego ati se ife olorun ni o wa ninu okan won ni Nebuchadnezzar wa pe won pe ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je we pe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ki won be ba ko tani olorun na ti o gba yin lowo mi won ni ba je be oba eto so yen o ti soko je ite eyan so bo ba je be ni so inana lo dale olorun yen a fe sin a sin fe ko ye oba wi pe olorun ti a wa nsin o le gba wa inu ba bi Nebuchadnezzar awon elomiran won ma se gbagbo won so pe ma je kinu bi awon agba o batelese oba binu ta lo ma binu kan binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lọlọrun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebuchadnezzar o ba dana okun men to dana fun awon omo odo ti e lo dana fun lati pa okusimo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma nro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun Nebuchadnezzar won ba bo si waju gbe awon eyan won ba ju won sinu na ina to owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon Sedraki Mesaki ati Abednego ton so pe bi na njo ma debi ton tin keko oro olorun bojo nro bi o so umbrella ma debe bo je pe fara n bo leyin okun po wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won won opo o won opo rara bo ba ton denu na okun ta fi de won ojo rawrawu irun won aso won bata won ko si nkan tojo ni Jesu ba Jesu latoke orun Olorun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye kin lo ba won lo ni won ba rin kakiri ni una na ba soro o le mo nkan tan so o le mo gba ti wo ba se tan lati la ina ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba wa so ru e iwo taya nje to debe o le gboru oro be a ki kan gbo ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oke o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebuchadnezzar ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mi mi laya mo nlo ninu na yen Jesu wa wa pade e nbe on wa soro ni kadisari bataju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipa lara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo o ni ejade na ba jade ah won ni ko siru olorun to le gba yan bi ru eyi awon ton fe tele ona to olorun niyan e ki la ti ri si ko pe na gba ti Nebukadnezar to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe e onje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niyan gbata abagbadura ku lo patapata ni abi ki se be ofin ofin to nwo oko lo ko le gbele ninu ile ofin pe kin to jade nile wa nje fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni Saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ofin ile ite tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otele muye ti won so lowo lese nobody won so pe aha ati mu o ti gbadura ese to Daniel o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na ni ki le se oko e aha e se oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lo n ti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo njo ko sinsin iyen gan lo n ta mi lara pe oju esu sile ko si fe sin esu ba se nsin tele tele wọ́n sì gbé òfin kalẹ̀ wípé nítorí bẹ́ẹ̀ o nínú ilé bí kò sádùúrà kò sí ọ̀rọ̀ ọlọ́run kíkà o sì gbọ́dọ̀ ka bíbélì ò gbọ́dọ̀ gbé bíbélì wálé ìwé tán máa ń fún yín láti kẹ́kọ̀ọ́ lọ́wọ́ o gbọ́dọ̀ mú wálé irú òfin bẹ́ẹ̀ a máa ń re kọjá ni irú òfin bẹ́ẹ̀ ni Daniel gbọ́ ló sọ pé òun mọ nǹkan tó ń ṣe ibi kì í ṣe lé òun ọ̀run nílé gbà tá a bá gbàdúrà báwo la ṣe fẹ́ lọ síjọba ọ̀run kíá ló bá lọ ń gbàdúrà gbàtán wá wọn mú dé ọdọ ọba kò jiyan ó wò wọn lójú báyìí náà ni wọn sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú kìnìún ni wà á parí ẹ sí olóyà àwọn kìnìún ibi ti ń pa wọn wọn bá ju Daniel sínú ẹ ẹni tó ń gbàdúrà a lè pa ẹni tó ń gbàdúrà ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹni tó ń gbàdúrà ẹni tó fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run tó fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run ṣe amọ̀nà rẹ̀ ọlọ́run ayérayé wà pẹ̀lú ẹ̀ kìnìún wọn bá panu mọ wọn bá di ọrẹ Daniel ni Daniel sùn nínú ohun kìnìún tí èèkánná ò ya Daniel lára ni ọba bá dé láàárọ ọjọ kejì pé Daniel ọlọ́run tó ń sìn ṣó gbà ọ́ tá a bá ń sin ọlọ́run ó máa ń gba nínì Daniel bá sọ pé ọlọ́run tèmi ń sìn o kì í ṣe àwọn ọlọ́run tó ń lójú tó ń ríran èyí tó létí tí ò gbọ́ràn kì í ṣe ọlọ́run tigi àti ọ̀pẹ àti irin àti òrìṣà ọlọ́run tèmi ń sìn ó gbà mí oòrùn áńgẹ́lì rẹ̀ ó ṣẹ̀ṣọ́ lórí mi ó ní kó jáde ó bá jáde àwọn ìyókù tí wọ́n ṣe ẹ̀sùn èké tí wọ́n fi òfin búburú lélẹ̀ ọba bá ní ẹ̀yin náà á dánra wo àbí ẹ̀yin náà sá ń sin ọlọ́run ẹ̀yin náà sá tó ẹ̀ máa bójọ́ fọ lẹ́ ń pè bójá dúró lẹ́ ń gbà ẹ̀ sá ń ṣe kan ó yẹ ká mọ ọlọ́run tó ń gbà ní torí bẹ́ẹ̀ ẹ̀yin náà ó yá o náà wá kó wọn jò nú ẹ ìgbàgbọ́ yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbàgbọ́ àgálá máa ṣàkógbé èèyàn débi kankan o bí wọ́n ṣe jù wọ́n nú ẹ̀ tegun tẹrantẹran ló jẹ wọn pátápátá irú ọlọ́run wo ni wọ́n ń sìn ṣé irú ti Daniel ni àbí ọlọ́run Sedraki Mesaki àti Abednego ọlọ́run ti Mose ti Aaroni ọlọ́run tó máa ń ṣe amọ̀nà àwọn ènìyàn rẹ̀ lọ sí ìlú ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igba ni lojo oponju bọlọrun ba lana fun wa ba so fun wa pe ka lo sibi ma mi kan bi wa ala wa loju ona tọlọrun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati

0: yóò ṣíwájú rẹ, yóò máa tọ́, yóò máa ṣe àmọ̀nà rẹ. Ṣàgbọ́ràn ní ìfẹ́ rẹ̀. Bí wàhálà bá dé ní ojú ọ̀nà náà, sátẹ̀síwájú ni àṣẹ Olúwa. Bí ó bá dàbí ẹni wípé gbogbo nǹkan pín, sátẹ̀síwájú ni àṣẹ rẹ̀. Bí ó bá dàbí ẹni pé ọ̀tá ń dojúkọ, sátẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀sìn Ọlọ́run. Bí ìlérí rẹ̀ tilẹ̀ pẹ́, kì yóò falẹ̀. Gbẹ́kẹ̀lé Olúwa, má ṣe foyà. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o jẹ́ kí o dá wa lójú wípé bí o bá gba nílà, o máa ń dúró tini. Pé bí o bá gba nílà, ìgbésí ayé wa, ọ̀nà wa, ìrìn wa, o máa ń wà lọ́wọ́ rẹ. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé má jẹ́ kí a bùlé ọ lọ́wọ́. Má jẹ́ kí a yàn fún ara wa. Gbogbo èyí tó máa ń jẹ́ kí a fẹ́ ṣe tinú ara ẹni láì béèrè lọ́wọ́ ìwọ Ọlọ́run aláàyè. Gbogbo ìwọ orí kúnkún tí ó máa ń jẹ́ kí a ṣe ti ìfẹ́ inú ara ẹni láì béèrè ìtọ́ni àti ìmọ̀ràn lọ́wọ́ rẹ, yọ kúrò ní ọkàn wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ sọ fún wa wípé ìwọ gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ, àti wípé ọ̀rọ̀ rẹ tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé bí a ṣe ń gbọ́ yìí, yẹ kí a fi ọ̀rọ̀ rẹ sí ìṣe. Gbogbo ẹ̀mí ìṣìnà àti ọkàn ìṣìnà, mú kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Máa tọ́ wa, máa ṣáájú wa lọ, lànà sílẹ̀ fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa. Gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a bẹ̀ ọ́ wípé kí o ká wọn kúrò níwájú wa. A sì ń bẹ̀ ọ́ wípé ìwọ̀n ìbá díẹ̀ tí ìgbésí ayé wa kù, kí Jésù Kristì kí ó tó dé, ṣàánú fún wa, má jẹ́ kí a ṣàkò kiri, má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa, nínú ìṣiṣẹ́ wa, nínú ìgbésẹ̀, kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé, jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀. Bí a ṣe ń lọ lónìí, jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa. À ń bẹ̀ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára, kí o wú àwọn ẹni bí kí ó má ṣe tẹ̀ wá, pa wá mọ́ o, kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ. Gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn, bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọ́njú, ohunkóhun tí ó wù kí ó jẹ́, lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa tọ́ wa lọ ní orúkọ Jésù Kristì Olúwa wa.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìwé ìkejì àwọn ọba, orí ìkẹtàdínlógún, ní ọdún kejìlá Ahasi ọba Júdà ni Hosea ọmọ Ela bẹ̀rẹ̀ sí jọba ní Samaria lórí Israeli ní ọdún mẹ́sàn-án. Ó sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa, ṣùgbọ́n kì í ṣe bí àwọn ọba Israeli tí ó ti wà ṣáájú rẹ̀. Òun ni Ṣalmaneseri ọba Assyria gòkè tọ̀ wá, Hosea sì di ìránṣẹ́ rẹ̀, ó sì ta á lé ọrẹ. Ọba Assyria sì rí ọ̀tẹ̀ nínú Hosea nítorí tí ó ti rán òun ṣẹ́ sọ́dọ̀ Sọ́ ọba Íjíbítì, kò sì mú ọrẹ fún ọba Assyria.

0: bí ti máa ṣe ilé ọdọọdún. Nítorí náà ni ọba Asíríà há mọ́, ó sì dé ní ilé túbú. Nígbà náà ni ọba Asíríà gòkè wá sí gbogbo ilẹ̀ náà, ó sì gòkè lọ sí Samaria, ó sì dó tì í lé ọdún mẹ́ta. Lé ọdún kẹsàn-án Hosea ni ọba Asíríà kó Samaria, ó sì kó Israẹli lọ sí Asíríà, ó sì fi wọ́n sí Hala àti sí Habori, létí odò Gosani àti sí ìlú àwọn ará Media. Ó sì ṣe nítorí tí àwọn ọmọ Israẹli dẹ́ṣẹ̀ sí Olúwa Ọlọ́run wọn, tí ó ti mú wọn gòkè láti ilẹ̀ Íjíbítì wá kúrò lábẹ́ ọwọ́ Farao ọba Íjíbítì, tí wọ́n sì ń bẹ̀rù Ọlọ́run mìíràn, tí wọ́n sì ń rìn nínú ìlànà àwọn kèfèrí tí Olúwa ti lé jáde kúrò níwájú àwọn ọmọ Israẹli àti ti àwọn ọba Israẹli tí wọ́n ti ṣe. Àwọn ọmọ Israẹli sì ṣe ohun ìkọ̀kọ̀ tí kò tọ́ sí Olúwa Ọlọ́run wọn. Wọ́n sì kọ́ ibi gíga fún ara wọn ní gbogbo ìlú wọn, láti ilé ìṣọ́ àwọn olùṣọ́ títí dé ìlú olódi. Wọ́n sì gbé àwọn èrè kalẹ̀, wọ́n sì dá èrè òrìṣà sí lórí òkè gíga gbogbo àti lábẹ́ igi tútù gbogbo. Níbẹ̀ ni wọ́n sì sun tùràrí ní gbogbo ibi gíga wọn ni, bí àwọn kèfèrí tí Olúwa kó lọ níwájú wọn ti ṣe. Wọ́n sì ṣe ohun búburú láti ru ìbínú Olúwa sókè, nítorí tí wọ́n sin òrìṣà wọn ni, èyí tí Olúwa ti wí fún wọn pé ẹ̀yin kò gbọdọ̀ ṣe nǹkan yìí. Síbẹ̀ Olúwa jẹ́rìí sí Israẹli àti sí Júdà nípa ọwọ́ gbogbo àwọn wòlíì àti gbogbo àwọn aríran, wípé ẹ yí padà kúrò nínú ọ̀nà búburú yín, kí ẹ sì pa òfin mi àti ìlànà mi mọ́, gẹ́gẹ́ bí gbogbo òfin tí mo palẹ́ àṣẹ fún àwọn baba yín tí mo rán sí yín nípa ọwọ́ àwọn wòlíì ìránṣẹ́ mi. Síbẹ̀ wọn kò fẹ́ gbọ́, ṣùgbọ́n wọ́n mú ọrùn wọn le, gẹ́gẹ́ bí ọrùn àwọn baba wọn tí kò gba Olúwa Ọlọ́run wọn gbọ́. Wọ́n sì kọ ìlànà rẹ̀ àti májẹ̀mú rẹ̀ sílẹ̀, tí ó bá àwọn baba wọn dá, àti ẹ̀rí rẹ̀ tí ó jẹ́ sí wọn. Wọ́n sì ń tọ ohun asán lẹ́yìn, wọ́n sì hùwà asán, wọ́n sì ń tọ àwọn kèfèrí lẹ́yìn tí ó yí wọn ká, ní ti ẹni tí Olúwa ti kìlọ̀ fún wọn pé kí wọn kí ó má ṣe ṣe bí àwọn. Wọ́n sì kọ gbogbo òfin Olúwa Ọlọ́run wọn sílẹ̀, wọ́n sì ṣe èrè dídà fún ara wọn, àní ẹgbọrọ màálù méjì, wọ́n sì ṣe èrè òrìṣà, wọ́n sì ń bọ gbogbo ogun ọ̀run, wọ́n sì sin Baálì, wọ́n sì mú kí àwọn ọmọkùnrin wọn àti ọmọbìnrin wọn kí ó kọjá láàrin iná, wọ́n sì ń fọ àfọ̀ṣẹ, wọ́n sì ń ṣe àlùpàídà, wọ́n sì ta ara wọn láti ṣe ibi níwájú Olúwa láti mú bínú. Nítorí náà ni Olúwa ṣe bínú sí Israẹli gidigidi, ó sì mú wọn kúrò níwájú rẹ̀. Ọ̀kan kò kù bí kò ṣe ẹ̀yà Júdà nìkan ṣoṣo. Júdà pẹ̀lú kò pa àṣẹ Olúwa Ọlọ́run wọn mọ́, ṣùgbọ́n wọ́n rìn nínú ìlànà Israẹli tí wọ́n ṣe. Olúwa sì kọ gbogbo irú ọmọ Israẹli sílẹ̀, ó sì wàhálà wọn, ó sì fi wọ́n lé àwọn akoni lọ́wọ́ títí ó sì fi ta wọ́n nù kúrò níwájú rẹ̀. Nítorí tí ó ya Israẹli kúrò ní ìdílé Dáfídì, wọ́n sì fi Jeroboamu ọmọ Nebati jọba. Jeroboamu sì ti Israẹli kúrò láti má tọ Olúwa lẹ́yìn, ó sì mú wọn ṣe ẹ̀ṣẹ̀ ńlá, nítorí tí àwọn ọmọ Israẹli rìn nínú gbogbo ẹ̀ṣẹ̀ Jeroboamu tí ó ṣẹ̀. Wọn kò lọ kúrò nínú wọn títí Olúwa fi mú Israẹli kúrò níwájú rẹ̀, bí ó ti sọ nípa gbogbo àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni a kó Israẹli kúrò ní ilẹ̀ wọn lọ sí Asíríà títí di òní yìí. Ọba Asíríà sì kó ènìyàn láti Bábélì wá, àti láti Kúta, àti láti Afa, àti láti Hamati, àti láti Sefarfaimi, ó sì fi wọ́n sínú Samaria wọn ni, ní ipò àwọn ọmọ Israẹli, wọ́n sì ní Samaria, wọ́n sì ń gbé inú rẹ̀ wọn ni. Ó sì ṣe ní àtètè kọ́ gbé ibẹ̀ wọn, wọn kò bẹ̀rù Olúwa, nítorí náà ni Olúwa ṣe rán àwọn kìnìún sáàrin wọn tí ó pa nínú wọn. Nítorí náà ni wọ́n ṣe sọ fún ọba Asíríà wípé àwọn orílẹ̀-èdè tí ìwọ ṣí kúrò tí o sì fi sínú ìlú Samaria wọn ni, kò mọ ìṣe Ọlọ́run ilẹ̀ náà. Nítorí náà ni òun ṣe rán àwọn kìnìún sáàrin wọn, sì kíyèsí wọn pa wọ́n nítorí tí wọn kò mọ ìṣe Ọlọ́run ilẹ̀ náà. Nígbà náà ni ọba Asíríà pàṣẹ wípé ẹ mú ọ̀kan nínú àwọn àlùfáà tí ẹ̀yin ti kó ti ọ̀hún wá lọ síbẹ̀, ẹ sì jẹ́ kí wọn kí ó lọ gbé ibẹ̀, kí ẹ sì jẹ́ kí ó máa kọ́ wọn ní ìṣe Ọlọ́run ilẹ̀ náà. Nígbà náà ni ọ̀kan nínú àwọn àlùfáà tí wọ́n ti kó ti Samaria lọ wá, ó sì jókòó ní Bétélì, ó sì kọ́ wọn bí wọn ó ti máa bẹ̀rù Olúwa. Ṣùgbọ́n olúkúlùkù orílẹ̀-èdè ṣe òrìṣà tirẹ̀, wọ́n sì fi wọ́n sínú ilé ibi gíga wọn ni tí àwọn ará Samaria ti ṣe, olúkúlùkù orílẹ̀-èdè nínú ìlú tí wọ́n ń gbé. Àwọn ènìyàn Bábélì ṣe àgọ́ àwọn wúndíá, àti àwọn ènìyàn Kúti ṣe òrìṣà Nígálì, àti àwọn ènìyàn Hamati ṣe ti Aṣima, àti àwọn ará Afa ṣe ti Nibhasi àti Tataki, àti àwọn Sefarfaimu sun àwọn ọmọ wọn nínú iná fún Adrameleki àti Anameleki, àwọn òrìṣà Sefarfaimu. Wọ́n bẹ̀rù Olúwa pẹ̀lú, wọ́n sì ṣe àlùfáà ibi gíga wọn ni fún ara wọn nínú àwọn ènìyàn lásán tí ń rúbọ fún wọn ní ilé ibi gíga wọn ni. Wọ́n bẹ̀rù Olúwa, wọ́n sì ń sin òrìṣà wọn gẹ́gẹ́ bí ìṣe àwọn orílẹ̀-èdè tí wọ́n kó láti ibẹ̀ lọ. Títí di òní yìí, wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́, wọn kò bẹ̀rù Olúwa, bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí Olúwa pa fún àwọn ọmọ Jákọ́bù tí ó sọ ní Israẹli. Àwọn ẹni tí Olúwa ti bá dá májẹ̀mú tí ó sì ti kìlọ̀ fún wọn wípé ẹ̀yin kò gbọ́dọ̀ bẹ̀rù àwọn ọlọ́run mìíràn bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ ti ara yín ba fún wọn tàbí kí ẹ sìn wọn tàbí kí ẹ rúbọ sí wọn ṣùgbọ́n olúwa tí ó mú yín gòkè ti ilẹ̀ egypt wá pẹ̀lú agbára ńlá àti nínà apá ó ní kí ẹ máa bẹ̀rù ó ní kí ẹ sì máa tẹríba fún ó ní kí ẹ sì máa rúbọ sí àti ìdásílẹ̀ wọn ni àti ìlànà wọn ni àti òfin àti àṣẹ tí ó ti kọ fún yín ni ẹ̀yin ó máa kíyèsí láti máa ṣe ní ọjọ́ gbogbo ẹ̀yin kò sì gbọ́dọ̀ bẹ̀rù àwọn ọlọ́run mìíràn àti májẹ̀mú tí mo ti bá yín dá ni ẹ̀yin kò gbọ́dọ̀ gbàgbé bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ bẹ̀rù àwọn ọlọ́run mìíràn ṣùgbọ́n olúwa ọlọ́run yín ni ẹ̀yin ó máa bẹ̀rù òun ni yóò sì gbà yín lọ́wọ́ àwọn ọ̀tá yín gbogbo wọn kò sì gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́ bẹ́ẹ̀ ni àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù olúwa ṣùgbọ́n wọ́n tún sin àwọn èrè fífin wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn bí àwọn bàbá wọn ti ṣe bẹ́ẹ̀ ni àwọn náà ń ṣe títí fi di òní yìí.
1: Ìwé ìkejì àwọn ọba orí ìkejìdínlógún ó sì ṣe ní ọdún kẹta Hosea ọmọ Ela ọba Israẹli ni Hezekiah ọmọ Asi ọba Juda bẹ̀rẹ̀ sí ìjọba ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni òun nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba ó sì jọba ní ọdún mọ́kàndínlọ́gbọ̀n ní Jerusalemu orúkọ ìyá rẹ̀ ni Abi ọmọbìnrin Sakaraya ó sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí Dáfídì bàbá rẹ̀ ti ṣe òun mú ibi gíga wọn ní kúrò ó sì fọ́ àwọn ère ó sì wú àwọn ère òrìṣà lulẹ̀ ó sì fọ́ ijó idẹ náà tútú tí Mose ti ṣe nítorí títí di ọjọ́ wọn ni àwọn ọmọ Israẹli ń sun tùràrí sí a sì pè é ní Neushtani ó gbẹ́kẹ̀lé Olúwa Ọlọ́run Israẹli àtìlẹ́yìn rẹ̀ kò sí ẹni tí ó dàbí rẹ̀ nínú gbogbo àwọn ọba Júdà bẹ́ẹ̀ ni ṣáájú rẹ̀ kò sí ẹnìkan nítorí tí ó faramọ́ Olúwa kò sì lọ kúrò lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ó pa òfin rẹ̀ wọn nì mọ́ tí Olúwa ti parí àṣẹ fún Mose Olúwa sì wà pẹ̀lú rẹ̀ ó sì ṣe rere níbikíbi tí ó bá jáde lọ ó sì ṣọ̀tẹ̀ sí ọba Assyria kò sì sìn ín mọ́ òun kọlu àwọn ará Philistia àní títí dé Gaza àti agbègbè rẹ̀ láti ilé ìṣọ́ àwọn olùṣọ́ títí dé ìlú Olódi ó sì ṣe ní ọdún kẹrin Hezekiah ọba tí í ṣe ọdún keje Hosea ọmọ Ela ọba Israẹli ni Shalmaneseri ọba Assyria gòkè wá sí Samaria ó sì dó tì í lẹ́yìn ọdún mẹ́ta wọn kò àní lé ọdún kẹfà Hezekiah èyí ni ọdún kẹsàn Hosea ọba Israẹli ni àkó Samaria ọba Assyria sì kó Israẹli lọ sí Assyria ó sì fi wọn sí Hala àti sí Habori létí odò Gosani àti sí ilẹ̀ àwọn ará Media wọn ni nítorí tí wọn kò gba ohùn Olúwa Ọlọ́run wọn gbọ́ ṣùgbọ́n wọ́n da májẹ̀mú rẹ̀ àti ohun gbogbo tí Mose ìránṣẹ́ Olúwa palẹ̀ àṣẹ wọn kò sì fi etí sí wọn bẹ́ẹ̀ ni wọn kò sì ṣe wọn lé ọdún kẹrìnlá Hezekiah ọba ni Sennacheribu ọba Assyria gòkè wá sí gbogbo àwọn ìlú olóde Júdà ó sì kó wọn Hezekiah ọba Júdà sì ránṣẹ́ sí ọba Assyria ní Lákíṣì wípé mo ti ṣẹ̀ padà lẹ́yìn mi èyí tí ìwọ bá bù fún mi lèmi ó rù ọba Assyria sì bu 300 tálẹ́ǹtì fàdákà àti 30 tálẹ́ǹtì wúrà fún Hezekiah ọba Júdà Hezekiah sì fún ní gbogbo fàdákà tí a rí ní ilé Olúwa àti nínú ìṣúra ilé ọba ní àkókò náà ni Hezekiah ké gbogbo wúrà kúrò lára àwọn ilẹ̀kùn ilé Olúwa àti kúrò lára ọwọ̀n wọn ni tí Hezekiah ọba Júdà ti fi wúrà bò ó sì fi wọn fún ọba Assyria ọba Assyria sì rán Tatani àti Rabsarisi àti Rabshake láti Lákíṣì lọ sí ọ̀dọ̀ Hezekiah ọba pẹ̀lú ogun ńlá sí Jerusalemu wọ́n sì gòkè wá wọ́n sì dé Jerusalemu wọ́n sì gòkè wá wọ́n dé wọ́n sì dúró létí ìdarí omi àbàtà òkè tí ń bẹ lé etí òpópó pápá àfọṣọ nígbà tí wọ́n sì ké sí ọba Eliakimu ọmọ Hilkiah tí í ṣe olórí ilé náà sì jáde tọ̀ wọ́n wá àti Sebna akọ̀wé àti Joa ọmọ Asafu akọ̀wé ìrántí Rabshake sì wí fún wọn pé ẹ sọ fún Hezekiah nísinsìnyí pé báyìí ni ọba ńlá ọba Assyria wípé kí ni ìgbẹ́kẹ̀lé yìí tí ìwọ gbẹ́kẹ̀lé ìwọ wípé ṣùgbọ́n ọ̀rọ̀ ètè lásán ni wọn èmi ní ìmọ̀ àti agbára láti jagun ǹjẹ́ ta ni ìwọ gbẹ́kẹ̀lé tí ìwọ fi ṣọ̀tẹ̀ sí mi kíyèsí ní ìsinsìnyí ìwọ gbẹ́kẹ̀lé ọ̀pá iyè fífọ́ yìí àní lé egypt lára ẹni tí bí ẹnìkan bá fi ara tì yóò wọ̀ ọ́ lé ọwọ́ lọ yóò sì gun bẹ́ẹ̀ ni fara ọba egypt rí fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé e ṣùgbọ́n bí ẹ̀yin bá wí fún mi pé àwa gbẹ́kẹ̀lé olúwa ọlọ́run wa òun akọ́lé ẹni tí Hezekiah ti mú àwọn ebi gíga rẹ̀ àti àwọn pẹpẹ rẹ̀ kúrò tí ó sì wí fún Júdà àti Jerusalemu pé ẹ̀yin ó máa sìn níwájú pẹpẹ yìí ní Jerusalemu ǹjẹ́ ní ìsinsìnyí mo bẹ̀ ọ́ bá olúwa mi ọba Assyria ṣe àdéhùn èmi ó sì fún ọ ní 1000 bí ìwọ nípa tìrẹ bá lè ní ènìyàn tó láti gùn wọ́n ǹjẹ́ báwo ni ìwọ àti ṣe lè yí ojú balógun kan tí ó kéré jùlọ padà nínú àwọn ìránṣẹ́ olúwa mi
0: ti iwo si gbe kere le Egypt fun keke ati fun eleshin emi adeyin oluwa goke wa ni sisin yi si bi yi lati parun oluwa wi fun mi pe goke lo si ile yi ki o si parun nigba na ni Eliakim omo Ikaya ati Sebna ati Joa wi fun Rabshaki pe emi be o ba awon iranse re soro li ede Syria nitori ti awa gbo ki o ma si se ba wa soro li ede Juda leti awon eniyan tin be lori odi sugbon Rabshaki so fun won pe Oluwa mi aran mi si Oluwa re ati si o lati so oro won yi bi ko se pe awon okunrin ti o joko lori ode ni o ran mi si ki won ki o le je igbe ara won ati ki won ki o le mu ito ara won pelu yin nigba na ni Rabshaki duro o si kigbe leun rara li ede Juda o si so wi pe e gbo oro oba nla oba Asiria bayi ni oba wi pe e ma se je ki Hezekiah tan yin je nitori ti ki yo le gba yin kuro lowo re e ma se je ki Hezekiah mu yin gbekele Oluwa wi pe ni gbigba Oluwa yo gba wa a ki yo si fi ilu yi le oba Asiria lowo e ma se fi eti si ti Hezekiah nitori bayi ni oba Asiria wi pe fi ebun wa oju rere mi ki e si jade to mi wa ki olukuluku yin ki o si ma je ninu ajara re ati olukuluku ninu igi opoto re ki olukuluku yin ki o si mu omi ninu amu re titi emi o fi wa mu yin kuro lo si ile bi ti eyin ti kara yin si ile oka ati oti waini ile onje ati ogba ajara ile ororo olifi ati ti oyin ki eyin ti o le ye ki e ma ba ku ki e ma si fi eti si ti Hezekiah nigba ti o ba n tan yin wi pe oluwa yo gba wa ọkan ninu awon orisa awon orilede ti gba ile re kuro lowo oba Asiria ri bi nibo ni awon orisa Hamati ati Apadi gbe wa nibo le awon orisa Sefarfaimu Hena ati Ifa gbe wa won a gba Samaria kuro lowo mi bi tani ninu gbogbo awon orisa ile won ni ti o gba ile won kuro lowo mi ti Oluwa yo fi gba Jerusalem kuro lowo mi sugbon awon eniyan pa enu won mo won ko si da ile ohun oro kan nitori ase oba ni pe e ma se da ile ohun nigba na ni Eliakim omo Ikaya ti se olori ile ati Sebna akowe ati Joa omo Asafu akowe iranti wa sodo Hezekiah ti awon ti aso won ni fifaya won si so oro Rabshaki fun
2: DCLM Radio. The spiritual warfare is our concern.
0: Iwe ikeji awon oba ori ikokandinlogun o si se nigba ti Hezekiah oba gbo o si fa aso re ya o si fi aso ofo bo ara re o si lo sinu ile Oluwa o si ran Eliakim ti se olori ile ati Sebna akowe ati awon agba alufa ti won fi aso ofo bo ara sodo Isaiah woli omo Amosi won si wi fun pe bayi ni Hezekiah wi ojo oni ojo wahala ni ati ti ibawi ati egan nitori ti awon omode oju ibi kò sì sí agbára láti bí bóyá Olúwa Ọlọ́run rẹ yóò gbọ́ gbogbo ọ̀rọ̀ Rabshaki ẹni tí ọba Asiria Olúwa rẹ ti rán láti kẹ́gàn Ọlọ́run alàyè yóò sì bá a wí nítorí ọ̀rọ̀ tí Olúwa Ọlọ́run rẹ ti gbọ́ ǹjẹ́ nítorí náà gbé àdúrà rẹ sókè fún àwọn ìyókù tí ó kù bẹ́ẹ̀ ni àwọn ìránṣẹ́ Hezekiah ọba wá sọ́dọ̀ Isaiah Isaiah sì wí fún wọn pé báyìí ni kí ẹ sọ fún Olúwa yín báyìí ni Olúwa wí pé má ṣe bẹ̀rù ọ̀rọ̀ wọn ni tí o ti gbọ́ tí àwọn ìránṣẹ́ ọba Asiria fi sọ ọ̀rọ̀ òdì sí ni kíyèsí èmi ò rán èémí kan sí i òun ó sì gbọ́ ariwo yóò sì padà sí ilẹ̀ òun ti kálá rẹ̀ èmi ó sì mú ti ipa ẹ̀dà ṣubú ní ilẹ̀ òun ti kálá rẹ̀ bẹ́ẹ̀ ni Rabshaki padà ó sì bá ọba Asiria ń bá Libna jagun nítorí tí ó ti gbọ́ pé ó ti lọ kúrò ní Lakishi nígbà tí ó sì gbúro Tarhaka ọba Ethiopia pé kíyèsí ó jáde wá láti bá ọ jagun ó sì tún ràn wọ́n ńṣẹ́ sí ọ̀dọ̀ Hezekiah wípé báyìí ni ẹ̀yin ó sọ fún Hezekiah ọba Juda wípé má ṣe jẹ́ kí Ọlọ́run rẹ ẹni tí ìwọ gbẹ́kẹ̀lé kí ó tàn ọ jẹ wípé a kì yóò fi Jerusalem lé ọwọ́ ọba Asiria kíyèsí ìwọ ti gbọ́ ohun tí àwọn ọba Asiria ti ṣe sí gbogbo ilẹ̀ ní pípa wọn run pátápátá a wà sì gba ìwọ bí òrìṣà àwọn orílẹ̀-èdè àgbà àwọn tí àwọn bàbá mi ti parun bíi Gosani àti Harani àti Resefu àti àwọn ọmọ Edeni tí ó wà ní Telasari níbo ni ọba Hamati àti ọba Hapadi tí ọba ìlú Sefarfaimu ti Hena àti Ifa gbé wá Hezekiah sì gba ìwé náà lọ́wọ́ àwọn oníṣẹ́ náà ó sì kà á Hezekiah sì gòkè lọ sínú ilé Olúwa ó sì tẹ́ ẹ síwájú Olúwa Hezekiah sì gbàdúrà níwájú Olúwa ó sì wí pé Olúwa Ọlọ́run Israẹli ti ń gbé àárín àwọn kérúbù ìwọ ni Ọlọ́run àní ìwọ nìkan ṣoṣo nínú gbogbo àwọn ilẹ̀ ọba ayé ìwọ lè dá ọ̀run òun ayé dẹ́tí rẹ sílẹ̀ Olúwa kí o sì gbọ́ ṣé ojú rẹ Olúwa kí o sì wò ki o si gbo oro Sennacheribu ti o ran lati kegan Olorun alaye. Looto ni Oluwa, awon oba Asiria ti pa awon orilede run ati ile won. Won si ti gbe orisa won so sinu ina nitori ti won ki se Olorun, bi ko se ise owo eniyan, igi ati okuta. Nitori na ni won se pa won run. Nje nitori na Oluwa Olorun wa, emi n be o, gba wa lowo re ki gbogbo ile oba aye le mo pe iwo Oluwa, iwo nikan soso ni Olorun. Nigba na ni Isaiah omo Amosi ranse si Hezekiah wipe, bayi ni Oluwa Olorun Israeli wipe, adura ti iwo ti gba si mi si Sennacheribu oba Assyria emi ti gbo. Iyi le oro ti Oluwa ti so ni tire. Won de omobirin si orin ti kegan re, o si ti fi ore rin eleya, omobirin Jerusalemu ti mi ori re si o. Tani iwo soro buburu si ti iwo si kegan, ati tani iwo gbe ohun re si oke si ti iwo gbe oju re ga si oke. Ani si ani mimo Israeli. Nipa awon ise re, iwo ti soro buburu si Oluwa, ti won si wipe opolopo keke mi ni emi fi de ori awon oke nla si ori Lebanoni, emi o si ke igi kedari giga re lule, ati ayo igi firi re, emi o si lo si ori oke ibuwo re, sinu ibo kameli re, emi ti wa kanga, emi si ti mu ajeji omi, atelese mi ni emi si ti fi gbe gbogbo odo Egypti. Iwo ko ti gbo, lai lai ri emi ti se. Nigba atijo emi si ti mura tele ni sisin yi emi ti mu ise ki wo ki o le ma so ilu olodi won ni di aporo ani di okiti alapa nitori na ni awon olugbe won fi se alai nipa adaya fo won si damu won dabi koriko igbe ati bi ewebe tutu bi koriko bi ori ile ati bi oka ti o re danu ki o to dagba soke sugbon emi mo ijoko re ati ijade lo re ati bibo re ati ikanu re si mi nitori ikanu re si mi ati ilera re de eti mi nitori na ni emi o fi iwo mi ko ni imu ati ijanu mi si enu re emi o si yi o pada si ona na ti iwo ti ba wa eyi ni yo si se ami fun o eje ilale hule odun ni ati ni odun keji eyi ti o ku ninu okan na ati ni odun keta e fun irugbin ki e si kore ki e si gbin ogba ajara ki e si je eso re iyoku ile juda ti o sala yo si tun ta gbongbo si isale yóò sì so èso ní òkè nítorí láti Jerusalemu ni àwọn ìyókù yóò jáde lọ àti àwọn tí ó sálà láti òkè sí òní jáde ìtara Olúwa àwọn ọmọ ogun ni yóò ṣe èyí nítorí báyìí ni Olúwa wí ní ti ọba Assyria òun kì yóò wá sí ìlú yìí bẹ́ẹ̀ ni kì yóò ta ọfà kan síbẹ̀ kì yóò mú àṣà wá iwájú rẹ̀ bẹ́ẹ̀ ni kì yóò mọ odi tì í yíká ọ̀nà náà tí ó bá wá ọ̀kan náà ni yóò bá padà lọ kì yóò sì wá sí ìlú yìí ni Olúwa wí nítorí èmi ò dáàbò bo ìlú yìí láti gbà á nítorí tí èmi ti kára mi àti nítorí ti Dáfídì ìránṣẹ́ mi. Ó sì ṣe ní òru náà ni áńgẹ́lì Olúwa jáde lọ. Ó sì pa 1,975 ènìyàn ní ibùdó àwọn ará Assyria. Nígbà tí wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀ kíyèsí òkú ni gbogbo wọn já sí. Bẹ́ẹ̀ ni Sennacheribu ọba Assyria mú ọ̀nà rẹ̀ pọ̀n. Ó sì lọ, ó sì padà, ó sì jókòó ní Nínéfè. Ó sì ṣe bí ó ti ń bọ̀rìṣà ní ilé Nisroku òrìṣà rẹ̀ ní Adramileki àti Ṣareṣeri àwọn ọmọ rẹ̀ fi dàpá. Wọ́n sì sá lọ sí ilẹ̀ Armenia Ẹsa Hadoni ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run alágbára jùlọ, a wá síwájú yín nísinsìnyí láti tẹ́tí sí ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Àti wípé ohun gbogbo tí ó jẹ́ ìdíwọ́ tàbí ìdènà láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ní òye ọ̀rọ̀ Ọlọ́run, àti láti jẹ́ kí ẹ kọ̀ọ̀kan wọ̀nyí sí ọkàn wa, ẹ bá wa mú àwọn ìdíwọ́ wọ̀nyí kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ọkàn tí ń rìn kiri, gbogbo ọkàn tí kìí lè dúró, tí kìí lè farabalẹ̀ láti ní òye ọ̀rọ̀ yín, ẹ bá wọn wí, ẹ mú wọn kúrò nínú wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa. Bí ẹ ó ti máa ṣí ìwé mímọ́, ẹ là wá lójú, ẹ ṣe wá ní iyè, kí òye kí ó lè yé wa. Kí a lè mọ bí a ti gbàdúrà, kí a lè mọ bí a ti wá ojú Ọlọ́run, kí a sì lè ní àwọn ohun àmúyẹ láti lè wà ní ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ pẹ̀lú yín ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wo ìwé òwe orí kẹrin ẹsẹ̀ 17. ju gbogbo ohun ipamo pa aya re mo nitori pe lati inu re ni orisun iye ju gbogbo ohun ipamo pa aya re mo ikana ni bi a ba so wi pe pa okan re mo nitori pe lati inu re lati inu aya tabi lati inu okan ni orisun iye loni an soro lori ise iyanu ninu okan eniyan ise iyanu ninu okan eniyan iwe owe ori ketalelogun iwe owe ori ketalelogun ese ikerin din logbon omo mi fi aya re fun mi ki o si je ki oju re ki o ni inu didun si ona mi awon ese meji ti mo ka fun o yi won so nipa aya tabi nipa okan eniyan tabi nipa inu eniyan awon opolopo eniyan ni ko mo we pe okan wa o se yebiye ni waju olorun won ko mo we pe awon nkan ti an ro lati inu awon ise wa gbogbo o nwa lati inu awon elomiran won ki ro we pe anilo ise iyanu ninu okan ninu aya eda won ma ro we pe bi a ba ti toju iwa ode ara oro siso lenu tabi aso wewo tabi irin bi a ba le se akowe awon ohun ti awon elomiran nse bi a ba si ti fi awon igbe aye wa ti a nri lojukoju bi a ba ti fun won seto won ro we pe eyi ti to awon ni wasu papa opolopo won o sese oni wasu ni awon ijo eleya meya kakiri ni won ma nse asise yi ton ma ro we pe bi enikan ba ti ni iwa omoluabi wi pe iru iwa be o ti to lai ni iyipada okan iyipada aya ṣugbọn ohun ti olorun je ko ni mo fun ani we pe ohun ti o se pataki ni waju ohun ohun ni bi okan wa ti ri ohun ni bi aya wa ti ri ati wi pe ati ni ise iyanu ti iyipada okan ti iyipada aya bi ki ba se be a o ri we pe gbogbo ti a nse ko ni le je itewogba ni waju olowa ninu owe ti mo ka fun o tele tele ori kerin ese iketalelogun ni o fi o nso we pe ju gbogbo ohun ipamo pa aya re mo pa okan re mo nitori pe lati inu re wa ni orisun iye e je wi pe gbogbo ti a nse ninu wa gbogbo ti a nse ni igbese aye wa won wa lati inu okan eyi ni Jesu Kristi nso ninu Matthew ori kejila Matthew ori kejila lati ese ikerin le logbon eyin omo paramole eyin ti se eniyan boboru yo ti se le soro rere nitori ninu opolopo ohun inu li enu eso ninu opolopo ti o njade lati inu okan lati inu aya wa ni enu ni o nso iwa ti a nri lode o je ohun ti o njeyo lati inu eye ti a ni lati inu okan nitori be ni o fi se pataki we pe ki a mo pe bi a ba fe sin olorun bi a ba fe se ohun itewogba ni waju olorun ani lati ni ikola aya ani lati ni ise iyanu le o kan aya wa ani lati ni iyipada ti olorun nikan le se ani lati ni o kan aya wa o meji ni a menuba ikoko meji ninu oro yi ikini ipo ti okan eniyan wa ipo ti okan eniyan wa ikeji iyipada okan omo eniyan iyipada okan omo eniyan lakoko ki a wo ipo ti okan omo eniyan wa gba ti a so wi pe omo eniyan eyi je okan ti ko ti idatun bi okan ti a ko ti iyipada okan ti ko ti ni ifowoto iyipada latoke wa iru ipo wo ni iru okan be wa ye ki a wo Genesis orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún. Genesis orí kẹfà ẹsẹ̀ ìkarùn-ún. Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé, àti pé gbogbo ìró ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Lẹ́yìn tí Ádámù àti Éfà ti ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yí gan ni a rí wípé ọkàn ènìyàn ó jẹ́ ọkàn búburú níwájú Olúwa. Nítorí gbogbo ìṣe, gbogbo ìwà, gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde láti inú ọkàn yìí, ó jẹ́ ohun tó burú jáì. Ó ṣeéṣe kí ẹnìkan kí ó jẹ́ ẹlẹ́sìn. Àwọn ẹlòmíràn máa ń rò wípé ẹlẹ́sìn ó ti tó, ó ti yege níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ẹnikẹ́ni lè jẹ́ ẹlẹ́sìn. Ìwà tí irú ẹni bẹ́ẹ̀ ń hù kìí ṣe nípa ti ẹ̀sìn, ó jẹ́ nítorí èrò ọkàn búburú ibi tí ó wà nínú rẹ̀. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó jẹ́ ẹni tí ó mọ̀wé. Ṣùgbọ́n ìwé mímọ̀ tàbí ìwé kíkà, èyí kò yí ọkàn padà, a ó rí wípé ìwà búburú ní àárín àwọn ọ̀mọ̀wé ló peléke sí. Ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó jẹ́ wípé ó ti rìn lọ sí òkè òkun, ó ti lọ sí ìlú ọba fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tàbí ó ṣeéṣe kí a rí ẹni tí ó jẹ́ wípé ó tilẹ̀ ti mọ òtítọ́ ìhìnrere díẹ̀, ṣùgbọ́n tí kò gbàdúrà àgbáyọrí kí ó ba lè ní ìyípadà ọkàn. A ó rí wípé irú ẹni bẹ́ẹ̀, ìwà irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ohun tí kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ẹsẹ̀ ìkarùn yìí, èyí ni ó fi ń sọ fún wa wípé nítorí Ọlọ́run sì rí i pé ìwà búburú ènìyàn di púpọ̀ lé ayé. Èrèdí ìwà búburú tí ó di púpọ̀ yìí, ṣé nítorí pé wọn ò jẹ́ ọ̀làjú ni, àtàbí nítorí wípé wọn ò kàwé, tàbí nítorí pé wọn ò tí rìn jìnà sí àwọn orílẹ̀-èdè mìíràn? Rárá, èrèdí ìwà búburú yìí ni wípé ìrò ọkàn wọn, ìrò ọkàn rẹ̀ kìkì ibi ni lójoojúmọ́. Bí a bá sọ wípé nǹkan kan ó jẹ́ ibi, ó jẹ́ kìkì ibi, èyí jẹ́ wípé kò sí àlàfo nínú irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere, kò sí àlàfo fún irú ọkàn bẹ́ẹ̀ láti ṣe rere díẹ̀, ṣe búburú díẹ̀, ṣùgbọ́n ó jẹ́ kìkì ibi. Kìí sì ṣe ní ìgbà kan, ó jẹ́ lójoojúmọ́. Èyí ni a fi máa ń sọ fún àwọn ìpẹ́ẹ̀rẹ̀, fún àwọn ọmọdé. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó. A máa ń sọ fún wọn wípé kí wọn kí ó gbàdúrà dáradára, àdúrà àgbáyọrí, àdúrà tí a ó ní ìdáhùn láti ọ̀dọ̀ Ọlọ́run bí a bá fẹ́ ṣe ìgbéyàwó. Nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ kéékèèké, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí ó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéyàwó, wọ́n fẹ́ lọ́kọ, wọ́n a máa wo bí ẹnìkan ṣe jẹ́ ẹlẹ̀sìn tó, wọ́n a máa wo bí ẹnìkan ṣe já fáfá nínú iṣẹ́ ìsìn Ọlọ́run. Ó ṣeéṣe bí a ti wá sínú ilé ìsìn kí a rí ẹnìkan, ó lè jẹ́ ọkùnrin, ó lè jẹ́ obìnrin, ó ṣeéṣe kí ó jẹ́ òun ni ó máa kọ́kọ́ tètè dé sí ilé ìsìn. Bí a bá ti ń kó àwọn àga ìjókòó, a máa bá wa kó. Bí a bá ti ń kó ìwé orin, a ń kó nǹkan mìíràn, a máa bá wa kó. Kí ẹni tí ó fẹ́ gbéyàwó kí ó máa rò wípé bí òun bá lè gbé irú ẹni báyìí níyàwó, ẹni tí ó jẹ́ ẹlẹ́sìn báyìí, ẹni tí ó já fáfá nínú ìsìn Ọlọ́run báyìí, wípé òun á ní ayọ̀ púpọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, kò mọ̀ wípé ẹni yìí ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó já fáfá, ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó tẹra mọ́ ìsìn Ọlọ́run láì gba àdúrà àgbáyọrí sí ìgbàlà, sí ìyípadà ọkàn. Tàbí ẹlòmíràn, bí wọ́n bá fẹ́ gbéyàwó, wọ́n máa wo irú aṣọ tí àwọn ẹlòmíràn wọ̀, wípé ọkùnrin yìí ojoojúmọ́ ló wà ní ìmọ́tótó, ojoojúmọ́ ló dàbí ẹni, ó dàbí ẹni pé ẹni yìí ó rí nǹkan jẹ, ó sì ṣẹ́kù. Nítorí bẹ́ẹ̀, wọ́n a máa rò wípé irú ẹni bẹ́ẹ̀ ni àwọn fẹ́ ní lọ́kọ, tàbí kí wọ́n rò wípé ó jẹ́ ẹni tó ń ṣòwò, ẹni tó ń rìn káàkiri. Bó bá ti ń lọ sí ìlú àwọn Hausa tó lọ ń kó bóyá ẹ̀pà tàbí epo ló ń kó wá sí ìsàlẹ̀ níhìn-ín, bẹ́ẹ̀ náà ló ń lọ sí ìlú àwọn Ibo, bóyá iṣu ló fẹ́ lọ rà ni, bóyá nǹkan míì, bó ti ń lọ ló ń dé. Aṣọ tó sì ń wọ̀, bó ṣe ń náwó, irú mọ́tò tó ń lò, àwọn ẹlòmíà máa rò wípé bí a bá ní irú ẹni báyìí lọ́kọ, bí a bá lè gbé irú ẹni báyìí sílé, ó dàbí bí ẹni pé nǹkan yóò dẹ̀ wá Lọ́rùn. Ohun tí ò yé wọn ni wípé ìwà rere kò tí inú owó wá. Ìwà rere kò tí inú ti gbajúmọ̀ wá. Ìwà rere kò tí inú ẹ̀sìn wá. Ìwà rere ó máa ń tí inú ìyípadà ọkàn wá. Èyí a fi máa ń tẹ̀mọ́ ni létí níhìn wípé bí a bá dé inú ìjọ. Ohun tí a kọ́kọ́ ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí Ọlọ́run, kí a ní ìyípadà ọkàn. Tàbí bí a bá fẹ́ gbéyàwó, ohun tí a ní láti ṣe ni wípé kí a gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run nìkan ṣoṣo ló mọ ọkàn ènìyàn. Ìwọ fúnra rẹ gẹ́gẹ́ bí ènìyàn, o kò lè mọ kí ló wà nínú ọkàn ẹnikẹ́ni. Jẹ́ kí a wo Samueli kínní, orí 16, ẹsẹ̀ 7. Samueli kínní, orí 16, ẹsẹ̀ 7. Ṣùgbọ́n Olúwa wí fún Samueli pé má ṣe wo ojú rẹ̀, má ṣe wo ìrísí rẹ̀, ni ohun tí a ń sọ níhìn-ín, tàbí gíga rẹ̀, nítorí pé èmi kọ̀ ọ́. Nítorí tí Olúwa kì í wò bí ènìyàn ti wò, ènìyàn máa wo ojú, ènìyàn máa wo ìrísí tàbí gíga, tàbí bí ènìyàn ṣe wọṣọ, tàbí bí ènìyàn ṣe lókìkí tó. Ṣùgbọ́n Olúwa a máa wo ọkàn. Ọkàn yìí gan la ń sọ nípa rẹ̀ wípé àwọn tí kò mọ Ọlọ́run, wọn kò ní ìyípadà ọkàn, àti wípé ìrò inú wọn kìkì ibi ni lójoojúmọ́. Nínú ìwé Oníwàásù, orí 9, ẹsẹ̀ 3. Oníwàásù, orí 9, ẹsẹ̀ 3. Èyí ni ibi nínú ohun gbogbo tí a ń ṣe lábẹ́ oòrùn, pé iṣẹ́ kan náà ni sí gbogbo wọn. Àti pẹ̀lú àyà ọmọ ènìyàn kún fún ibi ìsinwi ń bẹ nínú wọn nígbà tí wọ́n wà láyé. Àtìlẹ́yìn èyí ni wọn a lọ sọ́dọ̀ àwọn òkú. Ó yẹ kí òye yé wa níhìn-ín. Ohun kan náà ni ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń tẹnumọ́ fún wa wípé àyà ọmọ ènìyàn kún fún ibi. Bí a bá sọ wípé ìgò kún fún omi, ó jẹ́ wípé ó ti kún tó bẹ́ẹ̀ tí a kò lè fi ohun mìíràn sínú ìgò yìí. Bí a bá sọ wípé abọ́ ó kún fún omi tàbí ó kún fún epo, èyí jẹ́ wípé a kò lè fi nǹkan mìíràn sínú rẹ̀. Ó ní àyà ọmọ ènìyàn ó kún fún ibi. A fi ṣe àpèjúwe gẹ́gẹ́ bí abọ́ tàbí gẹ́gẹ́ bí garawa wípé ibi nìkan ṣoṣo ni ó wà nínú garawa yìí. Bákan náà àyà ọmọ ènìyàn, bákan náà ọkàn ọmọ ènìyàn ó kún fún ibi. Ó wá ń sọ fún wa wípé ìsinwín ìwà ibi ni ó wà nínú wọn nígbà tí wọ́n wà lé ayé. Ó ní lẹ́yìn náà wọn a kó wọn lọ sí ipò òkú nínú ẹ̀ṣẹ̀ wọn. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé bí Ọlọ́run kò bá tí yí ọkàn wa padà, ó jẹ́ wípé nínú ọkàn wa lọ́hùn-ún ibi nìkan ni ó wà nínú rẹ̀. Èyí ni a fi máa ń jẹ́ kí ó yé ni wípé bí a bá pe ènìyàn wá sínú ìjọ, kì í ṣe wípé kí a sọ wípé mo ti kúrò ní ìjọ ṣẹ̀lẹ̀, mo ti wá ń wá sí dípà, èyí ni kò tí ì fún ọ ní ìyípadà. Èyí ni jẹ́ wípé o kúrò láti inú ìjọ kan, o bọ́ sínú ìjọ mìíràn. Bí o bá ti dé ìhín, bí o bá fẹ́ jẹ́ ẹni ìtẹ́ọ́gbà níwájú Olúwa, kì í ṣe wípé o fi aṣọ funfun nìkan sílẹ̀, tàbí o fi àìwọ bàtà nìkan sílẹ̀, o fi tàbẹ́là àti túràrí sísun nìkan o fi sílẹ̀. Èyí ni ṣe pàtàkì, ṣùgbọ́n kò tó. A ní láti wá síwájú Olúwa kí a sọ fún Ọlọ́run wípé ọkàn ibi ni a gbé káàkiri. A sì ń fẹ́ kí Ọlọ́run kí ó ṣe ìyípadà àyà, ìyípadà ọkàn fún wa, kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Èyí ni ó ṣe pàtàkì, èyí ni a ní láti bójútó. Tàbí ó ṣe é ṣe kí ó jẹ́ wípé a ti jẹ́ ẹni tí ó ń ka Bíbélì tẹ́lẹ̀tẹ́lẹ̀, a sì ti jẹ́ ẹni tí ó mọ Bíbélì. Kì í ṣe wípé ó kàn yẹ kí a mọ Bíbélì sí àkàsórí. Bí a bá ti dé ìhín, bẹ́ẹ̀ ni a láti máa gbàdúrà fún ìyípadà ọkàn, ìyípadà àyà. Nítorí èyí ni Ọlọ́run ń retí kí a ba lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Bí a tilẹ̀ ń wá sí ilé ìsìn, bí a tilẹ̀ ń ka Bíbélì, bi atile je eni ti o ja fafa ninu ise esin bi atile nlo si idapo ojule bi atile nka akiri lati se ijere okan bi ki ba se wepe ati gbadura ti o dani loju ti emi olorun si nba emi wa jere wepe ati di omo olorun wepe ati ni yipada okan bi ki ba se pe ati se be gbogbo ti an se yo je ofo ati ohun ti ko lere ni waju oluwa olorun ni lati yi okan wa pada nitori wepe okan eniyan o je ohun ti o buru jaye ninu Marko ori keje lati ese ikokan le logun Marko ori keje ese ikokan le logun nitori lati inu eni lati okan lati inu okan eniyan ni iro buburu ti jade wa panshaga agbere ipaniyan ole oju kokoro iwa buburu itanje wobia oju buburu esoro odi igberaga iwere lati inu wa ni gbogbo nkan buburu wonyi ti jade won se so eniyan di alaimo nitori be o ye ki a mo wepe awon ti an se bi wepe anfun awon alagbe lowo tabi an se awon kan miran bi iwo omo luabi eyi ko yi ipo ti okan eda ti o wa eyi ko yi pada ohun ti ani lati se ni wepe ki a kepe olorun ohun ti ani lati se ni wepe ki a je ki agbara olorun ore ofe latoke wa ki a je ki iwenumo eje jesu kristi ki o wonu okan wa ki o yi wa pada ki o mu ki ipo ti okan wa wa ki o wa si iyipada ni igba miran ni a ma nro we pe bi eniyan ba ni iwa omo luabi ti iwa re ti o dabi eni pe o dara loju eniyan a ma nro we pe iru eni be o ti je eni igbala lai ni eri tabi iriri iyipada okan e je asise pupo o ye ki o ye wa we pe bi ki ba se wo pe olorun fun ara re ni o yi wa pada sibe sibe a o je eni ti ko mo eleri ni waju oluwa awon ero inu okan wa awon ipinu wa ati awon nkan ti a nlepa yo je ibi ni waju olorun eyi ni olorun fi so fun a wi pe okan omo eniyan o je okan ti o buru ji aye ko si eni ti o le mo ninu Jeremiah ori ketadinlogun Jeremiah ori ketadinlogun ese ikesan okan eniyan kun fun etan ju ohun gbogbo lo o si buru jayi tani o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukuluku gege bi ona re ati gege bi eso ise re nitori be eyi ni apere tabi apejuwe ti olorun fun wa gege bi okan eniyan ti ri ohun ti o si se pataki ni wepe ani lati ni iyipada okan bi ki ba se pe iyipada okan yi wa a ko ni le ni oju rere ni waju oluwa a ko ni le ba olorun rin nitori pe awon apejuwe ti bibeli se nipa okan ni wepe okan eniyan o je bi okan ti o le gege bi okuta o ni okan won le bi okuta adamanti o si je okan igberaga o je okan iwa buburu o je okan alaroshe ohun buburu o je eni ti o je wipe won je alagidi e je wipe o dabi eni wipe tinu mi ni won se o po fun won elomiran bi a ba ka oro olorun bi a ba wewe nipa oro olorun bi a ba se apejuwe ti a ka ti a se itumo re sugbon a so wipe looto lo ye ohun ati ko lorin ati wa ni wasu ati gba aladura sugbon sibe sibe yo ma so wipe ohun ti ohun yo se ohun ni ohun yo se sibe sibe okan won kun fun okunkun okan won kun fun agidi okan won kun fun itanje o si kun fun oju kokoro eyi ni olorun fi so fun awe pe o se se ki a ma wa sinu ijo o si se se ki a ma lo sinu ijo miran o se se ki a wa ni ẹ̀sìn ti àwọn onígbàgbọ́ ti bíbélì tàbí kẹ́ wà nínú àwọn ẹ̀sìn mìíràn ṣùgbọ́n bí a kò bá ní ìyípadà ọkàn a kò ní lè gbé pẹ̀lú olúwa a kò ní lè ní ìrẹ́pọ̀ tàbí ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run nítorí ọkàn wa ni Olorun ma nwo o si mo gbogbo ohun ti o wa ninu okan wa o mo ipo ti okan wa wa o mo ete ati aba ti o nwa lati inu okan wa o mo awon ipinu ati awon ilana ti o nwa lati inu okan wa ni waju Oluwa eni ti a ko ba ti yi pada okan re o dabi ipo ku okan re o kun fun gede gede okan re o dabi orisun awon omi ti o je wipe o ni oro ninu okan re o dabi ogun awon egungun awon oku tabi ki a so wipe o dabi iyan gbe ile nibi ti awon ero buburu ti o tin jade wa se gafra fun mi lati lo ede yi ki o le yi o dara dara iru okan eni be o dabi ile idoti ti a ma yi agbe si iru okan eni be o dabi ibi ti o kun fun eri pupo o si dabi ibi ori atan ti a ma n dalenu si iru okan eni be o dabi iho awon eranko buburu awon ero buburu awon ipinu buburu ro awon nkan yi ki o gbe won yewo dara dara we pe okan re o je ipo ku ti a se sile ni waju Oluwa o je orisun omi buburu ti pani tabi ti gbe nkan miran majele sinu okan eniyan tabi sinu ara eniyan o je ogbun fun awon egungun oku o si je asale nibi ti awon ero buburu ti won tin je jade wa o je ile idoti o je ori atan o si je ibi ti awon ipinu awon ilana awon ero buburu ti won tin jade o se se ki enikeni ki o bo nkan won yi mole ki o ma je ki enikeni ki o mo sugbon gbogbo re patapata ni o sipaya ni waju Oluwa ninu Matthew ori ketalelogun Matthew ori ketalelogun nibe ni Olorun ti nso ti o tin se alaye lati enu Jesu Christi ni kikun nipa iwa eniyan Matthew ori ketalelogun lati ese ikedogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin fo ode ago ati awopo komo sugbon inu won kun fun ireje ati wobia nihi ni ati ri itanje awon elesin itanje awon elomiran ti won fi ijo dipa ti won fi boju elomiran o sese ki o rin bi omo olorun ni gboro elomiran o sese ki o soro bi omo olorun ni gboro elomiran o sese ki o woso bi omo olorun ni gboro sugbon Jesu Kristi so fun anihin wo pe opolopo awon eniyan wonyi won kun fun agabagebe nitori wipe won fo ode agomo o dabi eni wipe won je eni bi ti inu olorun o dabi eni wipe won je eni tin rin dede o dabi eni wipe won je eni tin soro dara dara sugbon ni inu won ninu okan won won kun fun ireje won kun fun obia we se iketa dilogbon igbe ni fun yin eyin akowe ati farisi agabagebe nitori ti eyin dabi iboji funfun ti o dara li ode sugbon ninu won kun fun egungun oku ati fun egbin gbogbo eyi ni Olorun je ki o ye wa we pe ani lati wo inu wa ki a gba imole ihinrere laaye lati tan sinu okan wa ki a si gba emi Olorun laaye lati wa okan wa ri ki a mo wipe bi ati le je eni ti o dara lode ara bi ati le je eni ti o ma so wipe fi ola fun Olorun fi ogo fun Olorun lode aje eni ti o ma woso bi onigbagbo lode aje eni ti nsoro bi onigbagbo lode aje eni ti o ma lo si idapo oju ile eni ti ki pa eko bibeli je sugbon o so wipe ni inu won kun fun egbin gbogbo ni ese ikejidinlogbon ni o ti so wipe gege be li eyin pelu farahan li ode bi olododo fun eniyan sugbon ninu ekun fun agabagebe ati ese eyi ni a fi ma nso wipe bi a ba de inu ijo ki a ma fi ise isin pa wa lori ki a ma fi ise isin di wa lowo awon elomiran ti won je alakoso tabi adari oye ko ye won bi a ba ri enikan ti o ti de inu ijo lai gbo oro Olorun yanju láì mọ̀ bóyá àwọn wọ̀nyí ní ìgbàlà tàbí wọn kò ní ìgbàlà wọn a máa sọ wípé ẹ ṣe dapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ a ń fẹ́ àwọn òṣìṣẹ́ a ń fẹ́ àwọn ajìrẹ́ ọkàn a ń fẹ́ àwọn tí ó máa darí àdàpọ̀ ojú ilé jẹ́ kí a fi wọ́n sílẹ̀ náà jẹ́ kí wọn kí ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ẹ̀mí ọlọ́run jẹ́ kí ó ṣe àwárí ọkàn wọn kí wọn kí ó ba lè ní ìgbàlà tòótọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ bí adarí ó ṣe ni láàánú wípé àwa tí a ṣẹ̀ṣẹ̀ sọ di adarí ní ìjọ àwọn elédè yorùbá tẹ́tí sílẹ̀ dáradára a kì í fún àwọn ènìyàn láàyè láti gbàdúrà dáradára èyí kò sì dára bẹ́ẹ̀ bí a bá ti parí ìsìn ó ṣeéṣe kí wọ́n máa sọ wípé a fẹ́ rí adarí wa àwọn elédè yorùbá nísinsìnyí tí a ṣẹ̀ṣẹ̀ ní adarí ó yẹ kí a gbádùn adarí wa bí a bá fẹ́ rí olùṣọ́ àgùntàn bí a bá fẹ́ rí tìbí bí a fẹ́ rí tọ̀hún kí ó lè lànà fún wa ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a gbàdúrà bí a bá ti ń parí ìsìn èyí kì í ṣe pé kí a jáde kí a lọ máa bá ara wa sọ̀rọ̀ níta kí a máa ṣẹ̀fẹ̀ níta bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ láti lọ sọ́run bí a bá jẹ́ ẹni tí ó múra sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì ọ̀rọ̀ Ọlọ́run yìí tí a gbọ́ ó yẹ kí a mú lọ sí orí eékún wa ó yẹ kí a gbàdúrà àgbàyanjú àgbàyọrí kí a mọ̀ wípé a ti bá Ọlọ́run sọ̀rọ̀ a sì ti ní ìyípadà ọkàn nítòótọ́ yẹ kí ó yí ọ adarí ṣe gáfrà fún mi kí n bá ọ sọ̀rọ̀ ṣé o mọ̀ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tí a jẹ́ adarí ní elédè yorùbá nísinsìnyí a jẹ́ ẹni tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì í ṣe wípé àti tó tán ni a fi sọ wá di adarí kì í ṣe wípé àti jẹ́ nǹkan kan ni a fi sọ wá di adarí kì í ṣe wípé a ti ní gbogbo àwọn ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ni a fi sọ wá di adarí ó jẹ́ àǹfààní fún wa wípé kí àwa náà kí a lè ṣe díẹ̀ bí àwọn onígẹ̀ẹ́sì ti ń ṣe díẹ̀ kí àwa náà kí a lè ṣe díẹ̀ ṣùgbọ́n àwọn mìíràn wọ́n jẹ́ kí nǹkan wọ̀nyí wọ́n jẹ́ kí ó dí wọn lọ́wọ́ bí a bá ti parí ìsìn adarí kì í gbàdúrà mọ́ fún ara rẹ̀ adarí kì í gbàdúrà mọ́ láti lè ní ìgbàlà tòótọ́ láti lè ní ìsọdímọ́ bí ò bá tí ní ìsọdímọ́ àbí o rò wípé torí a ti sọ di adarí èyí jẹ́ wípé ìsọdímọ́ ti fò mọ́ ọ bí a fò mọ́ àbí o rò wípé torí pé a ti sọ di adarí agbára ìfikún ni ẹ̀mí mọ́ ọlọ́run ó ti fò mọ́ ọ gẹ́gẹ́ bí a fò mọ́ rárá ó yẹ kí a mọ̀ wípé a ní láti gbàdúrà kì í ṣe bẹ́ẹ̀ nìkan ẹlòmíràn bí a bá ti ṣetán mo fẹ́ lọ wo àwọn ará ìdàpọ̀ ojú ilé mi mo fẹ́ lọ bẹ̀rùn wò mo fẹ́ lọ wo lágbájá mo fẹ́ lọ wo tẹ̀mẹ̀dù ò ní gbàdúrà ò ní wọ́jú ọlọ́run ò ní gbàdúrà àgbàyọrí títí ó fi mọ̀ wípé o ti ní ìyípadà ọkàn bí àwọn ẹlòmíràn bí wọ́n ṣe ń wá bí wọ́n ṣe ń lọ nìyí láì ní ìfọwọ́kàn olúwa ìyípadà àtòkèwá nínú ọkàn wọn wọ́n máa ń rò wípé ìgbà tí a ti ń wá sí ilé ìsìn gbà tí a ti ń ka àkà sórí bíbélì gbà tí a ti ń ka bíbélì láràárọ̀ gbà tí a ti jẹ́ ẹni tó ń wá sí ìjọ deeper life wípé ó ti parí nìyẹn nítorí bẹ́ẹ̀ bí jésù bá dé à ń ba lọ sí ọ̀run ni kò rí bẹ́ẹ̀ a ní láti ní ìyípadà ìwọ náà ti rí ohun tí a ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ọkàn ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ó ti rí ọkàn tìrẹ gẹ́gẹ́ bí ó ti rí bí o bá gba ẹ̀mí ọlọ́run láàyè láti tan ìmọ́lẹ̀ ìre sínú ọkàn rẹ ó rí wípé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ òtítọ́ wo ẹ̀kọ́ tí a kọ́ lónìí nínú wa inú ìwé mímọ́ wo àwọn tí ó ti ń tẹ̀lé Jésù wo Jákọ́bù wo Jòhánù wo bí wọ́n ti wá wo nǹkan tó ń jáde láti inú ọkàn wọn wo ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu jáde wo ojú kòkòrò wo ìwá ipò nínú wọn wo bí wọ́n ṣe ń sọ pé kí àwọn kí ó wà níhìn kí àwọn kí ó wà lọ́hùn-ún tí Jésù ń sọ fún ọ pé ẹ̀yin ọmọ ẹ̀yìn báwo ni irú nǹkan wọ̀nyí tún ṣe wà lé ọkàn yín gbà tí àwọn mẹ́wàá tó kù gbà tí wọ́n gbọ́ wọ́n ní ìrunú èyí tí a ń sọ nìyí a lè máa sọ pé a ń tẹ̀lé Jésù a lè sọ wípé a jẹ́ ọmọ ẹ̀yìn wo àwọn èrò tí ó wà nínú ọkàn wa wo ìlépa tí ó wà nínú ọkàn wa wo ìgbéraga tí ó wà nínú ọkàn wa wo àwọn nǹkan mìíràn tí a kò gbọdọ̀ máa dárúkọ tí ó wà nínú ọkàn ọmọ ènìyàn tí a ní láti gbàdúrà lé lórí tí a ní láti sọ fún Ọlọ́run wípé Ọlọ́run yẹ̀ mí wò Ọlọ́run wá mi rí Ọlọ́run wá di mi Ọlọ́run wo inú ọkàn mi àwọn nǹkan bí ẹ̀gbin àwọn nǹkan bí ìwà búburú àwọn nǹkan tí kò ní lè bá ọ gbé àwọn nǹkan tí kò yẹ níwájú rẹ àwọn nǹkan tí ó sọ mí di aláìtọ́ aláìyẹ níwájú rẹ bá mi mú wọn kúrò èyí ni àdúrà tí a ní láti gbà kí a rí wípé a ti ní ìyípadà nítòótọ́ ẹlòmíràn a máa sọ wípé òun fẹ́ lọ rí ẹni tìbí òun fẹ́ lọ rí ẹni tọ̀hún gbàdúrà sọ fún Ọlọ́run bá Ọlọ́run sọ̀rọ̀ àwọn ẹlòmíràn sì nìyí bí a bá ti ń gbàdúrà boye ha awon o fe gbadura ni a o ri wi pe elomiran a ma fe koja a ma to wa wi pe adura yin na ti poju mo fe koja o ninu ile isin a ki se be tabi o se se ki o je pe asona adina ni enikan ma wa lati ita mo fe ri mama bisi mo fe ri arakunrin bayi bayi ibi ti eni tin gbadura ti o tin ba olorun soro pelu omije pelu edun okan wo pe ohun fe yi pada okan ohun fe ki olorun ki o wa ko okan ni ila ohun fe ki olorun ki o wa yi ohun pada ibe ni eni ti o je asona adena ni o ma ti wa lu eni ti o n gbadura ato anu won bere o eyan ba oba ohun soro eyan ba oluwa olugbala soro eyan mura sile lati le je eni pipe eni yiye ni waju olorun awa ti atun je adena ninu ijo awa ni an di won lowo ti a ko je ki won ki o gbadura o sese ki o je wipe adari ti o mo olorun adari ti o mo bi o sese pataki to lati ba olorun soro bi a ba ti waasu bayi tan ti o ti duro ni waju wa nigbati an ba wa soro be gbati a ba ti pari waasu ohun papa akunle abesi ni gbadura abesi o sese pelu omije o sese ki o ma gbadura soke o sese ki o ma so fun olorun olorun sa sese yi pada patapata olorun sa sanu fun mi olorun gbogbo nkan to wa ninu okan mi ni isale okan mi ati eti mi o mo je ki emi olorun je ki o hu won jade kin ba le je ni ti o je ete ogba ni waju re bi eni yi tin gbadura be ni asona kan yo wa to pepe lo wa so ni o so pe won bere yin o a o ni je ki won ki o mura sile fun orun a o ni je ki won ki o gbadura ni odun ti o koja ni mo salaye daradara ni mo si filele we pe a ko gbodo di enikeni lowo ninu adura ati pe bi ba ti pari isin a ki tun se ipade miran ipade ida kankan yala leyin ijo tabi ni ita a ki se ipade kankan bi o ba ti gbadura tan pelu ori ofe ti olorun fun pelu ise iyanu to se ninu okan re pelu iyipada ti o fun ki o ma lo sile jeje ki o ma se je ki enikeni abi ohunkohun ki o di o lowo e je ki a wo iyipada okan omo eniyan ye ki a wo lati inu samueli kini ki a wo wepe olorun nikan soso ni o le se ise iyipada ninu okan omo eniyan ninu samueli kini ori kewa ese ikesan o si ri be pe nigbati o yi ehin re pada lati lo kuro lodo samueli olorun si fun li okan miran gbogbo ami won ni si se le ojo na an so ni pa solu o je eni ti o ga to singbonle o je eni ti o dabi eni pe ni gbogbo israeli o tayo gbogbo won sugbon ko ni iyipada okan nitoto o je omo israeli papa o mo ofin gege bi omo israeli eni ti a koni eni ti a tile le so wipe o nse igboran si awon obi re sugbon pelu ohun rere ti a le so nipa ti solu o si nfe iyipada okan nigbati o ba samueli pade samueli papa ti o je eni ti o mo olorun samueli papa ti o je eni ti o ti n ba olorun rin fun igba pipe nigba yi gan ni a ri pe bi eni ti yipada gba ti won ti soro tan be ni olorun fun li okan miran eyi ni a n so o sese nibi ti o ti n bo tele ki o ti je omo iluabi o sese nibi ti o ti n bo tele ki o ti je eni ti o ni eko die die o sese ki o nibi ti o ti n bo tele o ti n ka bibeli iwo paapaa o ti n ba awon elomiran soro ninu bibeli sugbon nisinsinyi o wa sihin imole ihin rere o tun mole ju bee lo si oju re o ri wipe iwa re ilepa re iro inu re awon ipinu re awon nkan ti o n je o lati inu okan re awon oro ti o n so lati enu o ri pe awon nkan wonyi won wa lati inu okan ti ko ti ni iyipada patapata nitori be o wa si ojo olorun wepe okan miran iru eyi ti o fun ogbeni yi okan miran iru eyi ti o fun awon ti o wa ninu bibeli okan miran iru eyi ti o fun ma ta awon elomiran lore ni aye isinsinyi wa fi fun mi adura ti ani lati gba niyi je ki a wo orin dafidi orin dafidi ori kọkànlé laadọta orin dafidi ori kọkànlé laadọta lati ẹsẹ ikeje fi ewe isopu fọ mi emi o si mọ wẹ mi emi o si fun ju ẹgbọn owu lọ mu mi gbọ ayọ ati inu didun ki awọn egungun ti iwọ ti run ki o le ma yọ pa oju rẹ mọ kuro lara ẹsẹ mi ki iwọ ki o si nu gbogbo aiṣedede mi nu kuro dáàyà titun sínú mi Ọlọ́run. Ọlọ́run nìkan ló lè ṣe dáàyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún.

yín ni ẹ̀mí ọlọ́run ni ó ń lu dáfídì ni ó kan àyà. Jẹ́ kí a rántí wípé ẹ̀ṣẹ̀ yìí pàápàá ó pẹ́ díẹ̀ tí ó ti dá. Ó jẹ́ ẹ̀ṣẹ̀ àgbèrè bí ó bá jẹ́ ẹni tó ń ka bíbélì dáradára. Ó sì ti dá ẹ̀ṣẹ̀ yìí, ó ti bò ó mọ́lẹ̀ nítorí ó ti pa ọkọ obìnrin yìí ní ogun. Àwọn ènìyàn kò sì mọ̀ pé nǹkan kan ti ṣe tàbí nǹkan kan lọ. Bí ọkùnrin bí dáfídì bí ó ti ṣe nǹkan tí ó bò ó mọ́lẹ̀ gbà tí ó ju bí oṣù mẹ́sàn-án ni Nátánì ni ó wá bá dáfídì. Gẹ́gẹ́ bí ọba ó sọ̀rọ̀ fún dáfídì, kò lo wákàtí kan tàbí wákàtí méjì, ó pa òwe kékeré kan, ó pa á fún dáfídì. Dáfídì gẹ́gẹ́ bí ọba, gẹ́gẹ́ bí onídàájọ́, ó ṣe ìdájọ́ wípé ẹni tí ó ṣerú nǹkan bẹ́ẹ̀ báyìí ni nǹkan tó láti ṣẹlẹ̀ sí i. Ni Nátánì wá sọ wípé ìwọ náà gan ni ọba, kò sì gbà á ní ìṣẹ́jú púpọ̀. Ó sọ wípé nítòótọ́ mo ti dẹ́ṣẹ̀, ni ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ẹlòmíràn a ní láti wàásù oṣù mẹ́ta kí ó tó yí padà. Ẹlòmíràn a ní láti wàásù ọdún kan gbáko kí ó tó ronúpìwàdà. Ṣùgbọ́n ọba yìí gẹ́gẹ́ bí Nátánì ti wá tí ó sọ fún yín pé ọba ìwọ ni ẹlẹ́ṣẹ̀ náà, ìwọ ni apẹ̀yìndà náà, ìwọ ni ẹni tí ó ṣe àṣemáṣe náà tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ gẹ́rẹ́ tí ó ti gbọ́ ìwàásù yìí tán. Kò sọ wípé mo ti jẹ́wọ́ fún Nátánì. Nátánì pàápàá ti jẹ́ kí ó yé mi, ó ti jẹ́ kí ó dá mi lójú wípé ìdáríjì wà lọ́dọ̀ Ọlọ́run, kí ó sì bẹ̀rẹ̀ ní ṣe bí ìṣe ọba kí ó máa ṣe é lọ. Bí Nátánì bí ó ti lọ tán, bẹ́ẹ̀ ni Dáfídì ló kúrò lórí oyè, bẹ́ẹ̀ ló kúrò lórí àga. Ẹlòmíràn bí ó bá dẹ́ ṣe àgbèrè, a máa dúró kí àlùfáà kí ó wá yọ òun kúrò lórí oyè. A máa dúró kí àlùfáà kí ó wá sọ wípé lọ gbàdúrà díẹ̀ náà, o lọ sọ fún Ọlọ́run ìgbàlà tó ti sọnù, lọ wá àwárí ìgbàlà náà. A máa dúró kí a sọ bẹ́ẹ̀. Nátánì ò sọ fún Dáfídì wípé kúrò lórí oyè o. Àwọn tó ń tò tí wọ́n ń fẹ́ ìdájọ́ má ṣe nǹkan kan, lọ gbàdúrà ní sọ fún ara rẹ̀, ló mọ̀ wípé irú ipò tí òun wà kì í ṣe ipò onídàájọ́ mọ́, ó jẹ́ ipò ẹlẹ́ṣẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wo láti ẹsẹ̀ kínní, ó ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò. Ó mọ̀ wípé òun ti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ẹlòmíràn máa sọ wípé bàbá ti ní ìgbàlà, a ti ní ìgbàlà títí láéláé nìyẹn, bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀. Ẹlòmíràn máa rò pé bí a bá ti jẹ ọmọ Ọlọ́run, a ti jẹ ọmọ Ọlọ́run títí láéláé nìyẹn, wípé ìgbàlà tá a ti ní, orúkọ wa tí ó ti wà nínú ìwé yìí, wípé bí a tilẹ̀ dẹ́ṣẹ̀ ìbáṣe àgbèrè ìbáṣe olè, wípé ohun tá a lè pàdánù ni pé ó ṣeéṣe kí a pàdánù èrè wa níwájú Ọlọ́run. Ṣùgbọ́n ọmọ tí a ti jẹ́, a ó máa jẹ́ ọmọ títí láéláé. Dáfídì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Dáfídì sọ pé Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò. Rántí pé ọba ni Dáfídì, ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá adarí ẹkùn, ó kọjá adarí agbègbè. Ọba tí a ń sọ nípa rẹ̀ ó kọjá àwọn àlùfáà kéékèèké tí a ń rí lónìí. Àwọn àlùfáà mìíràn wọn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìgbà tó bá ti rí pé wọ́n ṣubú sínú ẹ̀ṣẹ̀. Adarí mìíràn kò ní lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ níwájú Ọlọ́run kí ó gbàdúrà pẹ̀lú omijé kíkorò, kí ó sọ fún Ọlọ́run wípé òun fẹ́ ní ìyípadà ọkàn tòótọ́. Ṣùgbọ́n wo Dáfídì, ó bẹ̀rẹ̀ sí ní képe Olúwa, ó ní Ọlọ́run ṣàánú fún mi, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrọ́nú ọ̀pọ̀ àánú rẹ nu ìré kọjá mi nù kúrò. Ó mọ̀ wípé òun ti rí òfin Ọlọ́run kọjá, ó mọ̀ wípé òun ti ṣe àṣemáṣe, ó mọ̀ wípé òun ti dẹ́ṣẹ̀. Ó ní wẹ̀mí lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣedéédéé mi, kí o sì wẹ̀mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Kò máa ṣe féfé nínú ẹ̀ṣẹ̀, kó máa sọ wípé obìnrin yẹn náà ni òwẹ̀ níbi tó dà, obìnrin náà ni ó fi ara ẹ̀ sílẹ̀, obìnrin náà lòun ló kọ mí lẹ́sẹ̀, kì í ṣe ẹjọ́ mi, ẹni yìí ló jẹ̀bi. Kò sọ bẹ́ẹ̀, kò tilẹ̀ dárúkọ obìnrin yìí wípé òun ló kọ òun lẹ́sẹ̀. Ó sàn sọ wípé òun lẹ́lẹ́ṣẹ̀, òun lẹ́lẹ́bi, òun ni òun ní àìṣe déédé. Ó ní kí Olúwa kí ó wẹ òun lé àwẹ̀ mọ́ kúrò nínú àìṣe déédé, òun kí ó wẹ òun kúrò nínú ẹ̀ṣẹ̀ òun, nítorí tí mo jẹ́wọ́ ìré kọjá mi. Ní ìgbà gbogbo lé ẹ̀ṣẹ̀ mi sì ń bẹ léwájú rẹ, ìwọ nìkan ṣoṣo ni mo ṣẹ̀ sí, tí mo sì ṣe búburú yìí níwájú rẹ kí a lè dá ọ láre. Nígbà tí ìwọ bá ń sọ̀rọ̀ kí ara rẹ kí ó lè mọ́, nígbà tí ìwọ bá ń ṣe ìdájọ́ kíyèsí, nínú àìṣe déédé lé agbé bí mi. Jẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ, ta ni ọba tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí? Ta ni ìjòyè tí ó lè rẹlẹ̀ tó báyìí lónìí? Ta ni ọ̀mọ̀wé, àwọn tí ó ti lọ sí yunifásitì, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní yunifásitì tí ó lè rẹlẹ̀ tó báyìí wípé nínú

0: ọdún kejìdínlógún Josiah ọba. Ilé ọba rán Ṣafani ọmọ Asalaya ọmọ Meṣulamu akọ̀wé sí ilé Olúwa wípé gòkè tọ Hekaya olórí àlùfáà lọ kí ó lè ṣírò iye fàdákà tí a mú wá sínú ilé Olúwa tí àwọn olùtọ́jú ìloro ti kójọ lọ́wọ́ àwọn ènìyàn. Ẹ sì jẹ́ kí wọn kí ó fi lé àwọn olùṣe iṣẹ́ náà lọ́wọ́ tí ń ṣe alábòójútó ilé Olúwa. Kí ẹ sì jẹ́ kí wọn kí ó fi fún àwọn olùṣe iṣẹ́ náà tí ń bẹ nínú ilé Olúwa láti tún ibi ẹ̀yà ilé náà ṣe fún àwọn gbẹ́nàgbẹ́nà àti fún àwọn akọ́lé àti àwọn ọ̀mọ̀lé láti ra ìtì igi àti òkúta gbígbẹ́ láti tún ilé náà ṣe. Ṣùgbọ́n a kò bá wọn ṣe ìṣirò owó tí a fi lé wọn lọ́wọ́ nítorí tí wọ́n ṣe òtítọ́. Hilkiah olórí àlùfáà sì sọ fún Ṣafani akọ̀wé pé èmi rí ìwé òfin ní ilé Olúwa. Hilkiah sì fi ìwé náà fún Ṣafani, òun sì kà á. Ṣafani akọ̀wé sì wá sọ́dọ̀ ọba, ó sì tún mú èsì padà fún ọba wá. Ó sì wí pé àwọn ìránṣẹ́ rẹ ti kó owó náà jọ tí a rí ní ilé náà, wọ́n sì ti fi lé ọwọ́ àwọn tí ó ń ṣiṣẹ́ náà tí ń ṣe alábòójútó ilé Olúwa. Ṣafani akọ̀wé sì fi han ọba pé Hilkiah àlùfáà fi ìwé kan lé mi lọ́wọ́. Ṣafani sì kà á níwájú ọba. Ó sì ṣe nígbà tí ọba gbọ́ ọ̀rọ̀ inú ìwé òfin náà, ó sì fa aṣọ rẹ̀ ya. Ọba sì pàṣẹ fún Hilkiah àlùfáà àti Ahikamu ọmọ Ṣafani àti Agbori ọmọ Mikaya àti Ṣafani akọ̀wé àti Asahaya ìránṣẹ́ ọba wípé ẹ lọ ẹ béèrè lọ́wọ́ Olúwa fún mi àti fún àwọn ènìyàn àti fún gbogbo Júdà ní ti ọ̀rọ̀ ìwé yìí tí a rí, nítorí títóbi ni ìbínú Olúwa tí ó ru sí wa, nítorí àwọn bàbá wa kò fi etí sí ọ̀rọ̀ ìwé yìí láti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ̀wé sílẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni Hilkiah àlùfáà àti Ahikamu àti Akbori àti Ṣafani àti Asahaya tọ Hulda wòlíì obìnrin lọ, aya Ṣalumu ọmọ Tikfa ọmọ Ahasi alábòójútó aṣọ ǹjẹ́ ó ń gbé Jerusalemu ní àkejì. Wọ́n sì bá a sọ̀rọ̀, òun sì wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, sọ fún ọkùnrin tí ó rán yín sí mi pé báyìí ni Olúwa wí, kíyèsí, èmi ò mú ibi bá ibí yìí àti bá àwọn ará ìlú náà, àní gbogbo ọ̀rọ̀ ìwé náà tí ọba Júdà ti kà, nítorí tí wọ́n ti kọ̀ mí sílẹ̀, wọ́n sì ti ń sun tùràrí fún àwọn ọlọ́run mìíràn kí wọn kí ó lè fi gbogbo iṣẹ́ ọwọ́ wọn mú mi bínú. Nítorí náà ìbínú mi yóò rú sí ibí yìí, kì yóò sì rọlẹ̀. Ṣùgbọ́n fún ọba Júdà tí ó rán yín wá béèrè lọ́wọ́ Olúwa, báyìí ni ẹ̀yin ó sọ fún un, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, ní ti ọ̀rọ̀ wọn ni tí ìwọ ti gbọ́, nítorí tí ọkàn rẹ rọ̀ tí ìwọ sì ti rẹ ara rẹ sílẹ̀ níwájú Olúwa, nígbà tí ìwọ gbọ́ èyí tí mo sọ sí ibí yìí àti sí àwọn ará ìlú náà pé wọn ó di aporo àti ẹni ègún, tí ìwọ sì fa aṣọ rẹ ya kí o sì sọkún níwájú mi, èmi pẹ̀lú ti gbọ́ tirẹ̀, ni Olúwa wí. Nítorí náà kíyèsí, èmi ó kó ọjọ́ sọ́dọ̀ àwọn bàbá rẹ, a ó sì kó ọjọ́ sínú isà òkú rẹ ní àlàáfíà, ojú rẹ kì yóò sì rí gbogbo ibi tí èmi ó mú wá bá ibí yìí. Wọ́n sì tún mú èsì fún ọba wá.
1: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé ìkejì àwọn ọba, orí ìkẹtàlélógún. Ọba sì ránṣẹ́, wọ́n sì pe gbogbo àwọn àgbà Júdà àti Jerusalemu jọ sọ́dọ̀ rẹ̀. Ọba sì gòkè lọ sínú ilé Olúwa, àti gbogbo àwọn ènìyàn Júdà, àti gbogbo olùgbé Jerusalemu pẹ̀lú rẹ̀, àti àwọn àlùfáà, àti àwọn wòlíì, àti gbogbo ènìyàn, àti ewé, àti àgbà. Ó sì ka gbogbo ọ̀rọ̀ inú ìwé májẹ̀mú náà tí a rí nínú ilé Olúwa lé etí wọn. Ọba sì dúró ní ibùdúró náà, ó sì dá májẹ̀mú níwájú Olúwa láti máa fi gbogbo àyà àti gbogbo ọkàn rìn tọ Olúwa lẹ́yìn, àti láti pa òfin rẹ̀ mọ́ àti ẹ̀rí rẹ̀ àti àṣẹ rẹ̀ láti mú ọ̀rọ̀ májẹ̀mú yìí ṣẹ tí a ti kọ nínú ìwé yìí. Gbogbo àwọn ènìyàn sì dúró sí májẹ̀mú náà. Ọba sì pàṣẹ fún Hilkiah olórí àlùfáà àti àwọn àlùfáà ẹgbẹ́ kejì àti àwọn alábòójútó ìloro láti kó gbogbo ohun èlò tí a ṣe fún Baálì àti fún eré òrìṣà àti fún gbogbo ogun ọ̀run jáde kúrò ní tẹ́ḿpìlì Olúwa. Ó sì sun wọ́n lẹ́yìn òde Jerusalemu nínú pápá Kidroni, ó sì kó eérú wọn lọ sí Bétélì, ó sì dá àwọn bàbá lóríṣà lẹ́kun tí àwọn ọba Júdà ti yàn láti máa sun tùràrí ní ibi gíga ní ìlú Júdà wọn ni, àti ní ibi tí ó yí Jerusalemu ká. Àwọn pẹ̀lú tí ń sun tùràrí fún Baálì, fún oòrùn àti fún òṣùpá, àti fún àwọn àmì méjì láìràwọ̀ àti fún gbogbo ogun ọ̀run. Ó sì gbé eré òrìṣà jáde kúrò nílé Olúwa lẹ́yìn òde Jerusalemu lọ sí odò Kidroni, ó sì sun níbi odò Kidroni, ó sì lọ lúlú, ó sì da eérú rẹ̀ sórí ìsà òkú àwọn ọmọ ènìyàn náà. o si wo ile awon tin ku iwa panshaga tin be leti ile oluwa nibi ti awon obirin hun asu ago fun ere orisha o si ko gbogbo awon alufa jade kuro ni ilu juda won ni o si so ibi giga won ni di eri nibi ti awon alufa ti suntu ari leti geba titi de beasheba o si wo ibi giga enu ibode won ni tin be ni atiwo enu ibode joshua baale ilu tin be lapa osi eni ni atiwo enu bode ilu ṣugbọn awọn alufa ibi giga won ni ko goke wa si ibi pẹpẹ oluwa ni jerusalemu ṣugbọn won je ninu akara laiwu laarin awọn arakunrin won oun si so to feti di eri tin be ni afonifoji awọn omo kinomu ki enikan ki o ma se mu omo re okunrin tabi omo re obinrin la arin na koja fun moleki o si mu esin won ni kuro ti awọn oba juda ti fi fun orun ni ati wo inu ile oluwa leba iyewo natan meleki iwefa ti o ti wa ni agbegbe tempili o si fi ina sun keke orun won ni ati pepe won ni tin be lori iyara oke ahasi ti awon oba juda ti te ati pepe won ni ti manase ti te ni afi mejeji ile oluwa ni oba wolule o si yara lati be o si da ikuru won sinu odo kidroni ati bi giga won ni ti o wa ni waju jerusalemu ti o wa le owo otun oke idibaje ti solomoni oba israeli ti ko fun ashtoreti ohun irira awon ara sidoni ati fun kemoshi ohun irira awon ara moabu ati fun mikomu ohun irira awon omo amoni yo ba so di eri o si fo awon ere na tutu o si wo awon ere orisa lule o si fi egungun eniyan kun ipo won ati pelu pepe ti o ti wa ni beteli ati bi giga ti jeroboamu omo nibati eni ti o mu israeli se ti te ati pepe na ati bi giga na ni o wo lule o si sun ibi giga na o si lo lulu o si sun ere orisa na bi josiah si ti yira pada o ri awon isa oku ti o wa lori oke o si ranse o si ko awon egungun lati inu isa won ni kuro o si sun won lori pepe na o si so di eri gege bi oro oluwa ti eniyan olorun ni ti kede eni ti o kede oro won yi nigba na ni o wi pe owon isa oku wo ni eyi ti mo ri ni awon eniyan ilu na si so fun pe isa oku eniyan olorun ni ti o ti juda wa ti o si kede nkan wonyi ti iwo ti se si pepe beteli won si wi pe jowo re ma se je ki eniyan ki o mu egungun re kuro be ni won jowo egungun re lowo pelu egungun woli ti o ti samaria wa ati pelu gbogbo ile ibi giga won ni ti o wa ni samaria won ni ti awon oba israeli ti ko lati ru ibinu oluwa soke ni josiah mu kuro o si se si won gege bi gbogbo ise ti o se ni beteli o si pa gbogbo awon alufa ibi giga won ni ti o wa nibe lori awon pepe na o si sun egungun eniyan lori won o si pada si jerusalemu o ba si pase fun gbogbo eniyan wi pe pa ere koja mo fun oluwa olorun yin bi a ti ko ninu iwe majemu yi nitooto a ko se iru ere koja be lati ojo awon onidajo ti n dajo ni israeli tabi ni gbogbo ojo awon oba israeli tabi awon oba juda sugbon ni odun kejidinlogun josiah oba ni apa ere koja yi mo fun oluwa ni jerusalemu ati pelu awon tin ba awon okulo ati awon oso ati awon ere ati awon orisa ati gbogbo irira ti ari ni ile juda ati ni jerusalemu ni josiah kokuro ki o le mu oro ofin na se ti ati ko sinu iwe ti ekaya alufa ari ni ile oluwa ko si si oba kan saaju re ti o dabi re ti o yi pada si oluwa tinu tinu ati tokan tokan ati pelu gbogbo agbara re gege bi gbogbo ofin mose be ni leyin re ko si enikan ti o dide ti o dabi re sugbon oluwa ko yi pada kuro ninu mimuna ibinu nla re eyi ti ibinu re fi ran si juda nitori gbogbo imunibinu ti manase ti fi mu binu oluwa si wi pe emi o si mu juda kuro loju mi pelu bi mo ti mu israeli kuro emi o si ta ilu jerusalemu yi nu ti mo ti yan ati ile eyi ti mo wi pe oruko mi yo wa nibe ati iyoku ise josiah ati gbogbo eyi ti o se a ko ako won sinu iwe oro ojo awon oba juda ni ojo re ni pharaoh neko oba egypt dide ogun si oba syria ni odo euphrates josiah oba si dide si won si pa ni megido nigba ti o ri awon iranse re si gbe ile oku ninu keke lati megido lo won si mu wa si jerusalemu won si sin ni isa oku ohun ti kala re awon eniyan ile na si mu jehoasi omo josiah won si fi ororo yan won si fi ijoba ni ipo baba re ẹni ọdún mẹ́tàlélógún ni jehoasi nígbà tí ó bẹ̀rẹ̀ sí ìjọba ó sì jọba ní oṣù mẹ́ta ní jerusalemu orúkọ ìyá rẹ̀ ni hamutali ọmọbìnrin jeremiah ti libna ó sì ṣe èyí tí ó burú ní ojú olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí àwọn bàbá rẹ̀ ti ṣe. Farao ní kò sì fi sínú ìdè ní Ribla ní ilẹ̀ Hamati kí ó má bàa jọba ní Jerusalemu. Ó sì fi ilẹ̀ náà sí abẹ́ ìsìn ní 100 tálẹ́ǹtì fàdákà àti tálẹ́ǹtì wúrà. Farao ní kò sì fi Eliakimu ọmọ Josiah jẹ ọba ní ipò Josiah bàbá rẹ̀. Ó sì pa orúkọ rẹ̀ dà sí Jehoiakimu. Ó sì mú Jehoiasi kúrò. Òun sì wá sí Egypti. Ó sì kú níbẹ̀. Jehoiakimu sì fi fàdákà àti wúrà náà fún Farao. Ṣùgbọ́n ó bu owó òde fún ilẹ̀ náà láti san owó náà gẹ́gẹ́ bí òfin Farao. Ó fi agbára gba fàdákà àti wúrà náà lọ́wọ́ àwọn ènìyàn ilẹ̀ náà lọ́wọ́ olúkúlùkù gẹ́gẹ́ bí owó tí a bù fún un láti fi fún Farao Neko. Ẹni ọdún 25 ni Jehoiakimu nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba. Ó sì jọba ọdún 11 ní Jerusalemu. Orúkọ ìyá rẹ̀ ni Sebuda, ọmọbìnrin Bedaya ti Ruma. Òun sì ṣe èyí tí ó burú lé ojú Olúwa gẹ́gẹ́ bí gbogbo èyí tí àwọn bàbá rẹ̀ ti ṣe.
2: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Láàrin àwọn ọ̀dọ́ ṣe a ní ìbéèrè. Arákùnrin tí ó náwó sókè ní.
3: Ẹ káàrọ̀ sà.
4: Ẹ káàrọ̀.
3: Ní ọ̀sán ìyàkó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ó máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣiṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer iṣẹ́ yìí tó bá níbẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà tá a lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. Wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá di pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn ò yé mi mú tẹ bá lè ràn mí lọ́wọ́ kẹ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
2: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí?
3: Ẹhun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakuk yẹn orí kejì yẹn tábà wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó jẹ́ pé àwa ń ṣiṣẹ́. Bá a ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀ràn ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́. Ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wáwó ṣe ń fún wa ń wàhálà. A máa ń fi owó lé débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán. So owó tí a fi lé yẹn a fi máa yanjú iṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
2: Ẹ ṣe púpọ̀. Nínú Habakuku orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí ó lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. Ohun tí a ń sọ níhìn-ín ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn. Ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sànkan òru kan ó ní ìdájọ́ Ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀. Bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe. Bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà awon panda won po ni poro bi o ba je wupe ojulowo lo fera o mo we pe oye ti o ra ojulowo yi o yato si awon ida awon nkan ti won ti da nitori be o fi owo ti o ye lori ise to nse ki o ba le ni ere nitori pe eni to nsise o fe jere a o so wi pe ki a ma jere ise ta nse ere je ku je ti a fe di olowo ojiji oni olorun so fun a we pe ko to nitori be bi o ba ri o pe ninu ise to nse ere to nje o je ere ti o mo niwon eyi o ba wi idajo olorun ko si si nbe se o ti ye arakunrin
3: ben o ye mi sir
2: aha laarin awa agba se ani ibere arabirin e se ki e
4: karo
2: e karo
4: yes sir ibere mi wa lati ibi kika wa nipa wi pe egbe ni fun eni ti o fi ohun mimu fun aladugbo re ti o si fi oti lile fun ti o si je ki o mu amu para pelu ki iwo ba le wo ihoho won ejo ibere mi wa lati pe mo ni eni to nta oti igba ki gba tin ba wasu fun lati yi pada ati lati se owo miran nkan to ma nfi ye mi ni wi pe se awon to nse oti yen sa ti lo wasu fun won na won ti gba iwasu won se oti yen mo ejo iru ara wo mo le ba so ko to di pe o fi ona egbe yi sile
2: bina ba joni je omo eni tara ni la kogbon nitori be ohun ti a nso fun ni wipe ohun nilo igbala nitooto ni awon ti won se oti won nilo igbala won si nilo ore ofe olorun eni kookan lo ye ko ronu po ada nitooto ni awon wonyen won nilo ronu po ada ohun paapa ti en ku asu si o ye ki o na ki o ronu po ada sugbon ki o ma deja ki o ma so wipe bi o ba ye kin ronu po ada awon to nse oti na nko a o so fun wipe igbala ti e lo je logun nitori be eni ti o ba nse bi ki a ti so fun ninu oro olorun wipe ohun ti o nse ko bojumo tabi ko dara ohun ni o ye ki o ronu po ada nitori be ohun to ye ki e se ni wipe ki e ma gbadura fun ki e si ma te mo leti wipe bi idajo yi o ba de yo de fun eni kookan olukuluku eni kookan ni yo si jihin ara re ni waju olorun nitori be ko ye fun iru eni be ki o ma so wipe nitoto mo je elese awon miran na ti won je elese nko ninu iwe romu ni ati ri ohun ti olorun so fun wa wipe eni kookan wa ni yo jihin ara re ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu po ada bi o ba si ronu po ada agbere olorun je wepe olorun yo dariji ohun paapa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala ohun a je ikan ninu awon ti o je alore tabi ajinrere ti o sese ki o lo waasu fun awon ti won gbe oti fun sugbon ki ohun ki o kokko gbe igbese akoko ki o ronu po ada arabirin so ti ye yin
4: o ye mi ese sa
2: ese popo arakunrin ti o wa nbe
5: e karo sa
2: e karo
5: ibere mi sa ni pe nigbati won ko wa ni ekan yen won menu ba noti ati nipa bi awon omo noti bi an se fun noti ni otimu ti o ti je pe won pe won fi ni oyun ibanu je fun baba won ere mi wa ni pe se noti yi se ebi re ni abi nipa afi oro olorun ko awon omo re abi awon omo noti eni wa fa da fa nkan yi lati ibere tori pe ta ba wo noti a ri pe o du odi ninu aiko re ninu ba se ka lati bere a ri pe noti o fi ara mo apere o gbe o nguwa gege bi o ko apere die lodo abraham nje awon ma re ni ope ko ni abi ko fi eko oro olorun ko won dile jinle debi pe won fi wuru iwa bayi
2: lot ti koja lo awon mo e ti koja lo e to wa so nsin se iyen mu won kuro ninu boya orun rere tabi orun apadi ti eni kokan wa onkon to wo ke a so nisinsin se o yi ipo won pada lohun arakunrin
5: Rara sir.
2: Aha, nitori be ki a ma ma bere ibere ti o wo lo. E to kan wa ni we pe awa ti an gbe igbesi aye wa nisinsinyi, kini ohun ti o ye ki a se? Ki Olorun fun ara re ko fun wa ni eti igbo ati aya igbase. Ki a ju ti Loti ati awon omo e ti won ti koja lo si aye raye. Nitori pe ibi ti igiba wo si ibe ni o ra si. Ibi ti won wa nisinsinyi ko si atunse fun won. Awa ti a ni atunse lo ye ka be Olorun we pe ati ri ara wa gege bi ati ri a si n be Olorun fun anu re ati fun ori ofe re ki a ju ti awon ti o ti koja ki a ju sile ki a karamaisi ki igbala ti wa arakunrin soye yin
5: oye mi
2: e je adi dedo lati gbadura nje eni kokan wa ti a ti gbo nipa idajo Olorun loni ni bo la o ti lo aye raye ki a fi awon to ti koja sile ki a fi Loti awon omo re tabi Noah tabi awon elomiran tabi Dafidi tabi Abrahamu ki a fi won sile ki a ronu oro tara wa nje ati ni igbala nje ati kepe Olowa nje aje ti Olorun nje ati ronu ko ada nje mi Olorun sakoso igbesi aye wa

òfin mi mọ́. Bí ẹ̀yin bá fẹ́ràn mi, ẹni tí a bá fẹ́ràn a ó kà á sí, ẹni tí a bá fẹ́ràn a ó kà ọ̀rọ̀ rẹ̀ sí, ẹni tí a bá fẹ́ràn a ó pa àṣẹ àti ìlànà rẹ̀ mọ́, ẹni tí a bá fẹ́ràn ohun tí ó bá ń fẹ́ ni àwa náà yóò fẹ́. Ó ní bí o bá fẹ́ fi hàn wípé ní tòótọ́ lo fẹ́ràn òun, ó ní kí o pa òfin òun mọ́. Epístẹ́lì kínní ti Jòhánù orí karùn-ún ẹsẹ ìkejì sí ẹsẹ ìkẹta. Epístẹ́lì kínní ti Jòhánù orí karùn-ún ẹsẹ ìkejì ẹsẹ ìkẹta. Nípa èyí lè àwa mọ̀ pé àwa fẹ́ràn àwọn ọmọ Ọlọ́run. Nígbà tí àwa fẹ́ràn Ọlọ́run tí a sì ń pa òfin rẹ̀ mọ́, kì í ṣe wípé torí pé a ń kígbe hallelujah, tàbí wípé a ń kọ orin nígbà gbogbo, tàbí wípé a máa ń wá sí ilé ìsìn nìkan ni a fi mọ̀ wípé a fẹ́ràn Ọlọ́run. Ó ní bí a bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́, a ó pa òfin rẹ̀ mọ́. Gbogbo ohun tó pa láṣẹ fún wa ni a ní láti káràmáìsì kí ẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́, òfin rẹ̀ kò sì nira. Bí ó bá jẹ́ pé ní tòótọ́ la fẹ́ràn rẹ̀, òfin rẹ̀ kò ní nira fún wa, kò ní gbà wá ní ọjọ́ pípẹ́ tí a ti ń gbọ́ ọ̀rọ̀ kan. Ó ṣeéṣe nípa ìwọṣọ nígbàgbọ́, ó ṣeéṣe nípa àtúnṣe, ó ṣeéṣe nípa lọ́kọ láya. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, kí a máa gbọ́, kí a máa gbọ́, kí a máa gbọ́, kí a máa lè ṣe é, kí a máa sọ pé ó ṣòro ni, mo fẹ́ ṣe, ẹ̀mí ń fẹ́, ó ṣòro fún ara ni. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní bí a bá fẹ́ràn Ọlọ́run, òfin rẹ̀ kò ní nira fún wa. Ẹni tí a bá fẹ́ràn, ohun tí ó bá fẹ́, a ó fẹ́ nǹkan wọ̀nyí pẹ̀lú. Ó ń sọ fún wa bí a ní láti, bí a ṣe ní láti fi Ọlọ́run nínú Matthew orí ìkejìlélọ́gbọ̀n. Matthew orí kejì, orí kejìlélógún, ẹ ṣe gáfárà fún mi. Orí kejìlélógún ní ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Orí kejìlélógún Matthew ẹsẹ̀ ìkẹtàdínlógójì 37. Jésù sì wí fún un pé kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Kí ó yé wa wípé nígbà tí a bá fẹ́ Ọlọ́run, a ó pa òfin rẹ̀ mọ́. Ǹjẹ́ kí ni èyí túmọ̀ sí? Ó ń sọ fún wa wípé bí a bá fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo àyà wa, a ó pa òfin Ọlọ́run mọ́ pẹ̀lú gbogbo àyà wa. Bí a bá fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn wa, a ó pa òfin Ọlọ́run mọ́ pẹ̀lú gbogbo ọkàn wa. Bí ó bá sì ṣe pẹ̀lú gbogbo inú wa, agbára wa ni a fi fẹ́ Ọlọ́run, a ní láti pa òfin rẹ̀ mọ́ pẹ̀lú gbogbo inú, gbogbo agbára, gbogbo òye, gbogbo ìmọ̀ tí ó wà nínú wa. Ìfẹ́ tòótọ́ ni ìfẹ́ tí ń gbọ́ràn. Bí a bá fẹ́ ẹ ní tòótọ́, a ó ka ọ̀rọ̀ rẹ̀ sí, a ó sì gbọ́ràn sí i lẹ́nu ju gbogbo ènìyàn lọ. Ìfẹ́ àtọkànwá sí Ọlọ́run ló ń wí pé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Bí o bá rí àwọn kan tí wọ́n ń lo èdè yìí ní àkókò tí àwọn ẹbí tí wọ́n kọjú sí wọn, ní àkókò tí àwọn aládùúgbò tí wọ́n dojú ìjà kan wọn, ní àkókò tí àwọn tí wọ́n jọ ń ṣe iṣẹ́ kan náà níbi ìsọ wọn, tí wọ́n ń sọ fún wọn wípé ó ti ò rárá o, o ní láti ṣohun tá a fẹ́ ni. Tí o rí irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé àwa kò gbọ́dọ̀ ṣàìgbọ́ràn sí Ọlọ́run ju ènìyàn lọ, ó yẹ kí o mọ̀ wípé ìfẹ́ Kristi nínú irú ẹni bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀. Bí a ti rí nínú àwọn apostẹ́lì, iṣẹ́ àwọn apostẹ́lì orí karùn-ún, nígbà tí a kì wọ́n nílọ̀ wípé wọn kò gbọdọ̀ dárúkọ Jésù, wọn kò gbọdọ̀ fi orúkọ rẹ̀ kọ́ni mọ́. Nígbà tí a sọ fún wọn wípé wọ́n ní láti pẹ̀yìndà sí Jésù, kí wọ́n kọ iṣẹ́ tí Jésù tí ó gbélé wọn lọ́wọ́, kí wọn kí ó kọ sílẹ̀, a rí àwọn wọ̀nyí tí wọ́n ń sọ fún àwọn aninilára, àwọn tí ń ṣe nínú ibíni sí wọn wípé nínú ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n Pétérù àti àwọn apostẹ́lì dáhùn, wọ́n sì wí pé àwa kò gbọdọ̀ má gbọ́ ti Ọlọ́run ju ti ènìyàn lọ. Ìfẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ nínú wọn, kì í ṣe àwọn ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Kristi tí wọ́n mọ̀ wípé Jésù ó ti ṣe nǹkan wọ̀nyí fún wọn láti fún wọn ní ìgbàlà. Èyí ni àwọn pàápàá pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nínú ọkàn wọn ni wọ́n fi ń sọ wípé ìgbọ́ràn wọn wọ́n ti fi fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ àwọn ò jẹ́ ṣàìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run sì jẹ́ kí ó yé wa wípé àwa náà bí a bá lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀, bí a bá ní irú ìfẹ́ bẹ́ẹ̀, òun yóò pa wá mọ́. Ibi a bá fẹ́ràn Ọlọ́run ní tòótọ́, gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti máa ń sọ, a ó di ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ tó ń bójútó, a ó sì di àgbàdo inú ìgò. Èyí jẹ́ wípé ọwọ́ ọ̀tá ò ní lè ká wa,
owo so ni le ka wa nitori pe so mo pe bi agbado bi o ba wa ninu igo bi adiye bi o ba nri agbado yi o kan ri lasan ni ko so nti adiye le se e ni a fin so wi pe bi o ba feran olorun ti olorun si feran re ti o ngbe inu re ti o si ngbe inu re o je bi agbado inu igo aye koni ri ofish koni le se nkan kan fun o ese tabi esu tabi aje tabi oso won ni le fo okan nitori wi pe eyi je ogun awon ti won feran olorun ki a to gbadura e je ki a wo ipese olorun e je ki a wo awon nkan ti olorun pese sile fun awon ti o fe ni korinti kini ori keji korinti kini ori keji ese ikesan sugbon gege bi ati ko pe ohun ti oju ko ti ri ati ti eti ko ti gbo ati ti ko ti wo okan eniyan lo awon ohun won ni ti olorun pese sile fun awon ti o se kini mo ni awon ti o se kini awon ti o fe bi o ba je eni ti o ti ni igbala bi o ba je eni ti o fe eni ti o fe olorun mo ki oku orire nitori wi pe awon nkan ti olorun pese sile fun o ko si ohun to le gba lowo re ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo ohun ti o ti wo okan eniyan lo ni awon nkan ti olorun pese sile fun o nitori be bi o ba ti ni igbala bi o ba ti gba ife olorun ife kristi fun o ye ki o gba ife kristi losan yi bi o ba si je ni ti o ti gba ife kristi sugbon ti o tun wo ita ti o ro wi pe nkan kan wa lode lohun to fe lo mu lohun ko si nkan kan be gbogbo nkan to n fe o wa ninu ijoba olorun e to ni nisinsin bo ti le ti ni ibukun so fun wi pe ibukun to tobi ju be lo nitori ife to jinle nitori ife to ga olorun ti pese awon nkan won yi sile ibukun ayeraye ati ibukun ti isinsin yi ohun ti oju ko ti ri ti eti ko ti gbo ati ti ko ti wo okan eniyan lo awon won yi ni nkan ti olorun pese sile fun awon ti o fe njo feran olorun tokan pelu okan re pelu agbara re pelu inu re pelu ohun ini re pelu gbogbo aye re njo fe olorun njo si nfe lati pinu fun olorun wi pe ojo e ba ma ro ina iba ma jo iba je osan gangan iba je oru oganjo iba je nigba kigba iba je idaji awon ota iba ma yimika awon ebi iba ma ko won ba ma ko ti mi mo ni lati fe olorun mo fi gbogbo aye mi gbogbo emi mi gbogbo okan mi gbogbo ara mi gbogbo nkan iwaju mo fun olorun patapata mo fe fe olorun mo fe fe olorun ju be lo pelu gbogbo okan pelu gbogbo ero pelu gbogbo aye pelu gbogbo ipa mi mo fe fe olorun gbadura ki o so fun olorun bi o ba si je ni ti o ti ni igbala o ye ki o ke pe olorun o ye ki o so fun olorun wi pe o ti gbo nipa ife re nitori olorun fi araye to be ge ni ti o fi omo bibi re kan soso fun ni pe eni keni ti o ba gba gbo ki o le ni iye aini pekun so fun olorun wi pe losan yi o gba jesu kristi gbo jewo ese re ki o kan won sile ki o fi aye re ki o fi gbogbo re fun olorun patapata wi pe o je ti olorun o je ti olorun o ni pada sinu ese o ni pada sinu aye kristi yo ma gbe nu re ife kristi yo wa ninu re agbara kristi yo mu oduro o le je omo olorun ni toto bi o ba ti di omo olorun bi o ba ti di eni ti o ni igbala so fun olorun wi pe pelu gbogbo okan pelu gbogbo aye pelu gbogbo ife re o fe olorun ju ohun ni lo o fe olorun ju aye lo o fe olorun ju ebi lo o fe olorun ju enikeni ju ohunkohun lo o ni bi o ba ri be o di eni ti owo ta o le ka o di eni ti yo ni yo je ajogun olorun ati ajumo jogun pelu kristi awon ohun ti ko ti wonu omo okan eniyan ohun ti oju o ti ri ohun ti eti o ti gbo olorun yo pese won fun e nitori be wa sodo olorun ki o si fi ife re ife ti isaju ki o fi fe olorun olorun reti re o reti ki o gbadura o reti ki o kepe ohun ki o ba le je ti olorun ni toto ki ife re ki o si ma joba ninu okan re

0: Let us pray.
1: Heavenly Father,
2: Baba, we are
1: so grateful unto you.
2: Thank you
1: so much for coming together this morning. Thank you, Lord God,
2: for bringing
1: us to your presence. You know, Lord our God, the reason why you brought us here this morning. Father, I'm committing every one of us to your able hands. I pray, Lord God, that your spirit will minister to our hearts and help us individually to receive all that you are prepared even for us in Jesus' name. Thank you, Lord, because you know
2: Baba,
1: your
2: answer
1: in Jesus' name, I have
2: Jesus
1: prayed. We thank the Lord for this search, the scripture
2: session
1: the Lord has brought us to answer. Joshua's farewell address
2: Joshua.
1: And death. In today's study, as we have seen, Joshua's farewell address and death. Who can help us to recite our memory
2: Joshua
1: verse?
2: Our memory verse. Yes, as it said there.
3: Now therefore fear the Lord and serve him in sincerity and in truth, and put away the gods which your father served on the other side of the flood and in Egypt, and serve the Lord. Joshua 24 verse 14.
1: Thank you very much.
2: Yes,
1: we are going to take our text. I want a fast reader to please
2: come out
1: to read our text from Joshua chapter 23. And in reading,
2: Joshua 23.
1: We are going to read from Joshua chapter 23,
2: Joshua
1: from verse
2: 23,
1: 1 to 5. I will guide you as you
2: read.
1: Please read it for us, please.
2: Afe enikanti yo ka fun wa.
1: Joshua chapter 23. You read
2: Joshua
1: from verse
2: 23,
1: and I read,
2: Muka.
1: And it came to pass, a long time after that the Lord had given rest unto
2: Israel
1: from all their enemies round about.
2: Joshua
1: was bold and stricken in age. And Joshua called for all
2: Israel,
1: and for the elders,
2: lati Jordan
1: to be
2: lo,
1: an inheritance for your tribes
2: ti,
1: from Jordan
2: ane,
1: with all the nations that I have cut off
2: ni ha,
1: even unto the Red Sea westward. And the Lord your God,
2: yin,
1: he shall expel them from before you
2: si
1: and drive them from out of your sight,
2: si
1: and
2: won,
1: ye shall possess their land as the Lord your God has promised unto you. From verse 10 to 16. Verse 10.
2: Ọkùnrin kan nínú yín
1: yóò lé ẹgbẹ̀rún
2: nítorí pé
1: Olúwa
2: Ọlọ́run yín
1: òun
2: ni ẹni tí ó ń jà fún yín gẹ́gẹ́ bí ó ti sọ fún yín. Nítorí náà, ẹ kíyèsí ara yín gidigidi kí ẹ fẹ́ Olúwa Ọlọ́run yín. Ṣùgbọ́n bí ẹ bá dásà àti padà tí ẹ sì faramọ́ ìyókù àwọn orílẹ̀-èdè wọ̀nyí, àní àwọn wọ̀nyí tí ó kù láàrin yín, tí ẹ sì bá wọn gbéyàwó, tí ẹ sì wọlé tọ̀ wọ́n, tí àwọn sì ń wọlé tọ̀ yín, kí ẹ̀yin
1: kí ó mọ̀ dájúdájú pé Olúwa Ọlọ́run yín kì yóò lé àwọn orílẹ̀-èdè wọ̀nyí jáde kúrò níwájú yín.
2: Ṣùgbọ́n wọn yóò jẹ́ okùn dídí àti ẹgẹ́ fún yín, àti pàṣán ní ìhà
1: yín,
2: àti ẹ̀gún ní ojú yín, títí ẹ ó fi ṣègbè kúrò ní ilẹ̀ dáradára yìí tí Olúwa Ọlọ́run yín ti fi fún yín. Ẹ̀yin kíyèsí ní òní, èmi ń lọ sí ọ̀nà gbogbo ayé, ẹ̀yin sì mọ̀ ní àyà yín gbogbo àti ní ọkàn yín gbogbo pé kò sí ohun kan tí ó tà sí nínú rere gbogbo tí Olúwa Ọlọ́run yín ti sọ ní ti yín. Gbogbo rẹ̀ ni ó sẹ fún yín, kò sì sí ohun tí ó tà sí nínú rẹ̀ yóò sì ṣe gẹ́gẹ́ bí ohun rere gbogbo ti sẹ fún yín tí Olúwa Ọlọ́run yín ti sọ fún yín. Bẹ́ẹ̀ ni Olúwa yóò mú ibi gbogbo bá yín, títí yóò fi payín rin kúrò ní ilẹ̀ dáradára yìí tí Olúwa Ọlọ́run yín ti fi fún yín.
1: Ẹsẹ̀ ìkẹrìndínlógún.
2: Nígbà tí ẹ̀yin bá ré májẹ̀mú Olúwa Ọlọ́run yín kọjá,
1: which he commanded you, and upon and serve to the coast, and bow yourselves to them, then shall the anger of the Lord be kindled against you, and ye shall perish quickly from all the good land which he hath given unto you.
0: Chapter 24, from verse 14 to verse 18.
1: 24
0: from verse 14.
1: And the people
0: will say, God forbid that we should not serve the Lord, the Lord our God. For the Lord our God, he is the one that brought us home, and our fathers out of the land of Egypt, from the house of bondage, and which did those signs in our sight, and preserved us in all the way wherein we went, and among all the people, through whom we passed. 18. And the Lord drove out from before us all the people, even the Amorites, which dwelt in Lebanon. For he will also save us,
1: for he is our God. From our text, we see that Joshua, the diligent and faithful servant of the Lord, had come to the light of his life, and then he
0: worked through. And was breaking in age.
1: He felt a deep sense of responsibility to rehearse the faithfulness of God's Israel. And he told them to consistently follow and serve the Lord.
0: Kí wọn kó sì tẹ̀lé Olúwa ní òtítọ́ àti ní òdodo, kán ba lè tẹ̀síọ́ láti máa gbádùn ìbùkún Ọlọ́run. Lẹ́yìn ìgbà tí ó bá lọ tán, Joshua ọ̀rọ̀ ìdágbére rẹ̀ ó jẹ́ pàtàkì, ó ṣe kókó. Èrè tó ṣe pàtàkì ni pé ó rán àwọn ènìyàn létí nípa ìjólóòtọ́ Ọlọ́run, kì í ṣe eléyìí nìkan. Ó ń sọ ìfẹ́ Ọlọ́run di mímọ̀ fún àwọn ènìyàn ẹ̀kẹta. Bákan náà ni ó ń fi ìṣiṣẹ́ àti ìlànà tí àwọn adarí tó ń bọ̀ lẹ́yìn láti tẹ̀lé. Ẹ̀kẹrin, bákan náà ni ó ń sọ nípa títẹ̀síwájú nínú ète àti ìlépa orílẹ̀-èdè náà. Bákan náà ni ó ń pe àwọn ènìyàn níjà láti dúró ṣinṣin nínú òtítọ́ àti òdodo. Ó ń kìlọ̀ fún wọn nípa àìjólóòtọ́ àti àbáyọrí rẹ̀. Ìkéje, ó ń sọ fún wọn nípa ọ̀nà ti Ọlọ́run láti tẹ̀síwájú. Kì í ṣe eléyìí nìkan, ó ń mú kí ìrántí wọn kó wà nínú ìlérí Ọlọ́run fún ọjọ́ iwájú wọn. Jẹ́ ká béèrè ìbéèrè yìí: ta ni ẹni tí ó lè dá wa lóhùn ní kankan? Ìṣe pàtàkì ọ̀rọ̀ ìdágbére Joshua fún àwọn ọmọ Israẹli. Kí ni ìṣe pàtàkì ọ̀rọ̀ ìdágbére Joshua fún àwọn ọmọ Israẹli? Ẹnìkan níbẹ̀ yẹn, wọ́n ti pe ẹnìkan.
4: To remind the people of God's faithfulness.
0: Láti ran àwọn ènìyàn Ọlọ́run létí nípa ìjólóòtọ́ àti láti tẹ̀síwájú nínú òtítọ́ fún kí ó lè yé wa dáradára. A fẹ́ gbé ẹ̀kọ́ yẹ̀wò ní kókó mẹ́ta. Àkọ́kọ́,
1: àgbéyẹ̀wò
0: Joshua nípa ìjólóòtọ́ Ọlọ́run sí májẹ̀mú rẹ̀ látẹ̀yìnwá. Mo fẹ́ kà nínú Joshua.
1: Joshua chapter
0: 23.
1: Joshua chapter 23.
0: Joshua
1: 23.
0: I read
1: in verse 3. And ye have seen all that the Lord your God has done unto all these nations because of you. For the Lord your God is he that hath fought for you. Behold, I have divided unto you by lot these nations that remain to be an inheritance for your tribes from Jordan,
0: lati Jordan
1: with all the nations
0: pelu gbogbo awon
1: orilede ti mo ti ge kuro ani titi de okun nla
0: ni a iwo oorun ese ikesan.
1: For the Lord nitori ti Oluwa ti de awon orilede nla ati alagbara kuro niwaju yin. But as for you, ṣugbọn bi o se ti yin ni ko si ọkunrin kan
0: tí ó sì dúró níwájú yín títí di òní.
1: Jẹ́ ká
0: wo ẹsẹ̀ ìkẹrìnlá.
1: Ẹ̀yin
0: kíyèsí ní òní, èmi ń lọ sí ọ̀nà gbogbo ayé. ẹ̀yìn sì mọ̀ ní àyà yín gbogbo àti ní ọkàn yín gbogbo pé kò sí ohun kan tí ó tà sí nínú ohun rere gbogbo tí olúwa ọlọ́run yín ti sọ ní ti yín gbogbo rẹ̀ ni ó ṣe ló ṣe fún yín kò sì sí ohun tí ó tà sí nínú rẹ̀ ẹ̀kẹ́ aleluya àrí níbí Joshua lo àkókò láti rán àwọn ọmọ Israẹli létí nípa ìjólóòótọ́ ọlọ́run nínú ayé wọn bí a ṣe ń wo ẹ̀kọ́ yìí wọ́n á ran ìwọ àti èmi lọ́wọ́ láti bójú ẹ̀yìn láti rí ìjólóòótọ́ ọlọ́run nínú ayé tiwa pẹ̀lú bákan náà
1: Joshua
0: ó sọ nípa ojúre ọlọ́run bí ó ti bá àwọn tó ti kọjá lọ bó ti bá wọn rìn bó ṣe mú wọn kúrò nílẹ̀ Egypti bó ṣe pa wọn mọ́ tó ń tọ́ wọn ó dáàbò bò wọ́n ń pa ọwọ́ iná ó ń tọ́ wọn lọ́sàn-án àti ní alẹ́ bákan náà bákan náà ni ìṣẹ́gun tí ọlọ́run fi fún wọn ìdáǹdè kúrò lọ́wọ́ àwọn ọ̀tá wọn àti ìṣẹ́gun lórí àwọn amóní àti àwọn perisi àti àwọn kenani àti àwọn
1: lehi
0: àti gbogbo àwọn ọ̀tá wọn àtàwọn jebusi gbogbo nǹkan wọ̀nyí ni Joshua jẹ́ kó di mímọ̀ fún àwọn ọmọ Israẹli béèrè ìbéèrè nìyí o kí ni èrèdí tí àwọn adarí nínú ìjọ fi láti ṣètò àti gbé iṣẹ́ lé ẹlòmíràn lọ́wọ́ lọ́nà tó dára nígbà tán bá ń fi ipò sílẹ̀ kí ni èrèdí tí àwọn adarí gbọ́dọ̀ ṣe ètò dáradára láti gbé iṣẹ́ lé àwọn ènìyàn lọ́wọ́ nígbà tán bá ń lọ sí orílẹ̀-èdè mìíràn à ń fẹ́ ìdáhùn
1: wọ́n
0: ti pe ẹnìkan.
1: Is to ensure continuity and stability.
0: Láti mú kí ongogo tẹ̀síwájú nínú ìjọ. Láti mú kó tẹ̀síwájú nínú ìjọ Ọlọ́run. A rí níbẹ̀ yìí pé Joshua ṣe gbogbo nǹkan wọ̀nyí láti lè rí pé ongogo ń tẹ̀síwájú. Ó sì ń fi ọ̀nà tí ó máa tẹ̀síwájú hàn fún wọn láti máa tẹ̀lé. Kí ló gbọ́dọ̀ jẹ́ kókó ọ̀nà tí a gbà ń sọ̀rọ̀ ìdágbére nínú iṣẹ́ ìsìn kí ló gbọ́dọ̀ jẹ́ àwọn àkójọpọ̀ tàbí ọ̀nà tí a gbà ń fi ètò ọ̀rọ̀ ìdágbére nínú iṣẹ́ Ọlọ́run afẹ́ a ti pe ẹnìkan wọ́n ti pe ẹnìkan. A gbọ́dọ̀ mọ gbogbo nǹkan tí Ọlọ́run ti ṣe látẹ̀yìn wá ká sì ri pé a fi gbogbo ògo fún Ọlọ́run àti pé láti gba àwọn èèyàn ní ìyànjú láti sin Ọlọ́run ẹ̀sẹ̀ a ó lọ sí kókó kejì ìpèníjà Joshua pe àwọn ọmọ Israẹli níjà láti sin Ọlọ́run jẹ́ ká wo Joshua 23 lẹ́ẹ̀kan sí
1: Joshua
0: 23 lẹ́sẹ̀ ìkẹrin Joshua
1: 23
0: ẹsẹ̀ ìkẹrin wo èmi ti pín àwọn olóòdè wọ̀nyí tí ó kù fún yín ní ilẹ̀ ìní fún àwọn ẹ̀yà yín láti Jordan lọ pẹ̀lú gbogbo àwọn olóòdè tí mo ti gé kúrò àní títí dé òkun ńlá ní ìhà ìwọ̀ oòrùn ní ìlàrí pé Joshua ó pe àwọn ọmọ Israẹli níjà ṣùgbọ́n ó dára ká lè dojú ẹ̀yìn ká rí pé ìpèníjà kan náà tó ń fúnra ẹ̀ tó gbà ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ òun ni eléyìí òun náà ni ó sì lò láti fi fún àwọn ọmọ Israẹli wo Joshua orí ìkíní ní ẹsẹ̀ ìkẹjọ ó sọ fún wa pé ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ ṣùgbọ́n ìwé ó máa ṣe àṣàrò rẹ̀ ní ọ̀sán àti ní òru kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a ti kọ sínú rẹ̀ nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere

Ẹ̀kẹ́ Alleluia arákùnrin àti arábìnrin. Mo ní ẹ̀ka àárọ̀ arákùnrin àti arábìnrin. Kí Ọlọ́run kó bùkún fún yín ní orúkọ Jésù. Fún bí ọjọ́ márùn-ún àti ní àǹfààní láti máa ṣe àjọyọ̀ ọdún márùn-ún ìjólóòtọ́ Ọlọ́run nínú ìsọjí GCK pẹ̀lú olùṣọ́àgbọ̀kúmóyì àti tẹ́tí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí àgbàyanu. A ti yọ̀ papọ̀ nípa ìmúṣẹ iṣẹ́ ìránṣẹ́ káàkiri gbogbo àgbáyé ti jèrè ọkàn àti ipa tí olùdásílẹ̀ ti ní Pásítọ̀ W. Ekwumuyi. A sì ń sọ fún Ọlọ́run pé Ọlọ́run nìkan oṣo ni kó gba gbogbo ògo. Gbogbo ìjọ sì wí pé àmì. Lónìí ọjọ́ karùn-ún tí ṣe ọjọ́ tó kẹ́yìn. Mo fẹ́ nípa ète GCK yìí. Mo sì fẹ́ ṣe eléyìí láti sọ ìtàn fún wa. Mo pè ní ìtàn nípa ìsọdọ̀tun àtòkè wá. A fẹ́ sọ nípa kòkòrò kan tá a pè ní labalábá. Labalábá ó jẹ́ ohun tó rẹwà tí Ọlọ́run ń wọ̀ pẹ̀lú onírú àwọn àwọ̀. Wọ́n rò pé ó ti rí látẹ̀yìn wá bí ò tẹ mọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n ó jẹ́ tó máa ń wọ gbogbo àwọ̀ oríṣiríṣi tó rẹwà tó kún fún àwọn labalábá tí ó sì ń fò káàkiri ní àwọn ọgbà tó rẹwà yìí. A rí pé àyíká rẹ̀ jẹ́ èyí tí ó rẹwà ó sì jẹ́ èyí tó dùn mọ́ni. Ìdí nìyí bí a ti ṣàpèjúwe paradise nílé yìí kò sí iyèméjì nípa rẹ̀. A rí pé labalábá jẹ́ ohun tó rẹwà. Àwọn ọmọdé láìkí wọ́n fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ ni àgbàlagbà pẹ̀lú bákan náà. A rí pé ohun àgbàyanu ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run ní labalábá jẹ́ ohun láti ẹyin kékeré láti wá di èyí tó pé ó wá rẹwà dáradára gẹ́gẹ́ bí èyí tó yẹ pé ìsọdọ̀tun àtòkè wá. Lákọ̀ọ́kọ́ rí ẹyin rẹ̀ nígbò yẹ bí ọ̀sẹ̀ mélòó kan ó di èyí tẹ́ pé ó tóbi. O sì mọ tí ó jáde nínú ẹyin yìí o lè sọ nípa irú ẹwà tí ó jáde nígbà tó yá. Nígbòse ọ̀sẹ̀ mélòó kan nígbòse ó wá jáde gẹ́gẹ́ bí ohun tó dára tó rẹwà tó sì dára tó dùn wò lójú labalábá. Ṣùgbọ́n ohun mìíràn tó ju báyìí lọ fún labalábá ó jẹ́ ohun tó dára ju bẹ́ẹ̀ lọ ètẹ́ ìṣèso. Ó mọ̀ bó ṣe ń lọ láti orílẹ̀ òdòdó kan sí òmíràn. Ó mú àwọn labalábá ó ń jẹ́ ìrànlọ́wọ́ láti mú àwọn ìṣèso wá sórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Ìbéèrè ni pé kí wọ́n á ní èrè ní gbogbo nǹkan wọ̀nyí. Èmi náà ń béèrè lọ́wọ́ rẹ̀. Ó a lè sọ nípa ọgbọ́n Ọlọ́run tó wà lẹ́yìn GCK bí. Ó a lè sọ nípa ohun tí ṣe ti ẹ̀mí èyí tí GCK ń sojú. Lẹ́yìn oṣù kan sí oṣù mìíràn ǹjẹ́ o lè sọ àwọn ohun àgbàyanu tó ń ṣẹlẹ̀ nípa gbogbo ìgbà tí a ń ṣe ìsọjí GCK bí a ti ń lọ káàkiri nípa kárí ayé. Ǹjẹ́ o tẹ̀lé wò ó láwòfin láti wo iṣẹ́ ìyanu ìsọdọ̀tun ti ìgbésí ayé nípa ìgbé ayé tó ti ń dẹ́sẹ̀ tẹ́lẹ̀ tí àwọn ohun ti ayé ti bàjẹ́ ṣùgbọ́n báyìí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run
èyí tí a sọ́dọ̀ tó tí a sọ́ di èyí tí ó rẹwà tó sì jẹ́ èyí tó wá ń sèso nínú ìjọba ti ọlọ́run nípa ti ìgbésí ayé tó wá di ìgbé ayé tó fi ara wọn jì tí wọ́n di ikọ̀ fún Kristi àwọn obìnrin tó jẹ́ pé ìgbé ayé tán ń gbé tẹ́lẹ̀ ó jẹ́ tí kò dára gẹ́gẹ́ bí ti àwọn ọ̀mùtí tàbí àwọn tó ti di ẹni rédè òru tí wọ́n di ẹni tó wá ń wúlò fún ọlọ́run tó mú àwọn tó ti wà nínú ìgbèkùn gẹ́gẹ́ bí ti wọn nínú ìgbèkùn sàtánì tó mú wọn wá sọ́dọ̀ Kristi olùgbàlà eléyìí ní wọn àkókò kúrú náà ni eléyìí kì í ṣe paríparí rẹ bẹ́lẹ́yìí ò bá ń ṣe paríparí rẹ sọ ohun tó jẹ́ fún mi eléyìí ni ohun tó ń ṣẹlẹ̀ nípasẹ̀ GCK ọlọ́run alágbára ó ṣètò ìsọjí kárí ayé pẹ̀lú kúmúyè fún àti nípa lórí gbogbo àgbáyé ó ní láti fi ìfẹ́ agbára ọlọ́run tó ń yí ayé ẹni padà ní gbogbo ọ̀nà lórí lukúlukú ènìyàn níbikíbi tó wù kó lè wà láti yí ayé padà GCK jẹ́ ohun èlò èyí tó ń fi ògo ọlọ́run hàn nípa yí ayé ẹlẹ́sẹ̀ tó jẹ́ ẹlẹ́sẹ̀ tó burú jù láti di ọmọ ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin ó sì tún mú irú àwọn ènìyàn láti di ẹni tí ó di ajẹ̀rẹ̀ ọkàn tó múnádóko fún jésù kristi a fi ògo fún orúkọ ọlọ́run tó fi fún wa ọdún márùn sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń jẹ́rìí sí agbára ọlọ́run ọlọ́run ti jẹ́ olóòótọ́ ó jẹ́ olóòótọ́ sí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ olóòótọ́ sí àwọn ìlérí tó ti ṣe bí ìránṣẹ́ ọlọ́run olùdásílẹ̀ ìjọ pastor W.F. Kumuyi ẹ bá wò fín wà á rí bí a ti rí ìjólóòótọ́ ọlọ́run látọ̀dọ̀ ọlọ́run nípasẹ̀ ọkàn ìránṣẹ́ rẹ̀ olùdásílẹ̀ ìjọ GCK ní gbogbo ọdún wọ́n ti dúró ṣinṣin wọ́n sì dúró láì ní pé wọ́n ń wàásù ìrere kristi tó ń gba nílà ní gbogbo orílẹ̀-èdè ní gbogbo àǹfààní kò sí pé a ń yọ kúrò kò sí ète pé a mú kúrò nínú rẹ̀ kò sí ìgbéra ẹniga kò sí èrò ti ara ẹni ṣùgbọ́n ìwàásù ìrere tó mọ́ gara tó rọrùn tó kún tó sì jẹ́ ọ̀fẹ́ a rí pé ọ̀pọ̀lọpọ̀ ń péjọpọ̀ ní olé lọ́pọ̀lọpọ̀ wọn ìránṣẹ́ ọlọ́run jẹ́ olóòótọ́ ọ̀gọ̀rọ̀ ọ̀kẹ́ ìmọyì àwọn ọkàn ni wọ́n di ẹni ìgbàlà tí wọ́n gba jésù sínú ayé wọn iṣẹ́ ìyanu sì ń pọ̀ bẹ́ẹ̀ ni ìmọrírì ó wá pọ̀ ìránṣẹ́ ọlọ́run sì wá dúró lórí ìwàásù oore ọ̀fẹ́ yìí kan náà a rí pé àwọn ènìyàn sì ń gbé nígbà tó ti ń gbé jésù olúwa ga gẹ́gẹ́ bí olùgbàlà àti olúwa lónìí à ń ṣe àjọyọ̀ ọlọ́run wa olóòótọ́ a sì ń yọ̀ pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run ohun ti GCK náà tọ́lọ́run ń lò torí àwọn ni ọlọ́run ń lò kò gbọ́dọ̀ lóye ìpè fún ìjólóòótọ́ kò gbọ́dọ̀ dánú dúró ó gbọ́dọ̀ látọ̀dọ̀ wọn kó wá sọ́dọ̀ wa gẹ́gẹ́ bí ènìyàn àti gẹ́gẹ́ bí ìjọ ní ayé ẹ̀yin ara mo fẹ́ ìhà kan nípa àwọn èso ìjólóòótọ́ ọlọ́run àti ìjólóòótọ́ ìránṣẹ́ ọlọ́run bí mo ti mú eléyìí wá láti lè jẹ́ pé kí a wo ìrìn àjò GCK yìí nípa àwọn tí olúwa ti gbàlà ọ̀pọ̀lọpọ̀ láti gbọ́ ẹ̀rí wọn nígbà tí wọ́n fi ayé wọn fún olúwa a ó rí pé wọ́n ti lọ káàkiri bí wọ́n ti ń dàgbà nínú ọlọ́run ẹlòmíràn ti di ajẹ̀rẹ̀ ọkàn nínú wọn òmíràn ti di òṣìṣẹ́ nínú ìjọ ẹlòmíràn ti di akọrin ẹlòmíràn ti di oníwàásù ẹlòmíràn ti di ẹni olùkọ́ni ní ọ̀rọ̀ ọlọ́run ẹlòmíràn ń tẹ̀síwájú nínú ìjọ tó gba bíbélì gbọ́ ní ẹnu àkókò ọdún yìí mo fẹ́ kẹ́ wò ó kí ẹ sì rí ìfarahàn oore ọlọ́run ó fi ayé wọn fún olúwa 2014 pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ní ìlọrin ẹ̀yin olúwa lógo orúkọ
Lagarijo ni Plateau South ni won ti wa nda tun bi lakoko isoji GCK ni 2023 pelu ore ofe Olorun won je iyawo olusaputan ninu ijo igbe aye ninu Kristi oran ti gba tan bere won jo mode ninu ijo won je ni akoko idapo ebi won si ntesiwaju ninu ipade awon akorin awon mode gbon nkan wa yi pada won lowo ninu awon nkan ti won ti ri won fe nipa lori nti awujo nso pelu awon ore won bi awon ore won se nse won si wa wo pe awon lo sona to jina won ni sugbon awon fe nipa lori awon kan to nsele won de ni to nsun nigba tan ma de university o tu wa ati darapo pelu awon to mu ogun oloro won ti lo sinu awon ina ti won se awon kan ti ko to gbogbo sugbon kan yi pada ni ojo kefa osu January 2022 nipa ilowo si atoke wa ati le gbo eri won tele won ni awon ife wa si ifagbara wo ni awon odo gbo olorun lo momo won lati wa nibe won wa sibe won le ranti akori iwaasu ojo na ni ojo keji lati lilo kuro lati nu ohun ti ko da lo sinu to da lawon ni jesi soro fun awon ori elomiran laarin won iwaasu na fowo kan aye won idalebi ti emi o si wa sinu okan wa o nibomiran ti awon le sa lo sugbon igbe aworan igbe aye won lo wa ni waju won yi won ri aye won lojo na won yan Jesu Kristi won si fi gbogbo fun Kristi won le so fun yin pe o je ekun rere eni ti won je bayi won si dupe lowo Olorun fun awon adari atawon ise ninu ijo atawon obi won pelu bakan na ti won fun won sile momo won sa mu boju to won daada bakan na ni baba won bakan na atawon adari ninu ijo lati ri pe won wa ninu ijo lati ma si ayewo bawo lo se nse bawo lo se nse bawo lo se ndagba si ninu Kristi bayi bawo ni gbogbo ninu aye re o je akole kan kan won gbon pelu ore ofe Olorun awa ri pe won se ninu awon odo eleyi je iroyin ayo lona agbayanu to mu ori eni ya to mu kokan ko yo mo ba so fun onko pe leyin gbogbo iroyin ayo yi ari pe awon akoko adura ti ko mo dowo duro ati ifayaran pelu awon osise ti won ko sori tinu bi a tin se ajayo bayi awon laagun pelu omije a si wa ri pe omije won ati gbogbo ilakaka won o wa mu eso wa a si a pe wa igbagbo kan na la fi so wa papo lati fi ijoloto Olorun han nipa ijoloto ti wa pelu bakan na onu beje agbayanu ti a ba le so iru awon itan ti a n gbo yi ka so di ilopo ilopo lati gbe ninu Kristi awon to faye won fun Oluwa lati ri pe a satileyin fun won ogbo oluso agutan ogbo omo ijo ogbo ijo kereje gbogbo ipa wa ite pe lai bikita lari pe awon to faye won fun Oluwa lati ran won lowo lati duro ni ijoba Olorun o je otito mimu awon okan duro ati lati so won di omo leyin Kristi o ti n pora ni ijo kari aye ninu ijo yi to gba ibeli gbo ani opolopo aseyori nipa bibi awon eniyan wo ari awon agbekale je kin so fun o eyi to ro mo nipa eleyi ni pe lowo ninu ibeniwo
lọwọ ninu imu awon eniyan dagba awon omo ijo atawon osise lati kopa ninu re awon adari ati awon overseers ninu ijo atiti di oke ni awon odun die seyin asakiyesi wipe awon ipa to ye ko wa yi ko wa bo ti to ati bo ti ye a ri ipa re ninu onka ijo bi ati nlo kaakiri ninu ijo GCK nigba na o wa tu akoko lati tun ipinu se lati tesiwaju lati lo si ipele ti o je agbayanu ari awon oluso agotan ati awon overseer lati le je pe lati se abojuto lati je adari asin godo je ni te pe lati ni edun okan awon adari ti o lowo si umo ni gbogbo ipade GCK opolopo awon oju tutun to se ofayimo fun Jesus Oluwa ni anri won wa sinu ijoba Olorun won si mura tan lati duro fun Kristi gege bi Paul apostle ni awoko igbalo kan re awon miran bakan na ma fowo yepere mu irewesi ti a si gboro da ina si nipa nipa ibe ni wo daada arakunrin ati arabinrin otito ni eleyi awon ti an lati se lati da ina si opolopo ti o ye ki a gogba na je ni won poju tori na o nso pe a gboro lowo si ibe ni wo lona ti o dara je ka doju ko eleyi ti a o ba seto dara dara ka fi pa ati inawo si eto ibe ni wo wa bi a tin se ni gbogbo akoko GCK o daju gbangba opolopo ipa re la o ri ju bi a tin ri lo lakoko ta wa yi eleyi wa je iwo logbon lati se tori pe eto GCK na ni pe lati mu awon oju tutun wa sinu ijoba Olorun ka mu odagba ka won na di eni ti o je ise to wulo fun papa ijere okan eyi ni olusagutan pastor WF Kumuyi ohun ti won se laala fun ni eleyi eyi to je ohun ti won fe lati ri ni eleyi ohun ti ijo yi nfe lati ri ni eleyi ifareniji fun gbigbawe gbigbadura ati kikede oro Olorun ati gbigbawe adura si ati iwaasu si ohun kan to je ere fun igbe aye to ba nse be ohun ni pe ka ri awon elese logoro ti won wa sinu won ni iyipada okan ti won si n de eni mimo ti won de eni to wulo fun Olorun ijo lapapo gbese ta je niyi lati lo yo okan won to nse gbe ti Kristi ku fun kan le de eni igbala a fi ogo fun oruko Olorun fun awon aseyori ta ti ni lateyin wa ṣùgbọ́n iṣẹ́ wà fún wa láti ṣe sí i ìdí ni tẹ́ pé a gbọ́dọ̀ sọ nípa ti àwọn ọkàn bí a ti mọ̀ ìlépa ti GCK kìí ṣe nípa láti inú pé láti mú pé a jèrè ọ̀pọ̀lọpọ̀ ọkàn àwọn mílíọ̀nù bíi mẹ́fà tó jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ti gbọ́ nípa ìrere àbáyọrí rẹ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú tuntun la rí tó fàyè wọn fún olúwa inú kristi tí wọ́n dáhùn sí ìpè pẹpẹ tí wọ́n sì lọ káàkiri ní gbogbo àwọn ìjọ káàkiri káàkiri gbogbo àgbáyé a dúpẹ́ lọ́wọ́ Olorun tó fún wa ní àǹfààní láti máa rí àwọn tí wọ́n fàyè wọn fún olúwa nínú ìjọ káàkiri àti inú ìjọ ibòmíràn bákan náà àwọn olùsọ àgùntàn wọn ajèrè ọkàn nínú ìjọ yìí wọ́n ń dáhùn fún Olorun fún àwọn ọkàn yìí àti bí àwa náà yóò ṣe dáhùn fún àwọn ọkàn tí a fi fún wa nínú ìjọ Deeper Life láti ọ̀dọ̀ Olódùmarè nítorí náà bí a ti ń jẹ́rìí bá ti ń ṣàjọyọ̀ ìjólóòótọ́ Olorun bí ọdún márùn-ún kọjá sẹ́yìn báyìí a gbọ́dọ̀ rí pé a gbọ́dọ̀ ronú nípa ìjólóòótọ́ tiwa ìbéèrè ni pé iye wo la fẹ́ san láti rí àwọn ọkàn mìíràn tí wọ́n dúró láti gbé akàbà kí wọn kó lè dé akàbà ìdàgbàsókè nípa ti ẹ̀mí ká sì jẹ́ ìrànlọ́wọ́ nínú iṣẹ́ ti ìjọba náà iye wo la fẹ́ san
agboro munadoko fun awon okan agboro gbadura si ka sise takun takun si ka nawo si nipa ti eto ibeniwo npa ti gbe eto awon eto ilana ibeniwo sile ninu ijo kaakiri ni gbogbo ilu ileto orilede ati ipinle bi a se le se ni eleyi agboro yan awon ti o je ajere okan to ngbona jajan ti won ni tara fun ohun ti se ti ijoba olorun ti won ni edun okan awon ise ti won ni edun okan a si gbodo ko won ka da won leko lona ti o munadoko iru awon eniyan be won gbodo je eni to nsise ijere okan lona to munadoko nitori pe ni toto ijere okan o je ohun ti e pe a o te le foju ri ki so nti ari nigba ti a nse tori pe o gbodo to won lo ni ile won nibi ise won nibi oja won o eso ise yen o nlo nbori yen fun ise to nse ni gbangba nitori na gbogbo eniyan ni a gbodo ko nipa ifarenji fun ijere okan yi ki gbogbo oluso agutan won gbodo na mura tan lati nawo si ijere okan lati fi sile lati se eto lati gbogbo awon kan ta won to wa fe se yi ti won yo lo ka sise na lo to munadoko nipa eto nko mo fe so fun wa awon nkankan ilana ti olorun se se fi fun wa ninu ijo ninu gtk olorun ti bukun fun wa pelu adari to ni iran oludasile ijo gtk oludasile soji gtk to rari ari ohun ti o je edun okan fun isoji gtk yi ninu okan won itara yi e to n farahan ni gbogbo isoji gtk won lokoja eleyi won fe ri awon olugbagbo tuntun onigbagbo gtk tuntun ni awon olede kaakiri ti a fe to fese mule ninu igbagbo to wa de eni to nsese nipa ti emi o ti de pelu ilana kotun eti a pe ni awon awon to le je alabojuto ninu ijo eti pe o le bojuto eleyi bo se nsele leleyi ni awon ilu to jina rere nibi ti oluwa ti silekun sile olako oludasile gtk won loye pe fun awon onigbagbo tuntun lati inu isoji gtk ipe ojo marun pe waju opolopo ohun ti awon ijo deeper life ni awon bikan ti won le seto re lo lati wa pa eleyi mo won ti wa seto lati ko awon eniyan opolopo awon omo onilu ati awon oleso agutan to wa ni ilu yen pe awon adari yen eleyi ni ohun ti a n so nipa re lati le boju to ise yen nigba ta ba mura awon oleso agutan yi sile ti a ko won won a di eni te pe a di eniyan ti ohun elo ise na ti o mu awon eniyan ti o wole wa ninu awon isoji gtk mi to nbo bakan na ni lati le je pe awon alabojuto fun awon oluso agutan pe awon na won o le di alabakegbe debi pe awon na yo tun le mu awon elomiran ti a nilo lati se atileyin fun siso awon opolopo awon onigbagbo otun di omo leyin ninu awon isoji miran ti yo waye ni ibe na eleyi ni eto ti oluso agutan gbe kale lati le ri pe awon omo ilu awon na won di oluso agutan ti alaboyuto ninu ko ni je pe oluso agutan nikan sugbon ari awon elomiran ti awon na nlowo si ti won ba se be ni awon ona to jirere si awa na le se be ni ile wa nje a le mu pe ki ibasepo wa ko gunrege ka si ni asopo pelu gbogbo awon oluso agutan miran ki pelu erongba lati le mu ko ko je alabakegbe pe awon okan to wole loke imoye won o ni sofo nipa pe ijo deeper life nikan lo fe boju to won lati ma be won wo nitori pe a ri ibeniwo ti o munadoko o tumo si pe owo oluso agutan o fasia
àwọn ọmọ ìjọ àwọn òṣìṣẹ́ gbogbo wa ni a ń láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú alùdásílẹ̀ ìjọ GCK kí ìjáde GCK yìí ní gbogbo ìgbà tí ní gbogbo oṣù kó bá lè ṣiṣẹ́ nínú àdúrà nínú àwẹ̀ nínú ti ìnáwó bákan náà àti ní gbogbo ojúṣe tó yẹ ká lè ṣe láti lè pa GCK mọ́ ẹ̀rí ìgbàgbọ́ wa nínú ọkàn tí kìí kú ó wà nínú pé amúra iye tí amúra tán láti gba ọkàn kúrò lọ́nà àpáàdì kó pa ọkàn yẹn mọ́ kúrò lọ́wọ́ sàtánì kó sì yí ọkàn yẹn padà kúrò lọ́wọ́ ọ̀gá rẹ̀ tí ṣe sàtánì kó ba lè di ẹni tó mú ọ̀pọ̀lọpọ̀ wá sí ìjọba ti ọlọ́run bí a ti ń ṣe àjọyọ̀ ìjólóòtọ́ ọlọ́run ní ọdún márùn-ún tí GCK ti bẹ̀rẹ̀ yìí jẹ́ ká mú kí ìran wa kó dọ̀tun jẹ́ ká sọ ẹ̀dùn ọkàn wa di ìlọ́po kí ìtara wa fún ìbẹniwò àti ìfaraẹnijì wa kó láti sọ àwọn ènìyàn dọ́mọ ẹ̀yìn kó múnádóko èyí ni ìpè wa èyí ni ojúṣe wa èyí lohun tó yà wá sọ́tọ̀ gẹ́gẹ́ bí ìjọ Deeper Life Bible Church tá a bá ṣe eléyìí a bá tún ṣe a ó máa ṣàjọyọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkàn mìíràn ní àwọn ìsọjí GCK àjọ̀dún mìíràn tí a ó ṣe lórúkọ ti Jésù ní alákòókò yìí jẹ́ ká mú àkókò yìí láti dá ọpẹ́ àti ìyìn padà sí ọ̀dọ̀ ọlọ́run fún gbogbo nǹkan tí ọlọ́run ti ṣe ẹ jẹ́ ká bùkún fún orúkọ ọlọ́run fún ìjọ̀rẹ́ ẹni fún ọlọ́run nínú ayé bàbá wa nínú olúwa jẹ́ ká yọ ìyìn ọlọ́run lógo fún ìjọ tó ṣetán láti fọwọ́sowọ́ pẹ̀lú wọn láti mú ìlépa náà ṣẹ jẹ́ ká fi gbogbo ògo fún orúkọ ọlọ́run nítorí ohun ńlá tó ti ṣe àti ohun ńlá tí yóò tún ṣe sí ọlọ́run olóòótọ́ lẹ́ẹ̀kan sí a kí wa pé a kú àjọyọ̀ ọdún márùn-ún ti GCK àti bí a ti ń tẹ̀síwájú ìran GCK yóò tẹ̀síwájú gbogbo ìjọ yóò sì sọ pé àmì kí ọlọ́run kó bùkún fún yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe. Àmì kí ọlọ́run kó fún ẹ lókun kó fún mi náà lókun nínú ọkàn èròǹgbà ọkàn wa láti gba ọkàn lásìkò ìjọba tí ọlọ́run lórúkọ Jésù a ó orin kejì ògo ni fún orúkọ ọlọ́run ògo ni fún orúkọ ọlọ́run tó ṣe ńlá ìfẹ́ ló mú kó fún amúrí ọmọ rẹ ẹni tó fẹ̀mí rẹ̀ lílẹ̀ fẹsẹ̀ wa tó sì sí ilẹ̀kùn ìyè sílẹ̀ fún wa orin ìkẹtàlá ìràpadà pípé tí ẹ̀jẹ̀ rẹ̀ rà fẹ́nikẹ́ni tó gba ìlérí rẹ̀ gbọ́ ẹni tó burú jù bó bá lè gbàgbọ́ lójú kan náà yóò rí ìdáríjì gbà ó so ńlá fún wa ó dá wa lọ́lá ayọ̀ wa di kíkún nínú ọmọ rẹ ògo àti ẹwà ìràpadà yìí yóò yà wá lẹ́nu gbà tá a bá rí Jésù yin olúwa fìyìn fún olúwa yin olúwa yin olúwa ẹ yọ̀ níwájú rẹ ká tọ bàbá wa lọ lórúkọ Jésù jẹ́ ká jọ fògo fún oníṣẹ́ ìyanu.

àádọ́ta. Ẹni ńlá ni Olúwa tí ó yẹ kí a máa yìn púpọ̀ púpọ̀ ní ìlú Ọlọ́run wa, ní òkè ìwà mímọ́ rẹ̀. Dídára ní ipò ìtẹ̀dó, ayọ̀ gbogbo ayé ní òkè Sioni ní ìhà àríwá ìlú ọba ńlá. A mọ Ọlọ́run ní ààbò nínú ààfin rẹ̀. A fẹ́ fi gbogbo ògo fún orúkọ Ọlọ́run ní òwúrọ̀ yìí. Fún ìfihàn, GCK, ó bẹ̀rẹ̀ ní ọdún márùn-ún sẹ́yìn. A fẹ́ fi ògo fún Ọlọ́run fún bí Olúwa ti dáàbò bo olùṣọ́-àgùntàn wa, tán pa wọ́n mọ́ ní gbogbo ibi tí wọ́n lọ, àti àwọn àtayá àti àwọn ìránṣẹ́ mìíràn. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tó Olúwa ṣe nípa ìfaranijì tí Ọlọ́run ti fi lé wọn lọ́wọ́ nínú iṣẹ́ ìránṣẹ́. Láti sin Ọlọ́run nípa ìfihàn ìwé mímọ́. Ẹ jẹ́ ká gbóhùn wa sókè, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lówùrọ̀ yìí. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayé wọn, fún ìpamọ́ ìgbàgbọ́ wọn, bí Olúwa ti ń fún wọn lókun tó ń dáàbò bò wọ́n. Ẹ jẹ́ ká gbóhùn wa sókè kí bí Ọlọ́run ṣe ń fún wọn ní okun. Ọdún márùndínláàádọ́rùn-ún, síbẹ̀ wọn ò nílò nǹkan kan tí ó máa gbé wọn káàkiri káàkiri. Wọ́n ń lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ ká fi gbogbo ògo fún orúkọ Ọlọ́run fún ohun ńlá tí Olúwa ń ṣe nípa iṣẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tó ti dẹni ìgbàlà nípa iṣẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ fún iye àwọn ènìyàn tí wọ́n ti gba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì. Ẹ̀kọ́ fèrè a rí pé àrùn jẹranjẹ gan gbogbo ọ̀pọ̀lọpọ̀ àìsàn gbogbo ìyàwèrè tí Ọlọ́run mú kúrò bákan náà ni òkú tí Ọlọ́run sọ jí padà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìránṣẹ́ Ọlọ́run fún ohun tó Olúwa ń ṣe nípasẹ̀ wọn. Gbóhùn rẹ̀ sókè, kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ohun tó Olúwa ń ṣe nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀. Ọlọ́run wa tóbi, Ọlọ́run ní gbogbo agbára, ó ní gbogbo ipá. Kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìránṣẹ́ Ọlọ́run fún àwọn ohun ńlá tọ́lọ́run ṣe nípasẹ̀ wọn. Ẹ ká jọ́sìn fún Ọlọ́run, ká buyìn fún orúkọ Ọlọ́run, ká gbé e ga, nítorí àwọn ohun ńlá tó Olúwa ń ṣe nípasẹ̀ wọn. Ní orúkọ Jésù tó lágbára ni a gbàdúrà, àmì. A fẹ́ kànú sí àwọn àpọ́stélì orí ìkẹrìndínlógún. Mo kà ní ẹsẹ̀ ìkẹsàn-án, ìran kan sì hàn fún ọ̀sìn Paul ní òru. Ọkùnrin kan ara Makedonia dúró sí ń bẹ̀ wípé rékọjá wá sí Makedonia kí o sì ràn wá lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọwọ́ Ọlọ́run lórí ìránṣẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí Olúwa ti ní kó sa látìlẹ́yìn fún ọnú iṣẹ́ ìránṣẹ́ náà. Jẹ́ ká dúpẹ́ fún àwọn ènìyàn wọ̀nyìí. Jẹ́ ká yin Ọlọ́run lógo fún iṣẹ́ ìránṣẹ́ wọn, fún àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ náà. Nínú ìmọ̀ wọn, nínú ọgbọ́n wọn, nínú agbára wọn, wọ́n ń ṣe ohun tó dára. Jẹ́ ká fi gbogbo ògo fún orúkọ Ọlọ́run fún ohun tó Olúwa ń ṣe nípasẹ̀ wọn. Jọ́sìn fún Ọlọ́run, gbé orúkọ rẹ̀ ga. Jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹ̀ka iṣẹ́ mìíràn nínú iṣẹ́ ìránṣẹ́. Kì í ṣe pé mi ò mọ̀ bí mo ṣe yẹ kí n dárúkọ rẹ, ṣùgbọ́n Ọlọ́run lóye jù wá lọ. Jẹ́ ká fi gbogbo ògo fún orúkọ Ọlọ́run fún gbogbo ohun tọ́lọ́run ṣe nípasẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin. A rí àwọn akọrin, a rí àwọn asọ́nà, a rí àwọn ẹ̀ṣọ́, a rí àwọn ẹ̀ka mìíràn. Ọlọ́run mọ̀ wọ́n. Báwo ni àwọn YPS, a rí pé Ọlọ́run mọ̀ wọ́n àwọn ti ọ̀dọ́. Kò sí àkókò fún wa láti dárúkọ gbogbo ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ṣe wọn àgbàyanu nípasẹ̀ wọn. Jẹ́ ká yin Ọlọ́run fún gbogbo ohun tó Olúwa ń ṣe. Ní orúkọ Jésù ni a gbàdúrà. A fẹ́ gbàdúrà fún orílẹ̀-èdè ní gbogbo àgbáyé, pé ògo Ọlọ́run kó máa mọ́lẹ̀ ní orílẹ̀-èdè káàkiri. Ó gbóhun tí ọ̀tá ti ṣe, ọ̀tá yóò máa kùnà. Ọ̀tá yóò máa kùnà ní gbogbo ṣe ní orúkọ Jésù. Gbàdúrà fún àwọn orílẹ̀-èdè tí o mọ̀ tí wọ́n ń la ogun kọjá, pé kí ògo Ọlọ́run kó sọ̀kalẹ̀ sí àwọn orílẹ̀-èdè yìí, kó ná àlàáfíà sí orí ilẹ̀. Ọwọ́ Ọlọ́run kó wà lórí gbogbo olùgbé orílẹ̀-èdè. Ẹ jẹ́ ká gbàdúrà ní òwúrọ̀ yìí. Má jẹ́ ká gara ó da ọ. Gbóhùn rẹ sókè, kó gbàdúrà. Má jẹ́ kí a gara kó da ọ. Gbàdúrà kó yin Ọlọ́run lógo fún ohun ńlá tó ti ń ṣe. Ó ti ṣe ohun ńlá nínú ayé rẹ̀, ó ti ṣe ohun ńlá nínú ayé tèmi náà. Ó ti yí àyànmọ́ padà. Jẹ́ ká gbàdúrà pé lónìí ògo Ọlọ́run yóò túbọ̀ máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè káàkiri. Ọlọ́run yóò di àyìnlógo nínú ayé wa, yóò di ẹni tí a bọlá fún nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Lórúkọ Jésù ni a gbàdúrà, àmì. Àkókò nìyí láti fi

ìdá mẹ́wàá àti ọrẹ wa fún olúwa ohunkóhun tí o ti mú wá jẹ́ ká nà sókè ká lè gbàdúrà papọ̀ ọwọ́ ọlọ́run yóò sì tàwọ́ gba ohun tó mú wá bàbá adúpẹ́ lọ́wọ́ yín lówùrọ̀ yìí adúpẹ́ fún ńlá tẹ́ ẹ ti ṣe fún wa pàápàá jùlọ láti bí ọdún márùn-ún sẹ́yìn bí ẹ ti fọwọ́ kan ayé àwọn ènìyàn tẹ́ ẹ fọwọ́ kan àwọn ìrírí tí wọ́n là kọjá gbogbo ohun tó kọjá òye ènìyàn tí ẹ fọwọ́ kan adúpẹ́ fún ẹ̀rí àwọn ènìyàn tí wọ́n ń jẹ́rìí sí agbára ọlọ́run nínú ayé wọn ẹ gba gbogbo ogun àti ìyìn lórúkọ jésù àwa lówùrọ̀ yìí pẹ̀lú díẹ̀ tá a mú wá yìí olúwa ẹ gbà á fún ògo yín lórúkọ jésù ẹ ṣeun bàbá fún ìdáhùn sí àdúrà wa ní orúkọ jésù ní agbàdúrà fi ọwọ́ rẹ sínú àpò rẹ àti inú ohun tó mú wá tàbí látorí ẹ̀rọ alágbèéká rẹ kò fi ṣọwọ́ nínú àwọn nǹkan tí ọlọ́run fi fún ọ láti fi sínú àpò tí wọ́n ń gbé kọjá kò sì gbàdúrà pé kí ọlọ́run kó ràn wá lọ́wọ́ bí o ti ń fi sílẹ̀ o ò ní padà wá sí ilé ìjọsìn lọ́wọ́ òfo. Wọ́n ń gbé àpò ọrẹ kọjá káàkiri látọ̀dọ̀ àwọn adarí wa àtàwọn asọ́nà ohun tí o fẹ́ mú wá sí ọlọ́run fi sílẹ̀ jẹ́ ká gbàdúrà pé kí ọwọ́ ọlọ́run kó túbọ̀ pa wá mọ́ fi sílẹ̀ fífún ni a ó sì fi fún yín òṣùwọ̀n dáradára àkìmọ́lẹ̀ àti àmì pọ̀ ni a ó wọ̀n padà sí àyà yín jẹ́ ká gbàdúrà lónìí. Má jẹ́ kí a yà ọ́ sọ́tọ̀ rí pé o san ọ̀dá mẹ́wàá àti ọrẹ tìrẹ náà. Ó jẹ́ ìfihàn àánú ọlọ́run lórí ayé rẹ tí wọ́n náà ń san padà fún ọlọ́run. Láyẹnu rẹ kó gbàdúrà pé ogun ọlọ́run yóò túbọ̀ máa bo ayé rẹ. O ò ní máa wá sílé ìjọsìn lọ́wọ́ òfo.

Ǹjẹ́ ká lọ sí gbogbo ẹ̀ka inú ìjọ, ká sì rí dájú pé gbogbo àwọn tó wà níbí ni wọ́n fi àǹfààní wọn sílẹ̀ fún Ọlọ́run.

Amém. A fẹ́ kí n káàbọ̀ sínú ìjọsìn àkànṣe tí ọjọ́ òní ni àṣekágbá ọdún karùn-ún tí ìsọjíjí síke ti bẹ̀rẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ẹ̀rí tí a ti gbọ́. A ní àwọn ìfitónilétí láti fi fún wa. Ìpéjọpọ̀ àwọn tó yẹ fàyè wọn fún Olúwa. A ó ṣe eléyìí ní àgbájọpọ̀ ẹkùn wa káàkiri. Rí i dájú pé ní ìjọ àgbájọpọ̀ ẹkùn rẹ àwọn èèyàn kan wà láti bójútó wọn, kán sì lè rí ètò dára jù gbà láti ọ̀dọ̀ Ọlọ́run nípa àǹfààní tí a fi fún ọ. A sì lè ṣe eléyìí láti lè ní ìlànà yìí. Àwọn tí a sì ní ẹ̀rí mọ́ gbàgbé láti mú ẹ̀rọ rẹ sọwọ́. Ó ṣe pàtàkì láti pín ẹ̀rí rẹ, torí pé nígbà tí ọba ń jẹ́rìí, òun mú àwọn ẹlòmíràn lókun nìyẹn láti lè dúró nínú ògo Ọlọ́run. Mọ́ gbàgbé ní ìrọ̀lẹ́ yìí a ó ní àṣekágbá ti ìsọjíjí síkè ti oṣù karùn-ún 2026 yìí. Mọ́ gbàgbé ó sì jẹ́ àkókò tí a ń fi rántí ọjọ́ tí GCK bẹ̀rẹ̀. Ọwọ́ Ọlọ́run yóò sì wà lórí rẹ. Má gbàgbé a ti fi ohun tí a fi sọwọ́ sórí ẹ̀rọ tó wà níwájú rẹ wárí fún àtẹ̀jíṣẹ́ tí ó pé wàá fi ẹ̀rí rẹ sọwọ́ sí. Jọ̀wọ́ pín ẹ̀rí rẹ kó o sì fi ògo fún orúkọ Ọlọ́run. Má gbàgbé láti ṣe eléyìí, kò sì rí dájú pé o mú àwọn ọ̀rẹ́ àti àwọn alábàágbé rẹ wá. Bó tilẹ̀ pé àwọn tán wá wọ́n kéré síbẹ̀ mú wọn wá. Ọwọ́ Ọlọ́run tó mú ìbùkún wá yóò wà lórí ayé rẹ. Ẹ̀kẹ́ hallelujah.

bó ṣe ń jẹun dáadáa ó láǹfààní kódà fún ọdún kan

akẹ́kọ̀ọ́ púpọ̀. Gbogbo àwọn aboyún àti àwọn tó ń tọ́ ọmọdé, ẹni tó ní ìju tí wọ́n ní pé inú wọn kò lè ní àǹfààní láti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan omi àti gbogbo nǹkan tí ìyá bá ń jẹ, ó wà nínú. Àwọn ọmọ tí wọ́n ń fi fún ní ọyàn lọ́nà tó dára, wọ́n di òmìnira kúrò nínú àìsàn àti àrùn. Látorí elédè sí olédè, láti pápá ìṣeré sí ìlú àti àwọn ibi gbogbo káàkiri ìgbé ayé, àwọn ènìyàn ni a yí padà nípa agbára Kristi. Àti pé ọ̀pọ̀lọpọ̀ ló ní ìgbàlà àwọn aláìsàn ń gba ìwòsàn, bákan náà ni àwọn àgàn wọn ń gba ọmọ tiwọn nípa ìsọjí GCK kárí ayé nípa olùṣàgùtàn Kùmúyì. Jésù Olúwa wá kó ba lè pa iṣẹ́ ìṣòrun, gbogbo iṣẹ́ èṣù, mo gbàdúrà kó di píparun nínú ayé ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. GCK ń tẹ̀síwájú, ó ń darí àwọn ènìyàn sínú òtítọ́ nípa Jésù Kristi nípasẹ̀ ìsọjí yìí. Bẹ́ẹ̀ ni ìpéjọpọ̀ àwọn ọ̀dọ́ àti gbogbo àwọn ètò wọ̀nyí, àti pé ìkáàánú ń lọ sí àwùjọ bákan náà nípasẹ̀ àwọn elétò ìlera GCK tí wọ́n ń fún wọn àwọn ènìyàn ní ìtọ́jú ọ̀fẹ́ ẹ̀rí láti jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn. Gbogbo ohun tó jẹ́ àrùn nínú àgọ́ra ni wọ́n ń jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí wọn kò lè láǹfààní láti san owó ilé ìwòsàn, ni àwọn elétò ìlera GCK ń bójútó eléyìí lọ́fẹ̀ẹ́ fún àwọn ènìyàn. Bí wọ́n ti ń lọ, a rí pé gbogbo ìmọ̀ràn tó yẹ ni wọ́n ń fi fún àwọn ènìyàn lọ́kùnrin àti lóbìnrin, pé ìràpadà ó sì ṣeé ṣe. Àǹfààní GCK ó jẹ́ nípa ti ẹ̀mí àti nípa èyí tí a lè fojú rí. A rí pé GCK ó nílò ẹ̀bùn àti okun níbikíbi tó bá wà. A nílò ìfọsọ́pọ̀ ìgbé ayé rẹ, a nílò àti ìmúnádókò rẹ nípa ohunkóhun tí o bá ní, kábà lè kọ́ papọ̀. Ìwọ náà lè kópa nípa eléyìí, nípa ìgbéjọpọ̀ àwọn onígbàgbọ́, kó o ṣàtìlẹ́yìn fún àwọn elétò ìlera GCK. Bákan náà, ìjọ GCK ó ń yí ayé ènìyàn padà, ó sì mú ìrètí wá. Bákan náà ni ó sì mú ìjẹgàba lẹ́kùnrẹ́rẹ́ nípasẹ̀ Kristi wá sínú ayé àwọn ènìyàn. Kí a tó gbọ́ ìwàásù lónìí, a ó kà láti inú ọ̀rọ̀ Ọlọ́run, Epístẹ́lì Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí Kọ́rìntì kìíní orí keje. Ǹjẹ́ ní ti àwọn ohun tí ẹ ti kọ̀wé, ó dára fún ọkùnrin kí ó má fi ọwọ́ kan obìnrin, ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù kí ó ní aya tirẹ̀, àti kí olúkúlùkù ó ní ọkọ tirẹ̀, kí ọkọ kí ó máa ṣe ohun tí ó yẹ sí aya, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni aya pẹ̀lú sí ọkọ. Aya kò ní agbára lórí ara rẹ bí kò sí ọkọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọkọ pẹ̀lú kò ní agbára lórí rẹ bí kò sí aya rẹ̀. Ẹ má ṣe fàsẹ́yìn kúrò lọ́dọ̀ ara yín bí kò ṣe nípa ìfìmọ̀sọ̀kan, kí ẹ̀yin kí ó lè fi ara yín fún àwẹ̀ àti àdúrà, kí ẹ̀yin kí ó sì túnjúmọ̀ pàdé, kí Sátani kí wọ́n ṣe dán yín wò nítorí àìmáradúró yín. Ṣùgbọ́n mo sọ èyí bí ìmọ̀ràn, kì í ṣe bí àṣẹ, nítorí mo fẹ́ kí gbogbo ènìyàn kí ó dàbí èmi fúnra mi. Ṣùgbọ́n olúkúkú ènìyàn ní ẹ̀bùn tirẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀kan bí irú èyí àti èkejì bí irú èyí ni. Ṣùgbọ́n mo wí fún àwọn àpọ́n àti opó pé ó dára fún wọn bí wọ́n bá wà gẹ́gẹ́ bí èmi ti wà. Ṣùgbọ́n bí wọn kò bá lè máradúró, kí wọn kí ó gbéyàwó, nítorí ó sàn láti gbéyàwó ju àti ṣe ìfẹ́kúfẹ́ lọ. Ṣùgbọ́n àwọn tí ó ti gbéyàwó ni mo pàṣẹ fún,
sugbon ki se emi bi ko se oluwa ki aya ma se fi oko re sile sugbon bi o ba fi sile ki o wa ni ailoko tabi ki o ba oko re laja ki oko ki o ma se ko aya re sile sugbon awon iyoku ni mo wi fun ki se oluwa bi arakunrin kan ba ni aya ti ko gbagbo bi inu re ba si dun lati ma ba gbe ki o ma se ko sile ati bi obirin ti o ni oko ti ko gbagbo bi inu re ba si dun lati ma ba gbe ki o ma se fi sile nitori ti a so alaigbagbo oko na di bimo ninu aya re a si so alaigbagbo aya na di bimo ninu oko re bi ko se be awon omo yin ibaje alaimo sugbon nisin won di mimo sugbon bi alaigbagbo na ba lo je ki o ma lo arakunrin tabi arabinrin kan ko si labe ide nitori iru oran ba won ni sugbon olorun pe wa si alaafia nitori iwo ti se mo iwo aya bi iwo gba oko re le tabi ti iwo se mo iwo oko bi iwo yo gba aya re la sugbon ege bi olorun ti pin fun olukuruku eniyan bi oluwa ti pe olukuruku be ni ki o ma rin be ni mo si nse ilana ninu gbogbo ijo a pe enikan ti o ti kola ki o ma se di alai kola a pe enikan ti ko kola ki o ma se kola ikola ko je nkan ati aikola ko je nkan bi ko se pipa ofin olorun mo ki olukuruku eyan duro ninu ipe nipase eyi ti a ti pe a pe o nigbati iwo je eru ma se ka si sugbon bi iwo ba le di ominira kuku se eyi ni nitori eni ti a pe ninu oluwa ti si eru o di ominira ti oluwa gege be ni eni ti a pe ti o je ominira o di eru kristi ati ra yin ni iye kan e ma se di eru eniyan ara ki olukuru eniyan ninu eyi ti a pe ki o duro ninu okan na pelu olorun sugbon nipa ti awon wundia emi ko ni ase oluwa sugbon mo fun yin ni imoran bi eni ti o ri anu oluwa gba lati je olooto nitori mo ro pe eyi dara nitori wahala isisin yi eyi ni ni pe o dara fun eniyan ki o wa be ati de o ma yari bi ma se wa ona lati tu kuro ati tu o kuro lowo aya bi ma se wa aya ni sugbon bi iwo ba si gbe yawo iwo ko dese bi a ba si gbe wundia ni yawo on ko dese sugbon iru awon won ni yo ni wahala nipa ti ara sugbon mo da yin si sugbon eyi ni mo wi ara pe kukuru ni akoko lati sin lo pe ki olu awon ti o ni aya ki o dabi eni ti ko ni ri ati awon ti n sunkun bi eni pe won ko sunkun ri ati awon ti n yo bi eni pe won ko yo ri ati awon ti n ra bi eni pe won ko ni ri ati awon ti n lo ohun aye yi bi eni ti ko saseju nitori asa aye yi n koja lo sugbon emi n fe ki eyin ki o wa lai se aniyan eni ti ko gbe yawo a ma toju ohun ti se ti oluwa bi o ti se le wu oluwa sugbon eni ti o gbe yawo a ma toju ohun ti se ti aye bi yo ti se le wu aya re iyato si wa pelu laarin obirin ti a gbe ni iyawo ati wundia obirin ti a ko gbe ni iyawo a ma toju ohun ti se ti oluwa ki ohun ki o le je mimo ni ara ati ni emi sugbon eni ti a gbe ni iyawo a ma toju ohun ti se ti aye bi yo ti se ti le wu oko re eyi ni mo si n wi pe wi fun ere ara yin ki se lati dekun fun yin sugbon nitori eyi ti o to ati ki eyin ki o le ma sin oluwa lai si iyapa okan sugbon bi enikan ba ro pe ohun ko se ohun ti o ye si wundia omobirin re bi o ba ti di obirin bi o ba ti to be je ki o se bi o ti fe ohun ko dese je ki won gbe iyawo sugbon eni ti o duro sinsin ni okan re ti ko ni aigbodo ma se sugbon ti o ni agbara lori ife ara re ti o si ti pinu ni okan re pe owo pa wundi omobirin o mo be ni eni ti o fi wundi omobirin fun ni ni igbeyawo o serere sugbon eni ti ko fi fun ni ni igbeyawo o serere ju a fi ofin de obirin niwon iba ti oko re ba wa laaye sugbon bi oko re ba ku o di omira lati ba ni keni ti o wu igbeyawo kiki ninu oluwa sugbon gege bi imo mi alabokun fun julo ni bi o n ba duro be emi pelu si ro pe mo ni emi olorun ki olorun ko ran wa lowo lati je olusi oro na amen.

àwọn ọkùnrin kan wà tí ìgbé ayé wọn tó máa ń sọ̀rọ̀ kí wọ́n tó la ẹnu wọn tí ìgbé ayé wọn máa ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wípé ọlọ́run jẹ́ olóòótọ́ olùṣọ́ àgùntàn dókítà WF Kumi yóò jẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó ń wà sí ìwà mímọ́ kì í ṣe gẹ́gẹ́ bí àti gba ojú rẹ ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbé ayé tó rí gbà nípa oore ọ̀fẹ́ ọlọ́run yìí kan náà tó ń dá ẹlẹ́sẹ̀ láre nípa oore ọ̀fẹ́ náà ló ń sọ onígbàgbọ́ di mímọ́ nípa oore ọ̀fẹ́ kan náà ìwà mímọ́ yìí kì í ṣe ipa ọ̀nà sí inú ìfẹ́ ọlọ́run òun ẹ̀rí pé a ti rí ọ nípa rẹ̀ èyí ò sì ná ọ ní nǹkan kan akọ alẹ́ jáde ohun rẹ̀ kò rí ààyè níbì kankan ọlọ́run láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti tọ́ ọ sọ́nà ó tẹ̀síwájú àti máa kọ́ni ó tẹ̀síwájú àti máa wàásù iṣẹ́ ìránṣẹ́ tí ó ní inú ọkàn rẹ̀ ó wá jẹ́ eléyìí tí ó di ìjọ Deeper Life Bible Church èyí ni ohun tí ìjólóòtọ́ tó dàbí ìjólóòtọ́ ohun tí oore ọ̀fẹ́ mú jáde nìyí láti ìgbà tí wọ́n ti kóra jọ pọ̀ nínú ìjọ yunifásitì èèyàn kéréje ó wá di ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ní gbogbo àgbáyé north america europe àti níbi gbogbo ọ̀rọ̀ ọkùnrin yìí ó ti ń jẹ jáde kì í ṣe láti ṣe ohunkóhun bí kò ṣe láti gbé kristi ga sí iṣẹ́ tí ó jinlẹ̀ sí inú iṣẹ́ oore ọ̀fẹ́ tí ó dájú lóhùn jẹ́jẹ́ ìmúra rẹ̀ ojú rọrùn kì í ṣe fún ìgbéga tàbí láti yí ara ẹni sí kì í ṣe nípa àti máa fi orúkọ rẹ̀ gbé ìjọba kan kalẹ̀ nípa ohun kan ṣoṣo ni wípé kí a lè yin ọlọ́run lógo kí a sọ àwọn ìgbé ayé di mímọ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ Alan Isaacson tí ó ti kẹ́kọ̀ọ́ nípa ìjọ Deeper Life ó ṣàsọparí wípé iṣẹ́ ìránṣẹ́ yìí ó dàgbà nípa ìdáhùn sí àdúrà àti ìkéde láìgbọ̀jẹ̀gẹ́ ti ìhìn rere kì í ṣe gẹ́gẹ́ bí àṣà ó jẹ́ gẹ́gẹ́ bí ìgbé ayé gẹ́gẹ́ bí ẹ̀rí gẹ́gẹ́ bí ọpá pé nígbà tí nǹkan bá fi ayé rẹ̀ pátápátá fún olúwa ìjólóòtọ́ ọlọ́run á wá di ìtàn rẹ̀ ìjọ Deeper Life lónìí ó dúró gẹ́gẹ́ bí ọ̀wọ̀n fún gbogbo àgbáyé bí kò ṣe nípasẹ̀ ìgbọràn ọkùnrin kan ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn ni ìgbé ayé tí a ti yí padà iṣẹ́ ìránṣẹ́ tó bẹ̀rẹ̀ pẹ̀lú kí a máa ṣe bíbélì nípasẹ̀ àwọn ọkàn mẹ́ẹ̀dógún tí òǹgbẹ mi ń gbẹ ìwàásù ti wà mímọ́ tí oore ọ̀fẹ́ ọlọ́run fún ní agbára olùṣọ́ àgùntàn WF Kumiye ọkùnrin náà tí oore ọ̀fẹ́ ọlọ́run yàn tí kò sì dáwọ́ dúró láti máa lò torí náà lónìí a kàn fẹ́ fi ènìyàn ọlọ́run kan lásán hàn ọ́ a fi ọkùnrin tí ó jẹ́ ọkùnrin ti gbogbo àgbáyé ọkùnrin tí ó farajì fún iṣẹ́ náà ọkùnrin tí ó ń ṣe ìfẹ́ ti bàbá pèsè ọkàn rẹ sílẹ̀ fún alákòóso àgbà ìjọ ti Deeper Life olùdásílẹ̀ GCK olùṣọ́ àgùntàn Dr. WF Kumiye ẹ ṣeun ìjọ kí olúwa kí ó bùkún olúkúlùkù kí olúwa kí ó bùkún mi kí ó sì bùkún ọ pẹ̀lú bàbá adúpẹ́lọ yín fún ayọ̀ sísìnyín àti ayọ̀ wíwà ní iwájú yín a sì mọ̀ pé níwájú yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ wà ayọ̀ ìgbàlà ayọ̀ yíyapa kúrò nínú ayé àti ìbáyé rẹ ayọ̀ ti ìjọwọ́ ara ẹni pátápátá fún yín nínú ìjọsìn tí ó ṣe ìtẹ́wọ́gbà àti ayọ̀ orúkọ wa pé a kọ́ ní ọ̀run ayọ̀ ti sísìnyín ní òtítọ́ àti ní ẹ̀mí àti ayọ̀ ti níní agbára tí ń ṣẹ́gun tí ń borí ohun gbogbo tó máa ń jẹ jáde lòdì sí wa nínú ayé a gbàdúrà olúwa pé lónìí ẹ ó jẹ́ kí a yọ àwọn èèyàn yín láti wà pẹ̀tìtì ní orúkọ jésù ayọ̀ láti dàgbà
lati fesi ke le je wi pe igbe aye wa ni gbogbo igbese ojo ona na ni ojojumo na aye wa ayo ti bibe agbara tin beri ni gbogbo wa lori aye olukuluku e se oluwa fun idahun ni oruko jesu ni agbadura ke oluwa ke obukun ye le joko bi ati wa si ini ijosin wa ti oni anwo awon oro jesu ninu ilu kori ikeji le ni ogun 22 lati ese ikeji le ni ogbon 28 eyin ni awon ti o ti duro ti ni ninu idawo mi ese kokandinlogbon 29 mo si yan ijoba fun yin gẹ́gẹ́ bí bàbá mi ti yàn fún mi ẹsẹ̀ ọgbọ̀n tààtì ní ẹsẹ̀ ọgbọ̀n kí ẹ̀yin kí ó lè máa jẹ kí ẹ̀yin kí ó sì lè máa mu lórí tábìlì mi ní ìjọba mi kí ẹ̀yin kí ó lè jókòó lórí ìtẹ́ àti kí ẹ̀yin kí ó lè máa ṣe ìdájọ́ fún àwọn ẹ̀yà ìsírẹ́lì méjìlá èyí ni àwọn ọ̀rọ̀ jésù ọ̀rọ̀ kan sì jẹ jáde níbẹ̀ tó ṣe kókó tẹ̀síwájú ẹ̀yìn ni àwọn náà wọ́n wá èyí ètò a yí wọn lọ́kàn padà èyí ètò irú ayọ̀ wíwá ni nígbà tí o bá dáhùn sí ìpè olúwa wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wú olólórí tí ó dá tí ó jẹ́ ìpè yìí tí ó sì wá tí ó ronúpò àdá tí ó yí padà kúrò ní ẹ̀ṣẹ̀ tí ó gbàgbọ́ nínú jésù kristi a sì yí ọlọ́kàn padà ó wá a yí ọlọ́kàn padà ṣùgbọ́n jésù wípé pé ìwọ ni ẹni náà tí ó ti ń tẹ̀síwájú tí ó ti dúró tì mí nínú ìdánwò mi nínú ìdánwò àti ohun gbogbo tí ó dojúkọ nínú ayé ó wá sọ pé torí pé o tẹ̀síwájú pẹ̀lú mi títí di àkókò yìí o ó sì tẹ̀síwájú títí di ọjọ́ rẹ tó kẹ́yìn lókè pẹ̀ mo yan ìjọba fún ọ gẹ́gẹ́ bí bàbá mi ti yàn fún mi ó sì wípé o ó jẹ o ó sì mọ nínú ìjọba náà kìí kàn sí eléyìí nìkan àwọn àpọ́sẹ̀lì méjìlá àní júdásì gan wà nbẹ̀ ngbà náà ó wípé ẹ ó jókòó pẹ̀lú mi lórí ìtẹ́ ẹ ó sì máa ṣe ìdájọ́ àwọn ẹ̀yà ìsírẹ́lì méjìlá àpọ́sẹ̀lì méjìlá ẹ̀yà méjìlá ti ìsírẹ́lì báyìí àmọ́ nkankan pé lẹ́yìn ìkéde yìí ọ̀kan nínú wọn Judas Iscariotu tí kò tẹ̀síwájú pẹ̀lú rẹ̀ lẹ́yìn àkókò yìí ó fi hàn ó ṣe lòdì sí a sì mú òpin rẹ̀ ó pokùnso ó parun ó túmọ̀ sí pé kò sí ààbò ayérayé ń bì kankan o fún àwọn tí ó bá wọlé tí wọn ò sì tẹ̀síwájú títí dópin jésù fún ara rẹ̀ wípé àwọn wọn ni tí ó bá forí tì í títí dé òpin àwọn nìkan ni a ó gbàlà ó wá sọ wípé fún ọ láti wá tẹ̀síwájú títí dé òpin àti fún ọ láti forí tì í títí dé òpin ó dúró nínú rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ yóò sì máa gbé nínú rẹ̀ pẹ̀lú ìfaraẹnijì tó ṣe nígbà tó dé ó pa eléyìí mọ́ ó pa ìfaraẹnijì yarinsọ́tọ̀ náà mọ́ mo ń bá a sọ̀rọ̀ lónìí lórí fífi ìjólóòtọ́ tẹ̀síwájú pẹ̀lú kristi títí di ọjọ́ ìdá ìdéniládé náà títí di ọjọ́ ìdánilẹ́rí náà títí olúwa fúnra rẹ̀ yóò sọ pé ẹ kú iṣẹ́
ma bo ninu ijoba ti a pese fun yin lati ipile se aye wa fifi jole to tese waju titese waju lai beru titese waju pelu itara titese waju ti ara eni pelu kristi titi di ojo ideni lade na o meta la te gbe yawo nbe akoko gbigbe fun jesu kiko oju ija si gbogbo idanwo laje odo gbogbo awon oludanwo ikeji o ni fifera jesu rire ni lori isegun ti o se koko o gbodo agbodo je asegun na aye wa lojojumo asin ronu asin se afihan isegun na eyi si fe ife afu jesu han fifera jesu sise afihan tabi rironu lori isegun ti o se koko bi awon iponju ti o han gbangba tile wa wo iketa iketa ni gege bi jesu fifi otito ti ayeraye han lai si awon asa ti muni bibaje o ni fi aye gba asa eyan kankan asa ke asa kankan ti ijo kijo lati wa sinu aye re lati ni gbogbo igba gege bi jesu o ma se afihan otito ti ayeraye na lai gba asa ti muni dibaje laaye akoko akoko nibe gbigbe fun jesu mo n gbe fun jesu lojojumo bi o ba ko ile ilori ti n gba ladura fi han nipa igbe aye re gbigbe fun jesu kiko oju ija si gbogbo idanwo falasi gbogbo gbogbo idanwo lati odo gbogbo awon oludanwo awon oludanwo o le je odo o le je arugbo o le je oludanwo to n dake je o le je alariwo oludanwo o le je obirin oludanwo o si le je oludanwo lokorin o wi pe bi o ba n gbe fun jesu o ma gbe gege bi jesu o si doju ija ko gbogbo idanwo lati odo gbogbo awon oludanwo jesu funra re adanwo wo Matthew ori ikerin mo n ka ise ikini o ni nigba naa ni adari jesu si ijo lati owo emi lati dan wo lowo esu lati dan wo lowo esu wo ese ikeji ni ese ikeji nigbati o si ti gba awe ni ogoji osan ati ogoji oru leyin na ni ebi n pa ni ese keta nigbati oludanwo de odo re bi oludanwo ba le to jesu wa omo olorun olugbala olurapada asegun lori iku esu ati arun bi esu ba le to iru eni be wa to ga to je mimo ti omo olorun lati orun kilo wa ro ni para re na a wa sodo re tori olukuluku lo ni idanwo sugbon ki ise idanwo na lo se pataki agbara ti mo ni segun eleyi ti o gba ni akoko yipada na aye re agbara to yi mi pada pe awon kan to ma n gbe osole ko ni lo gbe osole mo ni oruko jesu nigbati oludanwo de odo re o ni bi iwo ba ise omo olorun pase ki okuta won yi
di akara ese kerin ni ese kerin sugbon o jesu olugbala sugbon jesu asegun sugbon jesu eni ti o bori o dahun wipe ati kowe re pe eniyan ki yo wa laaye nipa akara nikan bi ko se nipa gbogbo oro ti o ti eno olorun jade wa jesu o bori oludanwo nipa oro olorun o bori oludanwo nipa oro olorun sugbon nipa ti o ba gbo oro na o gbodo gbagbe tori pe oro na ti a gbagbe ko ni le segun satani tori ko ti gbagbe igbagbe re ko ni le mu jade o gbodo gba oro na gbo tori pe oro to ba gbagbo satani a so pe ogbe le igbo bi o ko ba si gba oro na gbo o le bori o gbodo je igbagbo ti o gbekele igboya to simi le oro olorun ti ko le kuna eyi gan ni o segun esuwo ese karun ni ese karun nigba na ni esu gbe lo soke si ilu mimo ni o gbe le sonso tempili ese kefa ese kefa o si wi fun pe bi iwo ba ise omo olorun yóò pe ẹni tó jẹ́ níjà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run yóò pe ẹni tó jẹ́ níjà gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run yóò pe ìjẹ́wọ́ rẹ níjà gẹ́gẹ́ bí obìnrin ọlọ́run yóò pe ẹ̀rí rẹ níjà àti gbólóhùn rẹ pé bó ti dẹni ìgbàlà a ní kò burú bí ó bá ti dẹni ìgbàlà torí pé ní orí ìkẹta Ọlọ́run baba o ti wi pe eyi ni ayanfe omo mi Jesu gbo Johanu gbo awon eyan to wa nbe gbo eyi ni ayanfe omo mi e ma gbo tire bayi o satani wa gbolohun yi kan na lo ba mu bi iwo ba ise omo olorun be sile fun ara re asa ti kowe re pe o mo awon kan wa ti o leye pe nigbati o ba mu oro olorun tabi ti o mu ise ni waasu ti o si se akawe eleyi kun omo yi pe wọ́n kàn ń ṣe ẹ̀dà àti ṣe sátánì ni o mọ̀ ní jésù wípé a ti kọ̀wé rẹ̀ nígbà náà sátánì gbá ìwúmú ó torí pé ti dẹni ìgbàlà kìí ṣe nítorí pé dẹni ìgbàlà kìí ṣe nítorí pé ó tẹ̀lé olúwa o kìí ṣe nítorí pé ó yọ̀ǹda ara rẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n nítorí pé yóò fi ṣẹlẹ́yà yóò fẹ́ ṣe àtúndá ohun tí jésù sọ wípé nítorí a ti kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀ ní ọwọ́ wọn ni yóò sì gbé ọ sókè kí ìwọ kí ó má bàá fi ẹsẹ̀ rẹ gbọ́n òkúta òun náà yan ọ̀rọ̀ ọlọ́run àwọn kan wà tán máa yan ọ̀rọ̀ ọlọ́run láti dán o wọn á rí pé kí ló tó ìṣẹ́lẹ̀ kí ló tó ìṣẹ́lẹ̀ yìí kí sára ọmọ ọlọ́run ní mìíràn mi ò lè ṣe eléyìí mi ò ní ṣe eléyìí mo ti pinnu lọ́kàn mi èmi yóò tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run nígbà náà àwọn náà mú ọ̀rọ̀ kan láti inú bíbélì jáde bíbélì náà wí pé gbogbo àwọn tó bá yan bíbélì kọ́ ló fẹ́ràn lọ́wọ́ láti dàgbàsókè kìí ṣe gbogbo àwọn tó bá yan bíbélì ló fẹ́ kó ṣe ìfẹ́ pípé ti ọlọ́run wo ẹsẹ̀ ìkeje 7 ẹsẹ̀ ìkeje
Jesus si we fun pe kilo to so fun so lo ngoro atun ko pe se mo le so fun le kan si nigba ti awon eyan kan to ba gba oro re mu to si so aso tun so re e ko gbogbo igba lo ma so bibeli wi pe bibeli wi pe won si fe gba ile mi lenu re awon na so wa ba soro tara won wi pe bibeli wi pe nigba mi to ba wa asu o ranti awon oro ifinise seleya ni bibeli wi pe bi o ba sora o so pe mi o ni so ile yi mo won gba ile mu won si lo ile yi lati dami loro bayi wa o ma je ki esu gba oro olorun kuro lenu re o fun mi ni a mi to dara nbe won se won sawada won seleya wa wi pe won so ohun ti o ti fara oji lati so to na jesu wi fun pe atun kowe re pe iwo ko gbodo dan oluwa olorun re wo jesu si wi pe satani teti sile emi ni omo olorun olorun ni baba mi ronu nipa re gbogbo awon eniyan wa o le bẹ́ẹ̀ni èmi kì yóò sì lè dán bàbá mi ọlọ́run mi wò níbikíbi nígbàkúgbà ohunkóhun tó wù kó lè dé ohunkóhun tó wù kó lè ṣẹlẹ̀ bàbá mi ni ọ̀rọ̀ ọlọ́run sì wí pé èmi kò ní dán bàbá mi wò kí ló ń rò nípa eléyìí nígbà tí a ya tó bá dán ọkọ wò orí rẹ nìyí má dán ọkọ rẹ wò nígbà tí ọmọ tí ó bá ń yiri bàbá rẹ̀ wò tó ń dán bàbá rẹ̀ wò ẹni tó wà ní ojú iṣẹ́ láti mú ọjọ́ ẹni tí ó jẹ́ rèé má se dán bàbá rẹ̀ wò jésù pinni lọ́kàn rẹ̀ ó wí pé atókọ̀wé rẹ̀ pé ìwọ kò gbọdọ̀ dán olúwa ọlọ́run rẹ̀ wò wo ẹsẹ̀ ìkẹjọ 8 ní ẹsẹ̀ ìkẹjọ èṣù gbé e lọ sí orí òkè gíga gíga ẹ̀wẹ̀ ó sì fi gbogbo ilẹ̀ ọba

o ti sọnu titi aye o ti sọnu ko si se oro igbala fun satani ko se oro ileri fun satani ko se oro agbara fun satani bi o ba yan oro we o nsi iwe ti ko ye fun o atunkọwe re yi o wa wa nipa eni ti o je bi satani to ba ye yi pada ti ko le se eda ti ko le fi se leya e se to wa ni yi pada ayafi to ba ti lo re koja igbagbo ni gbogbo nkan wayi ni emi o fi fun o bi iwo ba wole ti o se fori bale fun mi ohun ti satani nfe re o nfe eni ti o ga julo lati oran lati teriba ko si wole fun gbogbo eniyan si wa di omo isu to ti won se ni won nfe atawon to ga atawon to rele won fe ki oniwaasu ati awon olugbo ki won fori bale lati ma si won bi o ba le wo ti won so wa to pada wa a o fi ife fun o a o fun o ni fo so opo a mo nkan ti o wa o fi aseyori o fe se aseyege a o fun o ni aseyege bi o kan lo ma na o teriba ki o wo le ki o si sin wa o le je okunrin tabi obinrin onigbagbọ ti o yara re soto ti o tẹsiwaju nikan ti o nse ti o nse ọlọrun nikan ma wu ọ ki wọn ni oye ohun ti a wi ko ti ye niwọn igba ti oye oye ohun ta fẹ ko se yẹn a o jẹ ko loye rẹ tori naa yoo le wole ko ma sin wa wẹsẹ ikẹwa nigba naa ni jesu wi fun o pe pada kuro lẹyin mi satani nitori akọwe rẹ pe a gbọdọ kẹkọ kan lati na bi jesu se ṣẹgun oludanwo ko yi ede rẹ pada ko yi ẹkọ rẹ pada ko yi iduroṣinṣin rẹ pada oludanwo esu ko yi ohun gbogbo ti o ti fi aye rẹ fun pada lati wa tẹle kristi lati fihan pe a fẹran kristi ni pe o gbọdọ dojuko ko oludanwo awa naa gbọdọ kọjú ìjà sí olùdánwò lójoojúmọ́ ó lè kàn kó ó lè ju nǹkan sí ọ ó lè bẹnu àtẹ́lù ọ ó lè mú ọ bínú ó sì lè kó jìnìjìnì bá ọ ṣùgbọ́n ó ti pinnu pé ó ní bẹ̀rù ó jẹ́ aláìsojo ó tẹ̀síwájú lórí ìlàkan náà tí ó ń tọ̀ torí pé jésù wípé a ti kọ̀wé rẹ̀ pé olúwa ọlọ́run rẹ ni kí ìwọ kí o foríbalẹ̀ fún òun nìkan ṣoṣo ni kí ìwọ máa sìn ó sì olúwa ó sì sìn òun nìkan wọ ẹsẹ̀ ìkọkànlá ní ẹsẹ̀ ìkọkànlá nígbà náà ni èṣù fi sílẹ̀ lọ yóò fi ọ sílẹ̀ mo ní yóò fi ọ sílẹ̀ ohunkóhun tí wọ́n bá mú wá láti dán ọ wò láti pa ọ lójú láti mú kó o ṣìnà wọn yóò fi ọ sílẹ̀ ṣèkíyèsí àwọn áńgẹ́lì tọ̀ wá wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún ọ à ń wo ébéèrú orí ìkẹrin láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún ébéèrú orí ìkẹrin ẹsẹ̀ ìkẹẹ̀dógún nítorí a kò ní olórí àlùfáà tí kò lè ṣàìbánikẹ́dùn nínú àìlera wa àwọn ènìyàn lẹ́ran ara ṣùgbọ́n ẹni tí

wo ni ona gbogbo gege bi awa sugbon lai lese Christi olubalawa ti n gbe nu wa adan wo ni gbogbo ona sibe lai lese wese kenidinogun 16 nitori na e je ki a wa sibi ite ore ofe pelu igboya ki a le ri anugba ki a si ri ore ofe lati ma ran ni lowo ni akoko ti o wo yo ran lowo idawo ko ni teori idawo ko ni mo pe inda idawo ko ni pa igbaye christian rerun ebe wo ri keji ese keta o de ni ogun 17:2-17 o so wi pe nitori na o yo pe o ye pe ninu ohun gbogbo ninu ohun gbogbo ki o dabi awon ara re ki o le je alaanu ati olooto olori alufa ninu ohun ti se ti olorun ki o le se etutu fun ese awon eniyan ni ese kejidinlogun 18 nitori niwon bi ohun funra re ti jeya nipa idanwo oloye o mo bi oludanwo se je oni bi oludanwo ti je ni buburu bo te je ni to pinu awon oludanwo lokunrin lobirin eni kan to wu ko le je tori pe ohun funra re ti jiya nipa idanwo o le ran awon ti lati satileyin lati dimo o le ran awon ti an dawo lowo ori keje hebelu lati ese ikedogbon ori keje ese ikedogbon nitori na o si le gba won la pelu titi de opin ko gba won le ti de opin eni ti o ba to olorun wa nipase re nitori ti o nbe laaye titi laaye lati ma bebe fun won ese ikerin din ni ogbon 26 nitori pe iru olori alufa be ni o ye wa mimo alailegan aile ori ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo yo ran lowo Korinti kini ori kewa lati ese ikejila Korinti kini ori kewa lati ese ikejila nitori na eni ti o ba ro pe ohun duro ki o ke sara ki o ma ba sobo nitori na ki obinrin na ti o ro pe ohun duro ki o ke sara ki o ma ba sobo awon akoko kan wa ti awon ti a ma n dojuko awon oro dojuko kesara awon agba kan wa ti a ma n jeri dongoro sora o fe so ohun ti olorun ti se ninu a fe so ohun ti olorun ti se ninu wa a o fe soro nipa awon elomiran a o fe soro nipa awon ijo miran a o fe soro nipa ohunkohun ti enikeni se ohun ti a mọ ni wipe satani ohun oludanwo ti a mọ ohun ni pe satani ohun gan ni iromi ti n be nisale odo ṣugbọn awọn wahala wa yoo di isegun ni orukọ Jesu.
o mo ni igba miran nigba ti a ba nsoro nipa awon ti an don wo an so bo okunrin na Dafidi adan Dafidi wo je mo a ki so nipa en ti o don wo obirin ti n we ara re ti ko si tilekun lewe obirin ti o se un ti o tona lona ti o tona Dafidi o ba ninu je fun odidi oba fun okunrin na o rin ni orule ile re o ko si wo tori pe obirin ko tilekun kankan tori na Dafidi ri idanwo idanwo de o to Dafidi o to Dafidi wa idanwo igba mu o si ranse si sugbon leye o Dafidi ba ma ti subu fun idanwo yi sugbon fun ti aike sara obirin na oko re o sa si nle oko re o si ni ayika o nikan lo n gbe ni be o si wa di oludanwo lobirin nigba ti o ba so nipa awon elomiran o ni mo wa nibe ni ibi ise okunrin ni o ba mi soro o si wipe wa se le pelu emi mo si wipe rara o omobirin mi o mo o so fun wa bo se bu imura re bo se mura lo si bi ise se iwo nikan lobirin to wa bi ise ni rara o so fun wa nipa bo se fi ohun re han ti o je ki okunrin na ki o gbonu idanwo ki lo be ta o fi se yi a wa so pe okunrin na o fe o fe o fe o n gbe ara re ga ṣùgbọ́n èmi dúró ó yẹ kó o padà sí ibi ìpẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ìwọ kọ́ lobìnrin àkọ́kọ́ tí ó ṣiṣẹ́ ní ibi iṣẹ́ yìí ìwọ kọ́ ni ẹni àkọ́kọ́ tó máa dàbí ẹni pé ó rẹwà ó dúró níwájú àwòjí ìjì ní òwúrọ̀ ó sì ń tó ohun gbogbo tán kí ló tó ń ṣe eléyìí o fẹ́ fi ara rẹ̀ ṣùgbọ́n dára ṣùgbọ́n ìwọ náà jẹ́ ara ìṣòro yìí nígbò ó ṣe ọkùnrin náà ó wí pé màá dá ọ dúró lẹ́nu iṣẹ́ ǹjẹ́ o yí ìmúra rẹ padà ǹjẹ́ o ń sọ̀rọ̀ lọ́nà tó dára tó bọ́ tó bọlá fún ni ó sọ pé rárá èmi kì yóò gbà mí ò ní ṣe wàhálà tó o dá sílẹ̀ o gbọ́dọ̀ yanjú ìṣòro náà nígbà ìṣe o wá jáde a wá dá ọkùnrin náà dúró lẹ́nu iṣẹ́ má yọ o nígbà tí ọ̀tá rẹ bá ṣubú má ṣe yọ nígbà tí ẹni tó lérò pé ó jẹ́ wàhálà mi òun náà ti lé kúrò lẹ́nu iṣẹ́ a sì pè mí padà o mọ̀ a gbọ́dọ̀ dúró lórí ìwé mímọ́ nínú ẹ̀rí wa jẹ́ ká padà sí ọ̀dọ̀ ẹni tí ó dán Dafidi wò bá ṣe bà sí mọ nǹkan tó ṣe o ti fi ìpìlẹ̀ àti pa ọkọ rẹ lélẹ̀ arákùnrin arábìnrin obìnrin yìí nípa fífi òwò rẹ̀ hàn àti nípa wíwẹ̀ níbi tí ò yẹ ó ti wẹ̀ òun nípa ìdánwò yìí ó pàdánù ọkọ rẹ̀ a sọ nípa Dafidi ó jọ̀wọ́ rẹ̀ fún ìdánwò bẹ́ẹ̀ ni ó yé mi obìnrin náà sọ̀rọ̀ nípa rẹ̀ kò sì sọ̀rọ̀ nípa àwọn àìdúródéédé nínú ayé rẹ̀ pé òun gan-an ni orísun ikú ọkọ rẹ̀
ẹ̀yin obìnrin bí ẹ fẹ́ lọ́kọ̀ tàbí ẹ̀ tí lọ́kọ̀ ẹ gbọ́dọ̀ kí ìsára púpọ̀ bá a ti ń múra bá a ti ń farahàn bí a ti ń fi ara wa hàn bí a ti ń súnmọ́ àwọn ọkùnrin sí torí pé nígbà ó ṣe o lè pàdánù gbogbo iyì rẹ gbogbo ìgbàlà rẹ gbogbo ìdúró tí o ti ní kódà o lè jẹ́ orísun ikú ọkọ rẹ torí pé o nílò rẹ tó bẹ́ẹ̀ kò bìkítà láti gbẹ̀mí ọkọ rẹ tí ọkọ rẹ bá kú láìtọ́jọ́ má ṣe jẹ́ kí àwọn olùdánwò lọ́kùnrin lóbìnrin ẹ kí ìsára wọ ẹsẹ̀ kẹtàlá ní ẹsẹ̀ kẹtàlá 13 kò sí ìdánwò kan tí ó tì bá yín bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn ṣùgbọ́n olódodo ni ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí a dán yín wò jù bí ẹ̀yin ti lè gbà ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àtiyọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó ba lè gbà á ó dúró tó bá dúró fún mi ní àmì tó dára torí pé kò sí ìdánwò tí ó ti bá ọ ré kọjá èyí tí ó lè gbà ṣùgbọ́n pẹ̀lú gbogbo ìdánwò ó máa ń fi ààyè sílẹ̀ fún ọ láti sá àsálà a sílẹ̀kùn fi ọ̀nà hàn á fi oore ọ̀fẹ́ hàn á fi àtìlẹ́yìn àtọ̀run wá ipá àtòkè wá kí ó ba lè jẹ́ wípé o lè borí èmi yóò borí èmi yóò borí Timothy kíní orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn-án Timothy kíní orí ìkẹfà ẹsẹ̀ ìkẹsàn-án 6:9 ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́run a máa bọ́ sínú ìdánwò wọ́n fẹ́ lo olè jíjà lórí ẹ̀rọ ayélujára kí wọ́n ba lè lọ́rọ̀ wọn fẹ́ lọ iléèwé wọn fẹ́ ẹ̀kọ́ ọ̀nà àbùjáre láti lówó wọ́n sì ń fẹ́ owó náà wọ́n fẹ́ ọkọ̀ ayọ́kọ́lẹ́ náà báyìí wọ́n fẹ́ iléeṣẹ́ ńlá náà báyìí wọ́n fẹ́ ohun gbogbo tí àwọn ẹlòmíràn ṣe làálàá fún wọ́n fẹ́ di ọlọ́rọ̀ ní gbogbo ọ̀nà ṣùgbọ́n ó bani nínú jẹ́ àwọn ìjọ àní dípàláì wọ́n tún ń gba àwọn ọ̀dọ́ wọ̀nyí níyànjú fún àṣeyọrí ìrúnisókè ní gbogbo ètò ìjọ fún àwọn ọ̀dọ́ ni pé bí o ṣe lè dìde tí o dé orí òkè téńté gbogbo èèyàn ló ń fẹ́ gbọ́ eléyìí ohun tí o fẹ́ gbọ́ ni ìrònú pé wàdà a ṣe darí àwọn ọ̀dọ́ wa láti máa lépa àṣeyọrí ọ̀rọ̀ àṣeyọrí lórí eléyìí ẹ jẹ́ àdúró lórí bíbélì ṣùgbọ́n àwọn tí ó fẹ́ di ọlọ́run a máa bọ́ sínú ìdánwò àti ìdẹ́kọ̀ọ́ àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ ti ń pani lára irú èyí tí máa ń rí ènìyàn sínú ìparun àti ègbé ẹsẹ̀ ìkẹwàá 10 ní ẹsẹ̀ ìkẹwàá nítorí ìfẹ́ owó sọ fún mi àwọn ètò wa fún àwọn ọ̀dọ́ wa fún àwọn àgbàlagbà ṣé eléyìí gan kò mú ìfẹ́ owó sí ọkàn àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà ronú nípa èyí ìkẹ́ ìfilọ̀ wá ohun tí ọlọ́run yóò ṣe ṣé a ń gbé ìgbàlà lárugẹ nínú ìfilọ̀ yìí ṣé a ń tẹnumọ́ ìwà mímọ́ nínú àwọn ìfilọ̀ yìí ṣé a ń ṣe àtẹnumọ́ ọ̀run nínú àwọn ìfilọ̀ náà àwọn èèyàn wa àwọn fúnra wọn
won je ru owo isuna owo oro bi o ba fe ki won pa tewo ba fe ki won fe soke bi ba fe ki won pariwo eto to mo yi eno le si wa nle le yo mu o lo sori oke tete o do loro awon eniyan wa wo awon eyan deeper life ife owo to ti wole wa wa kide wa pariwo ke alelege oluwa awon eyan wa ke awon ka jo awon ka se opolopo nkan sugbon bi eni wa si ba de leyin ewe to wi pe ife owo yo pa owo wa tutu wa paroro bi eni pe won kan si wa pe oke okunrin iwa mimo ati igbara lo fe so nipa re iwa mimo lai si eti enikan ki yori oluwa o wa lati so nipa orun ti o ga bayi ohun ti a nse lati le de orun gbogbo eniyan ni o wa tutu tori na eja sora o ninu awon ifile won yi ninu imuni lokan le yi ati gbogbo awon iwe ipolongo ti a nte eja loye nitori ife owo idiri ti aye fi n segbe lo idiri ti awon iwa buburu fi wa nbe idiri ti o je pe awon ijo won ti wa de ijo oloro ife owo bi a ba lo ni ipa ona ikan na a o ri sino a jali ti akoko isisin yi sugbon loye ife owo o ni gbogbo buburu gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sako kuro ninu igbagbo won si fi ibanuje pupo gun ara won ni oko ese ikokanla ni ese ikokanla sugbon iwo eniyan olorun obirin olorun omode olorun sa fun kan wayi ki o si ma lepa ododo tele iwa bi olorun ma lepa igbagbo lepa ife aimotare ni nikan lepa suru ati iwa tutu a wo peteru kini ori ikarun peteru kini ori ikarun ese ikeje 7 e ma ko gbogbo aniyan yin le nitori ti ohun n se itoju yin ese ikejo 8 o so fun ani ese ikejo e ma wa ni aire koja ma je alariwo tabi alafara ma je eni ti o mo nkan to nse ninu ile olorun ani lode nibi kibi to ba ba ara re je ki opolo re sise je ki okan re wa nbe je ki iwa iko eni ijanu ko wa nbe ni ipa ona ti wa mimo e ma wa ni aire koja e ma sora nitori esu ọ̀tá yín bí kẹ̀nìhàn ti ń kéra múramọ̀ ó rìn káàkiri ó ń wá ẹni tí yóò pàjẹ́ kiri ẹsẹ̀ kẹsàn-án ní ẹsẹ̀ kẹsàn-án ẹni tí kí ẹ̀yin kí ó kọ ojú ìjà sí pẹ̀lú ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ olùdánwò a fẹ́ tì ọ́ lọ́gbọ̀ngbọ̀n a fẹ́ máa tì ọ́ olùdánwò a gbìyànjú láti mú ọ bínú láti mú ọ bínú olùdánwò a gbìyànjú láti máa mú ọ sáré a fẹ́ kó pàdánù ìpinnu rẹ a fẹ́ kó pàdánù ẹni tó jẹ́ a fẹ́ kó pàdánù ìkíyèsára rẹ a fẹ́ kó pàdánù ṣíṣọ́ra ohun tí ó fẹ́ ni pé ohun tí èmi fẹ́ kó o ṣe o gbọ́dọ̀ ṣe báyìí olùdánwò kò fẹ́ fi wá sílẹ̀ pẹ̀lú ọpọlọ wa pẹ̀lú iná wa pẹ̀lú ìyára ìṣọ́tọ̀ wa kò fẹ́ fi wá sílẹ̀ pẹ̀lú ìpinnu
ti a se pelu Oluwa a ma tini logbogbon nigba gbogbo sugbon e ma wa ni aire koja o so pe ki e ma duro sinsin ninu igbagbo ki eyin ke mo pe iya kan na ni awon ara yin tin be ninu aye nje awa si koko keji fifera jesu riro nu lori isegbe ti o se koko bi awon iponju ti o agbangba ti le wa ijo ti gbagbe pe yato fun iponju nla ni akoko asodisi kristi won ti gbagbe pe nisisin yi ani awon wahala ani awon iriwo ani awon iponju nigba kugba ti awon eniyan ba ni iru wahala be won ni wa sibi josin e se ki mo fe ba mo se fe josin se kristiani ni mi wo fori gbogbo awon eniyan jeri won jeri emi wo mi wo ipenija mi tori be oye won awon wahala wa awon iriwo wa awon iponju si wa sibe laarin awon iponju laarin awon iriwo laarin ati awon isoro o fe ki a tese aju lati ma feran jesu fi feran ki a ma feran jesu ki a ma feran jesu ki a si ma gbe pelu re titi yo fi mu idawo na kuro ise ori ikerinla 14 anwo ese ikeji le ni ogun 14:22 o wi pe won mu awon omo eyin ni okan le won gba won niyanju lati duro won gba won niyanju lati duro agbodo duro titi dopin tori pe o so fun pe won pe ki won tesi waju ni igbagbo ati pe gbogbo wa ati pe gbogbo wa ninu iponju pupo ni awa o fi wo ijoba Olorun awon ni wasu kan se asise awon evangelist kan won se asise to pe won lo se papa ijere okan won se ma ro pe o gbogbo yo kan ma ladun le ni won de be won ri iriwo won ri ijiya won ri iponju won ni lai emi ko won tun jade lo mo bayi bi Olorun ko ba le mu gbogbo iponju gbogbo asinigbo gbogbo wahala kuro kini mo nse lori papa o wa lori papa nitori pe wa ni ijoba na o si pe awon elomiran lati wa sinu ijoba na dawo dro lati ma ro nipa ara re dawo dro lati ma wa apete yeye tabi itura ti ara eni tori wipe gbogbo wa a ko le se alai ti na iponju pupo wo ijoba Olorun o so fun anu Romu ori ikarun bo n ka ese keta Romu ori ikarun ese keta 3 ki si se be nikan sugbon awa si n sogo ninu wahala pelu o ma banuje o ni teriba Jesu wipe ma yo nigba ti o ba doju ko ninu ibini tori pe ninu ona be ni won se ninu ibini si awon weli ti o ti wa saaju yi o ta ti gba ola bayi be aye ti yi pada igbe aye si wa rewa ododo mimo gbogbo eniyan nu aye ko lo fere iwa mimo
ki se gbogbo eniyan ani ninu ijo adugbo papa lo fere iwa mi na sugbon o yo ninu iriri eyi ninu iriri iwa mi mo yi awon nkan si le wa nbe olorun a fi han pe awon eyan kan le wa nbe ti ko ni tewo gba ohun ti nko won o si ni soro won o si ni tewo gba oro to nso tori be ipanju lo wa sugbo pe awa n sogo alayo inu wa n dun a si ni ori wa n ya pe a wa ni oju ona ti o to a n sogo ninu wahala pelu bi a ti mo pe wahala n sise suru ori awon aini suru kan be ninu igbe aye onigbagbo olorun o si fe doju ija ko fe yanju wahala ni suru tori na awon wahala awon ikegan eni awon ifinisesin ati iponju na bi o ba wa faraya bi o ba binu o se lodi si ete iponju na sugbon a n sogo ni iponju na tori pe a mo pe iponju yo sise suru wese kerin ati suru o sise iriri o le so pe abo ti la ile koja o de ibomiran o si ri nkan kan iponju so pe nibi ti mo ti n bo yen mo ti ri eleyi o tun de odun tuntun ninu odun tuntun naa o tun ri iponju ko si nkan to se ajeji nbe to pe nu awon odun to koja mo ti ri eleyi tori pe suru bayi o sise iriri ati iriri o sise ireti wese karun 5 ese karun ireti ke si doju tini nitori ati tan ife olorun ka wa lokan lati odo emi mimo wa ti atifo wa awo Thessalonica keji ori ikini awo ese keta Thessalonica keji ori ikini ese keta 1:3 o ni ise wa ni lati ma dupe lowo olorun nigba gbogbo nitori eyin ara ani gege bi o ti ye gege bi o ti tona nitori pe igbagbo yin dagba gedegede ati ife olukuluku yin gbogbo si ara yin o ni si ara yin n dagba o n di pupo ife igbagbo isere o n di pupo ni ese kerin ni ese kerin to be ti awa fora wa n fi yin sogo ninu ijo olorun nitori suru ati igbagbo yin ninu gbogbo ninu bini ati wahala yin ti eyin n farada o ye ki a farada iponju ko ye ko ya wa lenu pe iponju n bo lati orisun ta reti ori awon eyan wa ni o ro pe ma je ka layo won je kinu wa dun ka ni imoriya ka pe a n sin oluwa sugbon won gbagbe ipe won won gbagbe ipe won kaka be won mu iponju wa o ye ka ma yonu eyi n ò retí èyí ṣùgbọ́n ó ti wá ìgbàgbọ́ wa gbọ́dọ̀ dàgbà bí ìgbàgbọ́ wa ti ń dàgbà ìfẹ́ wa tí ó ń dàgbà ìyá ara ẹni sọ́tọ̀ ìjọ̀wọ́ ara ẹni wa tó ń tẹ̀síwájú láti máa dàgbà
gbogbo wahala bi o ti le wa anwo ise ori Matthew ori ketala Matthew ori ketala ise ogun eni ti o si gba irugbin lori apata o ni o gboro na ti o si fi ayo gba ni ojo isin ni owo ojo isin o tewo gba oro na ese eko kan le ni ogun sugbon ko ni gbongbo ninu ara re o si pe die ni akoko kan nigba ti wahala tabi inu ni bi ni si dide nitori oro na loju kana akose ese keji le logun ni ese keji le ni ogun 22 eyi pelu ti o gba irugbin saarin egan ni eni ti o gba oro na aniyan aye yi ati itanje oro si fun oro na pa ben o si je alaileso iponju wahala man je ki opolopo eyan fa seyin a ma te jeje won da duro won ni si olorun mo ati se won won o si le tesiwaju lati mu eso kankan won ko si le mu ipe won di pipe nitori pe eyan kankan lodi won si re gege bi wahala kini di eleyi bayi won si mu eleyi lati mu won yonda ijele oto won iya re ni soto ati fareni ji won fun oluwa won je ore lowo johanu ori kenide ni ogun johanu ori kenide ni ogun 16 iponju iponju iponju yo wa o o si fe ka parada ka poriti ko fe ka jogona ki a wa jogo igbe aye to to jinle igbagbo to jinle ifareniji to jinle ka wa lo ko iyare ni soto to jinle ka po won sile nitori iponju johanu ori kedi ni ogun ese keta le ni ogbon 1633 nkan won yi ni mo ti so fun yin tele ki eyin ke le ni alaafia ninu mi ninu aye eyin yo ni iponju ohun ti jesu so ni eleyi asase wa ninu aye ati idorun asi wa ninu ijoba awon ijoba aye ki se ni paradise sibe jesu si wi pe niwon igba ti o si wa ninu aye o le je odo o le je nto ti lojo lori o le je arugbo kujo o le je agbalagba ti npepa sugbon niwon igba ti a si wa ninu aye o so fun wa o ni a o ni iponju sugbon e tuju ka mo ti ṣẹ́gun ayé ó ṣẹ́gun gbogbo nínú ayé tó ń wá lòdì sí ìgbé ayé rẹ ní orúkọ jésù róòmù orí ìkẹjọ ẹsẹ̀ karùndínlógójì róòmù orí ìkẹjọ ẹsẹ̀ karùndínlógójì 8:35 ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ kristi kí ni nǹkan tí yóò yà ọ́ nípa kúrò nínú ìfẹ́ kristi àná dáhùn wàhálà ọjà ibi iṣẹ́ ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ kristi ṣé ìpọ́njú ni tàbí wàhálà tàbí inú ni bí ni tàbí ìyàn
tàbí ohò tàbí ewu tàbí idà. Ẹsẹ̀ kẹta bí ogójì tàbí sẹ́wọ̀n. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Bí ó bá sàmì dáadáa. Àwọn kan wà, ó jẹ́ aṣẹ́gun lọ sọ fún mi kí nìdí rẹ̀, dúró, kí nìdí rẹ̀. Mo ti rí iṣẹ́ tuntun gbà. Mo jẹ́ aṣẹ́gun lọ. Gbogbo ìgbà lọkọ mi rẹ̀ ní múṣẹ́ sí mi. Mo jẹ́ aṣẹ́gun lọ. Torí pé o mọ̀, mo kàn wo ilé ìfowópamọ́ sí ni, mo sì rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tó wọlé sí bẹ́ẹ̀. Ṣùgbọ́n eléyìí wípé nígbà tí wàhálà bá wà, nígbà tí nínibíni bá wà, nígbà tí ìṣinigbọ́ bá wà, nígbà tí ọ̀tá tí ó bá ń dojúkọ mí, tí gbogbo wọn sì kóra jọ pọ̀ sí ni, ìgbà náà gan ló sọ pé kíni o, kíni ta ni yóò yà mí nípa kúrò nínú ìfẹ́ Kristi. Ó wí pé ìpọ́njú ó gbìyànjú ṣùgbọ́kùnà wàhálà gbìyànjú wàhálà ìṣàṣeyọrí ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Wo Róòmù orí kejìlá ní láti ẹsẹ̀ kejìlá. Róòmù 12:12. Ẹ máa yọ̀ ní ìrètí, ẹ máa mú sùúrù nínú ìpọ́njú, ẹ máa mú sùúrù nínú ìpọ́njú, òní máa lọ káàkiri. Ó wá fi ibi tó ti ń gbọ́rọ̀ Ọlọ́run, mú sùúrù torí ìpọ́njú mú sùúrù. Ó wá lọ sí ibòmíràn, mú sùúrù. Àwọn tí wọ́n sọ pé wọ́n ń sin Olúwa lónìí, wọ́n ń sin Olúwa nítorí bread and butter, orí àmọ́ àti àkàrà ìyẹ̀fun. Àkàrà wà ńbẹ̀ ṣùgbọ́n kò tí ì sí orí àmọ́ ńbẹ̀. O máa sin Ọlọ́run, o sin Ọlọ́run, ikùn wọn ni wọ́n ń sìn, wọ́n ń sá lọ sókè sódò níbi gbogbo. Ẹ máa mú sùúrù nínú ìpọ́njú, ẹ máa dúró gangan nínú àdúrà. Nígbà tí ìpọ́njú bá dé, ó ń fẹ́ kó tẹ̀síwájú, tẹ̀síwájú nínú àdúrà. Ẹ dúró gangan nínú àdúrà. Ẹsẹ̀ kẹtàlá 13. Ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́, àní nígbà tí o bá ní ìpọ́njú, o sì ń dá owó, sì ń dá iye tó yẹ kó o dá, o sì ń san ìdámẹ́wàá àtọ́ra rẹ, o sì ń ṣe eré fún àwọn ẹlòmíràn. Ìpọ́njú yìí kò ní dá ọ dúró kí àwọn ènìyàn wọ́n ní ìpọ́njú, wọ́n ní ìṣòro, o sì ń ràn wọ́n lọ́wọ́. Ẹ máa pèsè fún àìní àwọn ènìyàn mímọ́, ẹ fi ara yín fún àlejò ṣíṣe. Ẹsẹ̀ kẹrìnlá 14. Ẹ máa súre fún àwọn tí ń ṣe nínú ibi ní ṣe yín. Kàìlà tí ó kù, ẹ máa súre, ẹ má sì ṣe pé oníwàásù. Ó wà lórí pẹpẹ, o sì rí àwọn èèyàn kan tí wọ́n wọlé wá, bóyá kò yẹ kí wọ́n wà ńbẹ̀, wọ́n ń ṣe àwọn ohun kan láti dáyàfọ́, láti pa ohun ìwà mímọ́ lẹ́nu mọ́. Ẹ máa súre, ẹ má sì ṣe pé. Ẹnìkan wá láti gbénu ẹbí rẹ, láti ọ̀dọ̀ àna ẹni yìí láti ìgbà tó ti dé. Ó dàbí ẹni pé ó ti ń pa ojú ọkọ mi mọ́ra, kódà wọn ò tún rí ojú ọkọ mi ńlẹ̀ mọ́. Gbogbo gbàmórí wọn tó máa ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, ṣé inú bí ọ, má ṣe bínú
torí pé ìbínú kì í ṣe ti ọlọ́run orí àwọn èèyàn láti gbàdégbẹ̀ wọn máa ṣe wọn máa bínú sí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n wọn kì í bínú sí ẹlẹ́ṣẹ̀ arákùnrin arábìnrin èmi pẹ̀lú rẹ a mọ̀ pípé ṣòro púpọ̀ pé láti bínú sí ẹ̀ṣẹ̀ nìkan o lè ẹ̀ṣẹ̀ nínú ìwé àtúnú èdè ó jẹ́ ìṣe o lè fojúrí o sì lè ṣòro púpọ̀ láti bínú sí ìṣe láì bínú sí olùṣe rẹ̀ inú bínú inú bọ bínú sí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n mo bínú sí ẹlẹ́ṣẹ̀ náà kò burú bí o bá bínú sí ẹlẹ́ṣẹ̀ náà kí ló dé tó dá lónìí gbà tó kí ọ o bínú sí ẹlẹ́ṣẹ̀ èé ṣe tó fajúro nígbà tó rí obìnrin náà má bínú sí ẹlẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run yóò yanjú èyí ni mo ní ọlọ́run yóò yanjú èyí ni ní wàásù ni ó kì í ṣe onídàájọ́ nínú agbélé ìgbàgbọ́ tó máa lọ káàkiri ṣèdájọ́ tí ń ṣètájọ́ tọ̀hún sọ̀rọ̀ lòdì sí eléyìí fa eléyìí lulẹ̀ rárá o má sì bínú mo gbàdúrà ọlọ́run yóò gbà wá kúrò lọ́wọ́ ìbínú ní orúkọ Jésù o mọ̀ nígbà mìíràn àwọn ọmọ ìjọ pẹ̀lú lè bínú kí ló ń bí ọ nínú bóyá oníwàásù èmi ni nígbà gbogbo báyìí mo wàásù mo wàásù mo wàásù mo fẹ́ kí o lóye wàásù náà mo lọ láti ìbẹ̀rẹ̀ títí lọ dópin wákàtí kan ti lọ bàbá wa sì ń dúró wọ́n wàásù o sì ń bínú o gbọ́dọ̀ bí ara rẹ léèrè kò o bínú sí ṣé inú bí ọlọ́run bínú sí ìránṣẹ́ rẹ̀ oníwàásù torí pé wàásù fún wákàtí kan ṣé ọlọ́run bínú sí oníwàásù torí pé ó ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kí obìnrin lè lóye rárá omi èrò bẹ́ẹ̀ ọlọ́run kò bínú sí kí ló wá dé tí ìwọ ń bínú sí ohun tí ọlọ́run kò bínú sí kò sí ìbínú ẹ máa ṣúre ẹ má sì ṣépè o ní ṣépè fún àwọn ènìyàn mọ́ ní orúkọ Jésù wo ẹsẹ̀ kẹtàdínlógún 17 ẹ má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni ó ń bínú nígbà tí o bá ṣe léyìí ó ṣe é bu sí mi ó sọ̀rọ̀ búburú nípa mi mo mọ̀ ohun tí ó sọ ni èmi ló sọ ọ́ sí kò burú búburú ni má fi búburú san búburú ẹ máa pèsè ohun tí ó tọ́ níwájú gbogbo ènìyàn wo ẹsẹ̀ ogún 20 ní ẹsẹ̀ ogún ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ o sì bínú o fún un ní oúnjẹ o ní fun ní májèlé o ní fun ní nǹkan tí ó pa tó tóbi bá fẹ́ lòó pa kó lòó pa ó ń bínú sí ẹlẹ́ṣẹ̀ náà nìyẹn ó ní ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ fún un ní oúnjẹ ọkọ rẹ ebi ń pa kò burú mo mọ ṣùgbọ́n o mọ ọkùnrin bó mọ ibi tó lọ bó mọ tó lọ bẹ̀rù òní olérò pé o ní ẹni tó ń so oúnjẹ inú ilé ìránṣẹ́ inú ilé ó bá fẹ́ jẹun wàá lọ ilé ìdáná fúnra rẹ̀ inú bí ọ ṣùgbọ́n ó wípé ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ fún ní oúnjẹ bí òǹgbẹ bá ń gbẹ fún un ní omi mu ní ṣíṣe bẹ́ẹ̀ ìwọ ó kó ẹ̀yìn náà lé ní ère ẹsẹ̀ kọkànléní ogún 21 má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ̀ ṣùgbọ́n fi rere
ṣẹ́gun búburú. À ń wo ìfihàn orí keje. Ìfihàn orí keje láti ẹsẹ̀ ìkẹsàn-án. Ó wí pé lẹ́yìn náà mo rí sì kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. Àwọ̀ wọn ni aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ ní ọwọ́ ọwọ́ ẹsẹ̀ kẹwàá ten ní ẹsẹ̀ kẹwàá. Ní wọ́n sì kígbe ní ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Ẹsẹ̀ kọkànlá ní ẹsẹ̀ kọkànlá gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá àlàyé mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n sì sin Ọlọ́run. Ẹsẹ̀ kejìlá ní ẹsẹ̀ kejìlá wípé àmì ìbùkọ́ àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti ọlá àti agbára àti ipá fún Ọlọ́run wa láyé àti láyé. Ẹsẹ̀ kẹtàlá ní ẹsẹ̀ kẹtàlá ọ̀kan nínú àwọn àgbà náà sì dáhùn ó bi ní pé ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun ni níbo ni wọ́n sì ti wá wọ ẹsẹ̀ kẹrìnlá. Mo sì wí fún un pé Olúwa Olúwa mi ìwọ ni ó lè mọ. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí ni ó jáde láti iná ìpọ́njú ńlá. Ìpọ́njú tó dani láàmú, ìpọ́njú kíkorò, ṣùgbọ́n wọ́n tẹ̀síwájú ní ìgbàlà Olúwa. Ìbùkún Olúwa, wọ́n tẹ̀síwájú nínú òtítọ́ ìhìnrere. Wọn kò fi ààyè gba ìpọ́njú láti mú wọn ṣìnà, láti mú wọn ṣubú, láti mú kí wọn pẹ́yìn dà. Báyìí wọ́n dúró níwájú Olúwa. Wọn yóò sì wà níbẹ̀ pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìdùnnú títí ayérayé. Ó wípé bí ni wọ́n jáde láti ná ìpọ́njú ńlá. Wọ́n sì fọ aṣọ wọn, wọ́n sì sọ́wọ́ di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. A wá sí kókó ìkẹta. Nínú kókó kẹta à ń wo gẹ́gẹ́ bí Jésù fífi òtítọ́ ti ayérayé hàn láìsí àwọn àṣà tí ń múni díbàjẹ́. Matthew orí ìkejìlé ní ogún 22 à ń ka ẹsẹ̀ kẹrin ó dín ní ogún 22:16 ìwé Matthew. Wọ́n sì rán àwọn ọmọ ẹ̀yìn wọn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn Herodu lọ sọ́dọ̀ rẹ̀ wípé olùkọ́ ni àwa mọ̀ pé olótítọ́ ni ìwọ, ìwọ sì ń kọ́ni ní ọ̀nà Ọlọ́run ní òtítọ́, bẹ́ẹ̀ ni ìwọ kì í wojú
ẹnikẹni nítorí tí ìwọ kìí ṣe ojúṣàájú ènìyàn ìkanjúkọ ènìyàn ó dúró lórí òtítọ́ ó wà sí òtítọ́ ó gbé nípa òtítọ́ ó tẹnumọ́ òtítọ́ ó gbé òtítọ́ sínú ọkàn àwọn ènìyàn tí ó tọ̀ wá òtítọ́ àwa náà gẹ́gẹ́ bí rẹ̀ gẹ́gẹ́ bí Jésù a gbọ́dọ̀ máa fi òtítọ́ ti ayérayé hàn láìsí àwọn àṣà ti múni díbàjẹ́ Máàkù orí ìkeje 7 láti ẹsẹ̀ kẹtàlá Máàkù orí ìkeje ẹsẹ̀ kẹtàlá ẹ̀yin fi òfin àtọwọ́dọ́wọ́ ti yín tí ẹ fi lé ilẹ̀ sọ òfin ọlọ́run di asán ilé òfin tí ẹ fi lélẹ̀ ilé ìtẹ́ ẹ̀kọ́ ni àti ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀yin farisí àti ẹ̀yin sadusí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àṣà àwọn ẹlẹ̀sìn ènìyàn àṣà wọn ó sì jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó di asán wọ́n tan àṣà náà kọ́lẹ̀ jo bí wọ́n ṣe tan òtítọ́ kalẹ̀ ó sì ń ṣẹlẹ̀ ní gbogbo ìjọ lẹ́yàmẹ̀yà èyí ò sí nǹkan tí ò sí lára ọ̀rọ̀ ọlọ́run àṣà lásán ọ̀rọ̀ ọlọ́run ẹnìkan kàn tají a sì wo èròǹgbà tiẹ̀ èrò tiẹ̀ a sì fi ìmọ̀ràn tiẹ̀ a sì mú àgàbàgebè tiẹ̀ a sì mú ìṣìná tirẹ̀ a sì ń fẹ́ tẹ ọ̀rọ̀ ọlọ́run lóríba pẹ̀lú ìṣìná náà pẹ̀lú àṣà náà pẹ̀lú irú ìlànà náà àti àṣà náà ó ṣe ni láàánú kódà àwọn olùjọsìn pàápàá wọ́n mú àṣà yìí látọ̀dọ̀ àwọn ibikíbi tó kí wọ́n ti wá ìgbàkúgbà tí wọ́n bá sì dé sílé ọlọ́run wọ́n á wá di àṣà náà mú wọ́n á wá bi òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣubú nítòótọ́ àwọn tó ń ṣerú eléyìí wọn ò dàbí jésù ó dúró lórí òtítọ́ ó fi òtítọ́ ayérayé hàn bí àṣà tó múni díbàjẹ́ ti rẹ̀ wà ní agbègbè àyíká rẹ̀ ó sì pe àwọn tí ó mú àṣà náà níjà wípé wọ́n ń sọ ọ̀rọ̀ ọlọ́run di asán nípasẹ̀ àṣà tí ẹ fi lélẹ̀ tí ẹ fi ń kọ́ni àti ọ̀pọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ni ẹ̀yìn ń ṣe jésù tí ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́ ìwọ náà ó sì kún fún oore ọ̀fẹ́ ọlọ́run lórúkọ jésù ó sì kún fún òtítọ́ ti olúwa ní orúkọ jésù johanu orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún johanu orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún 16 nítorí nínú ẹ̀kọ́ rẹ̀ ní gbogbo wá sì ti gbà àti oore ọ̀fẹ́ kọ́ oore ọ̀fẹ́ fún ìgbàlà àgbà oore ọ̀fẹ́ fún ìgbé ayé òdodo arígbà oore ọ̀fẹ́ fún ìṣọ́ni mímọ́ oore ọ̀fẹ́ fún ìmúkúrò ẹ̀dá ádámù oore ọ̀fẹ́ tí ó jẹ́ kí a máa gbé ìgbé ayé tí a ṣọ́ni mímọ́ a gba oore ọ̀fẹ́ kún oore ọ̀fẹ́ wẹ́sẹ̀ kẹtàdínlógún 17 nítorí pé
nipasẹ Mose ni a ti fi ofin fun ni ṣugbọn ore ofe ati otito ti pasẹ Jesu Kristi wa.

àwọn kan sì wà tó yí ọká tí wọ́n á fẹ́ pe àkíyèsí rẹ kí ó lè jẹ́ wípé gbogbo ọgbọ́n àrékérekè àti ọgbọ́n àyíníke wọn yóò lè jẹ́ kó tẹ̀ba fún wọn o ní tẹ̀ba fún òrìṣàkóríṣà o mọ̀ àwọn ẹ̀ tí wọ́n fi ara wọn lọ́pọ̀ ọlọ́run wọn ni yí àfojúsùn rẹ kúrò lọ́dọ̀ ọlọ́run máa wò wá bí àfojúsùn rẹ kúrò nínú àti máa sin ọlọ́run máa wò wá àwọn tí wọ́n fẹ́ kí ìwọ tí wọ́n fẹ́ kí o fi wọ́n lọ́pọ̀ ọlọ́run mo sì òrìṣàkóríṣà tí ẹnikẹ́ni lè máa sìn ọkùnrin tí ó fi ara rẹ̀ obìnrin tí ó fi ara rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ tí ó kẹ́yìn tí ó bí ara rẹ̀ kẹlẹ̀ bí àṣẹ tí ó kẹ́yìn ní ìjọ ọlọ́run òrìṣà ni eléyìí àwòrán Nebukadnessar lélẹ́yìí ó dúró ó ní sìn wọ́n ẹsẹ̀ kẹrìnlá ẹ dúró nítorí náà ní ẹsẹ̀ kẹrìnlá ẹ dúró lẹ́yìn tí ẹ ti fi àmùrò òtítọ́ di ẹ̀gbẹ́ yín tí ẹ sì ti di ìgbáyà òdodo nìmọ́ra wo ẹsẹ̀ kẹẹ̀dógún ẹsẹ̀ kẹẹ̀dógún 15 tí ẹ sì ti fi ìmúra ìrere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà ìrere àlàáfíà ìrere kìí ṣe fún ìjàkadì kìí ṣe fún ìjàjíjà ìrere àlàáfíà ni ó mú àlàáfíà wá sínú ọkàn wa ó mú àlàáfíà wọnú ẹbí wa ó mú àlàáfíà wọnú ibi mímọ́ ó mú àlàáfíà wọnú ìjọ ní ìjọsìn nínú ìjọ pé ẹsẹ̀ rẹ a fi ìrere àlàáfíà a fi wọ̀ ọ́ ní bàtà wí ẹsẹ̀ ìkẹrìndínlógún 16 ní ẹsẹ̀ ìkẹrìndínlógún lékè gbogbo rẹ̀ ẹnu apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ yóò lè máa fi paná gbogbo ọfà iná ẹni bíní 17 kí ẹ sì mú àṣíborí ìgbàlà àti ìdá ẹ̀mí tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run olúwa kí ó di ọ̀mú kí olúwa kí ó fọ ní okun kí olúwa kí ó fẹsẹ̀ rẹ múlẹ̀ nínú òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù kìí ṣe lóhùn nìkan o lónìí lọ́jọ́ tó tẹ̀lé ní ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tó tẹ̀lé oṣù yìí àti oṣù tó tẹ̀lé ní ọdún yìí àti ọdún tí ó tẹ̀lé pé ó dúró a ó fẹsẹ̀ rẹ múlẹ̀ nínú òtítọ́ ọlọ́run òtítọ́ orí ọ̀fẹ́ òtítọ́ ìwà bí ọlọ́run nígbà náà nìkan ní òpin ọjọ́ ó wà dé ìlú ọ̀run rere di òtítọ́ mú gbígba òtítọ́ gbọ́ dídúró fún òtítọ́ orin dáfídì kẹẹ̀dógún ẹsẹ̀ ìkíní àti ìkejì orin dáfídì psalm orin dáfídì kẹẹ̀dógún ẹsẹ̀ ìkíní àti ìkejì olúwa ta ni yóò máa ṣe àtìpé nínú àgọ́ rẹ ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ wo ẹsẹ̀ ìkejì ẹsẹ̀ ìkejì ẹni tí ó rìn dédé ẹni tí ó rìn dédé tí ń ṣiṣẹ́ òdodo tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀ ó ní òtítọ́ ó ń sọ òtítọ́ láti inú ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí Jésù ó fi òtítọ́ ayérayé hàn láìsí àṣàkáṣà kankan tí múni díbàjẹ́ kí orí ẹ̀fẹ́ ọlọ́run kó wá sórí ayé rẹ ìgbàlà olúwa kí ó farahàn nínú ìwà rẹ ìsọdimímọ́
ti Jesu ti o so wo ti o so gbese re iso di mimo ye yo para han ninu iwa re ni oruko Jesu fi feran Jesu bibe fun Jesu o ko ojuja si gbogbo idanwo lati odo gbogbo oludanwo wa do wo o ko ojuja si o si duro o wa feran Jesu o ma se afihan o si ma ronu lori isegun ti o se koko bi awon ipanju ti o han gbangba ti le wa leyin na gege bi Jesu o da bi Jesu ninu ile ni ibi ise ninu oja ninu ijo nigba to ba se fun olorun nigba to ba se olorun ni awon igba miran gege bi Jesu o ma fi otito ti ayiraye han lai si awon asa ti mu ni dibaje ole aye dawadura ni owo e eje ka dide duro lati gbadura si oluwa dide duro bayi eje ka gbadura o to akoko lati gbadura nibi kibi to ba wa ni ori ile aye yi ati gbo oro olorun oro olorun ti to wa wa fifi jelo to tesiwaju pelu kristi titi di ojo ideni lade na a fe mo iri oluwa fun ta ti gbo eje ka buku oruko oluwa eje ka dupe lowo olorun saju ohun gbogbo pe olorun ti dari wa titi de ibi ti a wa ninu irin ajo kristiani wa ninu irin wa pelu oluwa awon kan bere lati nkan bi 100 odun seyin awon miran 50 miran 40 awon miran 30 miran odun 25 awon miran odun 10 awon miran odun 5 oluwa ti dara si wa pupo eje ka mo ri oluwa fun ore ofe ati iranlowo re bibele so fa pe ki se ni tin fe be ni ki se ni tin o fe bi ko se olorun tin saanu eje ka mo ri oluwa fun ore ofe ati aanu olorun eyi to mura de ibi ti a wa yi eje ka fi gbogbo ogo fun eje ka mo riri re eje ka yin pe wa pelu wa titi de ehin yi ninu irin wa gege bi kristiani pelu re ni oruko Jesu ni agbadura ami ati gbo lati ni iwasu na ota okan wa ota ro gbebo okan wa bibeli wi pe agbodo ma ki sara tori pe ota wa gege bi kini o tin kira muramu o wa eni ti yo pa je kere idi ti a o fi gbadura o mu idawo wa o mu awon oludawo wa o si mu awon idawo lokun lebi wa fe gbadura ore ofe lati le koju ija si gbogbo idanwo ore ofe lati koju ija si gbogbo idanwo alokunrin lobinrin ke Olorun ko fi fun wa ore ofe na je ka bere fun ki a ba le doju ija ko idanwo kidanwo lati le bori idanwo kidanwo ore ofe lati so be ko fun gbogbo ipe ota oluwa yo fi fun wa eje ka gbadura pe Oluwa yo ran wa lowo yo se fun wa ni ore ofe lati le duro eje gbadura ore ofe Olorun yo ran wa lowo lati bori iru idawo kina to ko le wa si ona wa ni oruko Jesu ni agbadura ami ati gbe lati ni wa si na asiri isegun Jesu Kristi Oluwa wa ati kọ̀wé rẹ̀ a fẹ́ gbàdúrà pé Ọlọ́run á ràn wá lọ́wọ́ èyí ni ohun ìjà ìṣẹ́gun wa bíbélì wípé jẹ́ kí ọ̀rọ̀ kristi máa gbé inú yín lọ́pọ̀lọpọ̀ a fẹ́ gbàdúrà pé ore ọ̀fẹ́ láti ṣàṣàánú ọ̀rọ̀ ọlọ́run ore ọ̀fẹ́ láti fẹ́ràn ọ̀rọ̀ ọlọ́run ore ọ̀fẹ́ láti fi
oro olorun si ipo ti o ye ko wa nu aye wa e ja gbadura pe olorun fi fo wa gege bi dafidi ah emi ti fe oro re to isaru mi ni ojo gbogbo e je ka gbadura pe le yi o je afojusun ati ijewo ati ipinu wa pelu pe oro olorun ni a o gbe sinu okan wa yo kale nu okan wa okan wa yo jinle sinu oro olorun asiri na ni yi e je ka gbadura pe ati kowe re ni a o fese re mule nigba gbogbo nigba kugba ti a ba wa ninu ipo kipo e je ka gbadura pe ati kowe re yo jade lese kese e je gbadura pe oluwa yo ra wa lo oro olorun a o sasaro nu re a o keko nu re a o wa oro olorun pe oro olorun yo ra wa lowo ore ofe olorun yo ra wa lowo ni oruko jesu ni a gbadura Amen. Amen. Bakana ati gbo opolopo nkan ti esu ma mu wa Satani o ma nse agbateru awahala idamu atako idojuko nigba gbogbo lati sin sohun a fe gbadura pe ki Oluwa ki o ran wa lowo pe ajo ajo awajo asegun lo nipasẹ ni ti o fe wa e je ka dupe ka mo riwe Oluwa ka gbadura pe Oluwa yo ran wa lowo lati bore isegun lori gbogbo iyiriwo isegun lori gbogbo ipaju isegun lori gbogbo ipenija isegun lori gbogbo atako ati idojuko to n wa lati ibikebi gbogbo nkan won ni ti esu to ru soke to je agbatedu re lati mu wa sobu sobu ko ni saseri loruko jesu isegun yo je ase awa lojo gbogbo lati gbadegba ni loruko jesu e je ka fe ara wa le Oluwa lowo a o ni subu nigba kugba a o je asegun lori wahala ati ipaju to le wa si ona wa Olorun wa je ileeto Yesu mu alaaja ni oruko Jesu ni oruko Jesu ni agbadura Amen Amen ti kari aye ati gbo bakan na lati nu oro Olorun pe otito oro Olorun ti Olorun fi fun wa a o ni se pasiparo re pelu ohunkohun a fe gbadura pe Oluwa yo ran wa lowo ogun ti emi wa ki se fun tita iriri igbala wa ki se fun tita isodimo wa ki se fun tita ibatiswa na emo ki se fun tita iwa mimo ati oko funfun ki se fun tita a fe gbadura bibeli wi pe la otito ki ma si se ta a fe gbadura o fun ore ofe ki a ma se ta eyi te inu nkan wa ti olorun fi fo wa Oluwa yo fi fo wa e ja gbadura otito oro olorun aye wa ki se fun tita Oluwa yo ran wa lowo lati duro mi otito otito oro olorun e je ka gbadura ka fi ara wa le Oluwa lowo iji ba kai to ja kakiri ko ni gba wa kuro Oluwa ran wa lo lati duro lori oro Olorun Oluwa yo ran wa lo lati simi lori oro Olorun Oluwa yo ran wa lowo lati di otito oro Olorun mo a o ni se pasiparo oro oro Olorun pelu oko ni aye yi e je ka fara wele Oluwa lowo ati ri otito na ati ra otito a o si ni ta nitori onko ni oruko Jesu e je ka bere fun ore ofe lati je ileeto titi dopin ni oruko Jesu e je ka fara wa le Oluwa lowo ni oruko Jesu ni agbadura amen amen miran a fe dupe lowo Olorun Olorun ti se ileri lati pa omo titi dopin e je ka mo riri Olorun pe yo pa omo titi dopin gege bi oro re e je ka dupe lowo Olorun pe Kristi n sipe fun wa o ni o le ran won lo titi dopin awon ti o to Olorun wa nipase re a ko sa ire eje nipa pelu okan ti wa ìṣìpẹ́ rẹ̀ ló ń gbé wa rí lọ́jọ́ ọjọ́ ẹ jẹ́ ká mọ rírì rẹ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí mímọ́ pé ń ràn lọ́wọ́ fún ìbánipọ̀ rẹ̀ tó ń darí tó ń tọ́ni sọ́nà tó ń tọ́ wa sọ́nà ẹ jẹ́ ká mọ rírì Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ bákan náà àwọn tí wọ́n ti fi ìṣọ̀kan ṣètò láti dájú pé àbá eré ìjìnlẹ̀ àṣà dópin
baba dupe fun ilore yin jesu lo adupe fun isipe yin emi ma dupe lowo re fun iran lowo re ati ibarepo re nigba gbogbo a mo wi pe nipa ore ofe yin a o doron ni oruko jesu afi ara wa pe pa okan wa mo afi ara wa le ege da wa lowo oluwa yo pa mo ni oruko jesu ni oruko jesu ni agba adura amen agbadura oluwa yo je ka dabo jesu nigba gbogbo si ami kan wa nbe amen oluwa yo ran wa lowo lati feran jesu pelu gbogbo okan wa sibere ni ami miran amen oluwa yo pa wa mo lati dabo kristi ni nigba gbogbo ni oruko jesu e je agbadura papo bayi baba a fi jole ta wa han si yan dupe foro ta gbe leni o je ife yin pe ki a le doran nikeyin ka tele kristi ka ma ba rin pelu ijole to ti dopin o iran awon elomiran lowo e ran awon na lowo pelu ni oruko jesu o gbogbo ti a fi han wa ninu oro yin leni baba agbadura wi pe o re ofe lati ma gbe nipa won lati ma pa mo ninu okan wa e fi fun wa ni oruko jesu e seun fun ijole to yin a fi gbogbo ogo fun yin ati fun gbogbo ibi ti a ti n se isoji kari aye yi bayi fun eni ti o le pa yin mo kuro ninu ikose ti o si le mu yin gba laini abuku wa si iwaju ogo re pelu ayo nla si fun olorun ologbon nikan soso ati olugbala ni ogo ati ola nla ijegaba ati agbara lati sisin lo ati titi laye gbogbo ewe si wipe amen ni oruko jesu ni agba adura amen.

àbí èrè wúrà wípé wọ́n sì ń sìn wọ́n wọ́n ń bọ wọ́n wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn wípé irú àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ ìbọrìṣà wọn ó mú ìfọ́jú ọkàn bá wọn wo ìwé òwe orí ọgbọ̀n ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún ojú tí ó sín bàbá rẹ̀ jẹ tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde ọmọ ìdì a sì mú u jẹ àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọ́n bá ní bàbá tí ó mọ bíbélì bí wọ́n bá ní ìyá tí ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí wọ́n bá ní àwọn òbí tí ó jẹ́ wípé lójoojúmọ́ ni wọ́n máa ń gbé ìlànà àti ìpinnu ọ̀rọ̀ ẹbí wọn lé orí bíbélì ojoojúmọ́ nǹkan kí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọmọ wọn gbé lé ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí torí pé wọ́n ti lọ sí ilé ìwé ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ọmọ ọlọ́run ìyá ò kàwé ṣùgbọ́n ó ka bíbélì ìyá ò mọ nípa ọ̀nà amẹ́ríkà àbí ọ̀nà japan tàbí kò mọ ọ̀nà ìlú england ṣùgbọ́n mọ ọ̀nà ìlú ọ̀run rere ìyá ò mọ ọba kò mọ ìjòyè nínú ayé ṣùgbọ́n ọmọ jésù ọba àwọn ọba a sì ń fi ọ̀nà ọlọ́run kọ́ àwọn ọmọ ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí wọ́n máa sin bàbá wọn jẹ wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn ó sọ fún wa wípé ẹyẹ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú ó ní ọmọ ìdì ẹyẹ mìíràn nìyí ni èyí ó sọ wípé òní ó mú ojú wọn ni ó mú jẹ ohun tí ó ń sọ ni pé a sọ wọ́n di afọ́jú ṣùgbọ́n kí o tó rò wípé àwọn ọmọdé nìkan ni a ń bá wí ìwọ pàápàá tí o jẹ́ àgbàlagbà o ní àlùfáà o ní olùkọ́ni gẹ́gẹ́ bí bàbá nínú olúwa ẹni tí ó ń fi ọ̀nà ìyè anípẹ̀kan hàn ọ́ ẹni tí ó ń sọ bí a ṣe ní láti gbéyàwó aṣọ tí a ní láti wọ̀ ìrìn tí a ní láti rìn ọ̀rọ̀ tí a ní láti sọ ìṣe tí onígbàgbọ́ ní láti ṣe ó ń sọ fún wa a ń sọ fún wa àwọn ohun àmúyẹ tí a fi lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere ṣùgbọ́n bí o bá ń sin bàbá rẹ nínú ìgbàgbọ́ tí ó ń sin jẹ bí o bá ń dágun lá wípé ó dùn sọ lẹ́nu mọ́ ṣe ń sọ nìyẹn wọn ò mọ wàhálà tí mo ní wọn ò mọ èyí tí mo ń dojúkọ bí o bá ń sin bàbá rẹ nínú olúwa bí o bá ń sin jẹ tí ó ń gan ọ̀rọ̀ ọlọ́run tí ó ń gbọ́ ó ní ó di afọ́jú nítorí wípé kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú rẹ jáde èyí ni a fi ń sọ àwọn ẹlòmíràn ni a fi ń sọ wọ́n di afọ́jú ó ṣeéṣe bóyá o lọ sínú ìmọ̀tipara ni ó ṣeéṣe o lọ sínú ìbọ̀rìṣà ó ṣeéṣe àgàbàgebè ni ó kún ayé rẹ tàbí àìgbọràn tàbí àfojúdi ó ní irú ẹni bẹ́ẹ̀ ó di afọ́jú nípa ti ẹ̀mí ṣùgbọ́n kí ni báwo ni a ṣe lè ní ìwòsàn fún ọkàn òkùnkùn báwo ni a ṣe lè mú ìfọ́jú ọkàn yìí báwo ni a ṣe lè mú kúrò jésù kristi ni ẹni tí ó tó láti ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ onígbanilà onímú ìfọ́jú ọkàn kúrò onílé òkùnkùn wa lọ nítorí òun ni ìmọ́lẹ̀ ayé òun ni ìmọ́lẹ̀ fún ọkàn òkùnkùn ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kí a wo kọ́ríntì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí di òní olónìí ní kíkà má jẹ̀mú láéláé ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú kristi ṣòrí ṣùgbọ́n títí di òní olónìí nígbàkúùgbà tí a bá ń ka mose ìbòjú náà ń bẹ lé ọkàn wọn ṣùgbọ́n nígbà tí òun bá yí padà sí olúwa a ó mú ìbòjú náà kúrò òun ni a fi sọ wípé kí a tọ ọlọ́run wá òun ni a fi sọ wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀ òun ni a fi sọ wípé kí a ké pe jésù kristi ẹni tí ó lè mú ìfọ́jú ọkàn kúrò ṣé orí ohun tí a kọ́ lónìí nínú wíwá inú ìwé mímọ́ ṣé orí bartimeo afọ́jú bí ó ti ń gbọ́ ìró ẹsẹ̀ ọ̀pọ̀ ènìyàn bí ó ti ń rí wípé nǹkan kan ń ṣẹlẹ̀ ó ń bi wọ́n wípé kí ló dé tí ọ̀pọ̀ ènìyàn wà báyìí ló gbọ́ wípé jésù kristi ọmọ dáfídì ló ń kọjá lọ bẹ́ẹ̀ ló bẹ̀ sí ní ké tantan wípé jésù kristi
omo Dafidi shanu fun mi ni awon ti o wa ni ayika inu won so pe ki o

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

0: DCLM Radio. The spiritual warfare is our concern.
1: Iwe ikeji awon oba ori ikerinlelogun le ojo re ni Nebukadnesari oba Babeli goke wa Joakim si di ranse re le odun meta nigba na ni o pada o si sote si Oluwa si ran egbe ogun awon ara Kaldea si ati egbe ogun awon ara Syria ati egbe ogun awon ara Moab ati egbe ogun awon omo Amoni o si ran won si Juda lati parun gege bi oro Oluwa ti o ti so nipa awon iranse re awon woli ni tooto lati enu Oluwa ni eyi ti wa sori Juda lati mu won kuro ni waju re nitori ese Manase gege bi gbogbo eyi ti o se ati nitori eje alaise ti o ta sile pelu nitori ti o fi eje alaise kun Jerusalemu ti Oluwa ko fe dariji ati yoku ise Joakim ati gbogbo eyi ti o se ako ako won sinu iwe oro ojo awon oba Juda beni Joakim sun pelu awon baba re Joakim omo re si joba ni ipo re oba Egypt ko si tun jade kuro ni ile re mo nitori oba Babeli ti gba gbogbo eyi ti se ti oba Egypt lati odo Egypt wa titi de odo Euphrates eni odun 18 ni Joakim nigbati o bere si joba o si joba ni osu meta ni Jerusalem oruko iya re ni Neushta omobirin Elnatani ti Jerusalem o si se eyi ti o buli ojo Oluwa gege bi gbogbo eyi ti baba re ti se le akoko na awon iranse Nebukadnesari oba Babeli gbe ogun wa si Jerusalem a si do ti ilu na Nebukadnesari oba Babeli si de si ilu na nigbati awon iranse re si do ti Joakim oba Juda si jade to oba Babeli lo ohun ati iya re ati awon iranse re ati awon ijoye re ati awon iwefa re oba Babeli si mu di odun kejo ijoba re o si ko gbogbo isura ile Oluwa lo kuro nibe ati isura ile oba o si ke gbogbo ohun elo wura wewe ti Solomoni oba Israeli ti se ni tempili Oluwa bi Oluwa ti so o si ko gbogbo Jerusalem lo ati gbogbo awon ijoye ati gbogbo awon alagbara akoni eniyan ani egba arun igbekun ati gbogbo awon onisona ati awon alagbede koko enikan bi ko se iru awon ti o je talaka ninu awon eniyan ile na o si mu Joakim lo si Babeli ati iya oba ati awon obirin oba ati awon iwefa re ati awon alagbara ile na awon wonyi le o ko ni igbekun lati Jerusalem lo si Babeli ati gbogbo awon okunrin olola 500 ati awon onisona ati awon alagbede 1000 gbogbo awon ti o ni agbara ti o si ye fun ogun ani awon ni oba Babeli ko ni igbekun lo si Babeli oba Babeli si fi Mataniah arakunrin baba re joba ni ipo re o si pa oruko re da si Sedekiah eni odun 21 ni Sedekiah nigbati o bere si joba o si joba le odun 11 ni Jerusalem oruko iya re ni Hamutali omobirin Jeremiah ati Libna o si se eyi ti o buru le ojo Oluwa gege bi gbogbo eyi ti Joakim ti se nitori nipa ibinu Oluwa ni o se si Jerusalem ati Juda ti to fi ta won nu kuro ni waju re Sedekiah si sote si oba Babeli
2: iwe ikeji awon oba ori ike 25 o si se ni odun 9 ijoba re ni osu 10 ni ojo 10 osu ni Nebukadnesari oba Babeli de ohun ati gbogbo ogun re si Jerusalem o si do ti won si mo di ti yi kaakire a si do ti ilu na titi di odun 11 Sedekiah ati ni ojo 9 osu 4 iyan mu gidigidi ni ilu ko si si onje fun awon eniyan ile na ilu na si fo gbogbo awon okunrin ologun si gba ona bode laarin odi meji ti o wa leti ogba oba salo le oru awon ara Kaldea si yi ilu na kaakire oba si ba ona petele lo ogun awon ara Kaldea si le pa oba won si ba ni petele Jericho gbogbo ogun re si tuka kuro lodo re be ni won mu oba won si mu goke lo si odo oba Babeli ni Ribla won si so oro idajo lori re won si pa awon omo Sedekiah le oju re won si fo Sedekiah le oju won si fi ewon ede de won si mu lo si Babeli ati ni osu 5 ni ojo 7 osu ti se odun 19 Nebukadnesari oba Babeli ni Nebusaradani olori eso na se oba Babeli wa si Jerusalem o si fi ile Oluwa jona ati ile oba ati gbogbo ile Jerusalem ati gbogbo ile eniyan nla le o fi ina sun gbogbo ogun awon ara Kaldea ti o wa lodo olori eso si wo odi Jerusalem pale yi kaakiri ati iyoku awon eniyan ti o ku ni ilu ati awon isansa ti o yato oba Babeli lo pelu opolopo eniyan ti o ku ni Nebusaradani olori eso ko lo
1: ṣùgbọ́n olórí ẹ̀ṣọ́ fi àwọn tálákà ilẹ̀ náà sílẹ̀ láti máa ṣe alábòjútó àjàrà àti láti máa ṣe àroko àti ọmọ idẹ wọn ni ti ń bẹ ní ilé olúwa àti ìjókòó wọn ni àti agbada ńlá idẹ tí ó wà ní ilé olúwa bí àwọn ará káldíà fọ́ túútú wọ́n sì kó idẹ wọn lọ sí bábélì àti ìkòkò wọn ni
2: àti ọkọ wọn ni
1: àti àlùmọ́gàjì fìtílà wọn ni àti ṣíbí wọn ni àti gbogbo ohun èlò wọn ni tí wọ́n fi ń ṣiṣẹ́ ni wọ́n kó lọ àti ohun ìfọná wọn ni àti ọpọ́n wọn ni èyí tí ṣe ti wúrà ní wúrà àti èyí tí ṣe ti fàdákà ní fàdákà ni olórí ẹ̀ṣọ́ kó lọ. Àwọn wọn méjì agbada ńlá kan àti ìjókòó wọn ni tí Solomoni ti ṣe fún ilé olúwa idẹ ni gbogbo ohun èlò wọ̀nyí aláìní wọn ni. Gíga ọ̀wọ̀n kan ni ìgbọ̀nwọ́ 18 àti ọ̀nà orí rẹ̀ idẹ ni àti gíga ọ̀nà orí náà ni ìgbọ̀nwọ́ 3 àti iṣẹ́ wíwun náà àti àwọn pomegranate tí ó wà lórí ọ̀nà orí náà yìí káàkiri gbogbo rẹ̀ ti idẹ ni gẹ́gẹ́ bí àwọn wọ̀nyí sì ni ọ̀wọ̀n kejì pẹ̀lú iṣẹ́ wíwun. Olórí ẹ̀ṣọ́ sì mú Seraya olórí nínú àwọn àlùfáà àti Sefanaya àlùfáà kejì àti àwọn olùṣọ́ ìloro 3 àti láti inú ìlú ó mú ìwẹ̀fà kan tí a fi ṣe olórí àwọn ológun àti ọkùnrin 5 nínú àwọn tí ó wà níwájú ọba tí a rí ní ìlú àti akọ̀wé olórí ogun tí ń to àwọn ènìyàn ilẹ̀ náà àti 100 ọkùnrin nínú àwọn ènìyàn ilẹ̀ náà tí a rí ní ìlú. Nebuzaradani olórí ẹ̀ṣọ́ sì kó àwọn wọ̀nyí ó sì mú wọn tọ ọba bábélì wá sí Ribla. Ọba bábélì sì kọlù wọn ó sì pa wọn ní Ribla ní ilẹ̀ Hamati bẹ́ẹ̀ ni amújúdà kúrò ní ilẹ̀ rẹ̀ àti àwọn ènìyàn tí ó kù ní ilẹ̀ Júdà tí Nebukadnessari ọba bábélì fi sílẹ̀ àní ó fi Gedaliah ọmọ Ahikamu ọmọ Ṣafani jẹ baálẹ̀ wọn. Nígbà tí gbogbo àwọn olórí ogun àwọn àti àwọn ọkùnrin wọn sì gbọ́ pé ọba bábélì ti fi Gedaliah jẹ baálẹ̀ wọ́n tọ Gedaliah wá ní Mispa àní Ishmaeli ọmọ Netanaya àti Johanani ọmọ Kariah àti Seraya ọmọ Tanhumeti ara Netofati àti Jaasanaya ọmọ ara Maaka àwọn àti àwọn ọkùnrin wọn. Gedaliah sì búra fún wọn àti fún àwọn ọkùnrin wọn ó sì wí fún wọn pé ẹ má bẹ̀rù láti sin àwọn ará Kaldea ẹ máa gbé ilẹ̀ náà kí ẹ sì máa sin ọba Bábélì yóò sì dára fún yín. Ó sì ṣe ní oṣù keje ni Ishmaeli ọmọ Netanaya ọmọ Elishama nínú irú ọmọ ọba wá àti ọkùnrin 10 pẹ̀lú rẹ̀ ó sì kọlu Gedaliah ó sì kú àti àwọn ará Júdà àti àwọn ará Kádíà tí ó wà pẹ̀lú rẹ̀ ní Mispa àti gbogbo ènìyàn tí ewé tí a gbà àti àwọn olórí ogun sì dìde wọ́n sì wá sí Egypt nítorí tí wọ́n bẹ̀rù ará Kádíà. Ó sì ṣe ní ọdún 37 ìgbèkùn Jehoiakini ọba Júdà ní oṣù 12 ní ọjọ́ 37 oṣù Efilmerodaki ọba Bábélì ní ọdún tí ó bẹ̀rẹ̀ sí ìjọba ó gbé orí Jehoiakini ọba Júdà sókè kúrò nínú túbú ó sì sọ̀rọ̀ rere fún un ó sì gbé ìtẹ́ rẹ̀ ga ju ìtẹ́ àwọn ọba tí ó wà pẹ̀lú rẹ̀ ní Bábélì ó sì pààrọ̀ àwọn aṣọ túbú rẹ̀ ó sì ń jẹun nígbà gbogbo níwájú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ̀ àti ìpín oúnjẹ tirẹ̀ jẹ́ ìpín oúnjẹ tí ọba ń fi fún un nígbà gbogbo iye kan ní ojoojúmọ́ ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Èyí ni òpin ìwé kejì ti àwọn ọba.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ni orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run aláàánú a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún péjọpọ̀ lónìí láti kọ́ ẹ̀kọ́. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ kí ó wà láàrin wa. Kí ó ka ọ̀rọ̀ yìí pẹ̀lú wa. Kí ó kọ́ wa ní ẹ̀kọ́ tí ó yẹ kí ó yé wa. Kí ó sì fún wa ní agbára láti ṣe ohun tí ẹ fẹ́ kí a ṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ bíbélì wa nísinsìnyí a ń ka Ebéèrò orí 13 láti ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 21. Ohun tí a ń kà lónìí jẹ́ àdúrà tí ẹni tí ó kọ Epístélì yìí tí ó gbà fún àwọn olùkà Epístélì náà. Bí o bá wo ẹsẹ̀ yìí ó rí wípé ó jẹ́ gbólóhùn àdúrà tí apostoli Paulu tí ó gbà fún àwọn olùka ìwé náà. Ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inu oko wa nipa eje majemo ayeraye ani olowa wa jesu ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se tewogba ni waju re ninu wa nipase jesu christi eni ti ogo wa fun lai ati lai lai amen bi o ba wo ohun ti a ko ni ose ti o koja o ri we pe aposteli yo nbe awon ti won je onigbagbo laarin awon eberu na we pe ki won ki o ma gbadura fun ohun ninu ese ikejidinlogun o ni e ma gbadura fun wa nitori awa gbagbo pe awa ni eri okan riri asin fe lati ma wa lododo ninu ohun gbogbo sugbon imi nbe yin gidigidi si lati ma se yi ki a ba le tete fi mi fun yin pada ari awon eko pataki ko ninu ohun ti ari nihin lakoko ohun ti eni yi so we pe ki awon omo ijo ki o se fun ohun ohun pelu mura tan lati se fun awon elomiran ohun ti an so ni we pe o paro wa si won we pe ki won ki o gbadura fun ohun ohun paapa si n gbadura fun won eko kini ti akoko ko nibe ni ari ninu Matthew ori keje ese ikejila nitori na ohun gbogbo ti eyin ba nfe ki awon eniyan ki o se si yin be ni ki eyin ki o se si won gege nitori eyi le ofin ati awon woli bi aposteli se so we pe ki won ki o gbadura fun ohun ohun ti ohun fe ti o si nreti lati owo won ohun paapa se tan lati se fun won ohun ti iwo ba nfe lati odo awon elomiran o fe ki won ki o gbadura fun o fe ki won ki o feran re o fe ki won ki o sori fun o awon nkan ti o nreti lati odo awon elomiran o ye ki iwo paapa ki iwo na ki o le se fun won eko keji ti a ri ko ni we pe nitoto ni o ti gbadura nitoto ni o ti waasu oro olorun fun won sugbon mo we pe laisi we pe a fi adura ti iwaasu wa leyin iwaasu yi ko le sise ninu okan won ti n gbo eyi je ki o ye wa we pe awa ti a waasu awa ti a je adari awa ti a je bi oluso agutan tabi adari ekan o ye ki a ma waasu nitoto sugbon o ye ki a ma gbadura fun awon ti a waasu si ninu Samuel kini ori kejila ni Samuel ti so fun awon omo Israeli we pe o mo ojuse ti o ngba lowo Olorun ojuse meje pataki lati ma ko won ati lati ma gbadura fun won ninu Samuel kini ori kejila ese keta le logun pelu bi o se ti emi ni ki a ma ri pe emi deshe si Olowa ni didekun gbadura fun yin emi o si ko yin li ona rere ati tito bi o tin se ipinu we pe ohun yo ma ko won li ona rere ati li ona tito li o tun je ki o da won loju we pe won ni ohun ni lati ma gbadura fun won o ti le so fun a we pe bi ohun ko gbadura yi fun won a je we pe ohun dese si Olorun o ye ki o ye awa ti a ni anfani lati ma to lati ma dari lati ma ko awon eniyan Olorun wi pe o je ojuse wa bákan náà láti máa gbàdúrà fún wọn kí a wá wo eberu orí ìkẹtàlá láti ẹsẹ ogun ó ní ǹjẹ ọlọrun àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹjẹ májẹmú ayérayé àní olúwa wa jésù kí ó mú yín pé ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wé pé bí aposteli ṣe ń gbàdúrà ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí ọlọ́run baba ó ní kí ọlọ́run àlàáfíà kí ó mú yín pé ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì bí wọ́n bá fẹ́ gbàdúrà wọ́n máa dárúkọ áńgẹ́lì àwọn mìíràn ó ṣeé ṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà ó ní òun gbàdúrà sí ọlọ́run àlàáfíà ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú kí sì ni àdúrà tó ń gbà ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé kí a ṣe wọ́n yẹ kí gbogbo ìfẹ́ Ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà a kì í gbàdúrà sí Jésù tààrà a kì í gbàdúrà sí áńgẹ́lì a ki gbadura pelu oroko oludasile ijo ninu Johanu. Johanu ori kerin din logun lati ese iketa le logun ni Jesu te fi han awon omo ehin re oni ni ojo na eyin ki o bi mi lere onkon looto looto ni mo wi fun yin onkon ti eyin ba bere lowo baba onkon ti eyin ba bere lowo baba li oruko mi ohun fi fun yin eni a fi ri we pe adura ti aposteli igba ninu eko ti an ko loni o wa ni ibamu pelu oro olorun o ni ohun gbadura si olorun orun olorun baba olorun alaafia eni ti o tun mo oluso agutan nla ti awon agutan ti o mu jade kro ninu oko o ni nipa eje majemo ayeraye ki o mu yin pe loni bi a tin wo eko wa a ma wo ipa meta ninu eko wa ikini alaafia pelu olorun alaafia pelu olorun ikeji alaafia olorun iketa ailaba won ati iwa bi olorun alaafia pelu olorun bi abawo ohun ti anka loni ari we pe ogbeni yi ti o je ni olorun ti o si je oniwaasu aposteli ti o lagbara o ngbadura o ni nje olorun alaafia ki a koko menu duro nibe na ki a mo we pe adura ti eni yi ngba o mu le ori we pe olorun ti o wa le alaafia pelu wa ti a wa paapa ti a wa ni alaafia pelu re nje bi a ba bere we pe bawo ni a se nwa ni alaafia pelu olorun ti olorun si wa ni alaafia pelu wa nitori ye ki a mo we pe ohun amuye ti a koko ni lati ni we pe a wa ni alaafia pelu olorun nigba na ni ru adura ti a gba nihi ni o le je itewogba lodo olorun o si ye ki a mo we pe ki se gbogbo eniyan to wa loke ope ni o wa ni alaafia pelu olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu olorun o si ye ki iru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia pelu olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti an keko lori re loni ninu Isaiah ori ikeji dini adota ikeji dini adota 48 ni o ti so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro li olowa wi o ni alaafia ko si fun eniyan boboro ni olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ti o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati olorun ninu Isaiah yi kan na ori kokan din ni ogota 59 ori kokan din ni ogota ese ikeje ati ese ikejo ese won sare si ibi yi so fun wa e ti o fi je we pe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala olorun wo ti won ko fi ni alaafia pelu olorun ese won sare si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun be ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki yo mo alaafia ye ki o yi onigba na we pe bi o ba ti di eni igbala bi o ba ti ni alaafia olorun ohun ti o je ki o ri be ni we pe ese nbe ni igbesi aye re a ti le so fun wa ninu awon oba keji ese kan ti o ma nje ki o ma si alaafia ninu okan obirin ninu okan okunrin tabi alaafia laarin awa pelu olorun awon oba keji ori kesan anka ese ikeji le logun awon oba keji ori kesan ese ikeji le logun o si se nigbati Joramu ri Jehu le o wi pe Jehu alaafia ko ohun to bere pe se alaafia ni ohun si wi pe alaafia kini niwon bi iwa agbere Jezebeli iya re ati ise aje re ti po to be o je ko ye wa we pe awon ti won ba ni emi okunkun awon ton wa ba je osho tabi aje ko si alaafia fun won ko si si alaafia laarin awon ati olorun iru awon eniyan be ti won o ni alaafia ibi ni wo ma ri ni igba gbogbo afi igba ti won ba ba olorun laja ti won si ni alaafia pelu olorun ninu chronicle keji Chronicle keji ni a to fi ye wa awon ti ko ni alaafia an kan kan won yi ki o le yi ohun ti o ye ki o se irin ti o ye ki o rin isise ti o ye ki o gbe ki o ba le ni alaafia pelu olorun Chronicle keji ori kedogun ese keta ati ese karun nje ojo popo ni Israel ti wa lai sin olorun otito lai ni alufa ati nkoni lai ni ofin kini abayori si wepe won ko sin olorun otito won ko ni alufa ati nkoni ni eko bibeli won ko si ni ofin won gba ofin olorun ninu okan wa ninu igbese aye won ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo li o wa lori gbogbo awon olugbe ile won ni bi abaje eni ti o mo olorun eni ti o ti ibere sini sin olorun otito an so fun awe pe iru awon eniyan be won ni alaafia nitori kini nitori bibeli je ki o ye wa we pe nitori a fi ibinu olorun han lati oran wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan an so fun ninu orin david ori keje ese kokan la we pe olorun sin binu si eniyan boboro lojojumo ini eti atika ti o so fun awe pe ko si alaafia fun eniyan boboro sugbon bi a ba wo ohun ti an ka loni ninu ebero ori ketala ese ogun ni a ri we pe apostle n gbadura we pe nje olorun alaafia nigba ti o se we pe gbogbo eniyan ni o ti se ti o si ti kuna ogun olorun bawo ni awon kan se ni alaafia pelu olorun ise wo ni won se igbese wo ni won gbe adura wo ni won gba ti o mu won wa si alaafia pelu olorun bi o ba je onka bibeli o mo we pe jesu ni a n pe ni omo alade alaafia oni o dabi eni we pe o mu olorun lowo o si mu awa na lowo lati so owo awa mejeje papo lati je ki alaafia ki o wa laarin awa ati olorun eyi ni jesu christi lo fi lo si

àṣà alẹ́ ọgbẹ́, nítorí ìrékọjá wa, àpáálára, nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa wà lára rẹ̀, àti nípa ìnà rẹ̀ lè àfimú wa lára dá. Nígbà tí ó sọ fún wa pé ìnà àlàáfíà wa wà lára rẹ̀, ó ń sọ fún wa pé ìyà tí Jésù jẹ, ìnà tí a na Jésù, ó wà láti jẹ́ kí àlàáfíà wà láàrin àwa àti Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí o bá rántí wípé a ti fi Jésù rúbọ fún wa, bí o bá rántí wípé Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa, nígbàkúgbà tí o bá gbà á gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, ni yóò bá ọ làjà láàrin ìwọ àti Ọlọ́run, yóò sì mú kí àlàáfíà wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Éfésù ń sọ fún wa ní orí kejì. Ó ń sọ fún wa wípé a ti ṣe ìlàjà láàrin àwa àti Ọlọ́run. Ìlàjà tí a ṣe yìí, èyí ni ó mú kí àlàáfíà kí ó wà láàrin àwa àti Ọlọ́run. Éfésù orí kejì láti ẹsẹ̀ ìkẹrìnlá. Nítorí òun ni àlàáfíà wa, òun ni àlàáfíà wa, ẹni tí ó ṣe méjèèjì lé ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé ni ti ń bẹ láàrin. Ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ olódì sí Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, nítorí ikú Jésù Kristì fún wa, nígbà tí a bá gba ikú Jésù yìí, tí a bá gbà á gbọ́, ó ní Jésù yóò di àlàáfíà fún wa, yóò sì jẹ́ kí àlàáfíà kí ó wà láàrin àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nísinsìnyí, a wá di ọmọ Ọlọ́run, ọ̀rẹ́ Ọlọ́run, nítorí orí ọ̀fẹ́ tí ń tipasẹ̀ Jésù Kristì wá sí ìgbésí ayé wa. Nínú ẹsẹ̀ 15, ó sì ti fi òpin sí ọ̀tá ni nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn ni tí ń bẹ nínú ìlànà, ti kí ó lè fi àwọn méjèèjì dá ẹni titun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà. Ohun tí ó ń sọ fún wa ni wípé àwọn méjèèjì, èyí ń tọ́ka sí àwọn Júù àti àwọn kèfèrí, wípé àwa tí a jẹ́ kèfèrí, àwọn tí ó jẹ́ Júù, tí wọ́n jẹ́ bí ọmọ Ábráhámù ní ti ara, wípé Jésù Kristì, ó ti fi ara rẹ̀ rú ẹbọ fún wọn, kí olúkúlùkù wa, kí ó lè wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ẹsẹ̀ 17, ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnà réré, èyí ni àwọn kèfèrí, àti fún àwọn tí ó súnmọ́ tòsí, èyí ni àwọn Júù. Nítorí bẹ́ẹ̀, bí o bá fẹ́ mọ ohun tí ó yẹ kí o ṣe, kí àlàáfíà yìí kí ó lè jẹ́ tìrẹ, ó yẹ kí o ronúpọ̀ àdá àwọn ẹ̀ṣẹ̀ rẹ, kí o kọ̀ wọ́n sílẹ̀ pátápátá, kí o sì mọ̀ wípé Jésù Kristì fẹ́ láti fún ọ ní ìdáríjì. Bí o bá sì ti ní ìdáríjì yìí, o rí wípé àlàáfíà yóò de inú ọkàn rẹ, ìlàjà yóò wà láàrin ìwọ àti Ọlọ́run. Èyí ni Jóòbù ń sọ fún wa nínú Jóòbù orí kejìlélógún láti ẹsẹ̀ 21. Fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ ó sì wà ní àlàáfíà, ìwọ ó sì rí àlàáfíà, nípa èyí ni rere yóò wá bá ọ. Ó ní bí o bá fẹ́ ní àlàáfíà, ohun kan láì gbọdọ̀ má ṣe, wípé kí o súnmọ́ Ọlọ́run. Báwo ni o ṣe lè súnmọ́ Ọlọ́run bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ? O ní láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nígbà tí o bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí a sì fi ẹ̀jẹ̀ Jésù tí a fi wẹ̀ ọmọ, ó ní nígbà náà ìwọ ó rí àlàáfíà. Ó ní nígbà tí o bá sì ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run, tí o ní àlàáfíà, ó ní nípa èyí ni, nípa ìbálàjà ni, nípa àlàáfíà tí o ní nípasẹ̀ ìgbàlà, Ọlọ́run rere yóò sì wá bá ọ. Ó ní èmi bẹ̀ ọ́, gba òfin lé ẹnu rẹ̀ wá, kí o sì tó ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀. Bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè àgbẹ̀ọ̀rọ̀, bí ìwọ bá sì mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ, bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni o fẹ́ ní àlàáfíà Ọlọ́run, ohun kan tí o ní láti ṣe, ìṣísẹ̀ kínní tí o ní láti gbé, ni wípé kí o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, kí o kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. Ó ní kí o mú kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí o jìnà réré kúrò nínú àgọ́ rẹ, kúrò nínú ìgbésí ayé rẹ, nígbà náà ni o lè bá Ọlọ́run làjà. Èyí ni a ń pè ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ń sọ wípé a ní ìbálàjà pẹ̀lú Ọlọ́run, ó túmọ̀ sí ohun kan náà wípé a ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ń sọ

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọrùn. A dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdìnà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣe ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣe, ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísírẹ́lì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá, ẹsẹ̀ 15. Ó ní, nítorí náà, ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀, dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew 11:30. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀ yóò máa dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfò wọn, ó ṣeéṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìníṣẹ́lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2 orí 15, Chronicle 2 orí 15 láti ẹsẹ̀ 5, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lè wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ lè ó sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ kẹfà, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀, yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ 7 sí 8, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ òdedi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́njamínì, àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Efraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó jẹ́ àsìkò tí ìpọ́njú àti wàhálà wà, síbẹ̀síbẹ̀ ohun tí a ní ní àkọsílẹ̀ fún Asa àti àwọn ọmọ Júdà àti Bẹ́njamínì ní àkókò náà ni wípé wọ́n fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Ọlọ́run. Ní àkókò tí wa yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé àìríjẹ, àìrímu, ìpọ́njú, wàhálà wà láyíká wa, ó yẹ kí àwa pàápàá kí a fi ìgbàgbọ́ àti ìgboyà kí a fi sọmọ Ọlọ́run. Nínú ìwé Jóòbù láti orí 1 ni mo ti ń kà fún ọ láti ẹsẹ̀ 14. Ìwé Jóòbù orí 1 láti ẹsẹ̀ 14, ó ń ṣẹ́kan sì tọ Jóòbù wá wípé àwọn ọ̀dà màálù ń túlẹ̀, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ lé ẹ̀bá wọn, àwọn ará sábà sì kọlù wọn, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lúpẹ̀lú wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wí pé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀, ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun, èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wí pé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta, wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ, wọ́n sì kó wọn lọ, pẹ̀lúpẹ̀lú wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa, èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó sì wí pé àwọn ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin ń jẹ, wọ́n mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin, sì kíyèsí ẹ̀fúùfù ńláńlá tí ìhà ijù
0: ìfẹ́ wá, ìkọlù ìgún mẹ́rẹ̀ẹ̀rin ilé, ó sì wó lu àwọn ọmọkùnrin náà, wọ́n sì kú. Èmi nìkan ṣoṣo lé ó yọ láti ròyìn fún ọ. Bí o bá wo àwọn nǹkan tí a kà wọ̀nyí, wọ́n jẹ́ àjálù púpọ̀. Bí àjálù ti ń dé bá ẹran ọ̀sìn, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn dúkìá, bẹ́ẹ̀ ni ó ń dé bá àwọn ọmọ nínú ilé. Wọ́n sì wá ròyìn fún Jóòbù ní ọjọ́ kan ṣoṣo, tó jẹ́ wípé ìṣẹ́jú kan kò la àárín ìròyìn búburú kan àti òmíràn. Kí ni irú àwa tí a wà láyé lóde òní, kí ni a lè ṣe bí àjálù, ìpọ́njú, wàhálà bá dé bá wa? Ó ṣeéṣe kí àwọn ẹlòmíràn kí wọn kí ó dẹ́kun àti sin Ọlọ́run. Kí ni ìwà tí Jóòbù hù ní àkókò yìí tí a ń lò gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa? Ní ẹsẹ̀ ogún nígbà náà ni Jóòbù dìde, ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì parí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé níhòhò ni mo ti inú ìyá mi jáde wá, níhòhò ni èmi ò sì tún padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà á lọ, ìbùkún lé orúkọ Olúwa. Nínú gbogbo èyí, Jóòbù kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́. Ohun tí a ń sọ ni wípé nínú ìpọ́njú, nínú ọ̀fì ọ̀ọ́là tó wà nínú ayé, ó yẹ kí a sọmọ Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà wípé bí ẹ̀mí bá ń bẹ, ìrètí ń bẹ pẹ̀lú, wípé Ọlọ́run tí ó fi fún wa ní àkọ́kọ́, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìkólọ, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní wàhálà, ó dájú wípé Ọlọ́run yóò tún ṣàánú fún wa. Ẹ jẹ́ kí a wo Habakuku orí kẹta láti ẹsẹ̀ kẹtàdínlógún. Kí a wo ẹ̀rí àwọn tí ó lọ ṣáájú wa nígbà tí wọ́n ń la wàhálà kọjá, nígbà tí ó dàbí ẹni wípé wọ́n dé ìkóríta ọ̀nà, nígbà tí ó dàbí ẹni wípé ojú ṣú, gbogbo àwọ̀ sánmọ sí rọ̀dẹ̀dẹ̀ yí wọn ká, tí ó dàbí ẹni wípé wàhálà wọn kò ṣe dojúkọ, kò sì ṣe kọjá nínú rẹ̀. Kí a wo kí ni ìdúró wọn, kí ni ìjẹ́rìsí wọn, kí ni àwọn ohun tí wọ́n sọ láti lè tẹ̀lé Ọlọ́run àti faramọ́ Ọlọ́run ní tímọ́tímọ́. Ní Habakuku orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún, ó ní bí igi ọ̀pọ̀tọ́ kì yóò tilẹ̀ taná, tí èso kò sí nínú àjàrà, iṣẹ́ igi ólífì yóò jẹ́ àṣẹ́dànù, àwọn oko kì yóò sì mú oúnjẹ wá, a ó ké agbo ẹran kúrò nínú agbo, ọ̀wọ́ ẹran kì yóò sì sí ní ibùsùn mọ́, ṣùgbọ́n èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Ohun tí Habakuku ń sọ fún wa níhìn-ín wípé bí kò tilẹ̀ sí oúnjẹ, bí kò tilẹ̀ sí ohun ìní, bí ó dàbí ẹni wípé ọ̀dá wà ní oko àti lórí ilẹ̀, tí ó sì dàbí ẹni wípé àwọn nǹkan tí máa múnú ẹni dùn kò sí, ó ní síbẹ̀síbẹ̀, èmi ó máa yọ̀ nínú Olúwa, èmi ó máa yọ̀ nínú Ọlọ́run ìgbàlà mi. Olúwa Ọlọ́run ni agbára mi, òun ó sì ṣe ẹsẹ̀ mi bí ẹsẹ̀ àgbọ̀nrín, lórí ibi gíga mi ni yóò sì mú mi rìn sí olórin akọrin lára ohun ọ̀nà orin olókùn mi. Ó ń sọ wípé òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí ìpọ́njú tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí wàhálà tilẹ̀ wà, òun lè kọrin ìyìn sí Ọlọ́run bí kò tilẹ̀ sí olùtọ́jú tàbí aláfẹ̀yìntì, wípé nínú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ayé, ó sì ṣeéṣe fún onígbàgbọ́ tòótọ́ láti rìn ní ojú ọ̀nà ìhìn rere tí ó lọ sí ọ̀run, kí a má bọ́hùn, kí a má kùn, kí a má sì ṣe ohun tí ó lòdì níwájú Olúwa. Bí àwọn wọ̀nyí, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú wàhálà wọn, bí wọ́n bá lè tẹ̀lé Ọlọ́run nínú ìpọ́njú wọn, ó yẹ kí àwa pàápàá tí a wà ní àkókò yìí, kí a ní ìgboyà àti ìgbàgbọ́, kí a máa tẹ̀lé Jésù pẹ̀lú ìgboyà, ìgbọ́ràn àti ìgbàgbọ́, ninu gbogbo ayida yida aye bi a ba se be o daju wipe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko Jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin Kristi ikini ipinija ti akoko wa ninu Filipi ori keji ni ati nwo ohun ti Olorun so fun wa wipe awa ti a ngbe ni igbese aye isinsiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi a ti mo wipe awon ami ti o ye ki o ma farahan nigbati bibo luwa wa yo sumo to si bi a ti mo wipe awon ami wonyi farahan kini awon nkan ti Olorun so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi ati nla wahala tabi iponju tabi inu ni bi ni koja Filipi ori keji lati ese iketala nitori pe Olorun ni nsese ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se on gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi o tile dabi eni wipe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo Olorun ki a ma sin Olorun li aisi ijiyan tabi ikunsinu ni eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo Olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye esi ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo Kristi pe emi ko sare lasan be ni emi ko se laala lasan eyi ni Paul apostoli ti o je oloko ti o si je oluso agutan fun awon eniyan wonyi le o so fun won wipe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye bi o ti le dabi eni wipe gbogbo nkan ti o yi wa ka le o dojuru o ni sibe sibe o ye ki a ma se ohun gbogbo lai si ikunsinu ki a ma sin Olorun lai si ikunsinu ki a ma gbadura lai si ikunsinu ki a ma ka oro Olorun lai si ikunsinu ki a ma tele Jesu lai si ikunsinu ki a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ki a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibise wa ki a ma se ohun gbogbo lai si ikunsinu ati lai si ijiyan o so fun ani ese kedogun wipe awon amuye ti o ye omo Olorun awon amuye ti o ye awon ti a so wipe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wipe ani lati je alailegan oniwa tutu gege bi omo Olorun alailaba won bi o tile je wipe awon ti o wa larowo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alarekereke eniyan o nso wipe ki awa ki a ma tan imole bi o ba je wipe ni toto ni ati ri imole yin rere ki a mo wipe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo Olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si Olowa ninu Timothy keji epistle Paul ekeji si Timothy lati ese keta ori keta ese ekeji la ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi Olorun ninu Kristi Jesu yo farada inu ni bini adupe lowo Olorun wipe ki ise ni tin tan wa je adupe wipe ki ise eni ti o ma ri funfun ta pe ni dudu fun wa o ti so fun wa o si ti kilo fun wa wipe ninu aye inu ni bini ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inú níbí ni, ó sì ṣe dandan fún wa láti farada àwọn inú níbí ni wọ̀nyí. Ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa

búrú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú. Wọ́n sì máa tan ni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ Ọlọ́run, kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa. Kí ló yẹ kí a ṣe? Ó sọ fún wa ní ẹsẹ̀ kẹrìnlá, ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọ̀nyí tí ìwọ ti kọ́. Ẹsẹ̀ kẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀, ìwà búburú yóò máa gbilẹ̀, ìtànjẹ yóò máa gbilẹ̀, ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀. Ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o ti jẹ́rìí wípé o mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀, ìwọ tí o ti faramọ́ Jésù, ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun, ó ní kí ìwọ kí ó dúró nínú nǹkan wọ̀nyí tí ìwọ ti kọ́. Bí ayé tilẹ̀ ń bàjẹ́, bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ, ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ̀ dá ṣáṣá sí, kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa, bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀, bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà, bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn, ó ń sọ fún wa wípé kí a wà, kí a dá dúró, kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀, ẹni tí a sọ di mímọ́, ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí Ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn, ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé Ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn àjò yìí kí a tẹjúmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà. A sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan. Àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọ́n yí wa ká. Àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùdùn láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn. Àwọn nǹkan yìí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run. Nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàndà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀kọ́ èké tó gbòde kan ní àkókò wa? Èyí ni a fi ń gbà wá níyànjú wípé kí a má jẹ́ kí ohunkóhun kí ó ṣí wa nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Bí a bá dúró lórí ìlérí Ọlọ́run, tí a sì rìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tí ó ti lànà sílẹ̀ fún wa, ó dájú wípé oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa yóò sì dì wá mú títí dé òpin ní orúkọ Jésù. Bí àwọn nǹkan wọ̀nyí tilẹ̀ wà ní àyíká wa, pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú ìgboyà, a máa tẹ̀lé Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ìkíní nípa ìpèníníjà ní àkókò wa. Kí a lọ sí ìkejì, ìdájọ́ lórí àìgbọràn àti àìgbàgbọ́. Ǹjẹ́ bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí fà wá sẹ́yìn, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kọ wá lẹ́sẹ̀, bí a bá jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ kí a sọ ìgbàgbọ́ nù, tí a di aláìgbàgbọ́ àti aláìgbọràn, tí a sì ní ìrẹ̀wẹ̀sì àti ìfòyà, kí ni èrè àwọn tí wọ́n sọ ìgbàgbọ́ nù bẹ́ẹ̀? Kí ni ìbínú tàbí ìdájọ́ Ọlọ́run lórí wọn, lórí àwọn aláìgbọràn àti aláìgbàgbọ́? Wo Heberu orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàdínlógún.

àwọn ta ni ó bínú sí fún ogójì ọdún kì í ha ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀ òkú àwọn tí ó sùn lé aginjù àwọn ta ni ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́ ohun tí ó ṣe àwọn wọ̀nyí lọ́ṣẹ́ ohun tí kò jẹ́ kí wọn kí ó lè wọ ilẹ̀ ìlérí òun ni wípé wọ́n ní àìgbàgbọ́ àti àìgbọ́ràn adáyàfo àwọn ọmọ ísírẹ́lì wọ̀nyí lé aginjù nítorí bẹ́ẹ̀ ó ṣòro fún wọn láti lè wọ ilẹ̀ ìlérí wọn kò rìn gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ ọlọ́run wọn kò rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a fi fún wọn èyí ń jẹ́ ìkìlọ̀ fún wa wípé ìdájọ́ tí ó dé bá wọn tí a kò gbà wọ́n láàyè láti wọ ilẹ̀ ìlérí tí a kò gbà wọ́n láàyè láti rí àǹfààní tí a ti pèsè sílẹ̀ fún wọn bí àwa pàápàá bí a bá bojú wẹ̀yìn bí àwa pàápàá tí a ti fi ọwọ́ wa lé ohun èlò ìtúlẹ̀ bí a bá bojú wẹ̀yìn tí a sì padà ìkìlọ̀ tí a ń fún wa ni wípé a kò ní lè yẹ fún ìjọba ọ̀run ṣùgbọ́n àdúrà mi ni wípé kí ọlọ́run kí ó dè wá mú wípé bí afẹ́fẹ́ ìjì bí ó tilẹ̀ ń fẹ́ ní àyíká wa bí wàhálà tilẹ̀ wà yí wa ká wípé oore ọ̀fẹ́ jésù yóò tó fún wa àìgbàgbọ́ àti àìgbọ́ràn máa ń fa ìbínú àti ìdájọ́ ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ pé aláàánú ni ọlọ́run síbẹ̀síbẹ̀ ó yẹ kí a mọ̀ dájú wípé bí ó ti jẹ́ aláàánú ni bẹ́ẹ̀ ni ó jẹ́ onídàájọ́ pẹ̀lú bí a bá ń sọ nípa àìgbọ́ràn tàbí a ń sọ nípa àìgbàgbọ́ ó yẹ kí ó yé wa wípé ẹbí kan náà ni àìgbàgbọ́ àti àìgbọ́ràn ń ṣe ẹni tí ó bá ní àìgbàgbọ́ sí ọlọ́run ó dájú wípé kì yóò pẹ́ tí ó máa fi ṣe àìgbọ́ràn sí ọlọ́run kí ni àwọn àmì tí a fi ń mọ àìgbàgbọ́ ní ìgbésí ayé ẹnìkan kí ni àwọn àmì tí a fi lè ṣe àpèjúwe wípé bí èyí bá wà bí èyí bá wà ó jẹ́ ìwà àìgbàgbọ́ ní ìgbésí ayé wa kí a tó tẹ̀síwájú kí n fún ọ ní nǹkan méje tí a rí kà nínú bíbélì wípé bí àwọn àmì wọ̀nyí bí ó bá wà ní ìgbésí ayé wa ó fi hàn wípé a ní àìgbàgbọ́ bí a sì ti ní àìgbàgbọ́ wọ̀nyí yóò fa àìgbọ́ràn àti ìdáyàfò ní ìgbésí ayé wa bí àwọn nǹkan wọ̀nyí bá sì wà níbẹ̀ ó máa ń fa ìbínú àti ìdájọ́ ọlọ́run àwọn àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé onígbàgbọ́ tàbí apẹ̀yìndà ìkíní ìfàsẹ́yìn wo Hebrew 10:1 ẹsẹ ìkejìdínlógójì ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i ó ń sọ fún wa wípé a ó wà gẹ́gẹ́ bí olódodo a ó sì ní iyì ọlọ́run bí a bá tẹ̀síwájú nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí àìgbàgbọ́ bá wọlé ó máa ń fa ìfàsẹ́yìn ọlọ́run sì sọ fún wa wípé bí ó bá fà sẹ́yìn bí àìgbàgbọ́ bá farahàn ní ìgbésí ayé wa nípa ìfàsẹ́yìn ó ní ọkàn mi kì yóò ní inú dídùn sí i àwa tí a ti ń sáré tete láti wá sí ilé ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ti ń jẹ olóòótọ́ nínú ìsìn ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ti ń ṣe ojúṣe wa nínú ilé ọlọ́run ó ṣeéṣe kí ó jẹ́ nípa sísan ìdámẹ́wàá wa ó ṣeéṣe kí ó jẹ́ nípa jíjèrè ọkàn fún Kristi ó ṣeéṣe kí ó jẹ́ nípa bíbẹ àwọn ènìyàn wò ó ṣeéṣe kí ó jẹ́ nípa mímọ́ àwọn ènìyàn wá sí ilé ọlọ́run ṣùgbọ́n tí a ti ń fà sẹ́yìn tí a ń sọ wípé wàhálà àti ìpọ́njú tí ó dé bá wa kò jẹ́ kí a tẹ̀síwájú nínú ìsìn ọlọ́run ó sọ fún wa wípé bí a bá ń rí ìfàsẹ́yìn ní ìgbésí ayé wa èyí jẹ́ àmì àìgbàgbọ́ ó jẹ́ àmì wípé a ti ń kọ ọlọ́run sílẹ̀ ó sì jẹ́ àmì wípé ìdájọ́ ọlọ́run ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wa ìkejì àmì àìgbàgbọ́ ni ìgbẹ́kẹ̀lé nínú ẹran ara bí a bá kọ orúkọ Jésù sílẹ̀ bí a bá kọ ọ̀nà ìhìnrere sílẹ̀
bi aba ko ifokantan ninu olorun sile bi ti a si ntele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han we pe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori ketadilogun Jeremiah ori ketadilogun ese ikarun bayi lelo wa wi igbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu olorun sugbon olorun so fun a wi pe bi o ba ri be bi abati ngbekele eran ara bi abati mu oju wa kuro lodo olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbese aye wa o si so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi abani igbagbo si olorun a o te si ona ti olorun bi abani igbagbo si olorun a o ma rin ninu ona ti olorun sugbon bi aigbagbo ba ti nwole ni o ma ndi wi pe ki a ma te si ona ara wa ni o ma ndi wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinu wi pe bayi tabi lona ba, lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori kejo lati ese ikerin gbogbo awon agba Israel si ko ara won jo won si to Samuel lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israel won te si ona ara won olorun ti te toju won olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fe Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi atoni sona gege bi eni ti o n gbo ti olorun ti o n gbo ti enu olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe te si ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba si nse akoso won awon pelu fe ko olorun sile o ti sun won lati ma tele bayi ile olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon o na buru loju Samuel nitori won wi pe fi oba fun wa ki o le ma se idajo wa Samuel si gbadura si olowa ese ikeje olowa si we fun Samuel pe gbo ohun awon eniyan na ni gbogbo eyi ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye owe pe bi eniyan ba n te si ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi ile olowa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se n to ara won lai duro de oro olorun lai duro de bayi ile olowa wi ori wi pe bi enikeni ba ni iru iwa be o je wi pe o ti ko olorun sile o je wi pe iru eni be o n fi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro olorun gbo ki a ma sa ki a ma yan ninu oro olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma n fi han wi pe a ko gba oro olorun ni kikun
o je wipe ani aigbagbo ati aigboran ninu igbese aye wa ohun ti an so ni wipe idajo olorun ki jina si iru awon eniyan be ninu hebero ori kerin ese ikeji oni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon na sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o so ni we pe awon miran nigba ti won ba gbo oro olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma we pe won ko gba eyi ni gbo bi a ba nso ti atunse a ma so we pe ileri olorun ni ohun gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba nso ti oro olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo olorun a ma ri awon elomiran ti won ma so wi pe ihinrere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba nso nipa wi pe ki a mu ona wa to ni waju aya ki a mu ona wa to ni waju oko ki a mu ona wa to ni waju awon aladugbo wa awon elomiran ma so wi pe awon ko gba eyi ni gbo oni ati waasu irere fun awon elomiran pelu bi ati waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihinrere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayafo ni igbese aye wa ati kiko lati tesiwaju eyi ni ki a je ki ogbo nkan ki o so wa patapata ki a so wi pe a ko fe tesiwaju mo a ko fe se ife olorun mo a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon nkan ti o nsele si wa eyi le ari ninu numeri ori kerinla numeri ori kerinla lati ese ikini gbogbo ijo si gbe ohun won soke won si ke awon eniyan na si sokun le oro na gbogbo awon omo israeli si nkun si mose ati si aroni gbogbo ijo si we fun won pe awa ibakoko ti ku ni ile egypti tabi awa ibaku le aginju yi nitori kini olorun se mu wa wa si ile yi lati ti ipa ida subu awa awon aya wa ati awon omo wa yo di je ko ha san fun wa ki a pada lo si egypti won si we fun ara won pe eje ki a yan olori ki a se pada lo si egypti idaya fo ti deba awon eniyan woyi awon ti o lo se ami ni ile ileri ni ile kenani ti won pada wa won so fun a wi pe awon ri awon eniyan omiran ninu ile na wi pe awon omo israeli wonyi ti won lo se ami ni ile na won dabi elenga loju ara won won si ro we pe bayi papa bi elenga ni won ri loju awon eniyan ile na nigbati awon omo israeli gbo nkan wonyi igbagbo fo lo ninu okan won idayafo aini reti aini igbagbo si wa joba ni igbese aye won eyi ni won fi so wi pe awon oni le tesiwaju mo ni won so wi pe awon fe yan olori fun ara won lati le pada si ile egypti bi ero ba nwa si okan re ti o so wi pe o fe se ti igbagbo mo o fe pada sinu aye o fe lo sinu ijo miran o tun fe lo ko ebi to ti po jade o tun fe lo ko je lekeji eyi so wi pe aigbagbo ti wo igbese aye re bi o ba ngbero ninu okan re tabi o nse ipinu ninu okan re wi pe o fe yan olori miran o fe yan adari miran ti o to ni ona ti ara re le ona ti o wo ti ki yo ma fi okodoro oro olorun lele fun wa ati fun o o dabi eni wi pe aigbagbo ti n wo igbesi aye re ikefa aile duro ninu imo ati ase olorun awon nkan wonyi ni ifihan tabi ami aigbagbo ni igbesi aye apeyida aile duro ninu imoran tabi ase olorun ninu orin dafidi ori kerinle ni adofa orin dafidi ori kerinle ni adofa efa le ni ogorun
Oridafidi ese iketala won ko pe gbagbe ise re won ko si duro de imo re won ko duro de imo re eyi ni afihan ipeyinda ati aigbagbo ni igbese aye wa aile duro de imo olorun aile duro de ase olorun boya anfe gbe yawo ni anfe loko ni anfe sise anfe bimo anfe ni awon nkan ti aye yi a se tin gbadura o wa so wa awa nso wi pe afe boju weyin wi pe ati duro peto ati duro fun osu melo tabi odun melo o si ti so wa ko sese fun wa lati tesi waju mo awon wonyi ni anfe esun kan wi pe won ko le duro de imo ati ife ati ase olorun eyi ni o je ami wipe aigbagbo ti wo igbesi aye iru eni be ikeje wiwa iran lowo lodo awon ota olorun awon ti ari wipe won ko si ninu imole awon ti ari wipe won ko si ninu isin olorun toto awon ti ari wipe won ti pa ilana igbani won ti pa ada asin ton won lo lati wa iran lowo lodo won bi a ba se be o je wipe awa papa ati di alaigbagbo ninu awon oba keji ori kini lati ese ikeji ahasaya se shobu laarin ferese olona kan ni iyara oke re ti o wa ni samaria o si saisan o si ran awon nse o si we fun won pe e lo e bere lowo Baalsebubo orisha ekroni bi emi o la ninu aisan yi wo oba yi ti o ye ki o mo oro olorun wo oba yi ti o ye ki o mo ileri olorun wo oba yi ti o ye ki o sato olorun lo wo oba yi ti o ye ki o keto elija wo li olorun sugbon ti ko se be ti o wa iran lowo lodo awon ajeji orisha ti o wa iran lowo lodo awon ajeji olorun tabi awon ota olorun ati ota israeli wo se keta sugbon angeli oluwa wi fun elija ara tishbi pe dide goke lo ipade awon nse oba samaria ke o se wi fun won pe ko se pe nitori ti ko si olorun ni israeli ni eyin fin lo ibere lowo Beelzebubo orisha ekroni ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun fi eti okun se ile ibere yi kan na ni o ye ki a bere lowo apeyinda ti o tun lo si awon ileto kaakiri ibere yi kan na ni o ye ki a bere lowo awon ti o lo nba awon atonije iya agba ni ekun kookan ti won ma n gbe ara won joko wipe bi awon ba fun won ni nkan mu bi awon ba fun won ni nkan je wipe iloyun yo de iru awon atonije be won so wipe bi awon ba ti gbe nkan yi fun oje ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon oti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o n se ese kan ile ese kan ode ohun ti a n bere lowo oba samaria yi ni a n bere lowo re wipe iha se wipe ko si olorun ni israeli ni eyin fi lo ibere lowo awon ota olorun lowo awon ti ko ni imole ihirere wo ese ikerin nje nitori na bayi ile oluwa wi iwo ki yo sokale lori akete ni lori eyi ti iwo gun sugbon kiku ni iwo yoko elija se lokoro o ye ki o ye wa wepe ibinu olorun wa lori awon ti won sato olorun miran leyin lori awon ti won fi aigbagbo aile maraduro aile duro de iranwo latoke wa iru awon ti won fi iwa be han idaje olorun wa lori won iponju le wa ninu aye tabi iya ohunkohun ti iba de o ye ki a ro mo olorun bi a ba ro mo olorun o daje o pe yo gbo ti wa ayipada rere yo de ba wa sugbon bi a ba ko olorun sile
bi a ba fi iwa aigbagbo iwa aigboran si oro olorun bi a ba fi ru nkan be han iponju nla iya ti ko se fenu so ati idajo ayeraye nduro de gbogbo awon alaigboran ati awon alaigbagbo ida olorun ko se po pa loju idajo olorun ko se dojoko nitori be ohun ero ni lati je ki ibinu tabi idajo re ki o wa sori re ki wa ni ona abayo tabi ona si ibokan eni o mu wa lo si ikori keta iyanju fun awon omo ehin kristi iyanju ti olorun ni fun wa ti oro olorun ni fun awon omo ehin kristi wo korinti kini ori kewa korinti kini ori kewa ese ikokanla ati ikejila nkan won isi se si won bi apere fun wa a se ko won fun ikilo awa eni ti igbehin aye deba nitori na eni ti o ba ro pe on duro ki o kie sara ki o ma ba subo awa ti ati ntele olorun awa ti ati ni igbala awa ti ati di atunbi ohun ti a n sọ fun wa ni wepe bi a tilẹ ni wahala ninu aye bi a tilẹ ni inu nibini ninu aye ki a wo awon apẹẹrẹ wọnyi ti a ti ka se ti igbọ wa ki awa paapaa ki a mara duro ki a duro lọdọ ọlọrun ki a tẹle ọlọrun ki a si ma wo awon nkan ti o ti lana silẹ fun wa ki a ma bojo wẹyin ki a ma si sọ ireti nu bi a ba tẹle ọlọrun ti a se fi igbagbọ di ileri rẹ mu o daju wepe lọjọ kan yoo se wa ni rere ni juda ẹsẹ ìkẹta olùfẹ́ nígbàtí mo fi àìsí mi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí í ṣe ti gbogbo ènìyàn n kò gbọdọ̀ ṣàì má kọ̀wé sí yín kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo ó ní kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo ó ṣeéṣe kí èṣù fẹ́ gba ìgbàgbọ́ yìí lọ́wọ́ wa nípa wàhálà nípa inú níbíni nípa àwọn àjálù tó ń dé bá wa nípa àwọn nǹkan tí a ń bá pàdé lójú ọ̀nà náà ṣùgbọ́n ó sọ wípé kí a di ìlérí ọlọ́run mú kí a di ìgbàgbọ́ mú kí a má jẹ́ kí àyà kí ó fò wá kí a ṣe ìpinnu wípé bí ó ti wọ̀n kí ó rí àwọn ọba Jésù jọba bí ó ti wọ̀n kí ó rí a kò ní jẹ́ kí ohunkóhun kí ó mú wa padà sẹ́yìn nínú Timothy kini orí kẹfà láti ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni àìní ìtẹ́lọ́rùn àìní sòrò òun ló máa ń fa kí a máa ní ojú kòkòrò òun ló máa ń fa kí ìyàwó kan kí ó má tó ọkùnrin òun ló máa ń fa kí ọkọ kan kí ó má tó obìnrin àìní ìtẹ́lọ́rùn òun ni ó máa ń fa kí a lọ darapọ̀ mọ́ àwọn ènìyàn onírúurú ìwà àìní ìtẹ́lọ́rùn òun ni ó máa ń fi ká fi ìgbàgbọ́ sílẹ̀ kí a tún máa tẹ̀lé àwọn nǹkan mìíràn káàkiri ṣùgbọ́n rán wa létí wípé ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni ẹsẹ̀ ìkeje nítorí a kò mú ohun kan wá sí ayé àbí a mú ohun kan wá sí ayé ó ní bẹ́ẹ̀ ni a kò lè mú ohunkóhun jáde lọ bí a bá sì ní oúnjẹ àti aṣọ ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n àwọn tí ń fẹ́ di ọlọ́rọ̀ a máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kùfẹ́ púpọ̀ ti panilára irú èyí tí máa rí ènìyàn sínú ìparun àti ègbé nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọn a sì fi ìbínú jẹ́ púpọ̀ gun ara wọn lé ọkọ̀ àwọn mìíràn wọn a fi ilé ìsìn sílẹ̀
wọ́n fi bíbélì sílẹ̀, wọ́n fi Jésù sílẹ̀, wọ́n fi ẹ̀kọ́ ìrere sílẹ̀, wọ́n fi iṣẹ́ ìsìn wa tí Ọlọ́run gbélé wa lọ́wọ́, wọ́n fi sílẹ̀, wọ́n máa wá owó káàkiri nítorí ìfẹ́ owó ní gbòǹgbò ohun búburú gbogbo èyí tí àwọn mìíràn lépa lójú méjèèjì ni àwọn mìíràn wọ́n fi ẹbí sílẹ̀, wọ́n fi ọmọ sílẹ̀ bí wọ́n ti ń lọ sí iṣẹ́ ti ọ̀sán, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti òru, bẹ́ẹ̀ ni wọ́n ń lọ sí iṣẹ́ ti ìdájí. Ọmọ kò ní ìtọ́jú, ọkọ kò ní ìtọ́jú, aya kò ní alábàgbé pẹ̀lú, ó dàbí ẹni wípé wọ́n ń wá owó kiri lójú méjèèjì. Ó ń sọ wípé irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n á sẹ́ ìgbàgbọ́, wọ́n á kúrò, wọ́n á ṣáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n á sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn lé ọkọ̀. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkànlá, ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run, sá fún nǹkan wọ̀nyí kí o máa lépa òdodo ìwà bí Ọlọ́run, ìgbàgbọ́, ìfẹ́, sùúrù, ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́ bí iyì ẹni pẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí, tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀. Èyí ni Paul apostle fi ń jẹ́ kí ó dá wa lójú wípé ìpinnu tí òun ti ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwọn ará Rómù ní, ìpinnu tí ó sì ń fẹ́ kí àwa náà ní, ó ní wípé kò sí ohunkóhun tí ó yà wá kúrò lọ́dọ̀ Jésù. Ní Rómù orí kẹjọ láti ẹsẹ̀ 15, ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ta ni yóò yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Ṣé ohunkóhun lè yà ọ́ kúrò nínú ìfẹ́ Kristi? Ó wá ń bèèrè lọ́wọ́ wípé ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí edà. Rántí wípé àwọn kan ti ṣáájú wa lọ, àwọn bíi Jósẹ́fù, wọ́n ní wàhálà, wọ́n ní inúnibíni. Àwọn bíi Ṣédráàkì, Mèṣáàkì àti Àbẹ́dínígò, wọ́n ní ìpọ́njú tí ó peléke, tí ó pọ̀, tí ó dàbí ẹni wípé yóò ju agbára wọn lọ, ṣùgbọ́n Ọlọ́run mú wọn làájá. Àwọn ènìyàn bíi Dánielì, àwọn mìíràn tí a ti kọ nípa wọn bíi Pọ́ọ̀lù apọ́stẹ́lì, àwọn tí a lò ní ọ̀gọ, àwọn tí ó dàbí ẹni wípé ayé yìí kò yẹ fún, àwọn tí ó dàbí ẹni wípé ikú ń wá wọn káàkiri, ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí ni Pọ́ọ̀lù apọ́stẹ́lì ti ń sọ wípé ta ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ẹ á ṣe ìpọ́njú tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí edà? Ní ẹsẹ̀ 16, gẹ́gẹ́ bí a ti kọ́ pé nítorí rẹ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, a ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, nínú gbogbo àwọn ìpọ́njú wọ̀nyí, nínú gbogbo àwọn wàhálà wọ̀nyí, nínú gbogbo àwọn inúnibíni wọ̀nyí, nínú gbogbo èèyàn àìríjẹ wọ̀nyí, nínú gbogbo àìráṣọwọ̀, àìrílégbé, àìríṣẹ́ṣe, ṣe a mọ̀ wípé bí ẹkún pẹ́ di alẹ́ kan, ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀? Àwọn ìpọ́njú tí a ń rí wọ̀nyí, wọn kò dúró pẹ́. Ó ṣeéṣe bí ènìyàn bá ṣàìsàn fún ọdún kan tàbí fún ìgbà díẹ̀, a rò wípé ọdún kan tàbí oṣù mẹ́fà tàbí oṣù kan, wípé ó pẹ́ lọ títí, ṣùgbọ́n ó dájú pé ìgbàlà Ọlọ́run yóò jẹ tiwa, ìmúláradá yóò jẹ tiwa. Bí a bá ní sòrò díẹ̀, bí a bá farada, bí a bá fàyàrán díẹ̀, ó dájú wípé ìrànwọ́ yóò tòkè wá fún wa. Èyí ni Paul fi ń sọ wípé ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa, nítorí ó dá mi lójú pé kìí ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn. Ohun tí Paul ń sọ, ó kó gbogbo àwọn nǹkan tá a lè fojú rí, ohunkóhun tí ẹnikẹ́ni lè ṣe àgbákò rẹ̀ nínú ayé, ó kó gbogbo rẹ̀ papọ̀.
o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti nunibi ni o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojuti ni tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsiyi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti oni ni wipe awon nkan wonyi ki o le ya wa kuro ninu ife olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife olorun ati kuro ninu kristi jesu oluwa wa orin dafidi orin dafidi ori ketadini ogota ese ikeje okan mi ti mura olorun okan mi ti mura emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti shitan mo ti ni ipinu wipe emi ki yo fi olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabe ni wipe airije airimo airilegbe arasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wipe o dabe ni pe nkan pin fun opolopo awon eniyan wipe sibe sibe a ma sin olorun okan mi ti mura tan okan mi ti mura olorun wipe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wipe a ko ni je ki ohunkohun ki o ya wa ya olorun wipe a ma fi igbagbo ati igboya tele olorun a o si ma gboran si oro olorun ni igba gbogbo wipe bi ekun ti re npe di ale kan o daju wipe ayo n bo le owuro se ipinu ti a ki yo le yi pada niwaju oluwa wipe o sin olorun titi de opin aye re se ipinu ti enikeni ki o le fowo kan wipe o sin olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wipe o sin olorun ninu wahala ninu ikanju ninu inu onibini ninu airije ninu airimo ninu wahala ti awon eniyan le da si olorun wipe o tesiwaju lati ma sin olorun se ipinu wipe pelu ore ofe re o ni di apeyinda se ipinu wipe o ma tele olorun nkan le le wahala le wa ikanju le wa o le dabi eni wipe awon ti o ro pe o ye ko feran re won ko sile won ko se bojuto won ko se suja won sugbon so fun olorun wipe awon nkan won yi ki o le fa o seyin ko lodo olorun o wa pelu olorun o wa pelu olorun o wa pelu olorun ranti joseph ni majemu lai lai ranti job ni majemu lai lai ranti ipinu abakuku ni waju olorun ranti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti shedraki meshaki ati abednego ranti danieli ranti paulo aposteli ranti awon omo ehin jesu kristi ti a se ninu ibini si ranti wipe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wipe lojo kan won o dekun airasowo aironjeje airisese aini onitoju aini abanikedun aini ore ki awon ojulomo ki o ko eyin si wa ki awon aladugbo ki o ma soro wa leyin so fun olorun wipe iponju ibade wahala ibawa ohunkohun ti iba ma sele wipe o fara re sumo olorun o fara sumo olorun o sinsin olorun titi opin aye re wipe o ko ni je ki ohunkohun ki o fa o seyin lodo olorun
ninu nkan wonyi awajo asegun lo ninu nkan wonyi awajo asegun lo se ipinu so fun olorun wi pe onkon ki o fa kuro ki o se onipo ko ninu ijoba olorun onkon ki o fa seyin ko lodo olorun ranti wo pe awon ti o ba fori ti de opin awon le a o gbala

ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí. Ó ṣeéṣe kí ẹnikẹ́ni tí ó rò wípé òun jẹ́ olùkà Bíbélì tàbí ẹni tí ń jọ́sìn kí ó ka irú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí, kí ó sì ka gbogbo orí kìíní, kí ó rò wípé kò sí ohun púpọ̀ tí a lè kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí. Ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ Ọlọ́run yìí, bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn yìí orí kìíní, a ó rí ohun mẹ́ta tí ó ṣe pàtàkì tí ó yẹ kí a kọ́ gẹ́gẹ́ bí ìkókó ẹ̀kọ́ tí a lè sinmi lé lórí, tí ó lè jẹ́ agbára fún ìgbésí ayé onígbàgbọ́ wa. Ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún àwọn ará olóòótọ́. Ìkejì, ìmọ̀ ìfẹ́ Ọlọ́run. Ìkẹta, ọgbọ́n àti òye nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a lọ sí ìkíní, àdúrà ẹ̀bẹ̀ fún olóòótọ́. Bí a bá wo àwọn ohun tí Paul apostoli tí ó ti kọ, tí ó sì ti fi yé wa nípa àwọn onígbàgbọ́ tí ó wà ní Kolose, ó sọ fún wa wípé lẹ́ẹ̀kíní, àwọn wọ̀nyí wọ́n ti ní oore ọ̀fẹ́. Ìkejì, wọ́n ti ní àlàáfíà Ọlọ́run ní ọkàn wọn. Ìkẹta, wípé wọ́n jẹ́ ènìyàn mímọ́. Ìkẹrin, wọ́n sì jẹ́ olóòótọ́ arákùnrin àti arábìnrin. Ó sì sọ wípé kí oore ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí i fún wọn, kí àlàáfíà Ọlọ́run tí ó ti wọ inú ọkàn wọn lọ, kí ó sì di gbígbòrò, kí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ fún wọn. Ó sì sọ fún wa wípé àwọn wọ̀nyí lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti bá Jésù pàdé ni a ti sọ wọ́n di ènìyàn olóòótọ́ tí ó ń dúró ṣinṣi, tí ó ń gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Ẹ jẹ́ kí a wo orí kíní Kolose yìí láti ẹsẹ̀ ìkejì, kí ó sì fiyèsí dáradára àwọn àmúyẹ tàbí ohun tí ó sọ nípa àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n wà ní Kolose, tí wọ́n ti di onígbàgbọ́. Láti ẹsẹ̀ ìkejì, sí àwọn ènìyàn mímọ́ àti àwọn ará wa olóòótọ́ nínú Kristi tí ó wà ní Kolose, oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristi Olúwa. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Bàbá Jésù Kristi Olúwa wa. Àwa sì ń gbàdúrà fún yín nígbà gbogbo, nígbà tí àwa gbúròó ìgbàgbọ́ yín nínú Kristi Jésù àti ìfẹ́ tí ẹ̀yin ní sí gbogbo àwọn ènìyàn mímọ́. Jẹ́ kí n tẹ̀síwájú ní ẹsẹ̀ ìkarùn-ún, nítorí ìrètí tí a gbé kalẹ̀ fún yín lé ọ̀run nípa èyí tí ẹ̀yin ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ òtítọ́ ti ìhìnrere, èyí tí ó dé ọ̀dọ̀ yín, àní bí ó ti ń so èso pẹ̀lú ní gbogbo ayé, tí ó sì ń pọ̀ sí i, bí ó ti ń ṣe nínú yín pẹ̀lú láti ọjọ́ tí ẹ̀yin ti gbọ́, tí ẹ̀yin sì ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run lé òtítọ́, àní bí ẹ̀yin ti kọ́ lọ́dọ̀ Epafra, ìránṣẹ́ ẹlẹ́gbẹ́ wa olùfẹ́, ẹni tí í ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristi ní ipò wa, tí ó sì ròyìn ìfẹ́ yín nínú ẹ̀mí fún wa pẹ̀lú. Ohun tí ó jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run yìí fún ọ ni wípé kí o lè mọ̀ ìgbésí ayé tí àwọn wọ̀nyí ń gbé, kí o sì lè mọ̀ irú oore ọ̀fẹ́ tàbí irú àlàáfíà tí wọ́n ní nínú Jésù Kristi. Bí o bá wo ẹsẹ̀ ìkejì, ó sọ nípa oore ọ̀fẹ́. Ẹsẹ̀ ìkejì kan náà nípa àlàáfíà. Nínú ẹsẹ̀ ìkejì ni ó sọ wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ ènìyàn mímọ́. Nínú ẹsẹ̀ ìkejì ni ó sọ wípé wọ́n jẹ́ olóòótọ́ ènìyàn, nítorí wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ wọ́n, a sì ti sọ wọ́n di olóòótọ́ ènìyàn. Nínú ẹsẹ̀ ìkẹrin, ó ń sọ nípa ìfẹ́ tí wọ́n ní sí àwọn ènìyàn mímọ́. Ó sọ ọkàn tí a ti wẹ̀ mọ́, ọkàn tí a ti sọ di ọ̀tun, tí kò ní ìkórira tàbí ìṣọ̀tẹ̀ tàbí ọ̀tá sí ẹnikẹ́ni. Wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́. Ẹsẹ̀ ìkarùn-ún, ó sọ nípa ìrètí tí wọ́n ní wípé

nígbà tí wọ́n ti bá Jésù pàdé, èyí fún wọn ní ìrètí ayérayé, wípé bí wọ́n bá kú, yóò ṣeéṣe fún wọn láti lọ sí ọ̀run. Ó sì sọ nípa ti ọ̀rọ̀ òtítọ́ ìhìn rere tí wọ́n ti dìmú, tí wọ́n gbẹ́kẹ̀lé, tí wọn kò jẹ́ kí ẹnikẹ́ni kí ó gbà lọ́wọ́ wọn. Ní ẹsẹ̀ ìkẹfà ni ó ń sọ wípé ìhìn rere tí wọ́n ti gbọ́, ó ti so èso ní ìgbésí ayé wọn. Irú èso wo ni ìhìn rere so ní ìgbésí ayé wọn? Èso ìrònúpìwàdà, èso òdodo. Ó sì ń sọ fún wọn wípé ní ẹsẹ̀ ìkẹfà kan náà, wọ́n ti ní oore ọ̀fẹ́ ti Ọlọ́run nínú ọkàn wọn. Ní ẹsẹ̀ ìkẹjọ, ó tún sọ ti ìfẹ́ tí wọ́n ní, kìí ṣe ìfẹ́ nípa ti ara ṣùgbọ́n ìfẹ́ nípa ti ẹ̀mí. Àwọn wọ̀nyí ni Paul wá ń sọ wípé òun gbàdúrà fún wọn láì sinmi àti láì ṣàárẹ̀. Wo ẹsẹ̀ kẹsàn-án nísinsìnyí. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́ kíni, tí àwa ti gbọ́ wípé wọ́n gba Jésù Kristì gbọ́, tí àwa ti gbọ́ wípé wọ́n di olóòótọ́ àti ènìyàn mímọ́, tí àwa ti gbọ́ wípé wọ́n ti jẹ́ alábápín nínú oore ọ̀fẹ́ àti àlàáfíà tí ó ti pasẹ̀ Jésù Kristì wá, láti ọjọ́ tí àwa ti gbọ́ wípé wọ́n ní ìfẹ́ sí gbogbo àwọn ènìyàn mímọ́, tí wọ́n sì ní ìrètí tí a fi pamọ́ fún wọn lé ọ̀run, tí wọ́n sì ti ń so èso ẹ̀mí, èso ìrònúpìwàdà àti èso òdodo, wípé láti ọjọ́ tí àwa ti gbọ́ nǹkan wọ̀nyí, àwa kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín. Ẹ̀kọ́ tí a kọ́ nìyí ni wípé ó yẹ kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ àti àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ arákùnrin tàbí arábìnrin nínú Kristì. Ọ̀pọ̀ ìgbà ni a máa ń sábà dojú àdúrà wa kọ àwọn tí ó wà nínú ìdààmú, ó sì yẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí a sọ nípa ni wípé ní ẹ̀kọ̀ọ̀kan ni àwọn ẹlòmíràn máa ń gbàdúrà fún àwọn tí ó lágbára nípa ti ẹ̀mí, tí wọ́n sì jẹ́ olóòótọ́, nígbà tí ó jẹ́ wípé wọn a máa dojú àdúrà ẹ̀bẹ̀ wọn kọ kìkì àwọn tí wọ́n jẹ́ aláìlera yálà nípa ti ẹ̀mí tàbí aláìsàn nípa ti ara. Ó yẹ kí a gbàdúrà fún irú àwọn wọ̀nyí, ṣùgbọ́n kò yẹ kí àdúrà wa kí ó dúró lórí àwọn aláìlera tàbí àwọn aláìsàn nìkan ṣoṣo. A rí wípé àwọn tí ó wà ní Kólósè, wọn kìí ṣe aláìlera nípa ti ẹ̀mí, kìí ṣe wípé wọ́n ṣàìsàn, wọ́n jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, wọ́n jẹ́ àwọn tí ó ní àlàáfíà Ọlọ́run àti ìyí Ọlọ́run ní ìgbésí ayé wọn, wọ́n jẹ́ àwọn tí ó ní oore ọ̀fẹ́ ní ìgbésí ayé wọn, wọ́n jẹ́ àwọn tí ó ń gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, àìléèrí tàbí àìlẹ́gàn níwájú Ọlọ́run. Síbẹ̀síbẹ̀, bí wọ́n tilẹ̀ jẹ́ àwọn tí ó dúró ṣinṣin, síbẹ̀síbẹ̀ ni Pọ́ọ̀lù ìránṣẹ́ Ọlọ́run ni ó ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ Ọlọ́run, kí a wo àwọn tí ó yẹ kí a máa gbàdúrà fún. Ẹ jẹ́ kí a wo Galatia orí kẹrin ẹsẹ̀ 21. Ẹ̀yin ọmọ mi kékèké, ẹ̀yin tí mo tún rọbí títí a ó fi ṣe ẹ̀dá Kristì nínú yín. Nígbà tí Paul apostle gbọ́ nípa àwọn ará Galatia tí ó dàbí ẹni wípé wọ́n fẹ́ ní ìlọ́wọ́ọ́wọ́ nípa ìgbàgbọ́ wọn, tàbí wọ́n fẹ́ rẹ̀wẹ̀sì, wọn kò tẹ̀síwájú dáadáa nípa ìgbàgbọ́ wọn nínú Kristì, kò máa káàkiri kí ó máa bo ẹnu àtẹ́lù wọn, ṣùgbọ́n ó gbàdúrà fún wọn. Bí o bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé ó ń rẹ̀wẹ̀sì, kìí ṣe tiwa láti máa fi ojú tẹ́ḿbẹ́lú wọn, kìí ṣe tiwa láti máa sọ̀rọ̀ kò bákùngbé fún wọn sí wọn, ṣùgbọ́n ó jẹ́ tiwa láti máa gbàdúrà fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ìṣe àwọn apostẹ́lì orí 12 ẹsẹ 5. Ìṣe àwọn apostẹ́lì orí 12 ẹsẹ 5. Nítorí náà wọ́n pa Pétérù mọ́ nínú túbú, ṣùgbọ́n ìjọ ń fi ìtara gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run fún un. Bí a bá rí àwọn onígbàgbọ́ tàbí àwọn òjíṣẹ́ Olúwa tí ó wà nínú inú níbí ni àwọn aláìgbàgbọ́, ohun tí àwọn ìjọ tí wọ́n ṣe ní Jerusalemu
ni o ye ki awa paapa ki a se ki a ma gbadura fun iru awon iranse Olorun be ni Timothy kini ori keji ese kini ati keji ni a tun so fun wa iru awon ti o ye ki a ma gbadura fun ni igba gbogbo Timothy kini ori keji lati ese kini nitori na mo gba yin ni iyanju o saaju ohun gbogbo pe ki a ma bebe ki a ma gbadura ki a ma sepe ki a si ma dupe nitori gbogbo eniyan oko re aya re awon omo re awon obi re awon aladugbo re awon abani sise yala o gba won sise tabi awon ni o gba o sise tabi won gba yin sise papo a nso fun a wi pe ki a ma gbadura ki a ma sepe ki a si ma bebe lodo Olorun fun gbogbo eniyan ni ese ikeje fun awon oba fun gbogbo awon ti o wa ni ipo giga ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi Olorun ati iwa agba ohun ti a nso ni we pe gbogbo awon eniyan ni o ye ki a ma gbadura fun eje ki a wo Luke 22 ese ikokanlelogbon Oluwa si we pe Simoni sawo esun fe lati ni o ki o le ku o bi alikama sugbon mo ti gbadura fun o ki igbagbo re ki o ma ye bi ati iwo nigbati iwo ba si yi pada mu awon arakunrin re le okan le nigbati Jesu Kristi Oluwa wa ti o ri wahala ti o wa ni waju Petero idanwo ti o ju agbara re lo idanwo ti o ju ore ofe ti o ti ni lo idanwo ti o nbo ni waju re ti o si ri wi pe Petero je alaikiyesara o so fun wi pe ohun ti n gbadura fun bi a ba ri awon arakunrin o seese ki o je wi pe won ko kiyesara to a si ri wi pe esu n dode won won si ni idanwo ti o n de ba won ti wa ni lati ma gbadura fun won ni Romu ori kewa lati ese kini Romu ori kewa lati ese kini bi a ti n pe awon ori oro Olorun wonyi ni ki a ma se kiakia ara ife okan mi ati adura mi si Olorun fun Israeli ni fun igbala won bi a ba ri awon elesin ti won gbe esin kari sugbon ti won ko mo nipa igbala Olorun ti o je wi pe won ja fafa ninu ise esin tabi ise irubo ti won si n jalanka to wi pe pelu ise esin won yo sese fun won lati ri oju Olowa lai gba Jesu Kristi bo fun igbala won ati fun asepe won o je ti wa lati ma gbadura fun iru awon eniyan be oni Paul se n so fun awon ara Rome wi pe ara ninu Olowa ife okan mi igbona okan mi ati adura mi si Olorun fun awon omo Israeli ti won simile esin sugbon ti won ko gba Jesu gege bi olugbala won Paul n so wi pe ife okan ni wi pe oun si n gbadura fun won ki igbala Olorun ki o le je ti won e je ki a lo wo nisisiyi wi pe adura ti Paul n gba ki se fun awon elese nikan soso ki se fun awon alaare nikan ki se fun awon ti ko se deede awon ti o lowowo tabi won ni irewesi nikan soso ki se fun awon ti won ni idanwo tabi idewo isu nikan soso ki si se fun awon elesin Israeli nikan sugbon o tun gbadura pelu fun awon ara ninu Olowa ti o wa ni Kolose ti won si je eniyan mimo ati olooto eyi je eko pataki fun wa wi pe bi a ba ri awon ti won je olooto ti a si ri awon ti won je eniyan mimo awon ti won ni ore ofe Olorun awon ti won sa ire ije ti a gbe ka iwaju won awon ti ko boju weyin awon ti won mura si ise Olorun o je ti wa lati ma gbadura fun won pelu ki a ma se ro we pe adura wa wa fun awon alailera nikan soso e je ki a wo Johanu
orí kẹtàdínlógún, Yohánù orí kẹtàdínlógún, láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi ti fi orúkọ rẹ hàn fún àwọn ènìyàn tí ìwọ fi fún mi láti inú ayé wá. Tìrẹ ni wọ́n ti jẹ́ rí, ìwọ sì ti fi wọ́n fún mi, wọ́n sì ti pa ọ̀rọ̀ rẹ mọ́. Wo ìgbésí ayé àwọn ọmọlẹ́yìn Jésù Kristì wọ̀nyí. Jésù ń sọ nípa wọn, ó ń jẹ́rìí gbé wọn níwájú Olúwa wípé wọ́n ti pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ní ẹsẹ̀ ìkeje nísinsìnyìí, wọ́n mọ̀ pé ohunkóhun gbogbo tí ìwọ ti fi fún mi láti ọ̀dọ̀ rẹ wá ni. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, èmi ti fi fún wọn, wọ́n sì ti gbà á. Àwọn tí a ń sọ nípa rẹ̀ wọ̀nyí ni àwọn tí Jésù Kristì ti sọ ọ̀rọ̀ ìrònú pèwàdà fún nígbà tí wọ́n gbọ́, wọ́n gbà á. Ó ti sọ fún nípa ọ̀rọ̀ àtúnṣe wípé bí o bá mú ohun kan wá sí iwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀bùn tí o sì rántí wípé arákùnrin rẹ tàbí arábìnrin rẹ ní ohun kan nínú sí ọ, wípé kí o fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níbi pẹpẹ, kí o sì tọ arákùnrin rẹ lọ kí o bá a lájà. Wọ́n sì gba ọ̀rọ̀ àtúnṣe náà. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún nípa ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ rẹ̀, nípa ìwẹ̀nùmọ́ tí ó wà nínú gbígba Jésù Kristì gbọ́, gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Àwọn wọ̀nyí ni ó ti sọ fún wọn nípa ikú àti àjínde rẹ̀, wọ́n sì gbàgbọ́ pẹ̀lú. Ó sọ fún wọn nípa ìgbéyàwó wípé ọkọ kan aya kan. Bí Jésù ti ń sọ ọ̀rọ̀ wọ̀nyí fún wọn, bẹ́ẹ̀ ni wọ́n ń gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Wo ẹsẹ̀ ìkẹjọ lẹ́ẹ̀kan sí i. Nítorí ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, oníwàásù púpọ̀ ni ó wà tí Ọlọ́run kò fi ọ̀rọ̀ fún wọn. Ọ̀rọ̀ ìhìnrere, ọ̀rọ̀ ìgbàlà, tàbí ọ̀rọ̀ ìsọdí mímọ́, tàbí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, tàbí ọ̀rọ̀ tí ó lè ṣe wá pé ṣùgbọ́n láì ní ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ń wàásù. Wọn kì yóò sì jẹ́ àǹfààní fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n Jésù ń sọ wípé nítorí ọ̀rọ̀ tí ìwọ ti fi fún mi, èmi ti fi fún wọn. Wo ìjólótọ Jésù Kristì wípé kò fi ohunkóhun kún ọ̀rọ̀ tí Ọlọ́run ti fi fún, kò sì yọ ohunkóhun kúrò nínú ọ̀rọ̀ tí Bàbá ti fi fún. Ó wípé ọ̀rọ̀ tí ìwọ fi fún mi, láì yọ kúrò nínú rẹ̀, láì ṣe àbùlà rẹ̀, tàbí láì fi ohunkóhun kún, ó ní èyí ni èmi fi fún wọn. Sì wo bí àwọn ènìyàn wọ̀nyí ti tẹ́wọ́ gba ohun tí Jésù fi fún wọn. Ó ní wọ́n sì ti gbà á, wọ́n sì ti mọ̀ ní tòótọ́ pé lọ́dọ̀ rẹ ni mo ti jáde wá. Wọ́n sì gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ẹsẹ̀ ìkẹsàn-án, èmi ń gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ níyì ni wípé àwọn wọ̀nyí jẹ́ olóòótọ́. Wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, wọ́n gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Wọ́n di ènìyàn mímọ́, ènìyàn ọ̀tọ̀, ènìyàn olóòótọ́. Síbẹ̀síbẹ̀, Jésù ń gbàdúrà fún wọn. Èyí jẹ́ àpẹẹrẹ fún wa wípé àwa pàápàá, bí a bá rí àwọn olóòótọ́ ènìyàn, bí a bá rí àwọn tí ó ti gbàgbọ́ nínú Kristì, bí a bá rí àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, bí a bá rí àwọn tí ó ń tẹ̀síwájú, bí a bá rí àwọn tí ó ń ṣiṣẹ́ fún Ọlọ́run, bí a bá rí àwọn tí ó gba gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ṣísẹ̀ntẹ̀lé, ó yẹ kí àwa pàápàá kí a máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Láti ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní èmi ti fi ọ̀rọ̀ rẹ fún wọn, ayé sì ti kórira wọn, nítorí tí wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Èmi kò gbàdúrà pé kí ìwọ kí ó mú wọn kúrò lé ayé, ṣùgbọ́n kí ìwọ kí ó pa wọ́n mọ́ kúrò nínú ibi. Wọn kì í ṣe ti ayé gẹ́gẹ́ bí èmi kì í ti ṣe ti ayé. Nígbà mìíràn àdúrà wa máa ń dá dúró lórí àwọn tí wọ́n fi ayé, àwọn tí wọ́n ń bá ayé lọ, àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣọ́ ayé, àwọn tí wọ́n kó ayé lé ọkàn púpọ̀. A máa ń gbàdúrà fún pé kí Ọlọ́run kí ó gbà wọ́n, kí Ọlọ́run kí ó là wọ́n lójú. Ó yẹ bẹ́ẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé àwọn tí Ọlọ́run ti fi ọwọ́ tán wọn lọ́kàn, àwọn tí Ọlọ́run ti gba ọkàn wọn là, àwọn tí a ti fún ní oore ọ̀fẹ́ láti má wọṣọ bíi ti ayé, láti má jẹun bíi ti ayé, láti má gbéyàwó bíi ti ayé, láti má ṣe òwò wọn gẹ́gẹ́ bíi ti ayé, láti má tún máa lọ sí àwọn tí ó ń lọ sí ilé oníṣègùn gẹ́gẹ́ bíi ti ayé, ó dàbí ẹni wípé a kì í gbàdúrà fún wọn tó. Ṣùgbọ́n Jésù wípé àwọn wọ̀nyí, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kúrò nínú ayé,
ìwà ayé, ìrìn ayé, ìjẹun ayé, ìlọ́kọ ti ayé, ìfẹ́yàwó ìgbéyàwó ti ayé, ó ti kúrò ní ìgbésí ayé wọn. Síbẹ̀ síbẹ̀ Jésù ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Wò ó ní ẹsẹ̀ ogún nísinsìnyí, ó wípé kì í sì ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Àpẹẹrẹ tí a ní níhìn ni wípé bí a ti rí àwọn tí ó dúró, àwọn tí ó fi ẹsẹ̀ múlẹ̀, àwọn tí ó ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ Ọlọ́run, ó yẹ kí a máa gbàdúrà fún wọn. Ẹ jẹ́ kí a wo Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Éfésù orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Ọlọ́run Jésù Kristì Olúwa wa, Bàbá Ògo, lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀. Paul ń sọ fún aníhìn wípé bí òun ti rí wípé àwọn wọ̀nyí wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́, ó ti gbúrò ìgbàgbọ́ wọn sí Jésù Kristì, ó sì ti rí wípé ìgbàgbọ́ yìí pẹ̀lú ó mú ìfẹ́ sí àwọn ará lọ́wọ́, ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún wọn. Ohun tí a ń sọ nìyí wípé ó yẹ kí èyí kí ó ṣe wa lórí, ó yẹ kí èyí kí ó jẹ́ àpẹẹrẹ fún wa, ó sì ń pè wá níjà wípé bí a ti rí wípé Paul ń bẹ̀bẹ̀, ó sì ń gbàdúrà fún àwọn ará nínú Olúwa, àwọn tí wọ́n jẹ́ olóòótọ́, àwọn tí wọ́n fi ẹsẹ̀ múlẹ̀, bí ó ti ń gbàdúrà fún wọn, ó yẹ kí àwa pàápàá kí a máa gbàdúrà fún àwọn olóòótọ́ onígbàgbọ́ ní àárín wa. Ó fẹ́rẹ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni ó gba àdúrà gbọ́, ṣùgbọ́n àwọn kéréje ni ó gba gbígba àdúrà láìsinmi àti láìṣàárẹ̀ gbọ́. Bí o bá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tí ó ń pe orúkọ Olúwa, ẹnikẹ́ni tí ó faramọ́ ilé ìsìn kan tàbí ilé ìsìn mìíràn, ó ṣeéṣe kí ó sọ fún ọ wípé òun gbàgbọ́ nínú àdúrà, ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Ó ṣeéṣe kí a rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ilé ìsìn wọn, bí wọ́n bá kọ́kọ́ wọ ilé ìsìn èyí tí ó yẹ kí wọ́n fi gbàdúrà, èyí tí ó yẹ kí wọ́n wọ ojú Ọlọ́run, èyí tí ó yẹ kí wọ́n máa sọ fún Ọlọ́run wípé kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ nínú ilé ìsìn wọn ní ọjọ́ náà, ọ̀rọ̀ ni wọ́n máa sọ ní ìta gbangba tàbí nínú ilé. Ó ṣeéṣe wípé bí wọ́n bá ti ń parí ìwàásù, èyí tí wọn ìbá fi gbàdúrà kí wọ́n wá ojú Olúwa láti lè fún ọ ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ohun tí a máa ń rí ni wípé ọ̀pọ̀lọpọ̀ irú àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ẹlẹ́sìn, wọ́n máa sọ̀rọ̀ tàbí kí wọ́n kí ó máa ṣe okòwò wọn lẹ́yìn tí a bá ti parí ìsìn. Nítòótọ́, wọ́n gbàdúrà wípé ó yẹ, wọ́n gbàgbọ́ wípé ó yẹ láti máa gbàdúrà, ṣùgbọ́n wọn kò ka àdúrà sí ohun tí ó yẹ láti máa gbà láìsinmi àti láìṣàárẹ̀. Èyí ń jẹ́ ìwúrí fún wa, ó sì ń jẹ́ ìpèníjà fún wa. A fi ilélẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé gẹ́gẹ́ bí Paul pàápàá ti ṣe, ó yẹ kí àwa pàápàá

0: praise ye the Lord. Shall we rise on our feet as we sing together? To God be the glory. To God be the glory, great things he has done. So love ye the world that he gave us his son. Who yielded his life and atonement
1: for sin.
0: And opened the life gate that all may go in. Oh,
1: Father, ìràpadà pípé tí ẹ̀jẹ̀ rẹ̀ rà. Fẹ́nikẹ́ni tó gba ìlérí rẹ̀ gbọ́. Ẹni tó burú jù bó bá lè gbàgbọ́ yóò rí ìdáríjì gbà. Ó so ńlá fún wa. Ó dá wa lọ́la yọ wá di kíkún nínú ọmọ rẹ̀. Ògo àti ẹwà ìràpadà yìí yóò yà wá lẹ́nu. Nígbà tí a bá rí Jésù. Yin Olúwa. Fìyìn fún Olúwa, yin Olúwa. Ẹ yọ̀ níwájú rẹ̀. Ká tọ bàbá wa lọ lórúkọ Jésù. Jẹ́ ká jọ fògo fún oníṣẹ́ ìyanu.

0: Pascalis from Jin.
1: My name is Jerome Pascalis.
2: Orúkọ ni Jerome Pascalis. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, wọ́n fara hàn nínú ìjọ GCK 2026 ní oṣù kẹta ní Taraba State. Ní gbogbo ayé wọn, ọtí mímu ìjà àti gbogbo ìwà ìbàjẹ́, ṣùgbọ́n lọ́jọ́ àkọ́kọ́ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n jáde ìránṣẹ́ Ọlọ́run sì gbàdúrà fún wọn, wọ́n fayé wọn fún Olúwa. Láti ìgbà náà lọ, ayé wọn yí padà. Báyìí wọ́n di ẹ̀dá titun, gbogbo ìhùwàsí búburú àtijọ́ ó ti lọ. Wọ́n sì ń wà nínú ìdàpọ̀ àwọn ọmọ Ọlọ́run láti ìgbà náà lọ títí dàwókò ìwọ́n dọmọ ìjọ Deeper Life. Kí Alleluia. Orúkọ wọn ni Regina Kasim. Lọ́rin Jàníngò Taraba State pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, wọ́n wá sí ìpàdé GCK ti oṣù kẹta ti ọdún yìí. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n ní ìrora lẹ́yìn àti nínú ẹsẹ̀ tó ti wà níbẹ̀ tipẹ́. Wọ́n kò lè dúró pẹ́ tàbí rìn, ṣùgbọ́n nígbòóṣe nígbà tán wá síbi ìpàdé yìí, ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà pé ká fọwọ́ra lébi tí a ti ní wàhálà. Wọ́n gbé kan lé ẹ̀yìn èkejì ní ẹsẹ̀ wọn. Lẹ́yìn àdúrà ìránṣẹ́ Ọlọ́run, lẹ́sẹ̀kẹsẹ̀ lójú ẹsẹ̀ Ọlọ́run wò wọ́n sàn. Kò sí ìrora lẹ́yìn mọ́, kò sí ìrora nínú ẹsẹ̀ mọ́. Báyìí wọ́n lè rìn lómìnira. Láti ìgbà náà lọ, wọ́n ti ń wà nínú ìdàpọ̀ títí di àkókò yìí. Wọ́n ń gba àwọn ẹlòmíràn nímọ̀ràn láti máa wá sínú àwọn ìdàpọ̀ yìí. Ẹ̀kẹ́ Alleluia. Orúkọ ni Faith Wasire láti Taraba. Wọ́n wà nínú GCK 2024

a fẹ́ tẹ́tí sí ìfilọ̀ pàtàkì láti ọ̀dọ̀ àwọn nínú ọkàn àwọn ènìyàn nínú ìgbésí láti ìlú kan ní gbogbo ìpínlẹ̀ ní Makurdi ọjọ́ 24-28 oṣù kẹfà ní IBB Square High Level Makurdi ní aago 5 ní gbogbo ìrọ̀lẹ́. Àwọn aláìsàn yóò wá, gbogbo àwọn tí kò nírètí ni yóò wá, a ó sì ní ìrírí agbára Kristi tó ń ṣiṣẹ́ ìyanu. Èyí ni ìsọjí kárí ayé ti Pastor W. Kumuyi tí wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí a fẹ̀mí oríyàn olùdásílẹ̀ ìjọ ìsọjí GCK kárí ayé pẹ̀lú Kumuyi. Ṣùgbọ́n láàrin inú ìpàdé ńlá yìí ní 25-26 oṣù kẹfà, àwọn onígbàgbọ́ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run ó kójọ papọ̀ ní aago 8 ní òwúrọ̀ IBB High School. Ní ó jẹ́ ìpàdé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run àti àwọn ọmọ Ọlọ́run, ìpè fún iṣẹ́ ìsìn tí ó ga pa kí a sì ya ipa ní ọjọ́ Saturday 27. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ó tún péjọ pọ̀, èyí ni àwọn ọ̀dọ́, láti aago 8 ní òwúrọ̀ tó jẹ́ pé ìfagbára wọni fún àwọn ọ̀dọ́ ìgbé ayé ìjọba nínú ayé ìsinsin yìí. Ó sì jẹ́ ipa tó lágbára tó wà fún ìran yìí, bí ti Makurdi ṣe ń yọ̀ fún ìyanu Ọlọ́run, agbára náà lọ sí gbóko ní 30 ọjọ́ oṣù kẹfà sí ọjọ́ 2 oṣù keje ní pápá ìṣeré àwọn ọlọ́pàá. Níbẹ̀ ni wọ́n ti ṣe ìpàdé náà. Àwọn ìlú yóò sì rí ohun tó ń ṣẹlẹ̀ nípasẹ̀ Kristi, dídá ìdè nípasẹ̀ Kristi. Bákan náà ni ọjọ́ 1, ọjọ́ 2 àwọn onígbàgbọ́ àti ìránṣẹ́ Ọlọ́run wọ́n ó péjọ papọ̀ bákan náà, yípadà sí iṣẹ́ ìránṣẹ́ tí ó múnádóko. Bákan náà yóò tún lọ sí òtúpò ní ọjọ́ 3 sí ọjọ́ 6 July oṣù keje yìí. Àwọn ènìyàn yóò tún péjọpọ̀ ní Deeper Life Conference Center lọ́hùn ní Òtúpò Road. Ní gbogbo ìrọ̀lẹ́ ní aago 5, àwọn ènìyàn yóò sì wá láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n sì lọ pẹ̀lú òmìnira ológo nípasẹ̀ Kristi ní eléyìí. Kìí ṣe òmìnira fún ìgbà díẹ̀, ṣùgbọ́n tó jẹ́ ológo lẹ́kùnrẹ́rẹ́ nípasẹ̀ Kristi nìkan. Ní ọjọ́ 3 àti ọjọ́ 5 ní Òtúpò, bákan náà ìpàdé àwọn onígbàgbọ́ àti àwọn ọmọ Ọlọ́run yóò wá papọ̀. Bákan náà ìsọdọ̀tun nínú àwòrán rẹ̀ fún iṣẹ́ tí ó ga, ó jẹ́ láti máa tẹ̀síwájú ní ọjọ́ Sátidé 4 July ní Ìdómà Palace Square ní Òtúpò. Bákan náà tí àwọn ọ̀dọ́ yóò wá sáyé, ìfagbára wọ ni àwọn ọ̀dọ́, ẹni kò lè dí ẹ lọ́wọ́, ìwọ yóò lu àlùyọ nítorí pé Ọlọ́run nínú rẹ kò sí ṣẹ́gun. Ìránṣẹ́ Ọlọ́run kan náà tẹ́ pé agbára rẹ̀ kò dínkù rárá, tí agbára rẹ̀ ohun rẹ̀ kì í lọ lásán, tí ohun rẹ̀ kì í sì ní ìjákulẹ̀ ní Benue State ní oṣù 6 àti oṣù

0: age or a season. And then there are men whom God uses for a lifetime.
1: Àwọn èèyàn kan wà tí Ọlọ́run lò ní àkókò wa.
0: One man has stood in pulpits
1: kọjá àádọ́ta ọdún. Ọkùnrin kan wà tí ó ń gbé wàásù tí ó yí padà káàkiri torí pé òtítọ́ kì í yí padà. Orúkọ rẹ̀ ni a mọ̀ ní Èkó, ní London, ní Nairobi, ní àwọn gbọ̀ngàn orílẹ̀-èdè. Nígbà gbogbo a máa ń tọ́ka sí àwọn tó ń sọ. Àwọn èèyàn ń béèrè kí ni àṣírí, báwo ni ọkùnrin yìí ṣe máa ń wà ní ẹni tí ó kún fún ìfòyàn nígbà gbogbo? Kìí ṣe fún orílẹ̀-èdè kan bí kò sí fún gbogbo ìran àgbáyé. Èyí a ò rí nínú ọgbọ́n ènìyàn, ká ò bá a ní inú àpérò bí kò sí nínú ẹnìkan. Ó a rí nínú ọkùnrin kan tí ó gbọ̀jẹ̀gẹ́ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. A bá a nínú ìyọ̀ǹda ara ẹni pátápátá fún Kristi. Láti 1973, nígbà tí ó gbé ìdánilẹ́kọ̀ọ́ kan dìde, ọkùnrin yìí kò yí padà kúrò nínú ìpinnu rẹ̀. Ipa rẹ̀ nínú ayé àwọn onígbàgbọ́ ti dàgbà sókè dé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn. Ó jẹ́ ẹni tí ó ṣe ìṣirò tó wá di ìránṣẹ́ Ọlọ́run. Ọ̀jọ̀gbọ́n tí ó yan pẹpẹ wàásù láàyò. Ó pinnu ilẹ̀ mímọ́ ti ìṣìpẹ̀ àti ìjèrè ọkàn. Lónìí, ó kàn fẹ́ gbọ́ ìwàásù kan ṣákálá. Ó fẹ́ gba ohun kan tí a ti yiri rẹ̀ wò ní àwọn àkókò. Ọ̀rọ̀ tí kò sì padà lófin. Bàbá wa, bàbá àwọn bàbá. Ọmọ ogun Kristi, alákòóso àgbà ìjọ Deep Alive, olùdásílẹ̀ GCK, ọkùnrin náà ti ṣe ìránṣẹ́ rẹ̀ tí ó ti fọwọ́ kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Arákùnrin arábìnrin, ẹ jọ̀wọ́ di lórí ẹsẹ̀ yín kí ẹ bá wa kí ọkùnrin náà káàbọ̀. Olùṣọ́ àgùntàn Dr. W. F. Kumoyin, ẹ káàbọ̀. Ẹ kí aleluya. Àmì tó dára. Àmì. Àṣálẹ̀ ni àṣálẹ̀ tí ó kẹ́yìn. O sì ní pàdánù iṣẹ́ ìyanu rẹ. Àmì. Bàbá, adúpẹ́ lọ́wọ́ ní àṣálẹ̀ yìí. A mọ̀ pé ọ jẹ́ Ọlọ́run onífẹ̀ẹ́, Ọlọ́run, Ọlọ́run alágbára tí kò lè kùnà. À ń bèrè pé ní àṣálẹ̀ kí ẹ tú ìbùkún jáde sórí olúkúlùkù láti ọ̀run wá. Ẹ gba ọkàn àwọn ènìyàn là. Ẹ wo àwọn aláìsàn sàn. Ẹ dá àwọn òǹdè sílẹ̀. Ẹ ṣe ìyanu ní ayé àwọn èèyàn yín. Ẹ ṣe olú àtúrò àmọ́ ìpẹ́ ti dáhùn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Gbogbo ẹ̀ yóò sì wípé àmì. Kí olú akébùkún yẹn lè jókòó. Ní àṣálẹ́ mo ń bá yín sọ̀rọ̀ nípa Kristi. Kristi nínú rẹ. Mo ń bá ọ sọ̀rọ̀ nípa ìwọ nínú Kristi. Kristi nínú rẹ, ìwọ nínú Kristi. Ìrètí ògo. À ń pe eléyìí ní wíwọlé sínú ara ẹni. Òun nínú rẹ, ìwọ nínú rẹ. Jẹ́ ń ṣàlàyé fún ọ. Báwo ni Kristi lè wà nù mi? Kristi ni ọ̀rọ̀ náà. Nígbà tí ọ̀rọ̀ náà bá wà nínú mi, òun ó wà nínú mi. Kristi ni olùgbàlà. Nígbà tí ìgbàlà rẹ bá ń bẹ nù mi, ó wà nínú mi. Christ ni olùyapadà. Nígbà tí ìràpadà rẹ bá ń bẹ nù mi, Christ wà nínú mi. Christ jẹ́ olùwòsàn. Nígbà tí ìwòsàn rẹ bá ń bẹ nù mi, Christ ń bẹ nù mi. Christ nínú rẹ. Ìwọ náà nínú Christ. Nígbà tí o bá wà ní ìgbàlà. Nínú ìràpadà. Nínú ọ̀rọ̀ náà. Àti inú ẹ̀mí. Tí ó sì yí ọ pé. Nígbà náà ìwọ náà wà nínú rẹ̀.
2: Christ
1: nínú rẹ. Ìwọ nínú Christ. Ìrètí ògo ni. Nígbà tí ohun gbogbo bá mọ gara tó kún fún ògo. Nígbà tí ohun gbogbo bá dára ògo ni. Nígbà tí ohun gbogbo bá mọ gara tó ṣe rẹwà ògo lè yí. Nígbà tí ohun gbogbo bá mọ gara bí ọ̀run ògo ni eléyìí. Ìwọ Kristi nù rẹ ìwọ nù Kristi ìrètí ògo ni. Kó ló ṣe rí ìkíní ẹsẹ̀ kẹtàdínní ọgbọ̀n. Ìlà tí ó kẹ́yìn níbẹ̀ ń sọ nípa Kristi nínú yín ìrètí ògo. Ògo ni àkójọpọ̀ ohun gbogbo tí Christ ti rà fún ọ lórí igi àgbélébùú ní Kálvárì. Ó jẹ́ àkójọpọ̀ ayọ̀. Àkójọpọ̀ ìdùnnú. Àkójọpọ̀ oore Ọlọ́run. Òun ni àkójọpọ̀ ẹwà rẹ̀. Àti ẹwà rẹ̀ láti ọ̀run. Ìrètí ògo náà sì ni Christ nínú rẹ. Ohun tí à ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ nìyí. A ò kàn ní sọ̀rọ̀ nípa rẹ̀ nìkan, a ó ní rí rẹ̀ ní àṣálẹ̀ yìí. Yóò wà nú ayé rẹ. Mo sọ̀rọ̀ nípa iní èjì ẹ̀ta. Àkọ́kọ́, ó ní ìpìlẹ̀. Ìkejì ni ìgbàgbọ́. Ìkẹta ni ìdàpọ̀ náà. Àkọ́kọ́. Ìpìlẹ̀ fún tàbí ìpìlẹ̀ ti ìrètí ìgbàlà. Ìpìlẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ fi ìpìlẹ̀ sọlẹ̀ kó tó kọ́ lélé. Bí kò bá sí ìpìlẹ̀. Afẹ́fẹ́ tó fẹ́ jì tó ń jà yóò gbá gbogbo rẹ̀ lọ. Ìgbé ayé Kristẹni àwọn mìíràn kò ní ìpìlẹ̀. Ìpìlẹ̀ àwọn ẹlòmíràn kò ìjẹ́wọ́ àwọn ẹlòmíràn ò ní ìpìlẹ̀. Ṣùgbọ́n bí ó bá ní ìrètí ìgbàlà. Ìrètí ìdáríjì wa. Ìrètí ìràpadà wa. Ìpìlẹ̀ gbọ́dọ̀ wà. Àkọ́kọ́. Ìpìlẹ̀ ti ìrètí ìgbàlà tàbí ìpìlẹ̀ fún ìrètí ìgbàlà. Ìkejì. Ìgbàgbọ́ fún ìwòsàn wa pẹ̀lú okun. Ìwòsàn bẹ, okun bẹ. Ẹnìkan sọ pé mo wà ní ìlera ṣùgbọ́n kò lókun. Kò sí àrùn, kò sí àìsàn, ṣùgbọ́n ó jẹ́ aláìlera. Ṣùgbọ́n ní àṣálẹ̀ yìí, ìwòsàn àti okun yóò wá papọ̀ sínú ayé rẹ. Ìwòsàn àti okun. ìwòsàn àti agbára ìwòsàn àti wà ní ìlera ìwòsàn àti ipá ìgbàgbọ́ fún ìwòsàn wa pẹ̀lú okun ìkẹta ní ìdàpọ̀ ìdàpọ̀ àwọn tí ó ní ìrètí nínú ìwé mímọ́ bí o ti tọ olúwa wá ó dàbí ọmọ tí a ṣẹ̀ṣẹ̀ bí ìyá ikò ní fi ọmọ náà sílẹ̀ ní ilé ìwòsàn a gbé ọmọ náà ìyá sì gbá ọmọ náà mọ́ra ìdàpọ̀ tó nílò nìyí lẹ́yìn ìgbà tó bá wá láti mọ olúwa ìdàpọ̀ pẹ̀lú kristi ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run ìdàpọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ ìdàpọ̀ nínú ìjọ ìdàpọ̀ nínú ìlú bíbélì mímọ́ ìdàpọ̀ àwọn tí ó ní ìrètí nínú ìwé mímọ́ wí láti àkọ́kọ́ rẹ̀ kókó àkọ́kọ́ níbẹ̀ gan láti bẹ̀rẹ̀ sí ní kọ́lé àkọ́kọ́ ní ìpìlẹ̀ náà ìpìlẹ̀ ti ìrètí ìgbàlà nínú orin ìkọkànlá ẹsẹ̀ ìkẹta ó ń béèrè ìbéèrè bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe bí ìpìlẹ̀ ti ìgbàlà bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe kí ni ohun tí ó ń pa ìpìlẹ̀ run àwọn oníwàásù wọ́n máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n wọn kì í kọ́ni ní bíbélì àwọn oníwàásù wọ́n runi sókè ṣùgbọ́n wọn kì í fa ní ìtumọ̀ ọ̀rọ̀ náà oníwàásù wọ́n máa ń mú àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́kànlé ṣùgbọ́n wọn kì í sọ nípa ìrònúpìwà àdá àwọn ẹlẹ́ṣẹ̀ oníwàásù máa ń sọ fún àwọn ọ̀mùtí bí wọ́n mú wọn lọ́kànlé ṣùgbọ́n kì í sọ ọ̀nà àbáyọ kóònù ìmùtí para fún wọn àwọn tí ó máa ń ran àwọn obìnrin lé lọ́wọ́ tó jẹ́ pé wọn kì í sọ ọ̀nà àbáyọ láti yanjú wàhálà nínú ilé àwọn oníwàásù máa ń sọ nípa aásìkínú ayé ṣùgbọ́n wọn kì í sọ nípa bí a ṣe lè wọ ọ̀run rere àwọn oníwàásù tí wọ́n máa mú inú àwọn ènìyàn máa mórí wọn yá tí wọ́n máa mú wọn mú ká jó wọn mú ká ṣe gbogbo ṣùgbọ́n wọ́n ti ba ìpìlẹ̀ jẹ́ ẹnìkan ti ń lọ sí ìjọ ní ọdún méje a sì bèrè ìbéèrè báwo ni ẹnìkan ṣe lè nígbàlà tó máa rí ìdarí jígbà ó ní wọn ò mọ o ti ń lọ ṣọ́ọ̀ṣì fún ọdún méje ọdún mẹ́wàá ó mọ ọ̀nà àbáyọ sí ìgbàlà àwọn oníwàásù ti ń ba ìpìlẹ̀ ìgbàlà jẹ́ ó sì wá rọrùn Gbogbo ènìyàn ni ó ti ṣẹ̀tí ó sì kùnà ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kò sí ẹnikẹ́ni nípa ti ìyípadà ọmọlúàbí tí ó lè gba ara rẹ̀ là. Ẹnìkan ṣoṣo Jésù Kristì ló lè gba là. Ó sì kú fún ọ, ó kú fún mi lórí igi àgbélébé. Nígbà tí ó bá mọ èwe, nígbà tí ó bá lóye èwe, nígbà tí ó bá mọ èyí lò, nígbà tí ó bá jáde kúrò ní ẹ̀ṣẹ̀ rẹ, tí ó sì tọ Jésù wá gẹ́gẹ́ bí olùgbàlà. Èyí ni ìpìlẹ̀ ìgbàlà wa. Ṣùgbọ́n bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo lè ṣe? Ohunkóhun tó wù tá a bá ń ṣe. Nígbà tí a bá ti pa ìpìlẹ̀ run, tí a kò sì tú ìpìlẹ̀ náà kọ́. Oníwàásù máa ń wàásù. Àwọn akọrin kọrin. Àwọn olùjọ́sìn jọ́sìn. Àwọn èèyàn ń kówó lẹ̀. Rántí pé gbogbo ohun tí o bá ń ṣe láìjẹ́ pé a bá tú ìpìlẹ̀ yẹn kọ́ ká tún un tò lẹ́ẹ̀kan sí, ó jẹ́ gbà téèyàn fi àkókò àti ìgbé ayé rẹ̀ ṣòfò. Bí ìpìlẹ̀ bá bàjẹ́, kí la wá lè ṣe? Kí ni olódodo lè ṣe? Òun náà ni láti tú ìpìlẹ̀ náà kọ́. A kò lè tẹ̀síwájú nínú ẹ̀sìn láìsí ìpìlẹ̀ ti ìgbàlà. Kò sí ẹ̀sìn kẹsìn tá a lè gbé lárugẹ láìjẹ́ pé a tú ìpìlẹ̀ náà kọ́. Ọ̀pẹ ni fún Ọlọ́run pé a mọ bí a ṣe lè tú ìpìlẹ̀ náà kọ́ lẹ́ẹ̀kan sí. Tímótì kejì rí ìkejì. Láti ẹsẹ̀ ìkọkàndínlógún 19. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin. Ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú ó dúró ṣinṣin. Kìí ṣe ìpìlẹ̀ tí ènìyàn. Àwọn èèyàn ńlá kò jẹ́ ẹni ńlá bí Ọlọ́run. Ènìyàn àwọn afiwàmìrò. Wọn ò lágbára bí Ọlọ́run. Àwọn èèyàn tí ó kún fún ọgbọ́n. Wọn ò tóbi, wọn ò lágbára tó Ọlọ́run. Ẹni gba ojúmọ̀ ọkùnrin kan láti orílẹ̀-èdè tó lágbára jù lágbàáyé. Kò lágbára bí Ọlọ́run. Ìpìlẹ̀ tí a ń wá òun kìí ṣe ìpìlẹ̀ tí ènìyàn, bí kò ṣe ìpìlẹ̀ tí Ọlọ́run. Ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin. Ó ní èdìdí yìí wípé. Olúwa mọ àwọn tí ń ṣe tirẹ̀. Àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ Olúwa, kí ó kúrò, kí ó yàgò, kí ó yẹra, kí ó sá kúrò nínú àìṣòdodo. Èyí ni ìpìlẹ̀ ti Ọlọ́run. Olúkúlùkù ọkùnrin, olúkúlùkù obìnrin, olúkúlùkù ọ̀dọ́kùnrin, olúkúlùkù ọ̀dọ́bìnrin, tí ó bá ń pe orúkọ Kristi, tí ó sọ pé Kristi ni olùgbàlà mi, òun jórúkọ mọ́ Kristi lára. Christian ni mi mo pele Christ o je oruko mo Christ lara gbogba Christ gbo o je oruko mo Christ lara
0: Christ
1: n pada bo lekan si
0: yo
1: mu mi lo si orun ani o pe oruko oluwa o kori
0: Christ
1: joba o poruko Christ.
0: You talk to other people, my friend, come to Christ.
1: O ba awon elemiran soro re mi to Christ wa.
0: Your name, the name of Christ.
1: O poruko Christ. Nigba to gbadura.
0: Say in Jesus name.
1: O so pe ni oruko Jesu ni mo gbadura.
0: The name of Christ.
1: O pe oruko Christ.
0: Foundation of God is let everyone names the name of Christ depart from iniquity.
1: Ipile ti Olorun ni pe olukuluku e to ba pe oruko Oluwa ki o kuro ninu aisododo.
0: Until you do that.
1: Titi to fi se ehe.
0: Depart from iniquity.
1: To fi kuro ninu aisododo.
0: Run away from iniquity.
1: To fi sa kuro ninu aisododo.
0: Abandon iniquity.
1: To fi gbe aisododo ti se gbe kan.
0: Every time you see that iniquity is coming.
1: Nigba ku gba to ba ri pe aisododo nbo. Ba ni so aisododo to se wa.
0: Iniquity does not come in the air. The atmosphere.
1: Aisododo ki wa lo ninu afefe.
0: Iniquity comes through men of iniquity, women of iniquity.
1: Aisododo ma nti odo awon okunrin ati obirin aisododo wa.
0: When you see a man of iniquity coming to you and wanting to dump and drop iniquity in your life, run.
1: Nigba ti o ba ri okunrin aisododo ti o nbo lodo e to fe fi aisododo sinu aye re gbagere.
0: A Jezebel that is full of iniquity and is coming to you, that's how iniquity comes. They want to splash that on you. They want to get that into you.
1: Nigba ti o ba ri obirin Jezebel aisododo to nbo to fe nipa lowo lati fi aisododo ati egbin yo lara aisododo ni sa.
0: The name of Christ, run, depart, flee, separate from iniquity.
1: Ke lukuluku eni ti o ba npe oruko Oluwa ki o kuro ki o sa ke yera ki o kuro ninu aisododo.
0: You will do that tonight.
1: Bi o ko ba ti se be o se ni asale yi. Tori pe eyi gan ni ipile na.
0: If you don't build that foundation.
1: Bi o ko ba ko ipile na.
0: And you only go on this, superficial doctrines of the Bible.
1: Ti o kan lo lori ohun ti wa pe ni eko Bible sakala. Enikan si bere si ko.
0: This is how a Christian gets married.
1: Bi ona ti Christian ni gba se gbeyawo re.
0: This is how husband and wife.
1: Bi o se ye ki oko ati aya ma huwa re.
0: This is how we should read every day.
1: Bi se ye ka ma ka lojojumo re.
0: We should do good.
1: Bi se ye ka ma se re ni.
0: This is how we should contribute money in the church.
1: Bi se ye ka dawo ninu ijo re.
0: But you have not laid the foundation.
1: Sugbon o ko ti fi ipile na sole.
0: The teacher, the preacher is wasting his life.
1: Olùkọ́ oníwàásù ń fi àkókò rẹ̀ ṣòfò. Ìpìlẹ̀ ṣáájú ohun gbogbo. Ìpìlẹ̀ ti ìmúpìwàdà. Ìpìlẹ̀ ti kíkúrò nínú ibi. Ìpìlẹ̀ ti sísá kúrò nínú ibi. Kí olúkúlùkù. Ke olukuluku e ti pe oruko Kristi ki o kuro ninu aisododo.
0: We will do that tonight.
1: A o se eyi ni asale yi.
0: I said we will do that tonight.
1: Mo ni a o se ni asale yi.
0: I said we will do that tonight.
1: Mo ni pe a o se eleyi ni asale yi. Ipile.
0: Foundation.
1: Ipile.
0: The foundation of hope. The hope of salvation.
1: Ipile ti ireti, ireti igbala.
0: I'm coming to number two.
1: Mo wa si koko keji.
0: Number two.
1: Koko keji.
0: The faith
1: oni igbagbo fun iwosan wa pelu okun igbagbo fun iwosan pelu okun
2: asofo
1: ani ise apostle ori keta
2: there was a man that was laid at the beautiful gate
1: eni kan wa ti a ma ngbe kale ni ona ona ti a pe ni dara dara
2: of the temple
1: ni eno na temple
2: from his mother's womb.
1: O yaro lati ni iya re wa.
2: He was born like that.
1: Be ni abi.
2: Paralyzed.
1: O yaro.
2: Weak.
1: Alaidira.
2: Never walked.
1: Kuriri.
2: Never took his turn.
1: Ko gbe igbese kan ri.
2: And he laid him there. And he laid him there.
1: A si gbe kale nibe. A gbe kale nibe lojojumo.
2: He had accepted that that was the final.
1: O ti tẹ́wọ́ gbà wípé àyàn mọ́ òun rèé.
2: What I've not done in 10 years, in 20 years, in 30 years, 40 years, how can I begin to do that now?
1: O wípé ohun tí mo ṣe ní ọdún mẹ́wàá, ogún ọdún, ọgbọ̀n ọdún, báwo ni mo ṣe lè bẹ̀rẹ̀ sí í ṣe báyìí?
2: And that day he was at that beautiful gate.
1: Ní ọjọ́ náà, ó sì wà ní ẹnu ọ̀nà dáradára náà. Ó ti sọ̀rọ̀ tínú. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ̀rọ̀ tínú. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ̀rọ̀ tínú. Wọ́n ní oníwàásù. Bó ti mu sìgá láti ogójì ọdún sẹ́yìn, a mu sìgá láti ogójì ọdún sẹ́yìn, a mu sìgá ni.
2: For 10, 20, 30, 40 years, and they say, a fool at 40 is a fool forever, a drunkard at 40 is a drunkard forever.
1: Ẹni tó mo ògógó fún ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún, ẹni tí ò bá gbọ́n ní ogójì ọdún kò ní gbọ́ láéláé. Àwọn kan wà tí ó jẹ́ pé wọ́n ti ń jà ìjà ni lọ́jọ́jọ́.
2: Ohun
1: kan tí wọ́n mọ̀ láti ṣe láti máa jà.
2: If they want something from you instead of saying, can you please give me that? No. They don't. They use the language of violence, the language of fighting. Anything they want, even when they want favor from you, even if they want something good from you, the only language they know is the language of fighting, and they have been fighting for more than 40 years.
1: Àwọn àríjàgbá kì í mọ ọ̀nà mìíràn láti ní nǹkankan gbà kódà bó jẹ́ ojú rẹ náà fẹ́ lọ́dọ̀ rẹ ìjà ni tiwọn nígbà gbogbo ẹni tó wá sí ń jà fún nǹkan bí ogójì ọdún yóò máa jà títí ayé èrè wọn nìyí. Wọ́n sì wà nínú àṣálẹ́
2: yìí.
1: Wọ́n rò pé mo ti ń jà láti bí ogójì ọdún àríjàgbá ogójì ọdún yóò máa jà títí ayé ni.
2: If they want anything,
1: àwọn kan bí wọ́n bá fẹ́ ohunkóhun,
2: even legitimate thing that belongs to them,
1: àní ohun tó gbófin mu tó yẹ kó jẹ́ tiwọn,
2: they must offer their body, they must offer their flesh to get that thing, even the normal, usual thing that everybody gets normally, they must offer their flesh, their body. To get that thing from anyone.
1: Àní ohun tí ó jẹ́ ẹ̀tọ́ wa pàápàá láti rí ìgbà wọn láti yọ̀ǹda ara wọn fún ìfẹ́kúfẹ́ fún ìwàkiwà bó lè jẹ́ kàn kan tó bójú mu ni. Wọ́n ti báyìí mo ti jọ ọmọ ogójì ọdún ọ̀nà kan tí mo mọ̀ rí láti rí okun gbà lọ́dọ̀ ẹnikẹ́ni. Wọ́n sì ní oníṣekúṣe ní ogójì ọdún oníṣekúṣe títí láyé.
2: This man thought, I'm 40 now, paralyzed till 40, paralyzed forever.
1: Ọkùnrin báyìí tó ti yàrá fún ogójì ọdún, ó sì ti yàrá ayàrá bẹ́ẹ̀ títí láyé.
2: My God, Peter and John came at the hour of prayer.
1: Ọ̀pẹ ni fún Ọlọ́run pé Jòhánù àti Pétérì wá ní àgbéwákàtí àdúrà. Ohun gbogbo sì yí padà ní ogójì ọdún. A sì wá ní àṣálẹ́
2: yìí.
1: Bàbá wa ní Olúwa tọ̀ wá ní orúkọ Jésù. ìyípadà ti dé ní àṣálẹ̀ yìí. Ìsọdọ̀tún dé ní àṣálẹ̀ yìí.
2: And so when Peter and John got to him.
1: Nígbà tí Pétérù àti Jọ̀hánù dọ́dọ̀ rẹ̀. Inú rẹ̀ dùn.
2: He was looking for what he had always got.
1: Ó ń retí ohun tó máa ń rí gbà nígbà gbogbo.
2: Always got silver or gold.
1: Bóyá wúrà tàbí fàdákà ló máa ń rí gbà nígbà gbogbo.
2: Always got pieces of money.
1: Ó máa ń rí owó kéékèèké gbà.
2: And he looked up to them and he was happy.
1: Ó sì gbójú sókè sí wọn ayọ̀ rẹ̀ kan.
2: That he will get what he always got, but he'll still remain paralyzed and go back home.
1: Pé òun yóò rí kan tó máa rí gbà lọ́wọ́ wọn gbà ṣùgbọ́n pé kò wá padà sílé gẹ́gẹ́ bí ara sì tó padà ń jọ́ kejì wá. Nígbà tí àwọn bá wá sí ìsọjí. Wọ́n lè pé nǹkan tá a ti máa rí gbà náà ni àwọn yóò rí gbà. Wọ́n á rí àwọn ijó. Wọ́n á rí ayọ̀ àkókò kúkúrú.
2: They will get some sprinkling of God bless you there, God bless you, God bless you there. Motivation. You see, what they have always got is what they will get.
1: Wọ́n lè pín nǹkan tó ti máa rí gbà tẹ́lẹ̀ náà ni àwọn yóò rí bí káàrò mi sókè kámúnú ẹnu dọ̀ká mórí ẹni yá.
2: For that day, that man got what he never got in his life.
1: Ṣùgbọ́n lọ́jọ́ náà, ọkùnrin rí nǹkan tí ò tí rí gbà ní gbogbo ọjọ́ ayé rẹ̀ rí gbà. Ní àṣálẹ̀ yìí. Ní àṣálẹ̀
2: yìí.
1: Ó rí ohun tí ò tí rí gbà lọ́jọ́ ayé rẹ̀ rí gbà. Ìṣerí kẹta ẹsẹ̀ kẹfà. Pétérù ń pé fàdákà àti wúrà ẹni kò ní. Ọkùnrin ni yóò ti ní ìjákulẹ̀ inú ọkàn rẹ̀. Nígbà tí ò ní fàdákà tí ó wà kì í dúró níbi tí ọkùnrin náà gbé dúró.
2: The only people that stopped at the place where the man was laid was the people that had some silver, they had some gold.
1: Àwọn tó máa ń dúró níbi tí ọkùnrin náà dùbú lẹ́sìn ni àwọn tí ó bá ní fàdákà àti wúrà lọ́wọ́. Wọ́n á sì fún ọ ní owó inú díẹ̀ nínú rẹ̀. Irú ìjákulẹ̀ wo nígbà tí wọ́n sọ pé wúrà àti fàdákà èmi kò ní. Ṣùgbọ́n ohun tí mo ní èyí ni mo fi fún
2: ọ.
1: Ìgbàlà ó garí kọjá wúrà àti fàdákà. Ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ ó níye lórí ju wúrà àti fàdákà. Ìsọdọ̀tún dídi àtúnbí ìyípadà ìgbé ayé ó ṣe pàtàkì yóbe ìrú sókè ti olùwé oníwàásù. Ṣùgbọ́n ohun tí mo ní èyí ni mo fi fún ọ.
2: The name of Jesus Christ of Nazareth, rise up and walk.
1: Ní orúkọ Jésù Kristì ti Nazareti, dìde kí o sì máa rìn.
2: The man was surprised.
1: Ó ya ọkùnrin náà lẹ́nu.
2: Nobody ever said that to him before.
1: Kò sí ẹnikẹ́ni tí ó bá sọ irú rẹ̀ rí.
2: I understand your surprise.
1: Ó yà mo lóye pé ó yà ọ náà lẹ́nu. Nígbà tí bá sọ pé gbé ọwọ́ rẹ lébi tí o ti ní àìsàn náà. Kí o sì na ọwọ́ kejì sókè. Mo sì mú orúkọ Jésù tí yóò lé àìsàn rẹ kúrò. Ó yà ọ lẹ́nu.
2: And sprinkle some water on you. How surprised you are.
1: Torí pé oníwàásù kò sọ̀ka láti rí pẹpẹ láti mú omi sí ọ lára, báwo ló ṣe yà ọ lẹ́nu tó?
2: Because the preacher does not come and put some olive oil on your forehead.
1: torí pé oníwàásù ìṣọ̀kan ẹ̀ láti wá fi rédíò pa iwájú orí rẹ ìyàlẹ́nu rẹ ti ga tó.
2: Because the preacher does not come and put hands on your head, on your forehead and push you down. Your surprise is only standing up there. Lay your hand where you have the challenge. Raise up the other hand. And then he calls the name of Jesus to drive away your sickness.
1: Oníwàásù kan dúró níbẹ̀. Ó ní ó kan gbàdúrà ní orúkọ Jésù kò kù tọ́ wá fún ara rẹ̀. Ó sọ pé gbọ́wọ́ lébi tó láìsàn náwó kejì sókè. Àìsàn náà sì kúrò.
2: Name of Jesus Christ of Nazareth, rise up and walk.
1: Then I'm back to people who shall pay me a look of Jesus Christ in Nazareth in the day of Shimani. Okay, now she'll be blessed.
2: But the power was there already.
1: I better not sit you one day, no?
2: Because the name of Jesus always transmits power in your life.
1: Then you pay a look of Jesus Christ, you man, fear that I saw what's in my ear.
2: When that name is injected into your sickness, power, healing, deliverance comes immediately.
1: Ti aba gbọ ni abere oruko na idande agbara ogbo ma aye re lesekese.
2: The man was still there. Peter stretched out the hand and took him by the right hand.
1: Dey pe okun na du bless be Peter nu owo si o si mu ni owo oto pa soke. O pa soke.
2: And immediately the feet ankle receive and the bones receive strength.
1: Ni oju kan na ese re ati egungun koko se re o si mu kan okan igbesan. O n to bo ni asale yi. Nigba ti o ba gbo oruko Jesu. Igbesan yo to wa.
2: Hear the name, the authority of the name of Jesus. Strength will come to every part of your body.
1: O gbọ́ orúkọ Jésù, àṣẹ àti agbára tí ń bẹ ní orúkọ Jésù yóò wọnú àgọ́ ara rẹ. Wẹsẹ̀ kẹjọ.
2: And he leaping up stood.
1: Ó sì ń fò sókè, ó dúró.
2: And the power was transmitted into his body. He stood up and he was leaping.
1: Bí agbára náà ti wọnú ayé rẹ̀, ó dúró dúró, ó sì ń fò.
2: And he walked.
1: Ó sì bẹ̀rẹ̀ sí rìn. Ó sì bẹ̀rẹ̀ sí rìn. Ó bẹ̀rẹ̀ sí rìn, ó gbé ìgbésẹ̀ àkọ́kọ́. Ó gbé ìgbésẹ̀ kejì. Ó wá bẹ̀rẹ̀ sí ní yára rìn. Ó sì lókun sí. Ó sì dúró ṣinṣin síwájú sí.
2: 40 years of paralysis vanished away.
1: Ìyára ogójì ọdún pòórá.
2: That tonight.

0: ọkùnrin yìí ni a bí fún ní Hebroni, níbẹ̀ ni ó sì jọba ní ọdún méje òun oṣù mẹ́fà, àti ní Jerusalemu ni ó jọba ní ọdún mẹ́tàlélọ́gbọ̀n. Wọ̀n yìí ni a sì bí fún ní Jerusalemu, Shimea àti Shobabu àti Natani àti Solomoni, mẹ́rin láti ọ̀dọ̀ Bashua, ọmọbìnrin Amieli, Abhari pẹ̀lú, àti Elishama, àti Elifeleti, àti Noga, àti Nefegi, àti Jafia, àti Elishama, àti Eliada, àti Elifeleti, mẹ́sàn-án. Wọ̀n yìí ni gbogbo àwọn ọmọ Dáfídì láìka àwọn ọmọ àlè rẹ̀ àti Tamari arábìnrin wọn. Ọmọ Solomoni sì ni Rehoboamu, Abia ọmọ rẹ̀, Asa ọmọ rẹ̀, Yehoshafati ọmọ rẹ̀, Joramu ọmọ rẹ̀, Ahasiah ọmọ rẹ̀, Joashi ọmọ rẹ̀, Amasiah ọmọ rẹ̀, Asaraya ọmọ rẹ̀, Jotamu ọmọ rẹ̀, Ahasi ọmọ rẹ̀, Hezekiah ọmọ rẹ̀, Manase ọmọ rẹ̀, Amoni ọmọ rẹ̀, Josiah ọmọ rẹ̀, àti àwọn ọmọ Josiah. Àkọ́bí Johanani, èkejì Jehoakimu, ẹ̀kẹta Sedekiah, ẹ̀kẹrin Ṣallumu, àti àwọn ọmọ Jehoakimu, Jekoniah ọmọ rẹ̀, Sedekiah ọmọ rẹ̀, àti àwọn ọmọ Jekoniah, Asiri, Salatieli ọmọ rẹ̀, Makiramu pẹ̀lú, àti Pedaya, àti Shenasari, Jekamaya, Oshama, àti Nehabaya, àti àwọn ọmọ Pedaya, Serubabeli, àti Shimei, àti àwọn ọmọ Serubabeli, Meshulamu, àti Hananaya, àti Shelomiti, arábìnrin wọn, àti Hashuba, àti Oheli, àti Berekaya, àti Asadaya, Jushab Hesedi, márùn-ún, àti àwọn ọmọ Ananaya, Pelataya, àti Jesaya, àwọn ọmọ Refaya, àwọn ọmọ Arnani, àwọn ọmọ Badaya, àwọn ọmọ Shekanaya, àti àwọn ọmọ Shekanaya, Shemaya, àti àwọn ọmọ Shemaya, Hetushi, àti Geali, àti Baraya, àti Nearaya, àti Shafati, mẹ́fà, àti àwọn ọmọ Nearaya, Elionai, àti Esikaya, àti Asrikamu, mẹ́ta, àti àwọn ọmọ Elionai ni Odaya, àti Eliashibu, àti Pelaya, àti Akubu, àti Johanani, àti Dalaya, àti Anani, méje.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé ìkíni ti Chronicle, orí ìkẹrin, àwọn ọmọ Juda, Farisi, Estroni, àti Kami, àti Huri, àti Shobali, Reaya, ọmọ Shobali sì bí Jahati, Jahati sì bí Aumai, àti Lahadi, wọ̀nyí ni ìdílé àwọn ará Sora, àwọn wọ̀nyí ni ó ti ọ̀dọ̀ baba Etamu wá, Jisreli, àti Jisma, àti Jidbashi. Orúkọ arábìnrin wọn ni Selelponi, àti Penueli ni bàbá Gedori, àti Eseri bàbá Usha. Wọ̀nyí ni àwọn ọmọ Huri, àkọ́bí Efrata, bàbá Bethlehemu, Ashuri bàbá Tekoa sì lé aya méjì, Hela àti Naara. Naara sì bí Ausamu, àti Eferi, àti Temeni, àti Ahashtari fún. Wọ̀nyí ni àwọn ọmọ Naara, àti àwọn ọmọ Hela ni Sereti, àti Jesuari, àti Etnani. Kó sì sì bí Anubu àti Sobeba àti àwọn ìdílé Ahaheli ọmọ Harumu. Jábésì sì ṣe ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ. Ìyá rẹ̀ sì pé orúkọ rẹ̀ ní Jábésì, wípé nítorí tí mo bí pẹ̀lú ìbànújẹ́. Jábésì sì ké pe Ọlọ́run Ísírẹ́lì wípé, ìwọ ìbàjẹ́ bùkún mi ní tòótọ́, kí o sì sọ agbègbè mi di ńlá, kí ọwọ́ rẹ kí o sì wà pẹ̀lú mi, àti kí ìwọ kí o má sì jẹ́ kí èmi rí ebi, kí èmi má sì rí ìbìnújẹ́. Ọlọ́run sì mú ohun tí ó tọrọ ṣẹ. Kelubu arákùnrin Ṣúà sì bí Nehiri tí í ṣe bàbá Eshtoni. Eshtoni sì bí Betrafa àti Pasea àti Tehina bàbá ìlú Nahashi. Wọ̀nyí ni àwọn ọkùnrin Reka àti àwọn ọmọ Kenasi, Otnieli àti Seraya àti àwọn ọmọ Otnieli, Hatati, Meonotai sì bí Ofra, Seraya sì bí Joabu, bàbá Geharasimu nítorí oníṣọ̀nà ni wọ́n, àti àwọn ọmọ Kalebu, ọmọ Jefune, Iru, Ela àti Naamu, àti àwọn ọmọ Ela àní Kenasi, àti àwọn ọmọ Jehaleleli, Sifu àti Sifa, Tiria àti Asareeli, àti àwọn ọmọ Esra ní Jeteri, àti Meredi, àti Eferi, àti Jaloni, òun sì bí Miriamu, àti Shamai, àti Ishba bàbá Estemua, aya rẹ̀ Jeudija sì bí Jeredi bàbá Gedori, àti Heberi bàbá Soke, àti Jekutieli bàbá Sanua. Wọ̀nyí sì ni àwọn ọmọ Bitia, ọmọbìnrin Farao,

fímọ̀ ni wípé ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run ẹ̀mí ọlọ́run bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé òun jẹ́ ti ọlọ́run àti wípé jésù pàápàá ó jẹ́ olùràpadà àti olùdáǹdè òun èyí ni à ń sọ nípa ìgbàgbọ́ wípé ní ojú ikú ẹni tí ó bá ní ìgbàgbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ ń kú lọ yóò máa wípé mo ń lọ sílé yóò máa wípé a ti pèsè adéògò sílẹ̀ fún mi yóò máa wípé mo mọ̀ wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé níbẹ̀ ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín àti wípé èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín wípé nígbà tí mo bá sì ṣetán èmi ó padà wá láti mú yín lọ sí ọ̀dọ̀ ara mi ẹni tí ó bá ní ìgbàgbọ́ títí di ojú ikú ni ó máa wípé mo ń lọ sí ìlú ọ̀run mo ń lọ sí ibi rere ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí ó tilẹ̀ wà ní ẹnu bodè ọ̀run báyìí yóò máa wípé mo fẹ́ wọlé nítorí wípé mo ní orúkọ nínú ìwé ìyè èyí ni a fi mọ àwọn tí ó ní ìgbàgbọ́ nínú ayé ohun wọn yóò máa sọ̀rọ̀ ìgbàgbọ́ ní ojú ikú ọ̀rọ̀ ẹnu wọn yóò máa jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ wọ́n máa ní ìrètí àti ìdákọ̀rọ̀ ìdánilójú nínú ọ̀rọ̀ àti ìlérí ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó bá ní àìgbàgbọ́ yóò máa dààmú yóò máa ṣiyèméjì gẹ́rẹ́ tí ó bá ti ní inú níbini tàbí àjálù tàbí ẹ̀dùn ọkàn kan ó máa gbọ́ láti ẹnu rẹ̀ bẹ́ni wípé ọlọ́run kò fẹ́ mi bẹ́ni wípé kò sí ohun tí mo lè ṣe tó lè ṣe dáradára bẹ́ni wípé ọlọ́run kì í gbàdúrà mi bẹ́ni wípé mi ò mọ kí ni mo ṣe bẹ́ni wípé bóyá mi ò tiẹ̀ pẹ̀lú àwọn àyàn fẹ́ bẹ́ni wípé mi ò kúnkún mọ̀ bóyá ọlọ́run ò tiẹ̀ fẹ́ kí n máa sin òun mi ò kúnkún mọ̀ bóyá mo kàn ń wá sí ilé ìsìn lásán mi ò kúnkún mọ̀ bóyá gbogbo èyí tí mo ń ṣe ó jẹ́ òtú báńtẹ́ níwájú ọlọ́run ẹni tí kò ní ìgbàgbọ́ láti ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó máa rí wípé ohun tí ó ń sọ jáde lẹ́nu ó jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ kí o sì mọ̀ wípé ohun tí a ń sọ jáde lẹ́nu òun ni ó ń fi wá hàn yálà a jẹ́ ẹni tí ó gbàgbọ́ tàbí a jẹ́ aláìgbàgbọ́ ohun tí ó ń jáde láti ẹnu wa yálà ọ̀rọ̀ ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ àìgbàgbọ́ èyí ni yóò máa fi hàn yálà a ó ní ìbùkún tàbí a ó ní ìdájọ́ kí n tó máa sọ síwájú sí i gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń kọrin gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ń jẹ́rìí gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ti máa ní ìdákọ̀rọ̀ àti ìdánilójú kí n tó sọ síwájú sí i ohun tí ìgbàgbọ́ máa ń ṣe ohun tí ọ̀rọ̀ ìgbàgbọ́ máa ń sọ jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ ohun tí àìgbàgbọ́ máa ń sọ láti inú ọkàn àwọn tí kò ní ìgbàgbọ́ wo Ezekieli orí 37 Ezekieli orí 37 ẹsẹ̀ 11 nígbà náà lé ó sọ fún mi pé ọmọ ènìyàn egungun wọ̀nyí ní gbogbo ilé Israẹli wò ó wọ́n wípé egungun wa gbẹ ìrètí wa sì pin ní ti àwa àti ké wa kúrò ọlọ́run ní èrò rere nípa àwọn ènìyàn wọ̀nyí ó ń sọ fún Ezekieli wípé òun fẹ́ dábìrà pẹ̀lú àwọn ọmọ Israẹli òun fẹ́ kí àwọn egungun wọn tí ó ti gbẹ tí ó wà ní àfonífojì àwọn egungun tí a ti yà nípa kúrò nínú àwọn egungun mìíràn òun fẹ́ ṣe ìkójọpọ̀ òun fẹ́ fún wọn ní iyì òun fẹ́ kí wọn kí ó lè dìde lórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí ogun ńláńlá ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé ọlọ́run ní ìrètí tí ó dára ìpinnu tí ó dára ìlànà tí ó dára àti ètò tí ó dára nípa àwọn ènìyàn wọ̀nyí síbẹ̀síbẹ̀ ni wọ́n ń sọ wípé kò sí ìrètí fún wọn ni wọ́n ń sọ wípé kò dàbí ẹni pé àwọn á lè ní ìgbàlà ni wọ́n sọ wípé kò dàbí ẹni wípé egungun tí ó ti gbẹ wípé ó tún lè ní iyè èyí jẹ́ ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu àwọn tí ó jẹ́ wípé bí ọlọ́run tilẹ̀ ní ohun tí ó dára tí ó ń sọ nípa wọn ohun tí ó dára tí ó ń pètè tí ó ń pèrò nípa wọn síbẹ̀síbẹ̀ àìgbàgbọ́ a máa dí wọn lójú àìgbàgbọ́ a máa sé inú wọn àìgbàgbọ́ kì í jẹ́ kí wọn kí ó lè mọ̀ ohun iyebíye ohun rere tí ọlọ́run pèsè nípa wọn jẹ́ kí ó yí ọ wípé ọlọ́run jẹ́ aláàánú ọlọ́run jẹ́ ẹni tí ó ní ìfẹ́ ọlọ́run ń ronú nípa rẹ ohun tí ó sọ nípa rẹ nínú Jeremiah 29 kí a ṣí ìwé kí a ṣí bíbélì wa kíákíá Jeremiah 29 láti ẹsẹ̀ 11 nítorí èmi mọ èrò tí mo rò sí yín lé olúwa wí àní èrò àlàáfíà kì í sì ṣe fún ibi

Fọwọ́ di ẹ̀dá titun. A ṣọwọ́ wa ní mímọ́. A sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire. Ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere. Àǹfààní wà fún ọ lónìí láti ké pe Ọlọ́run, láti sọ fún Ọlọ́run wípé mo fẹ́ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi kí n sì kọ́ ọ sílẹ̀. Jọ̀ èyí kọjá pé àtijọ́ máa ń péjọ ń bí nì láti ọjọ́jọ́ Monday. Kò sí ìpàdé tán ṣe ń bí láti ìgbà tán ti bẹ̀rẹ̀ tó ṣẹ̀yìn mi. Ọmọ mi pàápàá ó ń wá síbí. Ọmọ mi wà nínú ẹgbẹ́ akọrin yín. Kò sí ohun tán fẹ́ ṣe níbi tí mi ò mọ̀ nípa ẹ̀ ìyẹn kọ́ la ń sọ o. Ìgbà tó mọ̀ nípa gbogbo ẹ̀ irọ́ ẹnu ẹ̀ ìwà tó wà nígbèsè ayé ẹ̀ ìkórira ọ̀tá tó yàn pẹ̀lú ẹnìkan adìẹ dà mí lóògùn nù máa fọ lẹ́yìn ìwà ìgbẹ̀san tó wà nígbèsè ayé ẹ̀ ńkọ́ ìyẹn la ń sọ nípa ẹ̀ pé bí o bá tọ Ọlọ́run wá bí o bá fẹ́ tan ara rẹ jẹ bó o bá fẹ́ pòfo tó sì fẹ́ pàdánù lọ́jọ́ ìkẹyìn ìgbà tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run wà á ṣe tí ẹ sílẹ̀ wà á sì sọ fún Ọlọ́run wípé mi ò fẹ́ pàdánù o àbára ẹni tó fẹ́ pàdánù pé mi ò fẹ́ pòfo lọ́jọ́ ìkẹyìn ohun tí kì í jẹ́ kéèyàn pòfo lọ́jọ́ ìkẹyìn kì í ṣe káàdì tá a fi ṣe baptism fún wa ìtẹ̀bọmi bó jẹ́ ẹnìkan la ní iná jó àwa pàápàá. Èyí kì í jẹ́ kéèyàn pòfo ni pé a kúnlẹ̀ a sọ fọlọ́run tẹdùntẹdùn pẹ̀lú ọkàn tòótọ́ wípé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa a sì kọ́ sílẹ̀ bá ti ń jẹ́wọ́ ta ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ta sì ń gba Ọlọ́run gbọ́ wípé ó rán Jésù láti kó ẹ̀ṣẹ̀ wa lọ bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run ló wá ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa wípé a di ọmọ Ọlọ́run ìwà wa yí padà bá a ti ní ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá a ti yan ọ̀tá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tí a kì í kí ìfẹ́ a wọnú ọkàn wa lọ ìfẹ́ Jésù ìfẹ́ Ọlọ́run a tàn ká ó kan àyà wa ẹni tá a ti bá ya odì tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa wa káàkiri láti kí i a parí ìjà tó wà láàrin àwa àti tí wọ́n wà ní agboolé wa ìyẹn là ń pè ní pé èèyàn di ọmọ Ọlọ́run láti di ọmọ Ọlọ́run yìí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa a kọ́ sílẹ̀ a sì gba Jésù ní olùgbàlà wa nítorí ó sọ wípé àwọn tí ó gba Jésù èyí wà ní Jòhánù orí 1 ẹsẹ̀ 12 wípé ṣùgbọ́n iye àwọn tí ó gba Jésù àwọn ni ó fi agbára fún agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́ àwọn tí a bí iṣẹ́ nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara tàbí bẹ́ẹ̀ ni kì í ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. Nígbà tí a bá gba Jésù sínú ọkàn wa lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí tí a sì ní kí Ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ Jésù kí ó fi wẹ̀wánù láti sọ wá di ọmọ rẹ̀ ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa. Ayé wa yí padà ọ̀rọ̀ ẹnu wa yí padà ìwọṣọ wa yí padà ìrìn ẹsẹ̀ wa á yí padà bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ò tún yabẹ̀ mọ́ bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ níṣẹ́ wa a ò tún ta tẹ́tẹ́ mọ́ bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá eré àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn kò níbì kan lọ lẹ́yìn tí a bá ní ìgbàlà a ò tún tẹbẹ̀ mọ́ ó di kí a máa ka bíbélì bí a ò lè ka Yorùbá tí a ò lè ka bíbélì ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka bíbélì kán máa kà á sí wa létí.

ó di kí a máa sọ pé jọ orí ibi tán pé bá mi kọ sílẹ̀. Ó di kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ. Ó di kí o gbé bíbélì rẹ kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ tọlọ́run, ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹ wá Jésù, ẹ sì ní ìgbàlà. Ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò, fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù, ìwọ kọ́ ló ń ṣe. Ẹ̀mí Ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́. Bí o bá ti di ẹni ìgbàlà ni ẹ̀mí Ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ̀rọ̀ Ọlọ́run fún lágbájá, parí ìjà pẹ̀lú lágbájá, ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà, agbára á sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé o ti di ẹni ìgbàlà. Ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin Dáfídì láti ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédéé. Ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédéé. Ó di kí ó máa ṣiṣẹ́ òdodo. Ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀. Ó di pé kó má lè kúrọ́ mọ́ bó jẹ́ ọmọdé ni, bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀ tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n ń wá màmá bọ̀ tán sọ pé màmá ń kọ́. Màmá sọ pé mi ò sí nílé o. Ọmọ tó ti nígbàlà a ní màmá jọ. Èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó, mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́. Mo ti ní ìgbàlà, màmá wà nílé. Màmá wọ́n ń bèèrè yín o. Ó sọ òtítọ́ inú rẹ̀. Bí obìnrin bá wá mo fẹ́ràn rẹ ni, mo fẹ́ fẹ́ òtítọ́ inú mi ni pé mo ti ní ìyàwó nílé o, ká lọ. Olú, àkọ́bí ọmọ mi nìyẹn. Sá padà o, mi ò fẹ́ ìyàwó kejì. Ẹni tó bá ti nígbàlà a máa sọ òtítọ́ inú rẹ̀. Ẹni tí kò fi ahọ́n rẹ̀ sọ̀rọ̀ ẹni lẹ́yìn. Ǹjẹ́ o gbọ́ pé lágbájá ó tún ti ṣe báyìí? Mi ò fẹ́ gbọ́, ti Jésù ni mo fẹ́ gbọ́. Ẹni tó nígbàlà kì í sọ̀rọ̀ ẹnikẹ́ni lẹ́yìn. Tí kò ṣe ibi sí ẹni kejì rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹni kejì rẹ̀. Lé ojú ẹni tí ènìyàn kénìyàn di gígàn. Èyí sọ pé kì í tún ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìdòwòpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Àwọn ènìyàn kénìyàn kì í bá wọn ní iṣẹ́ òwò papọ̀. Ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, kí ná ń pè bẹ́ẹ̀. Ẹni tó kúnlẹ̀ tó sọ wípé Ọlọ́run pé títí màá fi ojú mi rí Jésù, ọ̀rọ̀ ìdíbàjẹ́ kò ní tẹnu mi jáde. Títí màá fi ojú mi rí Jésù, owó ẹ̀yìn mi ò jẹ́ fún ẹnikẹ́ni mọ́. Títí màá fi ojú mi rí Jésù, ìlòpẹ̀ pẹ̀lú ìyàwó oníyàwó tàbí obìnrin mìíràn tí kìí ṣe ìyàwó mi láé mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n lẹ́yìn tí o bá ti ṣe ìpinnu bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kí o fẹ́ wá iṣẹ́. Wọ́n sọ fún ẹ pé ní orílẹ̀-èdè wa yìí ó ń wá iṣẹ́. O mọ bọ́n ti ń ṣe ni? Mo mọ bọ́n ti ń ṣe, mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ ni. O ò ríṣẹ́ ń gbà náà? Tàbí kò wáṣẹ lọ síbì kankan sọ pé iṣẹ́ wa? Ṣùgbọ́n ṣé o ti rí ọ̀gá wa? Mo ti rí wọn. Ìyẹn kọ́ la ń sọ. A mọ̀ pé o rí wọn ní ibi iṣẹ́, ṣùgbọ́n ṣé o ti rí wọn lé? Báwo, ọmọdé ni ọ ni, o mọ bọ́n ṣe rí àgbàlagbà? Wà ni ó ti bébí máa pa mí kú, mo ti búra síbi ara mi, mi ò sì ní yí padà. Àwọn tó fẹ́ lọ sọ́run nìyẹn. Òun ló sọ wípé ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà, tàbí tó sọ pé láé mi ò jẹ́jẹ́ gbèsè léèsì mọ́, tàbí pé olókùn sì kú, òkú ti kú láti ọdún mẹ́wàá sẹ́yìn, bàbá ń joró lọ́rùn àpáàdì. Àwa láyé, o bá ti ní náírà méjì,
to tun le wa nje wa pe won jo o fe se ranti baba to ku njo si won tun mu aso won tun ma pa malu baba sunkun eyin rerin sugbon pe eni to ti do ni gbagbo pe o ti o bon se loju ile wa ti lekun e wa ma ka bibeli won kan lekun ah ah nje wo yo gba were mesin be ni oni paul ori e baje eko akoju ba lori je bon se so fa won to ajogun gbala niyan won so fun jesu won duro ni ta won ni kan ba wa mu ase o de ti di ta seju mo se so fun awon to nlo sorun niyan sugbon iwo to ti bura si ibi ara re wipe rara o mi o tun je ba won lowo ni iru nkan ninu iru nkan be ko si yi pada eni ti ko fi owo re gba ele awon alajo jo mo fe ra machine iranso ka ma da oko fun eni naira marun wa lo fi naira kan da ajo o le wa fi naira merin ra ounje ti o ye ki naira marun ki o ra baton a ko ajo ton ma ti ko ajo to ti gba 100 naira to ti ra nkan to fe ra o ya wa sile e wa lo si bi kan ni ketu ti o se ni to mo address ibe lagbaja to ko ajo nko o ti kuro nlu lagbaja yi de ni itele shoshi o gbadura ju kini lo iwa o le ko si kuro lowo e oni gbagbo ki ba won dajo bank wa ton ma nfowo pamo si ogbon aye ni irin aye ati ona aye si ni awon ajo won yi oni eni ti ko fi owo re gba ele ehn ise temi se ni pe ki ma ya won lowo a ko gbowo jo agba 100 lowo lagbaja 100 lowo lagbaja igba lowo lagbaja a kun ojo bo ba ti fe ya igba ponun ani ilolo ma san lori e leyin osu kan aya e pelu owo ele ise to nse lojo aye eniyan oni gbagbo ko yen ole ko le sise ko le dako ko le ranso olo ma ma ko account ka akiri ise ko yen a ki ba onigbagbo niru ipo be oni ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan won yi ki o yese lae lae mo gbagbo wi pe o wa si yin loni tori pe o fe wo ijoba orun olorun o wa loni lati da wa lejo ojo odajo wa ni waju eni je ojo anu eni je ojo ebe eni je ojo adura eni je ojo ta le kegbe ka ta le kegbe pe jesu wi pe saanu fun mi emi elese gba mi mo se rira mi ni tele mo tin sogo wi pe gbagba la ma jo de joba orun sugbon mo dupe pe jesu o ba mi ni ipo aimo kan sugbon loni gbogbo ese to wa lowo mi patapata mo fe jewo mo fe ko le ma tanra e je o bo ba mebi e to gbadura to jewo ese to ko sile olorun adariji o sugbon to ba lo sori ekun e to ngbadura pe olorun awon osoni o je ki temi da iwo nikan lo wa nigboro tawon oso nle tawon aje nle iwo nikan na ri ni bi o ba sese lowo e se won ri e olorun baba mi ni o da baba e o da looto iwo da awon eyan na je ki ngbadun iwo papa fe gbadun eni to ndese so fe gbadun bo ba ni se awawi bo ba ni so pe o lo jare igba tolorun so pe o jebi tolorun ba da elebi tani e lati se awawi to ba so fọlọrun pe olorun mo jebi mo gbe sugbon iwo le gba mi agba o adari ese re ji o
gbogbo egun to wa lori ile e lori ise lori omo a ka kuro patapata a fi eje Jesu Kristi we o tori pe Johannu so fun wa pe wo odo agutan olorun eni to ku ose araye lo o le ko ti e lo loni eje ki a gbadura bi o ba fi tokan pelu ikanu ko gbogbo awon kan wonyi sile anu olorun daju lori re nitori eni keni ti o ba kepe oruko oluwa le agbala bi o ba je kepe pelu okan otito pelu okan ronupo ada pelu okan irele kepe eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni fàájì tó wà nínú ayé asán ni ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn kan asán wọ̀nyí ṣe ọwọ́ rẹ̀ mọ́ ṣe ìwọ kìí ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ṣe irọ́ àti èké ti kúrò lé ẹnu rẹ̀ àbí o ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀ láti ní ilé láti ní owó láti ní ìyàwó bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́ ẹ̀jẹ̀ Jésù yóò sì wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá má ṣe jẹ́ aláfara kí o má bàá pòfo kí o má bàá pàdánù ìjọba ọ̀run jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí o kù ní ìpamọ́ má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀ẹ́.

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Ìwé ìkíní ti Chronicle, orí ìkẹfà. Àwọn ọmọ Lefi, Dashoni, Kohati àti Merari, àti àwọn Kohati, Amramu, Ishari àti Hebroni àti Usieli, àti àwọn Amramu, Aaroni àti Mose, àti Miriamu, àwọn ọmọ Aaroni, Nadabu àti Abihu, Eliasari àti Itamari.
2: Eliasari bí Finihasi.
1: Finihasi sì bí Abishua. Abishua sì bí Buki. Buki sì bí Usi. Usi sì bí Sirahaya. Sirahaya sì bí Merayoti. Merayoti bí Amaraya. Amaraya sì bí Ahitubu. Ahitubu sì bí Sadoki. Sadoki sì bí Ahimaasi. Ahimaasi sì bí Asaraya. Asaraya sì bí Joanani. Joanani sì bí Asaraya. Òun náà ni ẹni tí ń ṣiṣẹ́ àlùfáà ní tẹ́ḿpìlì ti Solomoni kọ́ ní Jerusalemu. Asaraya sì bí Amaraya. Amaraya sì bí Ahitubu. Ahitubu sì bí Sadoki. Sadoki sì bí Ṣallumu. Ṣallumu sì bí Ilkaya. Ilkaya sì bí Asaraya. Asaraya sì bí Seraya. Seraya sì bí Jehosadaki. Jehosadaki sì lọ sí oko ẹrú nígbà tí Olúwa kó Júdà àti Jerusalemu lọ nípa ọwọ́ Nebukadnessari. Àwọn ọmọ Lefi, Gashomu, Kohati àti Merari. Wọ̀nyí sì ni orúkọ àwọn ọmọ Gashomu, Libni àti Shimei. Àwọn ọmọ Kohati ni Amramu àti Ishari àti Hebroni àti Usieli. Àwọn ọmọ Merari, Maali àti Mushi. Wọ̀nyí sì ni ìdílé àwọn ọmọ Lefi gẹ́gẹ́ bí àwọn bàbá wọn. Ti Gashomu, Libni ọmọ rẹ̀, Jahati ọmọ rẹ̀, Sima ọmọ rẹ̀, Jua ọmọ rẹ̀, Ido ọmọ rẹ̀, Sera ọmọ rẹ̀, Jeaterai ọmọ rẹ̀. Àwọn ọmọ Kohati, Aminadabu ọmọ rẹ̀, Kora ọmọ rẹ̀, Asiri ọmọ rẹ̀, Elkana ọmọ rẹ̀, àti Ebiasafu ọmọ rẹ̀, àti Asiri ọmọ rẹ̀, Tahati ọmọ rẹ̀, Urieli ọmọ rẹ̀, Usaya ọmọ rẹ̀, àti Shaulu ọmọ rẹ̀, àti àwọn ọmọ Elkana, Amasai àti Ahimoti. Ní ti Elkana, àwọn ọmọ Elkana, Sofai ọmọ rẹ̀, àti Nahati ọmọ rẹ̀, Eliabu ọmọ rẹ̀, Jerohamu ọmọ rẹ̀, Elkana ọmọ rẹ̀. Àwọn ọmọ Samueli, Àkọ́bí, Fasni àti Abia. Àwọn ọmọ Merari, Maali, Libni ọmọ rẹ̀, Shimei ọmọ rẹ̀, Usa ọmọ rẹ̀, Shimea ọmọ rẹ̀, Hagia ọmọ rẹ̀, Asaya ọmọ rẹ̀. Wọ̀nyí sì ni àwọn tí Dáfídì yàn ṣe olórí iṣẹ́ orin ní ilé Olúwa lẹ́yìn ìgbà tí àpótí ẹ̀rí Olúwa ti ní ìsinmi. Wọ́n sì ń fi orin ṣe ìsìn níwájú ibùgbé àgọ́ àjọ títí Solomoni fi kọ́ ilé Olúwa ní Jerusalemu tán. Wọ́n sì dúró ti iṣẹ́ oyè wọn gẹ́gẹ́ bí ipa wọn. Wọ̀nyí sì ni àwọn tí ó dúró pẹ̀lú àwọn ọmọ wọn nínú àwọn ọmọ Kohati, Hemani akọrin, ọmọ Jueli, ọmọ Samueli, ọmọ Elkana, ọmọ Jerohamu, ọmọ Elieli, ọmọ Toha, ọmọ Sufu, ọmọ Elkana, ọmọ Mahati, ọmọ Amasai, ọmọ Elkana, ọmọ Jueli, ọmọ Asaraya, ọmọ Sefanaya, ọmọ Tahati, ọmọ Asiri, ọmọ Ebiasafu, ọmọ Kora, ọmọ Ishari, ọmọ Kohati, ọmọ Lefi, ọmọ Israeli, àti arákùnrin rẹ̀ Asafu tí ó dúró lé ọwọ́ ọ̀tún rẹ̀, àní Asafu, ọmọ Berakaya, ọmọ Shimea, ọmọ Mikaeli, ọmọ Baasiaya, ọmọ Malkaya, ọmọ Etni, ọmọ Sera, ọmọ Adaya, ọmọ Etani, ọmọ Sima, ọmọ Shimei, ọmọ Jahati, ọmọ Gashomu, ọmọ Lefi. Àwọn arákùnrin wọn, àwọn ọmọ Merari dúró lọ́wọ́ òsì, Etani ọmọ Kishi, ọmọ Abdi, ọmọ Maluku, ọmọ Ashabaya, ọmọ Amasaya, ọmọ Ilkaya, ọmọ Amsi, ọmọ Bani, ọmọ Shameri, ọmọ Maali, ọmọ Mushi, ọmọ Merari, ọmọ Lefi. Arákùnrin wọn pẹ̀lú àwọn ọmọ Lefi lè yàn sí onírúurú iṣẹ́ gbogbo ti àgọ́ ilé Ọlọ́run. Ṣùgbọ́n Aaroni àti àwọn ọmọ rẹ̀ rúbọ lórí pẹpẹ ẹbọ sísun àti lórí pẹpẹ tùràrí, a sì yàn wọ́n sí gbogbo iṣẹ́ ibi mímọ́ jùlọ láti ṣe ètùtù fún Ísírẹ́lì gẹ́gẹ́ bí gbogbo èyí tí Mósè ìránṣẹ́ Ọlọ́run ti palẹ́ àṣẹ. Wọ̀nyí sì lé àwọn ọmọ Aaroni, Eliasari ọmọ rẹ̀, Finihasi ọmọ rẹ̀, Abishua ọmọ rẹ̀, Buki ọmọ rẹ̀, Usi ọmọ rẹ̀, Seraya ọmọ rẹ̀, Merayoti ọmọ rẹ̀, Amaraya ọmọ rẹ̀, Ahitubu ọmọ rẹ̀, Sadoku ọmọ rẹ̀, Ahimaasi ọmọ rẹ̀. Wọ̀nyí sì ni ibùgbé wọn gẹ́gẹ́ bí ibùdó wọn lé agbègbè wọn. ti awon omo Aaroni ti dile awon omo Kohati nitori ti won ni ipin ikini won si fun won ni Hebroni ni ile Juda ati igberiko re yi kaakiri sugbon oko ilu na ati ileto won ni won fun Kalebu omo Jefune won si fi ilu Juda fun awon omo Aaroni ani Hebroni ilu Abo ati Libna pelu igberiko re ati Jatiri ati Eshtemoa pelu igberiko won ati Hileni pelu igberiko re Debiri pelu igberiko re ati Ashani pelu igberiko re ati Betshemeshi pelu igberiko re ati lati inu eya Benjamini Geba pelu igberiko re ati Alemeti pelu igberiko re ati Anatoti pelu igberiko re gbogbo ilu won ni idile won je ilu metala ati fun awon omo Kohati ti o ku ni idile eya na ni a fi keke fi ilu mewa fun ninu abo eya ani lati inu abo eya Manase ati fun awon omo Gashomu ni idile won lati inu eya Isakari ati inu eya Asheri ati lati inu eya Naphtali ati lati inu eya Manase ni Bashani ilu metala fun awon omo Merari ni a fi keke fi ilu mejila fun lati inu eya Rubeni ati lati inu eya Gadi ati lati inu eya Sebuluni awon omo Israeli fi ilu won yi fun awon omo Lefi pelu igberiko won won si fi keke fi ilu won yi ti a daruko won fun ni lati inu eya awon omo Juda ati lati inu eya awon omo Simeoni ati lati inu eya awon omo Benjamini ati iyoku ninu idile awon omo Kohati ni ilu ile agbegbe won lati inu eya Efraimu won si fi ninu ilu Abo fun won Shekemu bi oke Efraimu pelu igberiko re Geseri pelu igberiko re ati Jokneamu pelu igberiko re ati Beth Horoni pelu igberiko re ati Aijaloni pelu igberiko re ati Gatrimoni pelu igberiko re ati lati inu abo eya Manase Aneri pelu igberiko re Biliamu pelu igberiko re fun idile awon omo Kohati iyoku awon omo Gashomu lati inu idile abo eya Manase ni a fi Golani ni Bashani fun pelu igberiko re ati Ashtaroti pelu igberiko re ati lati inu eya Isakari Kadeshi pelu igberiko re Dabirati pelu igberiko re ati Ramoti pelu igberiko re ati Anemu pelu igberiko re ati lati inu eya Asheri Mashali pelu igberiko re ati Abdoni pelu igberiko re ati Akoku pelu igberiko re ati Rehobu pelu igberiko re ati lati inu eya Naphtali Kedeshi ni Galili pelu igberiko re ati Amoni pelu igberiko re ati Kajataimu pelu igberiko re fun iyoku awon omo Merari ni a fi Rimoni pelu igberiko re fun Tabori pelu igberiko re lati inu eya Sebuluni ati ni apa keji Jordani leti Jericho ni iha ariwa Jordani ni a fi Beseri ni aginju pelu igberiko re ati Jasa pelu igberiko re fun won lati inu eya Rubeni ati Kedemoti pelu igberiko re ati Mefati pelu igberiko re ati lati inu eya Gadi Ramoti ni Gileadi pelu igberiko re ati Maanaimu pelu igberiko re ati Eshboni pelu igberiko re ati Jaseri pelu igberiko re.
3: Iwe ikini ti Kronika ori ikeje awon omo Isakari si ni Tola ati Pua Jashubu ati Shimroni Merin ati awon omo Tola Usi ati Refaya ati Jerieli ati Jamai ati Gibsamu ati Samueli awon olori ile baba won. Eyi ni ni ti Tola akoni alagbara eniyan ni won ni iran won iye awon eni ti o je 2011 o le 6000 ni ojo Dafidi awon omo Usi Israya ati awon omo Israya Mikaeli ati Obadaya ati Joeli ati Ishia marun gbogbo won ti olori ati pelu won nipa iran won gege bi ile baba won ni awon egbe omo ogun fun ogun 2018 eniyan nitori ti won ni opolopo obirin ati omo okunrin ati awon arakunrin won ninu gbogbo idile Sakari je akoni alagbara eniyan ni kikaye gbogbo won nipa iran won won je 2043 o le 1000 awon omo Benjamini Bela ati Bekeri ati Jadieli meta awon omo Bela Esboni ati Usi ati Usieli ati Jerimoti ati Iri marun awon olori ile baba won akoni alagbara eniyan a si kaye won nipa iran won si 2011 eniyan o le 24 awon omo Bekeri Semira ati Joashi ati Elieseri ati Elioeni ati Omri ati Jeremotu ati Abia àti anatoti àti alameti gbogbo wọnyí lé àwọn ọmọ bekeri àti iye wọn ní ìdílé wọn nípa ìran wọn àwọn olórí ilé bàbá wọn akọni alágbára ènìyàn jẹ ẹgbàáwá ó lé igba àwọn ọmọ jediaeli bilhani àti àwọn ọmọ bilhani jeushi àti benjamini àti ehudi àti kenana àti setani àti tashishi àti aisahari gbogbo àwọn wọnyí ọmọ jediaeli nípa olórí àwọn bàbá wọn akọni alágbára ènìyàn jẹ ẹgbàá àjọ ó lé ẹgbẹfà ọmọ ogun tí ó lè jáde lọ sí ogun àti shupimu àti hupimu àwọn ọmọ iri àti ushimu àwọn ọmọ aheri àwọn ọmọ naftali jasieli àti guni àti jeseri àti shalumu àwọn ọmọ bilha àwọn ọmọ manase ashrieli tí aya rẹ bí ṣùgbọn obìnrin rẹ ara aramu bí makiri baba giliadi makiri sì mú arábìnrin hupimu àti shupimu ní aya orúkọ arábìnrin ẹni tí jẹ maaka àti orúkọ ìkejì ní selofehadi selofehadi sì ní àwọn ọmọbìnrin maaka obìnrin makiri bí ọmọ òun sì pé orúkọ rẹ ní pereṣi orúkọ arákùnrin rẹ ní ṣereṣi àti àwọn ọmọ rẹ ní ulamu àti rakemu àwọn ọmọ ulamu bedani àwọn wọnyí ni àwọn ọmọ giliadi ọmọ makiri ọmọ manase arábìnrin rẹ hamuleketi bí ishodi àti abioseri àti mahala àti àwọn ọmọ sheminda ní ahiani àti shekemu àti liki àti aniamu àwọn ọmọ efraimu shutela àti beredi ọmọ rẹ àti tahati ọmọ rẹ àti elada ọmọ rẹ àti tahati ọmọ rẹ àti sabadi ọmọ rẹ àti shutela ọmọ rẹ àti eseri àti eliadi ẹni tí àwọn ọkùnrin gati tí a bí ní ilẹ̀ náà pa nítorí wọ́n sọ̀kalẹ̀ wá láti kó ẹran ọ̀sìn wọn lọ efraimu bàbá wọn sì ṣọ̀fọ̀ ní ọjọ́ púpọ̀ àwọn arákùnrin rẹ̀ sì wá láti tù ú nínú nígbà tí ó sì wọlé tọ aya rẹ̀ lọ ó lóyún ó sì bí ọmọ kan òun sì pé orúkọ rẹ̀ ní beria nítorí tí ibi bá ilé rẹ̀ ọmọ rẹ̀ obìnrin ni sera ẹni tí ó tẹ bet horoni dò ó ti ìsàlẹ̀ àti ti òkè àti useni shera refa sì ni ọmọ rẹ̀ ọkùnrin roshefu pẹ̀lú àti tela ọmọ rẹ̀ àti tahani ọmọ rẹ̀ laadani ọmọ rẹ̀ amihudi ọmọ rẹ̀ elishama ọmọ rẹ̀ nuni ọmọ rẹ̀ joshua ọmọ rẹ̀ àti àwọn ìní àti ibùgbé wọn ni beteli àti ìlú rẹ̀ àti níhà ìlà oòrùn naharani níhà ìwọ oòrùn geseri pẹ̀lú ìlú rẹ̀ shekemu pẹ̀lú àti ìlú rẹ̀ títí dé gaza ìlú rẹ̀ àti létí ìlú àwọn ọmọ manase betshiani àti ìlú rẹ̀ taanaki àti ìlú rẹ̀ megido àti ìlú rẹ̀ dori àti ìlú rẹ̀ nínú àwọn wọ̀nyí lé àwọn ọmọ josefu ọmọ israeli ń gbé àwọn ọmọ asheri imna àti ishua àti ishuai àti beria àti sera arábìnrin wọn àwọn ọmọ beria heberi àti makieli ti ṣe baba bisafiti heberi sì bí jafleti àti shomeri àti hotamu àti shua arábìnrin wọn àti àwọn ọmọ jafleti pasaki àti bimhali àti ashfati wọnyí lé àwọn ọmọ jafleti àwọn ọmọ shameri ahi àti roga jehuba àti aramu àwọn ọmọ arákùnrin rẹ helemu sofa àti imna àti sheleshi àti amali àwọn ọmọ sofa sua àti aneferi àti shuali àti beri àti imra beseri àti hodi àti shama àti shilsha àti itrani àti beira àti àwọn ọmọ jeteri jefune àti pispa àti ara àti àwọn ọmọ ula ara àti ananieli àti resia gbogbo àwọn wọ̀nyí lé àwọn ọmọ asheri àwọn olórí ilé bàbá wọn aṣàyàn alágbára akọni ènìyàn olórí nínú àwọn ìjòyè iye àwọn tí a kà yẹ fún ogun àti fún ìjà ní ìdílé wọn jẹ ẹgbàá mẹ́tàlá ọkùnrin
0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
3: Ìwé ìkíni ti Chronicle orí ìkẹjọ Benjamin sibi Bela àkọ́bí rẹ̀ Ashbeli èkejì àti Ahara ẹ̀kẹta Noha ẹ̀kẹrin àti Rafa ẹ̀karùn-ún àwọn ọmọ Bela ni Adari àti Gera àti Abihudi àti Abishua àti Naamani àti Ahoa àti Gera àti Shefufani àti Huramu wọ̀nyí sì ni àwọn ọmọ Ehudi wọ́n yìí lé àwọn olórí bàbá wọn tí wọ́n ń gbé Geba, wọ́n sì kó wọn lọ sí Mahanati ní Ìgbèkùn, àti Naamani, àti Ahia, àti Gera, ó sì kó wọn kúrò, ó sì bí Usa àti Ahiudi. Shaharaimu sì bí ọmọ ní ilẹ̀ Moabu, lẹ́yìn ìgbà tí ó ti ràn wọ́n lọ́wọ́ tán, Hushimu àti Beria sì lé àwọn aya rẹ̀, Hodeshi aya rẹ̀ sì bí Jobabu, àti Sibia, àti Mesha,
4: àti Malkama fún,
3: àti Jeusi, àti Shokia, àti Marma, wọ́n yìí ni àwọn ọmọ rẹ̀, olórí àwọn bàbá. Hushimu sì bí Ahitubu àti Elpali fún, àwọn ọmọ Elpali, Eberi, àti Mishamu, àti Shameri, ẹni tí ó kọ́ Ono àti Lodi pẹ̀lú ìlú wọn. Beria pẹ̀lú àti Shema, tí wọ́n ń ṣe olórí àwọn bàbá àwọn ará Ajaloni, àwọn tí ó lé àwọn ará Gati kúrò, àti Ahio, Shashaki, Jerimotu, àti Sebadaya, àti Aradi, àti Aderi, àti Mikaeli, àti Ispa, àti Joha, ni àwọn ọmọ Beria, àti Sobadaya, àti Meshulamu, àti Heseki, àti Heberi. Ishmeri pẹ̀lú àti Jeslia, àti Jobabu, ni àwọn ọmọ Elpali, àti Jakimu, àti Sikri, àti Sabdi, àti Elienai, àti Siltai, àti Elieli, àti Adaya, àti Beraya, àti Shimrati, ni àwọn ọmọ Shimhi, àti Ishpani, àti Eberi, àti Elieli, àti Abdoni, àti Sikri, àti Anani, àti Ananaya, àti Elamu, àti Antutaya, àti Ifedaya, àti Penueli, ni àwọn ọmọ Shashaki, àti Samshirai, àti Seharaya, àti Atalaya, àti Jarisaya, àti Ilaya, àti Sikri, ni àwọn ọmọ Jehoramu. Wọ́n yìí ni olórí àwọn bàbá nípa ìran wọn. Àwọn olórí, àwọn wọ̀nyí ní ń gbé Jerusalemu, ní Gibeoni ni bàbá Gibeoni sì ń gbé, orúkọ ayẹni tí jẹ́ Maaka, ọmọ rẹ̀ àkọ́bí sì ní Abdoni, àti Suri, àti Kishi, àti Baali, àti Nadabu, àti Gedori, àti Ahio, àti Sakeri, Mikloti sì bí Shimea, àwọn wọ̀nyí pẹ̀lú sì ń bá àwọn arákùnrin wọn gbé Jerusalemu, wọ́n kọjú sí ara wọn. Neri sì bí Kishi, àti Kishi sì bí Saulu, àti Saulu sì bí Jonathani, àti Mikishua, àti Aminadabu, àti Esbaali. Ọmọ Jonathani sì ní Miribali, Miribali sì bí Milka, àwọn ọmọ Milka ní Pitoni, àti Meleki, àti Taria, àti Ahasi, Ahasi sì bí Jehoada, àti Jehoada sì bí Alemeti, àti Asmafeti, àti Simri, Simri sì bí Mosa, Mosa sì bí Binea, Rafa ọmọ rẹ̀, Eliasari ọmọ rẹ̀, Aseli ọmọ rẹ̀, Aseli sì ní ọkùnrin mẹ́fà, orúkọ wọn nìwọ̀nyí, Asrikamu, Bokeru, àti Ishmaeli, àti Seraya, àti Obadaya, àti Anani, gbogbo àwọn wọ̀nyí ni ọmọ Aseli, àwọn ọmọ Esheki arákùnrin rẹ̀ sì ní Ulamu àkọ́bí rẹ̀, Yehushi èkejì, àti Elifeleti ẹ̀kẹta, àwọn ọmọ Ulamu sì jẹ́ alágbára akọni ọkùnrin, tafa-tafa, wọ́n sì lé ọmọ púpọ̀ àti ọmọ ọmọ àádọ́jọ, gbogbo wọ̀nyí ni àwọn ọmọ Benjamini.
5: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run bàbá, ọmọ àti ẹ̀mí mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímọ́ ṣe ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣin ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ké pè yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Yẹ à ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe ké pè yín ìgbàlà Ọlọ́run, àti orí ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọ̀dí mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn. À ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń képe yín tí wọ́n ń gbàdúrà, wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbàdúrà ní kálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Isaiah orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú, nítorí ìwọ ti pa ojú rẹ̀ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ṣùgbọ́n nísinsìnyí Olúwa, ìwọ ni bàbá wa, àwa ni àmọ̀, ìwọ sì ni ọmọ. Gbogbo wa sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Lónìí ọ̀rọ̀ ìyànjú wa yóò dúró lórí ru ara rẹ sókè. Bí a bá wo ẹsẹ̀ ìkeje, ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ tí ó ń ru ara rẹ sókè láti dì ọ́ mú, nítorí tí ìwọ pa ojú rẹ mọ́ kúrò lára wa, ìwọ sì ti run wá nítorí àìṣedéédé wa. Ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ Olúwa, wọn kò gbàdúrà, bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí Ọlọ́run mú. Àwọn tí ó jẹ́ jàǹbá tàbí èṣe, ohun tí ó wo wọ́n léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà, wọn kò mọ bí a ti di ìlérí Ọlọ́run mú, wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú Ọlọ́run. Àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn. Èyí ni ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú. Kí sì ni ohun tí wòlíì Isaiah sọ fún wa wípé ó fún ọ ní ìrẹ̀wẹ̀sì ọkàn, àìlágbára, àìlè gbàdúrà, àìlè di ìlérí Ọlọ́run mú? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lè ó dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin. Ó sọ wípé gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Èyí ni a ń sọ fún ọmọ Ísíráẹlì wípé nítorí ẹ̀ṣẹ̀ tí ó jọba nínú ọkàn wọn àti nítorí àwọn àìṣedéédé tí ó wà ní ìgbésí ayé wọn, wípé ó ṣòro fún wọn láti gbàdúrà sí Ọlọ́run, àti wípé àìsàn àìlè gbàdúrà yìí ni ó mú kí àwọn nǹkan púpọ̀ tí ó ń dojú ti ní kí ó wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a pè wọ́n níjà, a sì sọ fún wọn wípé ó yẹ kí wọn kí ó lè ru ara wọn sókè, ó yẹ kí wọn kí ó lè pe orúkọ Olúwa, ó yẹ kí wọn kí ó lè gbàdúrà. Èyí ni a mú wá sọ̀dọ̀ wa lónìí wípé àwa pàápàá a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà. Ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé

ẹsẹ ìkejìdínlógún ó ní bí èmi bá gba ẹ̀ṣẹ̀lẹ̀ àyà mi olúwa kì yóò gbóhùn mi bí èmi bá gba ẹ̀ṣẹ̀lẹ̀ àyà mi olúwa kì yóò gbóhùn mi. Ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ni ó máa ń bá àwa ọmọ ènìyàn. Àwọn ìdánwò wọ̀nyí ni ó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lọ sínú ẹ̀ṣẹ̀. Nígbà tí a bá lọ sínú ẹ̀ṣẹ̀, ó máa ń mú ẹ̀rí ọkàn tí ó ní ìdálẹ́bi wá sí ọkàn wa. Bí ìdálẹ́bi wọ̀nyí bá sì ti wá sí ọkàn wa, yóò ṣòro fún wa jọjọ láti gbàdúrà sí Olúwa. Nítorí wípé ọkàn tí ó ní ìdálẹ́bi, ọkàn tí ó ń bẹ̀rù níwájú Ọlọ́run, ọkàn tí ó mọ ẹ̀bi rẹ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ eléèrí aláìṣòótọ́ níwájú Ọlọ́run, kò lè ní ìgboyà láti gbàdúrà sí Ọlọ́run ní àkókò kan náà. Èyí ni olórin Dáfídì fi ń sọ fún wa wípé bí àwa bá gba ẹ̀ṣẹ̀ lé àyà wa, bí àwa bá mọ̀ wípé a ní àìṣe déédé, a sì mọ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ìdènà tàbí ìdáàbò láàrin àwa àti Ọlọ́run. Èyí ni ó fi jẹ́ wípé ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí bí a kò bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wọn yóò jẹ́ ìdènà àti ohun ìyapa láàrin àwa àti Ọlọ́run. Wo ìwé wòlíì Isaiah tí a ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti orí 111. Ìwé wòlíì Isaiah orí 111 láti ẹsẹ̀ ìkíní, kíyèsí ọwọ́ Olúwa kò kúrú láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́, ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín ni ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín tí òun kì yóò fi gbọ́. Àwọn tí wọ́n máa ń lọ sí ilé ìsìn tí wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí kò dára, wọn kò mọ ẹ̀ṣẹ̀ sí ohun tí yóò dènà àdúrà, ó máa ń jẹ́ ìṣe wọn láti máa wá sí ilé ìsìn kí wọn kí ó sì máa tẹ̀síwájú láti máa dẹ́ṣẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìdènà tí kì í jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run àti ire kí ó wá sí ìgbésí ayé wa. Bí a bá ń dárúkọ ẹ̀ṣẹ̀, Bíbélì jẹ́ kí ó yé wa yékéyéké. Ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀, ó ń sọ nípa àìṣòdodo gbogbo. Bí a bá jẹ́ aláìṣòótọ́, aláìṣòdodo, a jẹ́ aláìṣòótọ́ pẹ̀lú ọkọ, tàbí aláìṣòótọ́ pẹ̀lú aya, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí a gbà síṣẹ́, tàbí aláìṣòótọ́ pẹ̀lú àwọn tí ó gbà wá sí iṣẹ́, ó jẹ́ wípé a jẹ́ ẹlẹ́ṣẹ̀ síbẹ̀síbẹ̀. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá sì wà nínú ayé wa, wọn yóò dènà àdúrà wa. Èyí ni ó máa ń fi ìrẹ̀wẹ̀sì àti ìlọ́wọ́wọ́ sí ọkàn wa tí kì í jẹ́ kí a lè gbàdúrà yanjú, tí kì í jẹ́ kí a lè di ìlérí Ọlọ́run mú. À ń sọ nípa àgbèrè. Bí o bá jẹ́ ẹni tí ó ń tẹ́tí léko, tí o ń gbọ́ àwọn ìròyìn ní àyíká wa láti inú ẹ̀rọ rédíò, a máa ń sọ wípé ẹ̀ṣẹ̀ àgbèrè yìí ó ti fa àìsàn kògbóògùn wá sí ìlú wa àti wá sí orílẹ̀-èdè wa yìí. Èyí ni àwọn oníṣègùn òyìnbó tí wọ́n fi ń ké tantan sí àwọn ènìyàn ní àkókò yìí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó ti di nǹkan tí ó fa àìsàn kògbóògùn sínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀. Bí o bá sì jẹ́ ẹni tó ń tẹ̀síwájú nínú àìsàn bẹ́ẹ̀, mọ̀ wípé àwọn jàǹbá, àwọn ìṣe púpọ̀ ni ó rọgbà yí ọ ká. Àìsàn kògbóògùn kò sì jìnà sí ọ. Ó ń sọ nípa ìwà ìkà. Bí a bá ní ìwà ìkà, èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé wa. Yálà a ń ṣe ìkà sí ọmọ tí ó ń bá wa gbénú ilé, àbí aya tí ó ń bá wa gbénú ilé, àbí ọkọ tí ó gbà wá sọ́dọ̀, àbí àwọn aládùúgbò wa lè a ń ṣe ìkà sí. Ó jẹ́ ẹ̀ṣẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ ojúkòkòrò wípé ohunkóhun tí a ní kò tẹ́ wa lọ́rùn. Àwọn wọ̀nyí jẹ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú tàbí àrán kan tàbí ìlara tàbí ìpànìyàn bí àwọn tí ń ṣẹ́yún, tàbí bí àwọn tí ó ń lo oògùn olóró láti pa àwọn ènìyàn, tàbí ìjà, tàbí ìtànjẹ, tàbí ìwà búburú, tàbí a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ àsọ̀rọ̀ ẹni lẹ́yìn, tàbí ẹni tí ó kórira Ọlọ́run, tàbí aláfojúdi, tàbí agbéraga, tàbí ahalẹ̀ aláròṣe ohun búburú, aṣàìgbọràn sí òbí, aṣàìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú aláìníyè nínú, ọ̀dàlẹ̀, aláìnífẹ̀ẹ́, agídí, aláìláàánú. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa kí àdúrà wa kí ó má jẹ́ ìtẹ́wọ́gbà. Ó ní Aísáà fi ń sọ fún wa ní orí 111 tí a ti kà láti ẹsẹ̀ ìkíní wípé ó yẹ